0: kábíyèsí ọlọ́run
1: títọ́
0: bèrè ọlọ́run gbangban rẹ ọlọ́run ọba lónìí ọba lánàá ọba ní gbogbo ọgbà ọba ní ìṣẹ́jú ìṣẹ́jú kábíyèsí rẹ ọlọ́run ọba tí ń sin nǹkan tó bá wù ú tí ó sì sẹ́nì kankan tí ó bilé tọ́ba ni mo dé ta lọ fẹ́ mọ tọ́ba sọ yí pé àsìkò ti tó ta lọ fẹ́ mọ títóbi rẹ ọlọ́run àsìkò ní gbogbo nǹkan láyé àsìkò ó ní gbogbo nǹkan láyé yìí básìkò nǹkan bá ti tó kò sẹ́ni tí ó bí ọba mi èdùmàrè léèrè ó ṣe wá ṣe léyìí kí ló dé tó jó rí báyìí àsìkò rírí ẹ̀dá ló tó yìí láyé àjẹjọ́ tá a ti lọ wákàtí ń ka ọjọ́ tiẹ̀ ìgbà sì ń lọ nínú wákàtí ìgbà ń ṣiṣẹ́ tiẹ̀ lọ ìgbà ń yí ó ń lọ ó ń bọ̀ bẹ́ẹ̀ ni wákàtí náà ń lọ nínú rẹ̀ kò dúró nígbà kọ̀ọ̀kan ó sì ṣiṣẹ́ tiẹ̀ lọ nínú rẹ̀ látàyè àjẹjọ́ náà wo ara tọ́ba mi máa dá nínú gbà wo ara tọ́ba mi máa dá nínú wákàtí wo ara tọ́ba mi máa dá láàrin kádijúkàyà títóbi rẹ ọlọ́run amẹ́lẹ́ yìí ló rí ọlọ́run àfi ń gbé títóbi fọ́ba mi èdùmàrè
1: pé ká
0: bíyèsí o ọlọ́run.

0: síta. Ìrírí ẹ̀dá lè tò tí ẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́. Búrú spọ́nsán ṣe ń mí gbìngbìngbìn. Bẹ́ẹ̀ náà lòrú náà ń ṣiṣẹ́ rẹ̀ lọ́dọ̀ wa ń bí báyìí. Ẹ wá ní dá àárọ̀ mà. Ẹ ní dá sí kúrú mà.
1: Yàtọ̀ sọ́sàn.
0: Yàtọ̀ sí ọ̀sán kábíyèsí rẹ̀ ọlọ́run.
2: Ìyàwó tuntun tọkọ ṣẹ̀ṣẹ̀ gbé.
0: Bí sí kan ṣe ń lọ, ní sí mí ní ó tún mọ́.

0: ìrírí ẹ̀dá báyìí ọgbọ́n báyìí ni fi ń kọ ni. Ìkànnì ti Lágelú 96.7 FM nílé funfun Báláú òkè tó ga jù
1: òkè
0: lọ. Àfihàn Báláwà ní fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn wa yìí.

0: olóòtú ètò wa Gbẹ̀ngà
1: Ọláyíwọlá ni
0: gbogbo ayé a máa wá sọ pé
1: ó yàtọ̀
0: gbogbo ìgbà tó bá ń lò nú ayé ayé rẹ̀ ó tún máa yàtọ̀ sí
1: ni àṣẹ Edumare
0: Ọlọ́run ọba ti wọn gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ìgbà ọba mi Edumare ọmọ pàrọ̀ rẹ̀ ọba mi Edumare ò ní jẹ́ káyé rẹ̀ ó dojúrú ayé rẹ̀ ọmọ wa yàtọ̀ sí gbogbo ìgbà ẹni tó ń fi gbogbo ara rẹ̀ lẹ̀ fún ṣe òníṣẹ́ kọ́lọ́run ó dákun kó jọ Abdulrasheed Ademola ti gbogbo ayé ń pè ní àṣìṣó láàárọ̀ lọ́sàn-án lálẹ́ láàárọ̀ sọ ọmọkùnrin yìí èé sùn ni ṣé kìí sùn ni ọlọ́run tí máa ń sàyàn lẹ́sàn ọba tí máa ń dèyàn ládé ògo dákùnjọ́ Abdulrasheed Ademola àṣìṣó ọlọ́run bá wa gbé débi gíga ọba tí máa ń ran ẹrú rẹ̀ lọ́wọ́ nírí ọlọ́run inú kulu nínú ilé agbára la wà yìí yíṣu jókòó látàárọ̀ dalẹ́ nìyí tàbáwárí small body
1: big engine
0: èèyàn lẹ́gẹ́lẹ́gẹ́ tó wá kó nǹkan tó pọ̀ sínú dákun o agogo òru la wà yìí o bá wa sàánú rẹ̀ sí túbọ̀ bá wa wà pẹ̀lú rẹ̀ sí ọlọ́run má jẹ́ ó sunkún jó rí dùnú mú kù láàyè yìí so ti sàmí fún
1: àmì ọlọ́run.

0: agbẹ ti wa to fin irugbin sile yi koba mi ed mariota kun ko jọ mo kanju pa kabiyesi wa ba wa akade koba mi ed mari ko dakun ko jọ wọle egbe gberun eyan ti won nje ninu irugbin won yi losan loru laaro aimaye ori aimaye emi lo se lo wa sanfa ni latara irugbin ta won fin sile loni yi
1: ami ko ni je buli so lai lai
0: awon oje aje tan ninu aye baba yin ran ti wi pe kini o ma seku fa awon to ba dojo ale baba wa nbe lojo ale bayi ko ba mi edumare o dakun ko jọ
1: be ni orun
0: ko ma mu baba wa ku onile fun wa bayi won wa fin irugbin kan sile irugbin ti o ni parun ma ninu aye ni pẹ̀rẹ̀ ńlá oríire leléyìí fún gbogbo ọ̀wọ́ tó ń sẹ̀mí tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ gbogbo orí tí ń bẹ lọ́wọ́ ti ẹ̀ náà kí ni nǹkan tíwọ́ náà lè lérò pé ẹgbẹẹgbẹ̀rún àwọn èèyàn lè máa ṣàǹfààní látara rẹ̀ ọmọdé ni àgbà ni ọkùnrin ni obìnrin ni kò wá sí ẹrú kan tí ò tí ṣàǹfààní tí ò tí ìbùmọ̀ tí ò tí jẹ nínú irúgbìn tí bàbá yìí gbìn sílẹ̀ báyìí ní wákàtí wákàtí làìmọye ẹ̀mí sì ń ṣàǹfààní látara rẹ̀ irú irúgbìn oríire báyìí tí bàbá yìí ronú tí wọ́n sì gbé sílẹ̀ nísojú bàbá yìí nínú bàbá yìí ni wọ́n máa dùn ní gbogbo ìgbà kábíyèsí o iṣẹ́ ọwọ́ mi ni gbogbo ayé ti ń ṣàǹfààní bẹ́ nílẹ̀ yìí lókè òkun bí wọn náà bá ń sẹ̀mí lọ́wọ́ ìrírí kan leléyìí o ìrírí kan leléyìí wo tí bàbá yìí gbé jù sílẹ̀ báyìí fún wa máa fi léyìí náà ìwọ náà máa fi ronú lọ́dọ̀ ara tiẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ báyìí ìrírí kan leléyìí bàbá wa mú irúgbìn yìí ó gbé sílẹ̀ gbogbo ayé wa ń ṣàǹfààní rẹ̀ àtẹ̀bí àtara àtonílé àtàlejò ni wọ́n wá bọ́ sínú oko náà tí wọ́n sì ń rí àǹfààní mú níbẹ̀ wọ́n bá mi edumare ṣe gbé ọlá sọ́dọ̀ tí yín náà lọ́wọ́lọ́wọ́ báyìí lónìí yìí ilé ọlọ́run ló retí ń bẹ lọ́dọ̀ yín báyìí ilẹ̀ náà sì fẹ̀ tó bá mi edumare gbé síwájú yín o ilẹ̀ yìí ṣe fẹ̀ tó yìí irúgbìn wo ló fọ́ sórí ilẹ̀ náà táyé ọmọ wa ṣàǹfààní lójú rẹ yóò tún máa ṣàǹfààní pọ̀ bá tún ní sí mọ́
1: bàbá bújì ta ní ìkó lẹ́lẹ́gbẹ́ ọmọ àti ọríjínálì tí orí gbogbo tẹ.
0: dákun dákun dákun gbogbo ẹ̀yin tọ́ba mi edumare gbé ọlá fún lónìí yìí ẹja máa nígbàgbọ́ wípé ìrírí kan leléyìí o irúgbìn tí ọba mi edumare tó ní kí bàbá yìí ó fọ́n sílẹ̀ báyìí wẹ́gbẹ́gbẹ̀rún àwọn èèyàn ti ń ṣàǹfààní àìmọye fámìlì ni wá ń sẹ̀mí látara bàbá yìí ní jòjúmọ́ ọlọ́run o gbogbo ẹ̀yin ọlọ́rọ̀ olówó irú irúgbìn wo lẹ́yìn náà fẹ́ fi sílẹ̀ irú èwo lẹ́yìn náà dá tí gbogbo ayé ọmọ ṣàǹfààní ilẹ̀ tọ́ba mi edumare gbààyè fẹ́yìn lónìí yìí ṣe máa fi ni àwọn èèyàn la nínú sẹ̀mí ni bó lo ṣe fẹ́ lò
2: ó
0: bó lo ṣe ń lò ó lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: mi ò bó mú ngọ̀ wí ajẹ́rì sọ̀rọ̀ lọ́gbọ́n tí ó bá wá nípa nínú ayé ṣàkíyèsí.
0: irúgbìn tí bàbá wa yìí gbé sílẹ̀ yìí ẹgbẹ́gbẹ̀rún tálákà ti ń bẹ bàbá yìí ọlọ́run sì lo irúgbìn bàbá yìí ó sì yí padà ẹni tí ò mú nǹkan kan dénú ààyè irúgbìn bàbá yìí ọba mi edumare sì yí padà ọwa sọ di èèyàn ní ńlá ààyè wo ni wọn náà dá sílẹ̀ tí ẹgbẹ́gbẹ̀rún tálákà ó ti máa di ọlọ́run ṣejú rẹ ẹni tára ọ̀kan ẹni tí ọ̀kan ra tó sì gbọ́ wípé lágbájá báyìí ti lọ́lá látara mi tàmàdún báyìí mà ti dèèyàn
2: látara mi
0: ẹni yìí ọ̀wá ti torí rẹ̀ kọ́ sọ wípé ẹjẹ́ ọ máa lọ
2: ẹ lè dànù
0: ẹ lè dànù.
1: tòlísẹ́mi wọ́n gbé wọ́n ní
0: mo ba tun wa wo sunsun irugbin yo tun wa wo yi pe kini iwo to ti gbese lagbaja nko ki lo ti gbese ta ma dun ko

0: ẹrú ọlọ́run kan sọ ó ni ah n tó ń lè gbàgbé nínú ìsẹ̀mí òun láyé.
1: Àgọ́lọ́wọ́ kọ̀ọ̀kan àgùn tó ṣẹ̀fẹ̀.
0: Ìjọ tí bàbá wa yìí tí wọ́n pe òun pé ọ̀yà wá o lágbájá o lọ múra ilé ọlọ́run ya wa máa lọ sílùú mọ́ká.
1: Lọ́ba ń sọ pé obìnrin ò mọ̀ jówó lọ. Tó bá kọnu fífẹ́ sí.
0: Òun ni nínú fámílì àwọn kò sẹ́ni tó lọ mọ́ká rí.
1: Ewúrẹ́ ṣẹ̀fẹ̀. Àgọ́lọ́wọ́ kọ̀ọ̀kan àgùn tó ṣẹ̀fẹ̀.
0: Ewo ewo ni wọn ti se ninu aye.
1: O so pe wa sun sojo.
0: Ile to nbe lodo re yi en sawun eyan ro re nbe.
1: Oko bale koko ki something mi. Owo wa wa da lohun to ba fe ko mo ko mu go.
0: Iriri e da nji nsele lowo lowo bayi. Nilu wa yi laye wa yi kaakiri aye.
1: Nibi kan ta so kan ta ba to bere.
0: Èyí tá jọ gbé yẹ̀wò lónìí ó lágbára púpọ̀ o ó lágbára púpọ̀ o.
1: Tó bá ṣiṣẹ́ dédé ààyè tó wà tó fẹ́ fi ṣàròyé dà.
0: Adé àgbo James Bioli béèrè kan bọ́yò lè dáhùn àbí káwọn ọlọ́gbọ́n bá wa dáhùn rẹ̀.
1: Tó bá ṣiṣẹ́ nǹkan kan tó fẹ́ ní wá tó ti fẹ́ máa bá tiẹ̀ lọ kò ní wo tó èèyàn láyé bí kò tó lè jẹun.
0: James Bioli béèrè kan James Bioli. Nínú ayé tá ń bẹ́ ńbẹ́ yìí nínú ìgbà tá ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ǹjẹ́ ṣé olówó ló pọ̀ ju tálákà lọ
2: àbí
0: mẹ̀kúnnù já sọ pé mẹ̀kúnnù ṣé ń ló pọ̀ ju olówó lọ.
2: Kò sẹ́ni tí ó mọ̀ pé mẹ̀kúnnù pọ̀ ju olówó lọ.
0: Mẹ̀kúnnù pọ̀ ju
2: olówó lọ.
0: Bí ìdá kan sí ìdá méjì.
2: Ìdá kan sí ìdá méjì kọ́ o tá a bá sọ pé ìdá ọgọ́rùn-ún ká wá sọ pé olówó jẹ́ ìdá kan bẹ̀.
0: Ìdá ọgọ́rùn-ún tán.
2: Olówó jẹ́ ìdá kan bẹ̀.
0: Olówó wá mú ìdá kan
2: nínú rẹ̀.
0: Kábíyèsí Ọlọ́run bá a ṣe pọ̀ tó.
2: Bẹ́ẹ̀ ni.
0: Kábíyèsí Ọlọ́run.

0: n gba pe ida kan ni olowo
1: ninu da ogorun
0: ninu da ogorun
1: bi o ba gba won ara ile o da si
0: ninu bi ba se wa po to yi olowo lo wa ko
1: ah loko da kan nu e
0: loko da kan ninu e
1: be ni
0: kin to gba oro re je fun ologbon kan abi meji laye ki won dakun ba n dance nje olowo o se ida kan ini won ko nunu ogorun kabiyesi olorun 091-23-70-8675 iyan kan abi meji edakun hello ogbon bayi ni fi nko ni
2: e mo ka ro
0: e mo e ko ajin
2: e pe to
0: eto ni o
2: e ni se ni bi owo
0: ami e ki lo ko yin lati lu
2: oruko mi ni tri si owo ya lati oke oro ki lo yo alasi
0: lati oke oya
2: ninu ida ogorun ninu ida kan lo lowo ko nbe yoku talika ni
0: ida kan lo lowo ko nbe
2: bẹẹni
0: ọdà mo gbọ́ ntẹ wí ẹjẹ kẹni kó tún mọ kó tún dá sí báwo èèyàn ṣe pọ̀ tó láyé yìí àwọn ọmọ ní nínú ìdá ọgọ́rùn-ún ìdá kan péré báyìí
1: ńlọlọwọ kó ń bẹ
0: ńlọlọwọ kó ń bẹ hello ẹ mọ̀ kó àjẹ́ kí ló kọ yín láti ìlú o
3: joseph ni wọ́n ta jébọ̀
0: kí lẹ pé
3: jébọ̀
0: ó yá
3: nínú bí ọ̀rọ̀ tí bàbá wọn sọ yẹn láti fi ṣe àpẹẹrẹ wípé tí olówó bá kọ ojú yàrá mẹ́fà lọ́wọ́ ṣe rẹ́ǹtì tẹbáwò gbogbo àwọn tó máa gbé lórí yẹn ọwọ́ wọn ọ̀tún láti òsín mọ́ọ̀ṣì fún wọn láti kọ́ mọ́fà tí wọ́n fi ń gbé lábẹ́ olówó gẹ́gẹ́ bí ọba ṣe sọ òtítọ́ ni bàbá tọ́wọ́ sọ̀rọ̀
0: pé nínú ọ̀dọ́ ọgọ́rùn-ún
3: tálákà
0: wọ́n pọ̀ ju olówó lọ
3: bẹ́ẹ̀ni sir joseph ni ọmọ ògidì náà báyìí sọ̀rọ̀ I'm from Benue State
0: Benue State.
3: Bẹ́ẹ̀ni sọ.
0: Ẹ ń gbọ́ wa ketekete láti Benue State.
3: No, mo wà ní Ogun State.
0: Ogun State lọ́wọ́ báyìí.
3: Bẹ́ẹ̀ni sọ.
0: Ẹ sì gan ni ẹ sì ẹ máa bá wa bọ̀.
3: Thank you, sir.
0: Kódà ìyìn tá a fẹ́ fàyọ níbẹ̀ ń.
1: Àti fàyọ.
0: Ẹ wá já lọ síbi tí.
1: Ní abala àbẹ́rẹ́ gangan sàn.
0: Ibi tá à ń lọ gangan. Kí gbogbo ọlọ́gbọ́n olóye ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ ká lè mọ ibi tá a yà sí kó ní kálukú ó lè mọ wípé ọ̀dà o bọ́rọ̀ yìí ṣe rí lóòótọ́ báyìí ìdá kan nínú ọgọ́rùn-ún lolówó kó. Ìdá kan
1: nínú ọgọ́rùn
0: nínú ọgọ́rùn
1: olólówó kó
0: àwa tá a wá jẹ́ mẹ̀kúnnù tálákà ọlọ́run àwa kó àìmáyé apọ̀lẹ̀
1: ìdámọ́kàndínlọ́gọ́rùn
0: kábíyèsí ọlọ́run bá a ṣe wá pọ̀ tó yìí adé àgbo bá a ṣe pọ̀ tó yìí tó lówó lọ kó ìdá ẹyọ kan

0: ẹrú ọlọrun kan wa ba wa oni ẹrú ọlọrun bẹrẹ si ni sọkun
1: osun
0: atọko ati yawo
1: dende
0: won bẹrẹ si ni gbe ara danle ki lo de e dakun igba wa mr bolade oko iyawo won wa ka won mo leyin won bẹrẹ si ni yi male won sọkun
1: emi ni sọkun le lori
0: ki lo de oni igba wa won ba ise ta nse oko ise ti mo nse salary ti mo ngba
1: owo osu
0: ti mo ngba oto goji egberun
1: baba gbegede ni
0: baba ti gbegege
1: ni ko sin ti o se kun le mo
0: inu e na ni mo ti nbo ya ni mo ti nbo awon omo
1: a sin so pe ko mo kawe omo ton re ilewe nbe na
0: awon omo merin te ri pelu wa yi omo to lo nbun ni atohun ati yawo ati gbogbo awon omo ahun yi yara kan la won gbe
1: beni
0: yara kan ta won wa nbe yi kabiyesi olohun yara kan ta won gbe yi ta won tin se aye awon werewere awon se o
1: were
0: lojiji ini landlord ile awon ba ni ki ka won ku onu ile o
1: agent won ran wa
0: ka won ku onu ile o ki lo sele in to sele bayi ni wi pe awon fe fi ekunwo kun
1: owo
0: ile oda olohun o ma se iyanu fun wa Mr. Bolade igba ti won gbe kini yi yoju si wa ninu da meji ti ansa won ba so di da mewa ma won lowo
1: beni
0: koda okoja owo to hun gba ni
1: okoja kayefi
0: ti won ba si owo osu hun ti won ba papo osu mefa ko wa ka owo le kan
1: ala ti e tun pe awon landlord pe a pe agent landlord ala fe pe agent lo gbe oni si o to ka won fowo kowo le ni pelu tin lo lu ile ti e ti ko ti se moran ogun odun
0: eru olohun wa ba mi pe awon eru olohun pe won ti le awon si ta bayi awa wo ojule yara kan lodo yin lodo ti se be lori yara kan lowo lowo bayi be yan ba gba yara kan lowo lowo bayi won lo ti le ni 150 yara kan
1: kile bi ijoba kile bi ti a
0: se ijoba na si leleyi ki lo de ta ma fi ara ni ara wa bayi
1: won ngba ta ti e ti won so won ni yen sa ri pe cement ti won ni
0: yara kan
1: lori isi me
0: 200,000 oni won o ba tun ni ti ri nkan kan o ibi ta won si lo awon otun ti le
1: awon eti ide be
0: awon ide be o se ijoba leleyi
1: abawa ara
0: so lowo ni fi ara ni talaka ni abi mekunu ni fi iya jera won se ijoba na si leleyi
1: iwo ti e lo gboro bi lowo agent pe ehin ile 500,000 ngba won ba gbe ile won ni gbogbo e je 1.5 million naira
0: gbogbo
1: e je 1 million naira
0: kabiyesi olodun
1: e to ta package o sanwo na o sanwo awo ko san fi ni igba kan awo ejo idakun sáwà la ń fi ìyà jẹra wa
0: sáwà la ń fi ìyà jẹra wa
1: ní o bá tún mú ọ lọ wo léhun o tún kọkọ dawó lẹ nígbà ọba dawó lẹ tẹwọ ló tún sanwó mọtò tó fi gbogbo wọn lọ bọ
0: sáwà la ń fi ìyà jẹ
1: àbẹjọba
0: ara wa
1: àbí
0: gbogbo ẹyin ọlọrọ tó lọ ń wò pé fún ọ láǹfààní orí eléyìí gbé sílẹ wa ntẹmi fẹ jókòó tí nu ntí n bá sì sọ pé n ṣe
1: ṣé torí ara ti ẹnìkan lọlọrun ṣe ṣe ọ lóore ni àbí torí ọpọlọpọ èèyàn
0: 091-237-0865 hello
2: hello
0: e ma ku aje e ra kilo ko yin lati lu o
2: uruko mi ni jani olon da lati abetita
1: e kabo
2: e keto
0: e ra baba mi
2: won ma ti le ju ke kilo de to le to be yen
1: boya ko le
2: ka ma fi ya jera wa na te kon te gon labe kuta nbi ni bo mi nbi ko je ton de bi lo yara kan palo kan toilet kitchen
0: 800
1: yara kan palo kan
0: yara
2: kan 800 odun kan
0: yara kan ati toilet
2: yara kan palo kan
0: palo kan
2: toilet kitchen
0: kabiyesi olohun
2: kí ló wá dé tà nira wa lára kó dà
0: síjọba lè
2: lè yìí ọmọ jara wa àwọn olówó àṣẹ ti wọn àwa náà tún wá àṣẹ ti wa ṣé ó dà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa ronú ká máa ronú jinlẹ̀ ká dẹ̀ níbẹ̀rù ọlọ́run gbogbo tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà àìníbẹ̀rù ọlọ́run ni
0: àìníbẹ̀rù ọlọ́run
2: lọ́bẹ̀ kówó yẹn lọ́run ni wọn ò mú nǹkan kan wá ò ní mú nǹkan kan lọ ẹ máa tẹ̀síwájú mo wà pẹ̀lú yín o.
1: Abolade o jẹ́ ìjọba tiẹ̀ ní nǹkan kan tí wọ́n lè ṣe sí
0: síjọba ní ọ̀nà àbáyọ fún wa lórí rẹ̀ síjọba ní ọ̀nà àbáyọ lórí ẹ̀ fún wa.
1: Hello.
3: Ẹ mọ̀ kú ètò.
1: Ọlọ́run ló tó sá o.
3: Orúkọ mi ni Tẹ́mi sí owó yà láti ètò òkè Lọ́yọ̀ Aláàfin.
1: Ẹ káàbọ̀.
3: Àwọn náà là ń fìyà jẹra wa.
1: Irọ́ ni o.
3: Tóòtọ́ wà lówó ìjọba náà ṣùgbọ́n ẹlòmíín bẹ tó jẹ́ wípé látìgbà tí ó ti ra tó ti kọ́lé o. Nǹkan ọ̀pọ̀ ń lọ́ra àtọ́sán bí tó gbọ́ wípé tọ̀ símẹ́ǹtì wọn tó sì jẹ́ wípé kò sí ní tó gẹgẹ nínú ilé o wọ́n mọ ọdọọdún ni wọ́n mọ gbówó le àwa là ń fowó àwa là ń fìyà jẹra wa ọlọ́run ni jọ́ bàjẹ́ fún yín o ládé lónìí jóná o.

0: san oju wo tin lo ile kan la si jo gbe
1: ah kilode
0: tori pe won te yin make oju tebe lo tabi won te mi make ju tin lo ini o di tami iye ti won gba lo ni
2: to gbe eto yen ti wa
0: so pe won awon system yen ti wa nbe
1: won ti regulate e
0: won ti regulate e si be won ko si ko se to fe gbe kan for America ti won ni ko social security number ko si check is ko check credit e wo won de check income e wo pe ilu lo ri bolo tin sise ilu lo npa so won do ti wa eti sise won tin sise lo kan tin lo gba flat kini kan ti o si e
1: se ke se ko da ye
0: o ti ku sona already
2: o ti ku sona
0: ah ngba okay ngba se yan se me e ma je kin da ko se ko da ki mo fe no tembe lu se ye o sise o make bi 100,000 lo su o wa ko ri so lu yo ni estate o lo gba libe o wa ni o lo wo so lo to ba tele o le ri san won gbo ta ṣùgbọ́n ìjọba náà ní ètò tó yẹ kó ṣe tó yẹ kí wọ́n jáde wá
2: ọ̀kẹ́
0: o àwọn eléyìí yẹ kí wọ́n gbélé àwọn eléyìí yẹ kí wọ́n gbélé wọn ò dẹ̀ lówó lílọ́wọ́ ìjọba wọn wàá fún ẹ ní kírẹ́dìtì kan pé a support yẹ báyìí nẹ́pẹ́ subsidy lamẹ́ríkà yìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò rówó ilé kò iṣẹ́ tí ń ṣe ògbówó ilé tó lè san ìjọba ní support ẹ̀ ẹlòmíì ń bẹ lamẹ́ríkà ìtọ́ pé iṣẹ́ tí ń ṣe ò tó fámílì wọn jẹ ìjọba ni ó fi atm ní lọ́wọ́
2: pé ọ̀nà àbáyọ ló máa dé o adéagbo
0: o ìjọba wọn ẹni bá gba amẹ́ríkà kò lábàlẹ̀ ń parọ́ àpòmí orí rédíò national mo ti ń sọ̀rọ̀ ìjọba wọn pé kíkan ní food stamp yẹn ni pé lọ́mọ fi jẹun mọ́ mú mògóró mọ́ sì mo sì gà ń bẹ̀ ọpọlọpọ ẹlòmíì tẹ pé máa mọ gbóró mọ sìgá tó sì ní di cash tó ti rẹ kó tó máa fẹ fèrà kí ni yóò ní gbà yá lọdún sẹdún lè tajà ẹdá kó sẹfẹ rajà ni ẹ mú káàsì yín wá ẹ lọ fi káàdì wọn rà yá lọdún gbọgbọ tẹ bá sì mú ẹ méjèèjì ẹwọn náà ń lọ.
1: sòsì.
0: ẹni ò jẹ́ kí kírímínà pọ̀ ń bí báyìí torí ń tọ́ ọ bẹ́ẹ̀ lọ gbẹ̀gbẹ̀ ìjọba ti pè sí ẹ̀. ṣùgbọ́n ẹni tí ò rí bí ọjà tí ò rí bí tí ó gbé ńgbòrò ò ní lọ káwọn tó ní nǹkan tí ọjà tó ayé orí ẹni tó ní nǹkan tí ọjà tó ní gbé ńgbòrò ò ní lọ ká mọ́lé ẹkú ètò.
1: ẹ ṣeun
2: ẹ ṣe bàbá wọn sọ̀rọ̀ wọn sì tún mú ọ̀nà àbáyọ wá fún wa òun lágbára ẹ ló.
3: ẹ̀lọ́ ẹ̀ káàárọ̀.
2: ẹ máa kó àjìn kí ló kọ yín láti lú o.
3: abiodun adeoye láti salvation army. mo máa kí yéyé àwọn alájà ń bà lé.
2: Ẹ
3: ràn sá. Ìjọba láti ní.
2: Ìjọba ní.
3: Láti ní. Ná mo ní.
1: Ọ̀dọ̀ yín ni o. Bómìlà bómìlà. Ẹlòmíì ti ń kalẹ̀.
2: Láti ní. Ẹ̀lọ́.
4: Ẹ̀lọ́ ẹ̀ ká kú àjò.
1: Àjò ni o.
4: Ẹjọ́ sórí rédíò mo wà.
2: Bẹ́ẹ̀ni.
4: Ẹjọ́ mo fẹ́ ṣe àdúrà fún Mr. tó pè láti Amẹ́ríkà rẹ̀ ni.
2: Àǹfààní.
4: Ṣé rí tá a bá wá fẹ́ bọ́ nínú ìṣòro yìí program yẹn máa ṣe time to time ẹ wà mọ́ pẹ̀lú àwọn Mr. Àǹfààní yẹn wá. Kí a máa pariwo àwọn atálákọ̀ máa pariwo tíjọba ó fi gbọ́ gbogbo sísítẹ́ẹ̀mù tán ṣé báwọn náà lo Amẹ́ríkà. Ẹ mọ̀ mú program yẹn wá gbogbo àwọn youth ẹ mọ̀ enlighten wọn. Táwọn èèyàn mọ̀ gbọ́ information yẹ ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ yìí wọ́n ní ọ̀rọ̀ tí máa yìí sọ ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ wọ́n yàn wá jẹ. Ọ̀nà àbáyọ ni lèmi fẹ́ sọ yẹn. Táàbà ti ṣe irú system yẹn tí information yẹn ò bá máa ṣàkúlẹ̀dẹ̀ irun tí bàbá ń sọ bá sì máa bá a lọ nìyẹn.
2: Kó kan olórí wa kó kàn wọ́n kọ́rọ̀ yóò dí ọ̀dọ̀ wọn káwọn
4: samuel látijọ́ lorúkọ tèmi láti akínyẹlé ẹ̀gbọ́n ibi solution nìyẹn.
2: ẹ kí ni solution owó olè ti pọ̀ ju fáwọn atálákà yàrá kan àti méjì ń máa pa lọ báyìí ó ti lé ní ẹgbẹ̀gbọ̀n ẹ dákun.
1: ẹ ló ta ló wà ń bẹ. ẹ káàbọ̀.
5: ọmọ ọba musa ni.
2: kí lọ́nà àbáyọ ọ̀rọ̀ yẹn dayọ.
5: pẹ̀lú àràjì àgbàlagbà ni bẹ́yìn ọba ṣeun àìpò ṣeun bẹ́yìn ọba sì ṣèyàn àìpò ṣèyàn ẹni tó bá bẹ́yìn ọba kú bàbá rẹ̀ síwájú tábó máa ta lóòrùn báyìí táwọn bá ti jẹ́ ń bẹ̀
1: ó
5: lè kí láéláé ẹsẹ̀ mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín
1: lọ́nà
5: mo
1: sà
5: àkọ́kọ́ èdè tí mo kú sórí afẹ́fẹ́ pẹ̀lú ògbólọ́wọ́ ọlọ́run ọlọ́run gbàdúrà wa wọn bá
1: adúpẹ́
2: adúpẹ́ ànábì ọjọ́ ni
5: owó tán lórí fóònù mi ẹ̀kọ́ ti fóònù fún wa ni mo lè wọlé
1: kìí sojú òpó kan náà ni a pè sí
2: kìí sojú òpó yìí
1: ojú òpó kan náà kọ
5: ẹ máa gbọ́ ẹ̀kọ́ ti ẹ̀ ni
1: ẹ wẹ ti ń sọ̀rọ̀ ní ìsìn ẹ rí pé tọ̀dọ̀ ti ẹ̀ náà kọ́ọ̀tì kìí sì sojú òpó kan náà ni a pè sí
5: ẹ máa gbọ́ àlàjì tí ẹ rí lágẹ̀lì ọ ti pẹ́ tí mo ti ń pè bíi ìsọdún márùn-ún tí mo ti ń pè lórí dágẹ̀lù oyè yín mo ti wà pẹ̀lú yín ìsìn ó ti pẹ́
1: ẹsẹ̀
5: bóyá báyẹn ta mi yóò múra o
2: ànábì ọjọ́ ẹ̀yin lẹ́rù bá ń sùn ẹ má bínú kí lọ́nà àbáyọ kí lọ́nà àbáyọ
5: kí lọ́nà àbáyọ ẹ lọ́nà àbáyọ ẹbẹ́ ẹ dípá ká wọ́n sọ̀rọ̀ kókó bẹ̀ nìyẹn mo kàn ní láti sọ fún yín
1: ẹ má bínú
2: ẹ má bínú ẹ má bínú
5: ọ ti tán táwa ti wá ti sọ ọ ti inú wa
1: ó ti tán
5: ọ ti wá ti tún wá tó wá tó jáde àwọn náà tó jáde sí lẹ́nu kò jù bẹ́ẹ̀ lọ
2: hello
1: yeah
6: ẹ kú ètò náà
1: ẹra
6: àkú àjìyí o adé adé oyè tó pè lẹ́kàn ni
2: ẹra bàbá mi
6: ẹ ṣeun ẹ rí àsìkò orí ẹ ká máa gbára dì í ká jáwọ́ nínú àtàn tí ó yọ ká dá mi lákàná kò sí ẹni tó yẹ kó wà kó má rí légbé kó tilẹ̀ wù kí owó yẹn kéré tó iṣẹ́ ó dẹ̀ tún wà fún mùtúmù wà lórí pé tíjọba bá ń gbégbèsè láti mú kí ilé gbígbé kó rọrùn fún àwọn ará ìlú by that criminal adirami crimes adinku kò sọgbọ́n ẹ̀ báwa tiẹ̀ máa rí kéréje kéréje ni àwọn tó bá dẹ̀ sọ pé àwọn fẹ́ stubborn àwọn tọ́lọ́run tẹ́ wà tẹ́ pé tọ́wọ́ lè fẹ́ anytime wọ́n dẹ̀ máa fẹ́ lu àwọn tó bá fẹ́ dì sọ pé àwọn fẹ́ dáhùn àbí àwọn fẹ́ ṣe jàǹbá ẹsẹ̀ ìdájí ọmọ àkàǹtà àwọn wọn níjẹ́ kan rí ṣe ó wà tẹ́ pé tọ́ bá wà ní sínú iṣẹ́ ọlọ́pàá àwọn wọn ṣe sálárì àwọn yẹn ní irú olówó gidi ìjọba pé ókè agbára ẹ lòún fi kẹ ẹ báwa fẹ́ yìí kí ní ìdánù náà tó náà wọn dé wọn ti pàdé wọn pẹ̀lú tíìmù wọn so ṣẹ́rí kọ́lọ́hún ṣàṣàánú wa ni ṣẹ́rí ilé kíkọ́ ààyè sí wà fún ìjọba pátá àwọn ilẹ̀ sí wà tó lè fi gbìyànjú kì í ṣe àwa gan náà fi yà jẹ́ra wa o nítorí pé gbogbo wa là ń lé ọ̀nà owó a kò sí níbi tí wọ́n ti ń fi àbọ̀ bu omi bí ìgbà bá ń bu owó bí ẹni ń bu omi àwọn ló ń ṣèjọba bíjọba fẹ́ bá fẹ́ láyàn ní ìṣe tá a wà yìí kílẹ̀ tó mọ́ wọn kàn máa yàwọn ẹ lẹ́nu pé àwọn mọ́tò méjìlá wọn máa rí ìdí ẹ̀
1: ẹ ṣeun
2: ẹ ṣe báyìí
6: ìyàbá nìyẹn lọ́wọ́ kọ́lọ́hún ṣáà gbá wa fọwọ́ tọ̀ wọn lọ́kàn
2: abalade ẹsẹ gani
1: ìjọba gbogbo wa sì ń di lórí sí ìjọba nìkan ni.
2: ẹ̀ló ta ló wà bẹ́ẹ̀ o.
7: ẹ̀ló
1: ṣé kò sẹ́bi tí wọ́n bẹ̀.
7: ẹ̀kú àjẹ o.
1: àjẹ ni o.
7: ẹ̀ló ẹ̀gbẹ́.
1: àgbà àgbáyé ń gbọ yín.
2: kí ló kọ yín láti kú o ẹ̀ra ìyá wa.
7: mọ́mí gbẹ̀ngà ló ń pè láti UK.
2: ẹ̀ka ìyá wa.
7: mọ́mí gbẹ̀ngà ló ń pè láti UK.
2: ẹ̀ka ma.
7: kẹ́rì ẹ rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ ọ̀rọ̀ tó dáa ni ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwa fúnra wa là fìyà jẹra wa ìlú yẹn ò lè ní ìtẹ̀síwájú kankan lórí àkàlẹ́ ẹ̀ ṣe pé a bá ní ìfẹ́ ara wa kò sífẹ̀ẹ́ lórí ọ̀rọ̀ lọ́dọ̀ lọ́rọ̀ wa lórílẹ̀‐èdè yìí kò sífẹ̀ẹ́ báwo lẹ́nìkan bí orílẹ̀‐èdè ọ̀nà la wà tẹ́nìkan ń kọ́lé ti fọ́ ẹnu téyín nìkan kọ́ lé
2: 48
7: yàrá mélòó ló fẹ́ sùn ṣùgbọ́n nǹkan tó ń ṣe wá ni wípé ọ̀rọ̀ owó yìí tó bá ti lè jọjú sẹ́nìkan gbéyàn méjì ṣiṣẹ́ pọ̀ bóyá bó ṣe máa jẹ́ tẹnìkan la máa máa wá bí wọn ó ṣe bá tẹnì kejì jẹ́ tó wọn ò fi ní rí nǹkan tàbí tí wọn ó yẹjú ẹ̀ nǹkan tó ń dààmú wa nìyẹn ọlọ́run fún wa ní ilẹ̀ tó pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tá a lè kọ́ lé tá a lè ṣe gbogbo nǹkan sí ṣùgbọ́n àwọn èèyàn wa ò jẹ́ kó kárí
2: àwọn èèyàn ò jẹ́
7: kó kárí bíjọba bá dìde lẹ́nu ìpínlẹ̀ o abẹ́ kọ́ nǹkan báyìí kọ̀ǹtrátọ̀ tẹ̀ bá kọ́kọ́ kó fún gbàǹjọ́ bá san 10% níbo ibi tó ti máa san ìyókù òde tó ṣe nǹkan kan kò ní àgbé ìyókù pamọ́ orílẹ̀-èdè ibi táwa wà yìí kì í ṣe pé owó kan wà ń bẹ̀ rẹpẹtẹ tó
1: ní
7: kó bá lówó kó dédé kó owó kan ní ìdìbò kò sínú àkáǹtì ẹ̀ àwọn báǹkì yẹn ti ọkọ gbẹ́sẹ̀ lé ná níbo lowó ètò wá torí wọ́n ti dẹ̀sẹ̀tì owó wọn di owó ìtàn fi ń ṣe sísẹ́mù wọn nílùú òyìnbó náà ṣe sísẹ́mù wọn pé kó o rí owó ṣèfù wọn plan ẹ̀ pé kó o ṣèfù owó wọn ti dẹ̀sẹ̀tì iye tó máa ná ní oṣù torí bẹ́ẹ̀ ni o lè jẹ́wọ́ ilé o lè jẹ́wọ́ iná o lè jẹ́wọ́ omi o lè jẹ́wọ́ anything torí wọ́n ti wọ gbogbo ẹ̀ ti wà nínú owó oṣù tó máa gbà tó bá dẹ̀ ti ń gba owó ẹ̀ tó sanwó ilé sanwó omi sanwó iná sanwó irin títí sanwó ọ̀nà ó máa tán ni fẹ́ẹ̀mù wọn ni pé tó bá ti ṣe bẹ́ẹ̀ tó san gbogbo yẹn tó bá tún ti di oṣù tó ń bọ̀ tó tún bá tún ti parí wọn ìjẹ́yàn lówó oṣù wọn á tún san ìwọ náà san àwọn èyí tó yẹ kó o san àwọn ò ní wọn ò ní tàn pé kí
2: wọn ò sì gba owó ọdún kan lọ́dọ̀ yín oṣù
7: wọn ìgbowó ọdún kan o
2: wọn ìgbowó ọdún kan
1: wọn ìgbowó ọdún kan
7: wọn ìgbowó ọdún kan o ìgbowó ọdún kan o ìgbowó ó bá rówó ọdún kan san wọn á pé rí ibi tó báǹkì kò tiẹ̀ sí báǹkì tó máa tó fẹ́ kó sí gan tó máa lé òfẹ́ ti tán wọn ní kó sí ìpèjọ bẹ́ẹ̀ ẹgbẹ́ nígbà tí prime minister wa ní ti bàbá ẹ̀ kú cameroon bàbá ẹ̀ kú wọ́n wá pín ogún wọ́n pín owó fún wọ́n fi pa nìkan lọ san wọ́n san ìgbà tó pín owó yẹn wọ́n sanwó yẹn sáàkáǹtì ẹ̀ kó tètè sọ fáwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin bí wọ́n ṣe dílé rè pé owó ìbò lowó ìtiwá wọ́n kú èrè ẹ̀

0: fawa mekunu
1: ona bayona pe se di gbogbo wa ma so pe gbogbo awon se lawon ta ran lo si house of assembly ta ran lo si house of rep ta ran lo si senate inu ile ko kan ni kali ku ti jade wa ti to jabo la ko ju orun
2: ko se o
1: awon na la si mo ti mo bi bi owo ise nlo ko si gbogbo kankan to le ko owo je ti o se pe omo se kan lo ma pass the voucher owo yen ma ti dey the ti ma lo ko je ti gbogbo iru awon iru wo bi o le se bu e toro ti mo pe to ba se omo omo e o ti wa lori iya ojo waju ko si pe won bo enikan nigba ti gbogbo ba dede wa be se mo fe san wo school omo ko dun mewa omo tan si bi o ya ba mi ko lerin ko ba mi pass the voucher pass e ti wo na to ti fun eni kekere inu e ti dun pe ago na si ni nkan je omo omo iya omo omo e lo ti ti won ni da mi e ona abayo ni pe ki gbogbo wa ka feran ara wa ka feran ilu yi ilu yi tori pe won feran ara won ni o won feran ara won bi won se gbin flower won se gbegbe titi lo yen o kan le dede bo sibe ko dede bere ti ni ja awon to ma si oru to ma pe olopa won o ni mo won o si nkan to kan won o ba je bi ki on ko to ko je
0: ka feran ara
1: won o le dede ba nkan je won fẹ́ràn ara wọn wọn dẹ̀ fẹ́ràn ìlú wọn nǹkan tíjọba ti ṣe fún wọn yẹ kí fún ìgbádùn ayé wọn ni bí àlàjé àbàlẹ̀ ṣe sọ ìgbìndà tán dá ara wọn ni pé káwọn gbádùn ayé wọn obímọ òbímọ nílùú yìí wà jẹun o lè fi títí ti lásán o bá àmọ́ bímọ sẹ́wọ̀n fáwọn òyìnbó àwọn wọn máa make up máìdì wọn fẹ́ àwọn òfẹ́ bímọ láyé àwọn
2: tó
1: dẹ̀ lè jìyà tó máa fi kú
0: kò
1: lè ráre tó bá dọjọ́ alẹ́ wọ́n kò lè jìyà wọ́n ti kọ́ ilé tí wọ́n gbòsí tó bá di tó dọjọ́ alẹ́ kò lè ṣiṣẹ́ kò lè ṣe ẹnìkan mọ́ wọ́n á gbà wọn tó máa tọ́jú ẹ̀ tó máa pọ́n ṣe ṣètò tí wọ́n nìyẹn tó nǹkan tó máa fi gbádùn lọ́jọ́ alẹ́ yẹn wọ́n ti mọ̀ pé ojú ayé òun gbọ́dọ̀ bàjẹ́ ṣùgbọ́n àwa títì níjọba ń ṣe yẹn irin ni wọ́n ṣe sáàárín títì gbogbo ìgbà tí mo wà nàìjíríà irin wà láàrin títì ìbàdàn sí kò ń gbà yìí gbogbo ẹ làwọn èèyàn wá yọ ṣé báwọn èèyàn rí wọn nígbà tó ń yọ tán fi lọ ṣe kòkò orin ṣé ìfẹ́ràn nìyẹn mo tún àwa fẹ́ kọ́ọ̀sì láti
2: ìdìbò
1: àtidẹ́ǹtì àwa máa ṣẹlẹ̀ irin tó yẹ kó dájú pé wọ́n ti yọ lọ wọ́n ti lọ fi ṣe kòkò orin
2: èmi
1: ló fẹ́ jẹ́ nínú ìdí kòkò orin ìgbà mẹ́rin ló máa fi náwó yẹn tán a ti gbàgbé pé gbogbo nǹkan tíjọba ń ṣe ìjọba ń gbìyànjú ìtìwọn àwa láàánífẹ ara wa ìjọba ń tí wọn bá ìtàn lè ṣe táwa náà a ní aláàánífẹ ara wa o tábà fún wọn lọ torí wọn fún wọn lọwọ nílùú ìmí nílùú òyìnbó yìí o lè dédé bọ títí tí kò kàdédé mú náà ìjọba kó o yọ lọ ebi ẹnu jẹ mẹta lára ẹni tó lọ ń ká wáyà sí iná dé mọ tó gún tó yàn gbé ìyẹn lè dánwò ẹwò ní gbogbo àwọn ìlú yìí irin tó ti rì kìí sí ẹgbẹgbẹ títí láti bí ọdún ọgbọn ọdún ọgọrùn ọdún ó sì wà bẹẹ dàárọ yìí òní bẹẹ lọdọ wa bọgá yìí kéèyàn ti sára ilé gan àwọn èèyàn lọ ń ju wọn yọ
2: ṣé
1: fẹ nìyẹn
2: ẹ ṣeun
1: sábà ti nífẹẹ níbi yẹn ibi tá a fẹ lọ èyí táyẹ káwọn kọ máa bíjọba ń ṣe bọ́n ṣe owó ọ̀nà bíjọba gbé sílẹ̀ fẹ́ lọ fi ṣe nǹkan báyìí ẹni tó bá ń kọ kó sí lọ́wọ́ àti kọ́kọ́ gbé sí méjì ná ó ti mọ̀ pé ó ti gbàgbé pé ọmọ tòun náà sì wà nígbà tó sì máa wá bẹnẹfíìtì nínú irú nǹkan lọ yẹn o àìmọye àwọn gómìnà tó ti kú sójú títì tó yẹ kán ṣe kí wọn ṣe lọkọwọ ẹ tán lọ dàìbàṣẹ sí nǹkan mi nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn kì í ṣe péjọba ò fẹ́ ṣe é bí ara wa náà níjọba àti ṣé wọn lọ ń gbé sáńgẹ́lì ló ṣètò ìlú ni
2: ẹgbẹ́
1: èèyàn bíi tèmi àti tìmí náà ni ènìyàn yan lára wa iná ti mú ilé kọ̀ọ̀kan gbó ilé kọ̀ọ̀kan náà ti wá kí ló dé tààgbé wọn ká sọ fún wọn pé nǹkan báyìí ìwà burúkú yóò ti wà lọ́wọ́ wọn fẹ́ẹ́ gbogbo àwọn tó wà níjọba lẹ́nu ìsìn ká bá kó gbọ́ wọn tá a kó wọn dànù tá a tún yan àwọn ẹlòmíín láàrin wa ẹni pé the same thing náà màmá ṣe.
0: Àti fanti jáde bẹ̀
2: ìyá wa yìí
0: sí kan ni èèyàn ti pọ̀ lójú òpó ìyá wa ti jẹ́ kójú wa ti mú kókó jáde bẹ̀ ní ìsìn ọlọ́run ní dára ká ẹ̀yìn ro ẹ̀ sí kan ni ìyá wa
2: ẹ̀lọ́tọ̀ wà lọ́wọ́ bẹ́ẹ̀.
3: Ẹ kàn
2: án àpọ̀jù àpọ̀jù
3: gbogbo ohun táwọn èèyàn sọ látàárọ̀
2: kò
3: ṣe rí náà ni àwọn púpọ̀ nú ẹ̀ púpọ̀ nú ẹ̀ ò tèmi ó sì máa sọ dọ̀rọ̀ tí wọ́n ti dèrè lórí ìjọba náà
2: ni
3: ìjọba ni àwọn lẹ́lẹ́bílà gbogbo ni àwọn náà fààyè gbà
2: lọ́nà wo
0: gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ìjọba ni
3: lọ́nà wo tí nǹkan ẹ̀yọ̀kan náà yìí ẹ̀ bọ̀wọ̀ fún òfin ó ti tán kéde pé ẹrú òsè nǹkan ẹ fi àjẹ ọba òsè ẹ dàríjì ohun tó ń kálukú bá ti ṣe ó ti ní òdiwọ̀n lábẹ́ ò bóòlù ó ti jí 1,000,000 tí ẹ gbé lọ ní ọjọ́ tẹ́yìn lọ 100,000 owó ìta 300,000 yòókù ọlọ́wọ́n gbèsè gbèsè ayé ṣe ẹjọ́ gidi ẹ ti fa ayé lẹ́fà ń rí yànjú láti wọn ṣe ní nǹkan bá wọn pé ó fi àyè wà fún wọn náà láti lọ jí owó owó tó bá jí náà ló fi bá wọn ṣẹjọ́ tá a bá wù láti ìgbà ìwá èèyàn náà ń jí ní ìjọba tẹ́lẹ̀ tá a máa gbọ́ 1,000,000 5,000,000 200,000,000 ní ìsìn báyìí fi tẹ tó rí gbẹ́ tó jí mílíọ̀nù ní ìsìn yìí ọ̀nà ọdún bílíọ̀nù ti bẹ̀rẹ̀ oko bílíọ̀nù jẹ́ gbogbo ẹ̀ náà dẹ̀yẹ́lẹ̀ oyinrọ náà lè
2: dájú
3: owó náà ni ó fi bá wọn ṣẹjọ́ tí ó tún fi wọn tí ó fi jàre wọn tí ó fi máa gbégbé ayé ẹ̀ ní rọ oníkálukú ló níye tó ń gbà abẹ́rẹ́ yàrá aráàlú ìbò ìfọ́nsìn bẹ́ẹ̀ ti wà ní ìsìn oníbi tẹwa ó ní ifẹ́ ń gbàlùwò jù tẹ́bá ti wà ní ifẹ́ mi tẹ̀mú ẹlẹ́gbẹ̀ẹ́ yóò tún níye fẹ́ ń gbàlùwò iṣẹ́ náà so ọ̀nà tẹ́wá tó wá ní ẹkú owó àbáàdì tẹ́wá fẹ́ rí tẹ́lọ̀pẹ́ lọ pẹ́ ṣèèsì kan sínú kọ́lápọ̀ṣọ̀lá ó yẹ kẹ́ni ṣàlàyé nígbà tí ò bá ti bára wọn a jẹ́ pé ọ̀nà ẹ̀rú tó ti wà bẹ́ẹ̀ ti gbà rí owó orí
0: ọ̀nà àbáyọ lọ́dọ̀ tí ìjọba ni
3: kábọ̀wọ̀ fún
0: òfin
3: kábẹ̀rẹ̀ fún
0: ẹ̀sí gan ni ẹ̀sí ẹ̀lú ta ló wà ń bẹ̀ ẹ̀lú.
4: ẹ̀lú abọ́ládé ẹkú ètò
0: ẹ̀rà bàbá mi kí ló kọ yín láti lú ọ.
4: ìṣe àkájí bọ́lá ló ń sọ̀rọ̀ láti ní
0: yorùbá ẹ̀rà bàbá mi kábíyèsí.
4: ọ̀gbẹ̀dẹ̀ ààrẹ ẹ̀kọ́ àtàwọn ẹ̀kọ́ ètò
2: ẹ̀pẹ̀lẹ̀
4: ọ̀rọ̀ ni gbogbo àwọn èèyàn ti sọ lórí ọ̀rọ̀ létò wọn ní nàìjíríà kò ń ṣe nàìjíríà náà nìkan ní létí wọn káàkiri àgbáńlá ní létí wọn ìfún àwa tá a wà níbí báyìí gan àwa gan ilé tí a ń san ní 1,400 tẹ́lẹ̀ ó ti di $2,500 oṣooṣù ládé ń sanwó ń bí
2: báyìí
4: èyàn ẹkọ ni mo wá fẹ sọ ó ṣe jẹ pé ní nàìjíríà ẹnìkan ló ní access àbáwọn mélòó àbáwọn méjì ní ọdún ní control lórí sìmẹǹtì sìmẹǹtì náà wọn sìmẹǹtì ni wọn ṣáàtì rà ní 1,000+ ìrìn nìsín ẹwù 12,000+ wọn ta sìmẹǹtì nìsín so nǹkan tó ń control nǹkan tó kàn jẹ pé ìjọba ò nífẹ̀ẹ́ aráàlú aráàlú náà ò nífẹ̀ẹ́ ìjọba níbi táwa ń gbé yìí àwọn àṣìṣe ọdẹ tó ń pè ní security sọ pé níbi tá a ti ń ṣiṣẹ́ wọ́n ń pè ní shetan lọ́dọ̀ àwọn homeless tí wọ́n nílé ìjọba kó wọn sínú ilé ó kó wọn sínú ilé ńlá kan wọ́n wá gbà wá ní security pé tí ilé yìí bá fẹ́ jóná ẹ pé àwọn aláṣẹ tí wọ́n wà rescue àwọn ẹni tó wà níbí báyìí ilé yìí ò gbọ́dọ̀ jóná tí àwọn tẹ kó sí inú ilé tán bá ń jà ẹ pé ọlọ́pàá kó wá ṣe ìpínyà fún wọn èyí tí wọ́n bá transfer sí gómìn wọ́n dẹ̀ wá ń fún àwa wọ́n ń fún wa lówó so wọn dẹ̀ ń fún wọn lóúnjẹ mẹta ọ yẹ kí ìjọba ó ní tí ó máa fi sọpọ́ọ̀tì àwọn aráàlú ẹ mọ yí pé kọ ọ̀dọ́gba bọ ìjọba ò ní ètò kankan fún àwọn aráàlú tí wọn bá ń ṣe ètò yẹn tó lágbọ́ pé wọn máa ń ṣe ṣùgbọ́n lábẹ́nú àwọn kan ni wọn máa jẹ́ǹjẹ rẹ fún wọn níjọ́ kí owó yẹn benefit yẹn ó bọ́ sí ìgboro tí benefit yẹn bá bọ́ sí ìgboro èmi nìsín ṣe mọ̀ pé mo wà nílé ní inú oṣù karùn-ún àjọ síléyà ni mo ní èèyàn lọ hospital ní bíbá sọ pé ìjọba ló ń mójútó ó ti lo oṣù mẹ́rin lọ ní bíbá pẹ́pà máa sanwó ni a ti náwó tí ó wọ $100,000,000 ṣùgbọ́n wọn gba $1 lọ́wọ́ wa ìjọba ló ń mójútó tó rọ́ mo ń lù ní ẹni tí nǹkan mú ìjọba ló ń mójútó bí wọ́n ṣe ń ṣe nìyẹn ẹnìkan wà fẹ́ ṣe iṣẹ́ abẹ ní nàìjíríà wọn mọ post lórí facebook kí ni ìjọba fẹ́ mọ ṣe fún wa ní benefit àwọn senator house tá à ń rán lọ ǹjẹ́ wọ́n lọ sójú wa owó tí wọn ò fi ṣèjọba state mi ó wà lọ́wọ́ gómìnà mi tí yóò fi parí ìtẹ́nà rẹ̀ nínú owó tí wọ́n ti gbé so brother tó sọ̀rọ̀ tán kémi tó wọlé ń sìn òdodo ọlọ́sọ kò sí òfin báàkì olè ní nàìjíríà ọrọ ara tèmi ni mò ń sọ yìí àwọn àbó kíní sábó wọn máa ń sẹ́ndì náírà sí mi màá wá fún wọn ní dọ́là mo lè fún wọn ní dọ́là 30,000 owó wọn náà ni kò ń ṣe pé bọ́yìí mi mo lówó atan jere lara won banki ni owo ti ise ti mo nse owo tu nwole ni bi ise ti mo nse o kere si ye ti mo transfer won fun mi ni letter pe ki mo ko owo wa sinu banki awon mo awon o ti account mi jo bye bye bye bye bye bye won de ti account mi owo to ku won de sa ni Bank of America owo to ku won de da pada fun mi won fun mi ni check so be ni to ba nko owo to ba nji owo to nko owo wa si banki won ma fun ni respect loto ni gbogbo aye o ma respect e loto nibi ta wa yawo odolowo mo elomi de ni millions of dollars lo to ajo ma wo train kiri ni so bo ni Nigeria a n worship owo won a fe mo bi to ti lowo lowo ko sa mo ko wa si banki ni won wa mo fun ni yes sir yes sir won mo sa pon le
0: ona abayo
4: gbogbo le to e pe che tun se ona abayo na ni pe ijoba na o kokko si dada sara lu ara lu na wa kun joba lowo
0: gbogbo business de won e
4: ko e ko won to ba ni aha ko dide ko se to ye kon se won ti won gbe lo si bi oselu gbogbo awon ti an ja oselu ba won di governor won di senator nsin won lo jade na ni ti a ba ti gbe aniyan dada wo no oselu won o ri dada se ti a ba gbe aniyan dada wo be won a ri dada se so awon ara ilu na a de ready lati support won so ara ilu o support ijoba ijoba na support ara ilu ni ti wahala ti n sele niyan kọlọ ọba kọ àwọn aláṣẹ wa kọkọ wa mọ ṣe ẹni tí aláṣẹ bá ti ń rí ìjọba ṣe ìlú náà máa ń túbà ó máa ń tù ṣe dáadáa ọjọ lórí bó ṣe jẹ ní ẹpẹlẹ kú ètò ọjà rẹ.
5: ẹ̀lọ́ ta ló wà lẹ́nu ọ̀nà.
6: ẹ̀yin ò ti sẹ́ dínwọ́lá ló láti ìbàdàn.
0: ẹ̀dá kan ìṣẹ́jú kan ẹ̀dá kan.
6: ok
0: ẹ̀dá kan.
6: Gbogbo tẹ ti sọ kalẹ.
0: Ọ̀nà àbáyọ.
6: Wọ́n àwọn aráàlú. Wọ́n àwọn aráàlú ló wà.
5: Àkókò tí ń pè wá ń jà.
6: Ẹni tí kò pẹ́ báyìí ló wọ́n lọ. Gbogbo wa fẹ́ ọ̀pẹ́sì ara wa ni. Nígbà tí gómìnà bá ta Trans Amusement Park fún àwọn tí ó lọ́lá gẹ́gẹ́ bí tiwọn. Kúrò ni Mẹ̀kúnnù ti fẹ́ rí légbé. Irú bẹ́ẹ̀ nísìnyí tán bá kọ fún Mẹ̀kúnnù. Ilé tó wọn káàkiri gbogbo ibi tí ilé wọn gbogbo àdúgbò tó súnmọ́ bẹ̀yẹn àwọn náà fẹ́wọ́ pẹ̀lú wọn pa táwọn pẹ̀lú gidi tí àwọn fowó lé wọn náà ní ìjọba kọ́ sírú bẹ̀yẹn mẹ́kọ̀ọ́ náà jàǹfààní rẹ̀ tó gbogbo àwọn solution nìyẹn.
0: Àti mú solution ńlá tí bàbá yìí mú jáde wá fún wa báyìí Adéagbo solution ńlá ni bàbá yìí ń sọ jáde fún wa ní ìsìn ọwọ́ ìjọba lọ́wọ́ o gbogbo ibi tọ́nà ilé tí wọ́n tí mẹ̀kúnnù ń kígbe tí wọ́n ń sunkún kíjọba ó dìde kí wọ́n lọ kọ́ ilé ńlá kan síbẹ̀ kíjọba wá mú owó kí wọ́n lẹ̀sí ẹ̀ fún ṣùgbọ́n ìjọba tí wọ́n bí báyìí iṣẹ́ tí wọ́n ṣe ni pé tí wọ́n bá fi lè ra lẹ́ẹ̀kan wọ́n kọ́lé kan báyìí wọ́n tún wá gbé owó tó tó kọjá àwọn mẹ̀kúnnù lọ lé wa lórí.
5: Hello. Ẹkú lẹ́gbẹ̀ẹ́ tẹ fi gbọ́ ọ̀tọ̀
0: lọ.
6: Ẹkú ìdájí ọ̀rọ̀. Ẹkú àsìkò yìí o. Ẹ̀lọ́.
0: Ẹ̀lọ́ gbogbo ayé ń gbọ́ yín kí ló kọ yín ìṣẹ́jú kan ẹ̀dákun àsìkò ti pè wá nígbà. Ìṣẹ́jú kan péré.
6: Orúkọ mi ni Babatunde Adeniyi láti Mọ́kọ́lá Roundabout. Ẹ má bínú. Ṣé ẹ rí ẹ má jà fọmọwọ lọ ẹ má jà fọmọwọ mọ o bàbá fọmọwọ mọ àánú kan pa o ètò tá à ń ṣe ètò orílẹ̀-èdè nàìjíríà ni tá a bá wá ń fi ìlú kan wélu kan a máa kọ̀ndẹ́mù wa kò sí ní dá àìnífẹ̀ẹ́ orílẹ̀-èdè wa náà ṣé ẹ rí solúfà tẹ́ ń béèrè fún ẹ máa gbọ́ bàbá mi ààrẹ náà lẹ́yìn náà ṣe ara solúfà náà lẹ́yìn ṣe ṣé ẹ rí tá a bá ti ń pọ́n olówó lé tẹ́ẹ̀n fún àwọn kan ní bí 15 minutes 10 minutes they are part of the solution kí ni solution nàìjíríà ń bí ìjọba láàbẹ̀ káwa náà sì nífẹ̀ẹ́ ara wa
5: òdú
6: bá ń lọ tá a bá ti nífẹ̀ẹ́ ara wa tá a bẹ̀jọba gbogbo tó lo kẹjọ wálẹ̀ sàánú mẹ̀kúnnù ọ̀tàn olùsínà ń bẹ lamẹ́ríkà ń bẹ ní us ukraine àwọn tó ń sojú títì ń bẹ ní ukraine
0: tá ń
6: sojú títì
0: ẹ̀dá
6: kò bó ti dẹnu ẹ má jà fọmọ ọwọ́ mọ
0: ọ ní lè gba ìpè kankan báyìí
5: mà
0: ẹ pè mí lórí nọ́mbà mi ọ̀nà àbáyọ tá a fẹ́ kí ìjọba ó sì fún wa tí wọ́n sọ ìjọba lábẹ́ o a ti rọ ijoba elekeji wa ni wi pe ki ijoba ko ile nla kan ki won ma gbowo le ma
5: ore o wale
0: ko ore o gwale to ba ti towo re ba ti wale ti won so ti won so ti won to mu wale dada gbogbo awon olowo na ja
5: todo ti won na
0: ti won na wale edakun eyin ijoba eje kini iyo kari odo won ki ijoba ko le la kaakiri lori gungun ki state kankan ko
5: kaakiri
0: ko wo won wa wale
5: nkan ja wale
0: ki won ja wale olorun jo rorun
5: 0804 0804 55 6708 0805526948 0805526698 0805 22 69 48 0708 38 22 65 74 onike pe mi mukadam sunday adiagbo si ojo mejo jina ri ata e onika fi pade o double.

lẹ́yìn ìgbà yẹn gbogbo yín pátá mo kí o inú ìpàdé tó lágbára tó gáyàtà yẹn ìpàdé oríire nǹkan àwọn tí wọn kò oríire àwọn kan wà kò rí ibú ń kọ̀rọ̀ ẹ̀yìn wọn kò oríire ní gbangba wà láyọ̀ ọlọ́run ni ta láyọ̀ ọlọ́run ni súnmọ́ bí láyọ̀ ọlọ́run ni ó lóyìn fún irinṣẹ́ rẹ alájà suyeba. Aya suyeba Adeyemi Ọlọ́run ni wọn kọ oríire lẹ́yìn níbi àwọn èèyàn tí wọn kọ bú kò ní bàjẹ́ fún yín láyé àtàlẹ́kẹ́ hàmà.

0: sense aki yin emi da won aki gbogbo yin emi te emi ti lagba olorun
1: so fun mi ona wo ni sa ti ogbo ri gba o
0: ipe ti wole assalamu alaikum assalamu alaikum assalamu alaikum assalamu alaikum
2: alaikum salam tula
0: ta lo npe
2: hello
0: sir hello ti npe kiloko
2: mo npe ni sai lati labo
0: lati labo
2: be ni
0: e seun
2: e jo ko ni odun npe ni ka se atoka baba ye se lo la ma se ni abi laaro
0: laaro ni laaro ni e seun laaro ni e seun
1: baba madu ola to bi won ninu e pe ni won bi
0: 091 237 0875 Salaam alaikum.
3: Alaikum salaam alaikum.
0: Kini ruko imbo le timpe?
3: Umu lati madina.
0: Umu kini? Umu po?
3: Umu anot.
0: Alimat, ok. Kile fa? Anot. Anot, esho. Angbo yen? Pa. Kusita angu po?
3: No, le ibele ya. Adu ate ni kasi ni. Che taba ki wa suba atani adu yi yon wa ila.
0: Anytime. Te wafi kota ti majuru. Anytime. Ti leba ti man. Kogi yon guna wa. Salaam alaikum.
2: Salaam.
0: That's what I'm talking about. You're going to talk to me.
2: Àwọn nọmba yín sáìsìn ọlọ́run ọjọ́ ìgbàdúrà wa.
0: Àmì.
2: Ẹ bá rántí bàbá wa ọba olóyè wa. Débọ̀ ọmọ tó sọ, wọ́n ṣe náà ṣe bá di wọn ní on the 29.
0: Ọdẹ ẹsẹ̀.
2: Ìta àpèlà ọ̀nà nìyẹn sá.
0: Lọ́dọ̀
2: ẹ̀hẹ̀. Àdúgbò lọ́dọ̀ ọlọ́run 90 ni mọ́, ọdẹ ń tọ́jú wa láwẹ̀ gan. Ẹ bá àwọn ni bọ́ọ̀nù kàmíkà, àwọn ló ní bọ́ọ̀nù láwẹ̀.
0: Wọ́n ṣe 90 years birthday ẹ̀sọ́gọ́rùn-ún ẹ̀sì 120 inú àlàáfíà inú ìdùnnú lágbára ọlọ́run gbogbo nǹkan ni yóò ní bàjẹ́ ẹ mọ̀ tẹ̀wájú ni o láwùláwà láàkó hátà
4: ilà abẹ́lá ìlàádéyìn.
0: Sáwọn aleykùn.
5: Ẹ kú àjẹun.
0: Yes sir, ta ló ń sọ̀rọ̀ láti bo ni sa?
5: Emmanuel ni o.
0: Emmanuel.
5: Láti
0: UI. Ẹ ṣeun, ẹ ti gbọ́ nta jù síta.
5: Ẹ jọ tàwa kìrìtẹ́nì mi.
0: A ti sọ.
5: Ṣé sọ pé káàkiri àdìta lóló mi.
0: Bẹ́ẹ̀ni 28/12.
5: Àdìta lóló mi orí 28.
0: Bẹ́ẹ̀ni.
5: Ẹsẹ̀ kejìlá ṣé òní kan náà la máa ka ìgbà mélòó la ti máa ka.
0: Ìgbà 33 times ni 33 times nígbà 73 ni péré lágbára ọlọ́run.
5: Ibẹ̀ ìyẹn nìkan náà ni.
0: Bẹ́ẹ̀ni
5: 28 nìkan náà ni.
0: Bẹ́ẹ̀ni ibẹ̀ nìkan ni lágbára ọlọ́run. Ọlọ́run ó ṣílẹ̀kùn gidi fún wa láti sánmà lọ́hùn. Àánú ó rí gbà àánú lè wà bá
5: táìtì
0: àmì ẹ ṣe bàbá.
1: Ìlú gómìnà èyí.
0: Èmi ń bẹ pẹ̀lú àwọn èèyàn mi, àwọn èèyàn mi sì ń bẹ pẹ̀lú mi. Aṣọ tó ń sọ sí má bàbí kan jẹ́ lọ́mọ ní máṣe àwọn. Ọlọ́run tó kúkú dá wa ló gbé wa kalẹ̀ báyìí fúnra wa. Dita lono mi ni 28/12 33 times. Ja Nesiru lai fun Musulumi 21 times. Lagba lọjọ mẹsan péré lai ṣàdúrà yẹn. Wọ́n tí ọba ayé pè mí lẹ́yìn ètò lágbára ọlọ́run ká tó yànnà lẹ́ẹ̀ fún wa. Ojú òní ti gbogbo wa. Mo kí bàbá mi Christopher Òkìkí Adé. Ẹ bá ń kí Comrade Ìṣọ̀lá níbẹ̀ o. Ẹ bá ń kí Àkọ́bí First Son. Ẹ bá ń kí Daniel náà níbẹ̀ yẹn bàbá mi. Ìlú Awẹ́ ò ní bàjẹ́. Bàbá tó ṣe birthday 90 years birthday lánàá. Ẹ sọ̀pọ̀ ọdún lókè he. Ìyá wa Alájà Mina Awẹ́rẹ́ nílẹ̀ Ìbàdàn bí. Ẹ̀yin náà ṣe 60, ẹ ṣe 80, ẹ ṣe 100, ẹ ṣe 120. Inú àlàáfíà agbára yín ò ní dọ̀ta
4: yín.
0: Gbogbo àwọn ìkànlù tẹ́ ń dúró ti ṣe ọlọ́run lára.

0: Adéyọ̀dé Adéọ̀sùn lorúkọ mi.
1: Ọlọ́run wa erúpẹ́ ilẹ̀ lásán.
0: Èèyàn yín pàdé yín ọmọ yín ẹ̀gbọ́n yín pàdé yín àbúrò yín ọ̀rẹ́ yín ẹ̀jẹ̀ yín gangan.
1: Orúkọ yín ga, àkọ́rùkọ yín ga.
0: New Vision ọkọ̀ ìyàwó.

ọba ọrọ̀ ọ̀rọ̀ ni tún san lọ ọlọ́rọ̀ nínú ọ̀rọ̀ tí ń bẹ ní àtẹ̀tùkọ́ṣe nípasẹ̀ rẹ la dún gbogbo lẹ́yìn àdá kankan mọ́ ọlọ́rọ̀ ọ̀rọ̀ ó yá tó ti dé wá bá wa sọ̀rọ̀ ó yá rán ọ̀rọ̀ rẹ̀ sí wa. Ọlọ́rọ̀ nínú ọ̀rọ̀ ọba àdìtú ọ̀rọ̀ tó pàṣẹ ọ̀rọ̀ tó ń dúró sínú ọ̀rọ̀ ohun gangan ọ̀rọ̀ dẹni. Ń báwa ẹlòmíín sunsun yóò ní ọ̀rọ̀ la fi ń jẹun.

0: ní ọjọ́ Friday tí oṣù parí ẹ̀kọ́ parí inú ayé rẹ̀, ìdààmú parí inú ayé ọmọ rẹ̀, àti ti parí inú ilé yẹn, ẹ ti dópin o, ẹ lọ kú àjọ àdúrà. Ọpẹ́ ló pàpàjá sí ẹjọ́ máa dúpẹ́ gbogbo ilé. Ẹni aṣẹ lóore tí ò lè dúpẹ́ bí ọlọ́jà kò ní lẹ́rù lọ́nìí. Ìgbà wo la ti kẹ́ Happy New Year? Gbogbo ilé kò fáyọ o. Torí pé a tún rí parí oṣù yìí láyọ̀ àti àlàáfíà. Màmá Júlẹ̀ ló parí wẹ́rẹ́wẹ́rẹ́ yìí. Ẹ̀rá bábá ẹ̀rá bàbà kẹ́ fògo fún Ọlọ́run o. Bíbélì wípé fìyìn fọ́lúwọ̀ ìwọ ọkàn mi. Má sì ṣe gbàgbé gbogbo oore rẹ̀. Tọ́rọ̀ mi bá yọ tó dẹ̀ ronú jinlẹ̀ pariwo go. Tún pariwo nínú yàrá sọ pé thank you Jesus. Ohun wòlíì rẹ ló tún gbọ́ ní parí oṣù yìí. Má sọ fún kẹ́yẹ mẹ́nẹ̀ bàbá alábíyamọ ni mò ń jẹ́. Nígbà tá a ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tó ṣe àti ohun tó sì máa ṣe. Jẹ́ wá sọ àsọtẹ́lẹ̀ lórí ohun tí ó padà wá ṣẹlẹ̀. Sọrí ní èní ìwà ń kájọ ẹ̀rọ̀rùn lórí ọmọ. Sọrí ní èní lórúkọ jẹ́ iṣẹ́ ọmọ rẹ máa ṣojú rẹ. Sọrí ní èní wà rọ́wọ́ múdélé. Ó ní kábàámọ̀ nínú ìrìn àjò rẹ lẹ́ni. Ọlọ́run ìpẹ́ ni ayé àti ọ̀run kò ní fi ọ́ sílẹ̀. Sọrí ní èní yọ ọmọ rẹ tí ń bẹ inú àwọn ọmọ yẹn Ọlọ́run máa yọ jáde. Sọrí lẹ́ni ẹnìkan máa bu àṣírí rẹ, ó fi owó yẹn ṣòwò. Sọrí ní èní yìí ẹ̀gẹ́ ọjọ́ pípẹ́ yẹn máa dé oyin gbàgbé. Sọrí lẹ́ni ìwòsàn tó ti ń retí pípẹ́ Ọlọ́run máa parí ẹ̀ lẹ́ni. Sọrí láti èní lo òní gbúrò àìsàn yẹn mọ́. Sọrí físà tó fẹ́ gbà yẹn yóò bọ́ sí o. Pátápátá parí Ọlá ní kí n sọ fún ẹ wípé lórúkọ Jésù òní dààmú lórí ọmọ o. Ìrìn àjò ọmọ rẹ òní dàrú. Ọmọ rẹ òní jẹgbayé. Ọmọ yẹn òní kó sọ́wọ́. Kò dẹ̀ ní kó sẹ́sẹ́ o. Ìkà abiyamọ òní na ọmọ rẹ o. Ọmọ bọ́bọ́tá nìṣẹ́ wú ọmọ rẹ òní jíya o. Aláàánú máa fi ti nítorí tọkàntọkà ṣe ọmọ rẹ lóore. Ọ̀rọ̀ ọmọ rẹ òní yíwọ́. Ọ̀rọ̀ ọmọ rẹ òní tàsé. Ọmọ rẹ máa gà. Ọmọ rẹ máa gbọ́ ọrẹ tí ò kọ́mọ̀. Ọmọ yóò ní kó àǹkó ìyà. Káforúṣẹ̀kà kò ní náwó gan ọmọ rẹ. Ẹni tó rí tí ẹ̀rọ kò ní gbọmọ lọ́wọ́ rẹ o. Tó bá ló ṣe yẹn yẹn lè ṣe yẹn ayé òní ṣe ọ́ tọmọtọmọ o. Ọmọ yín máa ní lárí. Ẹ̀yin ọmọ aládé ẹ ò ní derú o. Ayé òní gbàrá ayé ọmọ rẹ dà. Lóní àṣìkalẹ̀ dà rí ayé ọmọ rẹ sójú àwọn olóore. Àsìkò ìgbádùn ọmọ rẹ ilé òní mi o. Òní jẹ́ oúnjẹ ìyàwó nílé ọmọ rẹ. Kòkòrò kò ní jẹ̀gbẹ́ ọmọ rẹ o. Olóore máa dá ọmọ. Wàá fẹ̀rí náwó ayọ̀ lórí ọmọ rẹ. Wàá fọyàyà jẹ́ wọn mọ́ o. Ohun tó máa dùn ọ́ lórí ọmọ kò ní ṣẹlẹ̀. Ẹ ṣàbẹ́ ẹlẹ́kọ́ òun yín lo òkè kò ní ra ọmọ rẹ láti inú wa o. Ọ̀tá òní gbọ́ ewúro sójú rẹ lórí ọmọ o. Ọmọ rẹ òní ṣẹ̀rí jẹ́ o. Oníkùlómọ̀ ká yóò òní fi inú bá ọmọ rẹ jà. Ayé òní fi kẹgbẹ́ kan lọ́wọ́ ọmọ rẹ o. Àkọ́kọ́ àtijọ́ wọn mọ àbúrò rẹ òní wẹ̀wẹ̀ kẹyìn fún ọ o. Ìfami rẹ máa kan mi lórí ọmọ. Òní wẹ kúmu bí gàrí lórí ọmọ o. Ọmọ eléyìí dà wá ju bàbá àti ìyá rẹ lọ. Ogun ọmọ wo òní dòbù. Ogun ìkan ògbé kan láàrin àwọn ọmọ ó yẹ iná jọ lẹ́ni o. Orin àti gbére lẹ́wọ̀n òní kọ́ fún àwọn ọmọ yìí o. Òpídé bá ṣe ti àti ẹkú nínú ilé yẹ. Ìjẹ́kùlé àti ìráwọ̀ ó dópin o. Ìfàsẹ́yìn àti àmúbọ̀ ẹ̀ní gbúrò rẹ̀ mọ́. Òní fi kọ́rọ̀ jáde nínú oṣù yìí. Tọ́mọ ń pín ìbànújẹ́ lọ́fẹ̀ẹ́ kò ní kan níparí oṣù yìí o. Ẹni kòkó rẹ̀ yẹ ló mọ̀ lọ́wọ́ àárọ̀ ọmọ tọ̀. Òní rọ́gùn ra bàràbà lórí ọmọ rẹ o. Ẹni yàn án rẹ lọmọ aráyé ń kí lọ́kùnrin ọmọ rẹ òní sí yan. Ọmọ rẹ òní jẹ́ra lè ránlé ọbẹ̀. Olúwa yóò fi ọ̀nà àbáyọ fún ọ níparí oṣù yìí o. Ẹ jẹ́sẹ̀ wọ́n olùgbàlà nínú bíbélì ẹnìkan má dìde ìrànlọ́wọ́ sí ọ. Ojú ti parí etí rẹ òní gbẹ́yìn kì lórí ọmọ. Ojú ẹ̀sí òní rọ̀ léwu àtọmọ rẹ lórí. Ọmọ rẹ òní bá ọlọ́jú jẹ́ bójú ṣe parí. Ayé òní fi làkọ jẹ́ ọmọ gbẹ́ngẹ́ ọmọ lẹ́nu rẹ. Ayé òní fọmọ sún ọ. Ayé òní fi jẹ́ rẹ sún ọ. Àṣì ogun tó jòkó ti ọ láti jẹ́nárì nídìí látòní lọ. Òní tàbùkù tọmọtọmọ níparí oṣù. Ojú tó ń pẹ́ ṣe àpọ́nlẹ̀ ló ṣe máa rẹ́rìn ayọ̀ tọmọtọmọ. Olówó máa bọ́mọ rẹ ṣe. Màmá alálà irẹ yìí ó lè lẹ ṣùgbọ́n ìràwọ̀ méjèèjì máa tẹríbà. Òrò àtò ṣùgbọ́n náà sì máa tẹríbà. Lójú jẹ́ parí abánijẹ́ òní mọ̀ ní ọlé wa. Mo mọ yín jẹ́ ń gẹ kò ní wálẹ̀ láéláé. Tí ọ̀rẹ́ bá ti fẹ́ máa fọra jọ̀tá Ọlọ́run máa kó wa yọ. Ayé òní dínà ó jẹ mọ́ ìwà àtọmọ rẹ o. Wàhálà yóò yọ̀ lórí ọmọ rẹ lópin oṣù yìí. Lójú jẹ́ parí ó yẹ gba ire. Gba ayọ̀, gba ìgbéga, gba ìdùnnú. Àìsàn kò ní di ọmọ lẹ o. Ayé òní tún fọ ọmọ fún o. Ọmọ rẹ òní jẹ́rú ẹgbẹ́ rẹ̀. Ayé òní padà bẹ́ẹ̀rẹ̀ pé Ọlọ́run rẹ̀ dà. wà dọ́kẹ̀ lójú ẹlẹ́nì ni ó yẹ gbẹrẹ tó jọ ohun tó rò lọ ayé yóò máa fi owó àti ọ̀wọ̀ wá ọmọ rẹ kiri láwùjọ lójú jẹ parí ìlàkọjá rẹ dọ́pin lórí ọmọ jésù olúwa wa o ẹ̀rí méjì fún ìparí oṣù la máa sáré gbọ́ kí n tó wá sọ àwọn kan tó fẹ́ jẹlẹ̀ ní sọjọ́ ọjọ́ Sunday yẹn.
1: Ọmọ mi ọkùnrin kan ó ti ṣe ìgbéyàwó ní year 2021.
2: Okay.
1: Wọ́n lóyún wọn bímọ. Mo máa ń fi ọ̀rọ̀ wọn lé Ọlọ́run Bàbá lábíamọ. Mo dúpẹ́ nítorí pé Ọlọ́run bá mi mú ìyàwó ẹ̀yàn lọ sí ipò ìlóyún láyé àti àlàáfíà.
2: Lẹ́yìn ọdún mélòó ni bà?
1: Lẹ́yìn ọdún.
2: Ọdún márùn-ún.
1: 2021. Ọlọ́run bá mi fi ọmọkùnrin làǹtìlanti, ó bá mi fi ta wọ́n lọ́rẹ̀.
2: Ìlú bo nìyẹn?
1: Nílùú Àkúrẹ́.
2: Ìlú Àkúrẹ́. Ọwọ́ ìdádúró ó fàyè wà tọmọ rẹ lẹ̀. Sọ pé nìkan pé ire tèmi náà dé o.
3: Ire tèmi náà dé o.
0: Ẹ gbọ́ ẹ̀rí kejì yẹn ní kíákíákíákíá.
4: Ní last week ní nǹkan bíi 9 lọmọ mi kàn ṣàdédé pè mí lóní mọ́mì mi ọkọ òun pè òun ní ìsìn ó sọ wípé òun ti wọ mọ́tò one chance wá bẹ́ẹ̀ sí ní yíra pé wọ Ọlọ́run Bàbá lábíamọ ṣàánú mi ò nẹ́nì kankan wá pè mí nìyẹn wípé mọ́mì òun ti jáde lọ́wọ́ wọn ń bá ní báwo ló ṣe ṣe ó lóun wọ mọ́tò bóun dẹ̀ ṣe wọ mọ́tò ló bá gbé àwọn lọ sí inú igbó nítorí ó ní àwọn 18 passenger ó ní gbogbo wọn sùn lọ bá mu ni ó lóun nìkan ṣó lòun sùn tóun wà lẹ́gbẹ̀ẹ́ dráìvà ó ní àwọn ti kọjá ìfọ̀n báǹkì kóun tó sọ jí pé ó ti gbé àwọn kọjá ibi táwọn ń lọ níbo làwọn lọ ní kò ṣáàdà àwọn oná ṣàgbà àwọn wọnú igbó nítorí ni olóhùn bàbá sí ní ìyẹn mọ́ lọ́wọ́ lòun bá ń yí mọ́ lọ́wọ́ bá ní àwọn ọjọ́ máa kú síbí báyìí mọ́tò yìí máa yí àdúgbò ó ní gbogbo àwọn kò àjọ ni wọn ti sùn lọ́ọ́ bá
2: mọ́. Wọ́n tún jí náà.
4: Ó ní wọn ò jí o. Ó lóun nìkan lòun jí. Bóun ṣe bẹ̀rẹ̀ sí ní Israẹli mọ́ lọ́wọ́ nìyẹn ṣáà ní tó wà lẹ́yìn bẹ́ẹ̀ sí ní fún àwọn. Ẹ̀bí ṣáà ń gbàdúrà bí Ọlọ́run Bàbá lábíamọ́ ṣàánú fún mi. Ọlọ́run Bàbá lábíamọ́ ṣàánú má jẹ́ ń sọ ọmọnu má jẹ́ ń sọ ọkọ mọ́ ṣàánú mi. Ṣé ọlọ́run kan ṣáà ó ní mọ́tò ń ṣàṣe dúró nìyẹn lójijì. Bóun ṣe sáré jáde mo ní wàá lè pariwo àwọn tó kò gbà tó kù lẹ.
2: Àwọn yòókù wà nǹkan wọ́n sì sùn.
4: Wọ́n sì sùn.
2: Sọ pé orí mi ò ní gbàbọ̀dé. Lọ sọ bẹ́ẹ̀ni mẹ́ta pé ọmọ mi ò ní ṣírin o. Àtẹ̀mí àtiwá àtàwá tẹ́mi yín bá lè àní ṣírin tọmọtọmọ. Báwo àlọ́mọ yín ó ti délé?
4: Ó ti délé.
0: Gbogbo abiyamọ ti múra o. Ó mọ̀ wípé bí àwọn abiyamọ bá fẹ́ ṣe sọ yìí dandan ni abiyamọ òde ọ̀run gbọ́dọ̀ wà nbẹ̀ tí í ṣe Jésù tó gbọ́dọ̀ wá gbọ́ nǹkan tí àwọn ọmọ rẹ̀ fẹ́ sọ ní ọjọ́ Sunday Ìbàdàn jìnnà ṣiṣẹ́ Mega Stadium tó wà ní ọ̀tà bẹ́ẹ̀ náà ni Àbújá jìnnà sí bákan náà ni Ọ̀ṣun Òǹdó àti Èkìtì nígbà tí ènìyàn ti mọ̀ wípé ọ̀rọ̀ ọmọ ló ń gbé kúrò nílé màmá ara wà ná àwọn ọmọ rẹ tó ń rí yẹn o Jésù Kristì nìkan ló lè bá ọ gbé jáde o ọgbọ́n orí òṣè bẹ́ẹ̀ dẹ̀ ni agídí òṣè àfi fún ẹni tó bá ṣe ti Jésù agogo sọ́nì ìsọjí yóò ti bẹ̀rẹ̀ ní ọjọ́ Sunday ní St. Michael Stadium gbogbo àwọn abiyamọ tó tọpátá ló ti ń dé sílùú òróró májèmọ́ ojú ìbí ẹyọ kọ̀ọ̀kan nẹ́nìkan fún abiyamọ kọ̀ọ̀kan rẹ́sì ẹ̀wà gàrí gbogbo ẹ̀ náà ti ń ṣètò wípé wọ́n fẹ́ fún gbogbo ènìyàn pẹ̀lú ọ̀rọ̀ ọ̀fẹ́ Jésù Kristì olùgbàlà àtúmọ̀dáwọ̀ èèyàn lọ́kọ̀ọ̀wọ̀ gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe tó bá ti dé ọ̀nà bridge sango àbí tó gate kò sọ fún ọlọ́kadà wípé ọ̀nà sí St. Michael Stadium ní ọ̀tà wà á ríre gbà ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó dá ọrẹ àtọ́ ẹni tí ò tí ì dá ọrẹ rí tó bá ti dá ọrẹ sí ètò yìí rí ni pé ti parí oṣù yóò dá ọrẹ parí oṣù tèmi mi ti ẹ̀fẹ́ kẹ́nikẹ́ni ó mì sí ẹ̀ rárá èmi pè é ní ọrẹ ọpẹ́ ọrẹ pé mo rẹ tọmọtọmọ bá ṣe ń dá lórí dáàdì mọ́mì ládàá lórí àwọn ọmọ kò sì sí iye tẹ́lẹ̀ fi ránṣẹ́ o bẹ́ẹ̀ ṣe ń ṣe ọlọ́run yóò bùkún yín o evangelist yẹ káwọn máa lọ ẹ jẹ́ kí gbogbo ènìyàn ló máa múra fún ìsúrí ọjọ́ àkọ́kọ́ ní orí afẹ́fẹ́ ní àárọ̀ la rí wípé ọ̀dẹ̀ gbómi sí ẹ̀gbẹ́ rédíò rẹ ó máa ní agbára sọtún wọn rí àárọ̀ ńlá yẹn gan pàdé mi lórí facebook ní aago méje wọn ní káàárọ̀ òjò àdúrà kalẹ̀ fún oṣù tuntun ẹ̀yin ọmọ bàbá alábìyamọ orí afẹ́fẹ́ tẹ̀ ń gbọ́ mi nílé ṣe bí àdúrà wa ń gbà.
2: Ó gbà ó wá dúpẹ́ o.
0: Ọlọ́run bàbá alábìyamọ o.
2: Ààyè ló wà.
5: Hello, hello, prophet 09060571110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 347714. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamo, a ò ní máa bọ́.
6: La la la la gelu FM, jagaba gogo retio, ma

0: ose aye ope pada yo eje wa so nkan sir. It is only a fool that doubted the proof. O didi o pe oni ma so pe oni abi omo kan to lo tun keyen e ma kiesi ede ti won so ninu ilelu igbo ora. Anointing is not limited by distance. To ba se po gba yen gbo ni ojo Sunday lo wori Facebook close to 60 omo 60 omo la kuwo church babies children o la kuwo nu service ni agbare ni to ni aye ato se wa ri to ba ti di ale loni e connect mo dekunle e pafe ababa mi o ago mefa bo ni isin lori Facebook TikTok ati YouTube ati lale ni ago meje pelu suya enikan ni se nlo se suya fun ra mi o le se a wa lo eso agbon kan agbon enikan ni a safi yen gbadua ni ona ara lọlọrun bo lo mi se denu agbon agbon tun wa loju meta ko fi ri na a fe gbadua oluwa so fun mi pe won da ounje luo ounje ninu osu kejo ounje ta wa nso yi ki se bread ateba o o bo ti eje pe iyen nu wa nbe eja mo gbaradi bo so ri to ba sa tin tele n temi so o ti tan kan tele o si mo ri ka olohun bibeli ni en ba gba oluwa gbo a o fe se re mule o ni e gba woli re o le si se rere ninu we Matthew 10:41 o ni gbogbo enikeni to ba gba woli loruko woli o ni yo si jere woli yo jere woli so gbogbo wo to ba ni anfani lati bo mi to ba ti dale in fact to ba ti di bi owo ago mefa irole so pe ka won mi o lo bo ra suya ele lo 100 naira o 200 o le da opa so o la fe fi se passover bibeli so fun awon mo israeli o ni nigba te ba fe jade ni ile egypt o ni e make sure pe e mu amure yin e di amure yin e bo salubata yin le o wa ni e make sure pe je eran sisun yi o ni won pe nsuya pelu ewebe kikoro e ba npa won mo yin tin be nlu ebo gbogbo awon ni anywhere ni instruction mi to re o direction mi to re o oni mo tun fi le so to ba wa di sunday ma wa anoint gbogbo awon eyan fun iran lowo mo gbo ni sa nki lo wa sele ni bu ora engineer eje mo bo ma ni ki gbogbo eyan o dupe laipe yi mo bo eyin leyin ba won
1: be ni sa praise the lord oruko mi ni olalekan bose fun mi mo yin olorun logo olorun odekunle paraphrase olorun ojiji olorun 77 olorun jo comfort life mo yin logo
0: e gbon tin so oni mi o se gbe pamọ ke mura o oki gbogbo yo se jeje oni se gbon to hun so
1: eri mi po sugbon eri alakoko ni obirin to jade yi tori o ti wo mo fun odun meje so mo sha lo sori oke lati pase mami yo ni su yadi ko dadi e ma ba mi dupe lowo won won de ma jade
0: won de pe won
1: mami yo ni yadi ko
0: e ma bo evidence number 3 niyan
1: so awon ni won mu mi wa sori oke yi mo de ri pe e ti olojo yen lawon to wo ojo oluwa ko won na omi soke sugbon bi wo ojo oluwa mo ni eni to wo ojo oluwa legbe mo fi to
0: se eyin ni
2: Arato yen ni odekunle omo araye se bogun ni olorun lo mo bi oyin ti gba fara wa
0: aya laye mo nbo gbogbo eyan omo olorun nkan oju mi mo ri bebe ni gbo ora ko si ti won ba ko si ti won di agbado fun mi denwo emi gan mo pe mo lo si ilu kan nigba ti won yo pelu gbogbo aso olorun ti be won wo ti pe
2: Arato yen ni odekunle omo araye se bogun ni olorun lo mo bi oyin ti gba fara wa
0: aya e mo bo exhibit number 3 re awon kan tun bo mo koke bo ni won lolorun lo mo bi oyin ti gbe
2: e ma ba sere lo e conference ma ba sere lo ise re ma nte wa lorun
0: odekunle ma
1: era sa bawo alorun odekunle ma ba sere lo baba mi kan ma foro mun tara mi ni mo ba lo sugbon won ni fero mo la keje gege bi ara re mo sa fi okan gbadura fun re ise yi mo mu mi yen dele baba mi mo fun obirin yi òun náà tún fún yàn ó tún mú ọdún méje náà ti wá ọmọ ó bá padà dọ́dọ̀ mi gbọ̀nàgbọ̀nà àlákan lówó kọ́ lọ́wọ́ rú àlá yẹn lẹ́yìn oṣù kan lọ́wọ́ òun ò rí nǹkan oṣù òun mọ́ mo ní mo tọrọ ẹ̀fẹ́ lọ́dọ̀ bàbá mi ni ọlọ́run dẹ̀ gbàdúrà mi lẹ́tà ló wá sáré wá lọ́jọ́ kẹta pé ọ̀rí òun tó ń fún ní omi yẹn náà mà tún lóyún. ọ̀rẹ́ rẹ̀ náà bí ọkọ ọjọ́ kẹta síra wọn ni wọ́n jọ ọbọ̀mọdé yìí eléyìí bímọ.
0: èwo lẹ́yìn ẹ sì bí nọmba ṣé wọ́n ti plan mi mọ tẹ́lẹ̀ ni ẹ̀yin náà.
1: bẹ́ẹ̀ni
0: ẹ̀yin náà tún bí kí ló kọ́ ọmọ.
2: ara olúwa
1: ọ̀pẹ yẹmi.
0: ó ti tán ara olúwa ọ̀pẹ yẹmi.
1: àwọn méjèèjì òdórí òkè yẹn rí o ọmọ mi ni wọn ti máa ń wò ó ṣùgbọ́n látàrí pé èmi tọrọ fún wọn ọlọ́run dẹ̀ gbọ́ àṣẹ yẹn títẹ̀mí gángan ọlọ́run ṣeun ara mi ni ò yá màmá ìwá wá sọ́dọ̀ mi àwa méjì wọ́n bá jí ìrere fún wa pé ẹni wọ́n dẹ̀ wà lọ́nà ìbàdàn o ṣùgbọ́n wòlíẹ̀ papas ní jẹ́ o lọ́jọ́ yẹn mo fi màmá ṣe yẹ̀yẹ́ mo ní lọ́jà rẹ nítorí pé wòlíẹ̀ èké ti pọ̀ jù àṣé torí pé káyé mi bá a lè da ìmí nǹkan yẹn ṣe ṣe mí mo máa ń sìnkì ṣeré ni aṣọ tó bá da nínú aṣọ mi jù mo máa lọ fi ṣe tutù ni.
0: ẹ fi ṣe tutù lọ́jọ́ àwọn babaláwo.
1: bẹẹni ọdún kò dé kí n wà nínú ọdún pé ọdún léyà dé kí nìkan wọn á sá so mí mọ́lẹ̀ ni.
0: wọ́n ń so yín mọ́lẹ̀ láì ṣe wèrè.
1: bẹẹni.
3: mi ò mọ pé bẹ́ẹ̀ ṣe dùn tó lè yí jésù yìí dúró ó tún dùn sí ìkan ni.
0: àbó tí sùn mọ̀mọ́ sọ ń bọ́ ihun tí mọ̀mọ́ bá pàdé ní gbọ́ra mi mọ̀mọ́ pọ́ lọ́ọ̀ mi ti náwó yé a olùfẹ́ dìde bí ọwọ́ sókè àgbàdua láàárọ̀ yìí olúwa sì lóun ó ṣe wíkẹ́ndì fún yín òní ló ṣojú láì parí ẹ ṣàpàdé mi lórí tiktok facebook youtube sórí lónìí tílì ó fi ṣú mo gbọ́dọ̀ gbé 50 testimonies ẹnìkan ní ìwà gbàdúà fún àwọn ènìyàn káàkiri àfi tó ọba jọ ẹ kàn bá ń bomi tẹ́ ẹ lè mu tán tó bá wá di alẹ́ ẹ mú àgbọn súyà yín ẹ mú dání ní tá à ń ṣe yìí ńlá bá wọ 77 irú tá à ṣe rí ọ̀sẹ̀lẹ̀ 77 eléyìí kàn náwó bàbá mi ò sọ bẹ́ẹ̀ jẹ́ gbogbo ara yóò bọ̀ bàbá mi ò mo dúpẹ́ tèmi mo dúpẹ́ kò jẹ́lé ò gbé mi mì àṣebéyàn ọba kú ìṣeré ọ̀tán ẹ jẹ́ mọ́ gbọ́rọ̀ àwọn èèyàn ibò ìṣòro alẹ́ yìí gbogbo òlù tẹ́ ẹ bá wà ẹ wọ́nà bẹ́ẹ̀ ṣe bọ́ ọba ní fóònù lọ dúró lẹ́gbẹ̀ẹ́ nìkan ẹ wọ́n connect mọ́ ọ̀dẹ́kúnlé Epaphras bàbá mi ò èmi àti yín ni ní sunday gbogbo èmi ọ̀dà ẹ jẹ́ ṣe báyìí ẹnìkan ní ọ̀dẹ́kúnlé Epaphras lórí facebook bẹ́ẹ̀ ni tó bá ti dálé ìṣòro passover night nìyẹn ọ wá ní ṣe pẹ̀lú súyà ẹnìkan ní ṣé òun wòlíì tó lélẹ̀ ibi ń kà fún ọ nù báíbù ọjà kí ló burú nù kọ́ jẹ súyà bíbélì ni kì í ṣe tí ènìyàn jẹ lọ́sọ̀ yànda láìmọ̀ bí ò ṣe tí ń tinú ènìyàn jáde ìbémi fẹ́ fi gbàdúrà fún ọ ni mo sọ ẹ̀yin ẹwọ ọmọ tó sọ testimony lánàá báíbù mo ní ọlọ́ra lẹ́yìn ọdún méje òun náà bímọ tiẹ̀ gbogbo àwọn testimony yìí ogun lọ́gún èrò wà ńbẹ wọ́n sì ń gbé ọmọ wọn wá kó o lè mọ̀ pé jésù yìí ó dùn sí gan ni ẹnjẹ ní ẹ̀yin òkè padà.
1: aṣọ tó bá da nínú aṣọ mi jù mo má lọ fi ṣe tutù ni.
0: ẹ fi ṣe tutù lọ́jọ́ àwọn babaláwo.
1: bẹẹni ọdún kò dé kí n wà nínú ọdún pé ọdún léyà dé kí nìkan wọn á sá so mí mọ́lẹ̀ ni.
0: wọ́n ń so yín mọ́lẹ̀ láì ṣe wèrè.
1: bẹẹni màmá ṣàárẹ̀ so wọn lọ dífá wọn á ní kí n má aṣọ tó bá da wá màá mú lọ so àárẹ̀ ni màmá ṣáà ni tí n bá lè lọ mo lọ dà wọn ṣàyìn ọmọ kan tì mí àjọ lọ lọjọ yẹn bẹẹ tí mo ṣe dé orí òkè yìí mo ní ọlọrun táyì pé ní òótọ ni àṣẹ ṣì ń bẹ ní orí òkè yìí tí wọn ò dẹ fi nǹkan mí ìtẹlẹ rẹ mi ò rí ẹni tó ní orí òkè yìí ó nìyẹn jesus city so ọlọrun jẹ kí n rí ìwòsàn ní kíákíá kò tó ṣẹjú márùnún mo rí ìwòsàn ẹni tá a jọ wá náà léleyìí
0: ẹni tí wọn jọ jẹ. evidence number 5 ṣé ẹ̀yin àti wọn lẹ́jọ́ wá.
4: bẹ́ẹ̀ni sà.
0: tí wọ́n tẹ̀lé yín.
4: arọ ọkọ mi ní òyà náà fi mú wa lọ. ọlọ́run pa gbogbo ògójọ́ yẹn.
0: lọ́jọ́ yẹn náà.
4: gẹ̀gẹ̀ lálálà àárí àlàáfíà gbà.
1: èmi náà lọ́jọ́ yẹn gangan mo gbádùn mo ti send 4th note ẹ ti gbé.
0: kà fún òkè báyìí ní ìgbà méjìlá 1 2 3 4 5 6 7 8 9 10. mi nílò kí n rí ọ mi nílò kí n gbọ́ ọ nǹkan kan ni pé òsánì fagidi jẹun mọ́ ọ̀pọ̀ yín tí èrò owó tẹ́lẹ̀ ọmọ rẹ.
1: oṣù yìí ló pé ọdún kan tí mo mọ bàbá mi ọlọ́run òjijì láti ìgbà yẹn mo lọ ra power bank torí bàbá mi mo máa ń fọ́lò wọn kò sí ibi tí wọ́n bá lọ mo máa ń fọ́lò wọn tí nẹ́tíwọ́ọ̀kì bá yà dàrú lókùn ṣùgbọ́n fún ìyàlẹ́nu mi láàrin oṣù méje rẹ̀ dì mí mọ́lẹ̀ kí má ba àrí ikọ́ lọ́gán tí mo kúrò lọ́dọ̀ bá mi torí àbá mi sọ̀rọ̀ àṣẹ lọ́jọ́ pé àwọn kan wà ń bíbá yìí wọn ilé yẹn ti dúró wọn lọ kọ parí mo dẹ̀ gbà náà ti bàbá mi oṣù méje mo fi kọ́lé mi mo fi parí ẹ̀
0: oṣù méje
1: ti kú ṣùgbọ́n àwọn ẹlẹ́rìí pọ̀ ń bíbá yìí
0: tẹ fi kọ ilé tán
1: bẹ́ẹ̀ ni mo dẹ̀ ti parí ẹ̀ mo dẹ̀ ti ṣí ṣùgbọ́n ohun tó wá dùn mọ́ mi dùn ni pé mi ìrogùn àárẹ̀ lẹ̀mọ́ láti gbà yẹn
0: ààrẹ mọ
1: bẹẹ ni bàbá mi mo wá pe ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn bá mi ṣe àṣejẹ torí mo ti lọ́kọ̀ pé gèdógbọ́n lọ ṣùgbọ́n bàtẹ ti máa sọ wípé a lọ́jọ́ ayọ̀ gbogbo ọ̀nà èmi náà lọ́jọ́ ayọ̀ wọn bá mi.
0: ẹ jẹun ẹdáná ẹdáná pé sóhun titun fún mi lọ́dún yìí ò bá bá mi mọ́ sóhun titun fún mi lọ́dún yìí ò alágbára kò fọ́ mi rí mi kó lánàá àbọ̀ má lè fàdúmọ́ kì í gbẹ́gbẹ́ ọ̀pẹ́ òkúta mi wá ṣàbọ̀jọ.
1: ṣùgbọ́n kínní kan ni mo máa ń ṣàkíyèsí tí máa ń yà mí lẹ́nu tí bàbá mi bá ní ọ̀rẹ́ lẹ́ni ẹ̀sùn rẹ̀ 400 ẹ̀sùn tuntun ẹ̀sùn tàwọn ọmọ yìí o mo máa notice pé lọ́jọ́ tí mo bá ṣe yẹn wọ́n ṣá máa fún mi lówó ṣá ni màá ṣá máa tà ni mi ṣá ní àárín oṣù méjì.
0: kí gẹlẹ ń tà.
1: oúnjẹ ni mò ń tà ráìsà.
0: oúnjẹ.
1: bẹẹni sá mi ìmọ̀nà bí ọlọ́run ṣá ti ṣe láàrin oṣù méje tí ilé yẹn ti parí.
0: kẹ́ni ẹ̀yin tó jẹ́ pẹ́sẹ́ ti ra ká káàlẹ́ mọ̀ pé wá jesus mi ò sọ mọ́tò kí mo pè.
1: káà
0: mọ́tò yàtọ̀ sí káà o ẹ wá gbọ́ ńgbà tọ́lọ́ ń wò yín sàn èlò wọn wá gbà lọ.
1: kò gbọ́.

0: ohun ẹ̀dáhùn mama tó bímọ lẹ́yìn ọdún méje tẹ́yìn tẹ̀ tiẹ̀ wà ní láwùí sọ pé èlò wọn wá gbà.
1: Wọn ò gbà nǹkan kan. Wọn ò gbà nǹkan kan. Èmi ni mo mú wọn wá.
0: Ẹ̀yin ni ìyá tó ìyá àbíyé rè é. Ẹ̀yin ìyá gbogbo rè é. Ìyá àjọ.
1: Pẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìpè yín pé mi. Ìpè yín ọ̀wá ní ìbàjẹ́. Gbogbo àwọn ọmọ yín ni wọ́n ra àánú gbà. Gbàrà tí akọ́kọ́ máa ń gbọ́ prógrámù ṣùgbọ́n kò dijọ́ náà ni owó bá ní tá a bá sanye báyìí bí ó ṣe rí bí ó ṣe rí àbáyà pa.
0: Ẹni nǹkan ṣépè wòlíì ìranú wá ṣépè.
1: Lábáyà pa làbá ń gbọ́ àyìnlá tílẹ̀ bá ti mọ́ tá a bá ti gbọ́ ròyìn tí a máa gbáyìn lálá máa dunra wá nú àti bàbá bàbá ní.
0: Ẹ gbọ́ rédíò mọ́.
1: Gbọ́ rédíò mọ́. Ṣùgbọ́n gbò òdìjọ́ náà oúnjẹ dẹ̀kẹ́ ojúmọ́ fún wa aago méjìlá lájẹ tààrọ̀ àti tọ̀sẹ́ papọ̀ àábà sùn bẹ́ẹ̀ ni iṣu là ń ta gbogbo kò sẹ́ni ti aṣàní ọmọ wa níbi tá a wà yìí ẹlẹ́kọ̀ọ̀kan màyá àti igbó ọ̀rá ń bí àmọ́ kó tó ṣe ọkọ̀ mẹ́jọ mẹ́wàá wọbẹ̀ ṣàdédé ni gbèsè dé bàbá mi kán wà ń bí wọ́n pè mí ṣàkíyèsí wípé ìyá ọmú ìyá dùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé ayé ọ̀gbà báyìí mo nígbà tí wọn ṣe yẹn ò lè ṣe mí. Ṣùgbọ́n njọ́ náà bí mo ṣe jáṣu sí bí ọ̀nà márùn-ún ọkọ̀ méjì méjì iṣu bá bẹ̀rẹ̀ sí jẹrà láti ìsàlẹ̀ gbèsè bá ti dé láti ibẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lowó bá yọ tán ló dín parí kẹ̀kẹ́ jẹ mọ́ ọjà là ń sùn yàrá kan pálọ̀ kẹta ṣe sọ́jà ń sùn bẹ̀ ọmọ mi ọkùnrin wà ń bí òun lọ́nà rẹ yàrá méjì fún wa a wà ṣa òkò tó bẹ̀ làásè lẹ́gùsí ọmọ mi kan náà wà ń bí ijọ́ tó ti sáfíìsì dé tọ́kan ọbẹ̀ tá à ń jẹ báyìí ó bú sẹ́kùn ni gbàṣẹ wá ṣí rédíò tá a gbọ́ ohun yín nǹkan kan jáde lára wa ara wa wá rìrì àti bàbá ijọ́ náà lọmọ ò ní dé tó ṣí ọbẹ̀ báyìí ó ṣe oúnjẹ fún wa a jẹun ẹ̀mẹta ó pé láti jẹ́ náà dòní ebi ọ̀pá wa mọ́.
0: Náwó ẹ̀ báyìí tó ọba ti délé látòní lọ kìí sórí rédíò mọ wàá jọ wà face to face kàn fi agbára ṣe àmì bó sì sórí rédíò náà yìí tẹ́ wọ́n mi mọ pa láṣẹ ebi òní pa ọ́ mọ́ wàá jẹsẹ̀ mọ́lẹ̀ ebi ogun ebi tó pè lórúkọ Jésù.
2: Wọ́n ti ṣẹ́jú sí mi àti ìgbọ́ nǹkan kan báyìí àìgbọ́ nkẹ̀kẹ́ even láti ìlú ìgbó ọ̀rá wa gbogbo lé bó bá ti di 6:30 báyìí ẹ pàdé mi lórí Facebook TikTok àti YouTube Ọdẹ́kúnlé Epaphras Oníọwá mọ́ bẹ́ẹ̀ nìkan kan chaati ní ìbáyàn chaati o tó bá tún di 7 lálẹ́ aago méje òní suya night passover afẹ́rẹ́ kọjá sínú oṣù tuntun tó bá wá di ọjọ́ Sunday anointing service tí máa anoint in tí mo sì mú bọ̀ nílùú Canada màá fi lé yín lọ́wọ́ gẹ́gẹ́ bí ohun ọlọ́run ní ìgbáradì fún 7-7 tó ń bọ̀ ní oṣù kẹjọ ẹ̀yin ọmọ ọlọ́run mo bọ̀ ọ̀yọ́ ẹ bá mi pe gbogbo family is a night of no sleep passover night afẹ́rẹ́ kọjá sínú oṣù tuntun àwọn nǹkan kan lọ gbàdúrà alẹ́ èyí tó wá dáa jù sá ó ní pé ẹra suya alẹ́ is going to be suya night as well ẹ jẹ́ ṣe báyìí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ò ṣe tẹ́wọ́ bàbá mo dúpẹ́ pé o jẹ́ ń parí oṣù ṣe weekend fẹ́mi náà mo dúpẹ́ pé o jẹ́ ń la oṣù ìjà ṣe weekend fẹ́mi náà gbogbo èèyàn wà mú ọ̀rẹ́ ọpẹ́ bọ́lọ́run bá ṣe tóbi tó lọ́dọ̀ ọ̀rẹ́ bọ́ ọba ṣe fẹ́ràn àtọmọdé àtàgbà owó ọpẹ́ mo ní ọ̀dà ìyìn ni mówó ẹ̀jẹ̀ wa owó ọpẹ́ ọlọ́run kà fún ọ̀yìn sọ mọ́ ẹ gbọ́ràn àkáǹtì nọmba chọ́ọ̀tì náà ni 2017-42-90-47 nǹkan fi ṣe tọ̀la nìyẹn àní fún àní ìgbà pẹ́ ẹ bá ṣe dàlẹ̀ ni ó sì kó wá rédíò station 2017-42-90-47 Comfort Life Mission International First Bank ẹlẹ́ẹ̀kejì ní 1966-36-38-73 ẹ jẹ́ n tó pè 1966-36-38-73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde ẹjẹ́ nu yín ó dùn sẹ̀sẹ̀ ọlọ́run ọba ń gbọ́ oṣù parí lónìí ẹsẹ̀ bíbélì tá a kà lónìí gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run ìwé Nahumu chapter 1 títí wọ chapter 3 àti ìwé Habakkuk chapter 1 títí wọ chapter 3 Habakkuk níjẹ́bẹ̀ ẹ̀yìn ọmọ Habakkuk ọ̀yà mẹ́fà nìyẹn ẹ̀yìn ọmọ ọlọ́run kí n tó jáde nù bí kí n tó gbàdúrà finally ẹ gbọ́ ìfilọ̀ yìí àti ìkéde yìí tó ṣe pàtàkì
3: Hello, Pastor Joba. Kayemi kan sele leni o. Awon kan wa report fun mi won ninu oja, oja kan wa tan ma na ni Wednesday, Wednesday ni Morake. O ma ko ja yen ni oja dido yin. O le yan kan wa. O lo nta ororo, won lo ororo 77. 1500 ororo 77. So baya inu message baba ba ma se. Kan so fun pe won ni kan nikan kan ma ta ororo kakakiri o. Inu oja Morake oja dido yin wele ni yen ta. Ororo 77. Ororo 77 1500.
0: Nice. Gbogbo eyan omo Olorun ofe ni anointing oil. Ai ta o. O ba re nikan tin ta. E mu dada. Ai ta anointing oil. Eyan omo Olorun ti won bi loni de ye wa kunle. Oni won bi o. Oni to je ojo to last. Eyin te mark wedding anniversary yin na o ye mo bo. Asotele to wonu aye won ni pe je won le so eri nipa aye won. Let something begin to move in a positive direction for you and for your family in the name of Jesus. And your birthday, happy birthday, long life and prosperity, happy wedding anniversary. And Jim Badu have a president at the governor. By you know, you are we, your long come, Lona Yanu, Otto Nigeria, Shani Bati, in the name of Jesus, your excellency, sir. And you can even share testimony. A one number, a jaw loud, you need to see clear. 080-88-71-65-66. 080-88-71-65-66.
4: And
0: send the message
4: in.
0: Oh,
4: oh,
0: Lufe,
4: a
0: gentleman on YouTube.
4: La la la la
5: Alago mi eda o oba ta se nje ti e leni o atuni o ni ojo eni logo re ni ojo ope ojo te ka ma so ko se gbogbo gba lo se olorun to ni ojo gbogbo oluwa ope wa ah oluwa ope wa oluwa ope wa oluwa da yin wa eni kan de gbo mi lakoko
6: yes sir
5: e ma wo leader ni gbadura fun o ti ko ra re sinu iyonu kan oluwa ni ki gbadura ope iyanu to ko iyonu to ko re si oluwa gba ah mo ni oluwa gba sinu iyonu nla sinu ida Lọ́nà tó gẹ̀ẹ́tì ẹgbẹ́dá ní Ìbàdàn níbi tí Ọlọ́run ti ń yan owó agbára àṣẹ rẹ̀ tẹ́nikẹ́ni ò lè dá dúró Rabori kahaba kina karaba
4: mimimo
5: mo oro ati asejade ni ta kabori an katara nina
4: gbogbo
5: to ta fi gbomi jelo lo lo ni e mo tina yanu sele
4: na
5: yanu sele mo fe lo ni baba mi mo amo ki to yin fi ma ba gbagbe je koko sare so yen
4: laaro yi
5: laaro yi o gbogbo eyin eyan alagbara ni bado o ma ni agbara ni bado e ni songo ni o songo ti bado ni e o
4: yen
5: ni songo eleye lero o
4: fi bado
5: lagbo ba to laye ati o
4: grace all
5: grace all
4: grace all
5: grace
4: to wa leyin tafu arena
5: leyin tafu
4: arena leyin tafu arena lo wa grace all yen oluwa dami lare garden to wa legbe open university
5: ko
4: do fe de tira bayi
5: da o
4: to ba ti work up
5: yes sir
4: so ko open university
5: yen
4: ibe lo nlo ni songo eleye lero o
5: yes sir
4: ni pe behind tafu arena
5: yen
4: ni bado mi bayi lo o
5: ah
4: abi le je ni program be
5: yes sir
4: a gbe ti o dari ago meje si mewa ni
5: meje si mewa
4: to bo wa di ago meje la la se wa wa ni oluwo
5: oluwo
4: to wa lona to je te gbeda
5: ye
4: ni atamata kan se oro kan bo ti lo n gbe bo oru akani kin fi tan waju ori
5: ye
4: ami to je ko oro ori yen ami a de pa ile je
5: won
4: lo de ma so e
5: amen
4: agbo to la ya
5: amen
4: ate mo ni baba mi mo ti gbadura wa agbara nla wa ifa nla wa emi wa alati leni wa olu olowo wa ka bi o si o ba gbogbo igba
5: yo
4: we soke wa ko ti ogo so ko ma yo ya o je no lu awa bi owo re ban ko feri okan re ba o le fowo mu roku re ko ma wo jesu lori agbelebu wa so pe jesu omo olorun o
5: omo olorun
4: alagba wi gbogbo eda
5: agba
4: wi gbogbo jo wa da soro aye mi ogun yi mo poju won pe mi ni ologo mo si mo pe ologo ni mi amo ogun ti poju fun aye mi ogun lo fi te ogun lori ba wa ran mi lowo ki ogun mi ko dije ko tayo ko te ogun aye mi ba ki aye mi ba le layo kemi na ba le se rere si la ko rere fe mi na ka we yan ti mi ko rire bi ron ko ba aye mi na
5: bi
4: ogun ti ja mi ko tan
5: bi
4: eye mi pada ye ja ye
5: ko
4: be ke mi na ko rire Jesu Oluwa wa la kule so patapata o fe fori bale fun oba won oba wa kule re wa wa do won meji dele wa wa fori bale ba won geli se se mo ti ka won na fe yori ke patoba mi la te fe kini teji gba mu kata mo wa le se ke mi mo ni mo so ba won oba be kuku ni na ni iwe ifi ori ke ni se jejo wa ke mi mo mi mo so ya o mi mo mi mo
6: I'm not going to be able to do that.

0: ba wa ori omo yen eh mo lo ro ma ti ri awo yen ekun re te pata pata ekun re te pata pata in the name of Jesus fe eh ikabodi enu iyawo kan ninu omo eli lo ti jade o solojo ti ile aye dukoro mo lowo
1: leta
0: o solojo ti ireti kun patapata o solojo to ro wipe ogo mi o ti simo
1: abesi
0: o so ni igba to ro pe won gbe ogo lo ewo mami ati dadi ede pe won ji ogo re gbe ko sun ti je be no oni ni akoko iku re ta ni won so nipa re oni aya omo eni obirin finiasi won lo lori o si sumo ojo ibi re nigba ti o si gbo pe a ti gbe apoti olorun ati pe baba oko re ati oko re ku o ku lo si bimo nitori obi te yen ni pe omo mu lojiji nigba to ya nigba to ku die to fe ku won so pe ni akoko iku re awon obirin ti o duro ti won si fun pe ma beru nitori iwo bi okunrin kan sugbon ko dahun ko si ka si ohun to fi so fi pe a ọkùnrin lọpẹ baba tún ti dé baba jíde ọmọ mi tún ti dé ó máa replace finiasi ẹni máa gbé ògo ìdílé eli dìde tún ti dé wọn ni kò ká sí kò nítumọ̀ sí torí wọn mọ̀ pé nǹkan tó lágbára ó ti ṣẹlẹ̀ ó wò títí kò mọ̀ tí ó sọ bíbélì kọ́ nígbà tó di ẹsẹ̀ kẹkẹ̀lélógún verse 21 nínú ìwé 1 Samuel chapter 4 mo ti ń sọ̀rọ̀ ó sì rí pé ọmọ náà ní kábódì ó sì pé ọmọ náà ní kábódì wípé kò sí ògo fún sẹ́lì mọ́ nítorí a ti gbé àkótí ọlọ́run lọ àti nítorí bàbá ọkọ rẹ̀ àti ọkọ rẹ̀ ó sì rí pé ògo kò sí fún sẹ́lì mọ́ nítorí a ti gbé àkótí ọlọ́run lọ mọ́mì ó sọ níbi tí òye rẹ̀ mọ́ kò sí nǹkan tí wọ́n lè gbé lọ tó jẹ́ ti olúwa àwọn tó gbé àkótí ẹ̀rí fún àwọn tó dùn padà sórí láti tẹ́lí sọ́ọ̀tì fún àwọn lè gbọ́ ògo ẹ lọ kò sẹ́ni tí ń gbògo èèyàn àbímọ ni ògo mo ti ṣàlàyé fún gbogbo
1: èèyàn
0: ohun tí ọlọ́run dá mọ́ ìwọ àti èmi tó jẹ́ wípé a ṣe nínú ìrọ̀rùn tó sì mú wa tayọ òun ni wọ́n fi ń kéde ènìyàn ìkéde yẹn àti ọlá ìkéde yẹn ló ń pè lógo wọ́n ń ká ọmọbìnrin yẹn dáa ó rẹwà ọba wa fẹ kí ló mú kọ́ba fẹ torí pé ó rẹwà ìgbà tó wá di ìyàwó ọba ó wá di ológo tó ti yẹ yí báyẹn ọmọ ológo mọ ni òmìnirẹ tó ti kọ bóun ló ṣe kọ́lé ó wá ní ọmọ bọ́ọ̀lù gbà mí owó tó wá rí níbi bọ́ọ̀ olúwa fi ń kọ́ ilé jọ òtí rí báyẹn ìyẹn ni wípé ohun tó ń gbé ògo rẹ̀ jáde òun ni bọ́ọ̀lù tó ń gbà so kí ni ògo rẹ̀ bọ́ọ̀lù gbà mo ti ṣàlàyé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nǹkan bó o ṣe wà tó o rò wípé wọn ti jí ògo ẹ gbé ẹni ara kẹtìtì kàmúkà yẹ bí àjẹta bá lọ láti gbogbo èmi fara mọ ọmọ ògo ẹ ògo ẹ wà pẹlú ẹ ògo rẹ lè sùn láti fi sùn ògo rẹ lè sùn tí o yẹ báyìí wọn lè tilẹkùn mọ ògo rẹ sínú ara rẹ kó má jáde máa ń yànnà náà o nígbà mìíràn ó tàn pè ní ògo yìí ó dàbí wà sí aeroplane tó máa fẹ́ fò wọn lè má jẹ́ orí ayé sùn wọ́n lè má jẹ́ kí ògo yẹn ráyè fò
1: lọ
0: náà nígbà mìíràn ẹ̀wẹ̀ wọ́n lè má jẹ́ kí ògo yẹn sọ̀rọ̀ bóun náà ṣe ń ṣe òun ni ogun tí wọ́n ń gbètì òun náà sọ pé ogun àti ogun ẹ̀gbẹ́ ara náà wà bí ogun bá pọ̀ jù á tẹ ogun rì ẹ ní gbóhùn ògo mọ àmọ tí ògo bá jà làpàlàpà tí ìṣẹ́gun bá dé fún ògo á tẹ ogun rì àwọn wa bẹ̀rẹ̀ sí pé ní ológo wọn á ló pàpà jagun ó borí oh my god ẹnìkan gbọ́ o báyìí ni mo olúwa ní kí n rí ẹgbọ́rọ̀ olúwa ogun tó bo ògo ayé wa tèmi ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ìdáná mo ti lò ohun tá n pè ní ògo yẹn sà àní ògo tẹ̀ ń rí yẹn sà ó mọ̀ máa ń kojú ogun púpọ̀ o ìdojúkọ máa ń pọ̀
1: fún
0: ọmọ kẹ́kọ̀ọ́ nìkan nígbà yẹn omi ṣèbí nítorí ògo ni o ṣèbí nítorí ògo ni ohun tójú ológo bá ti rí o ṣèbí nítorí ògo ni sáré gbogbo ohun tó bí ẹ̀dá bá rí torí ògo ni kógo bá lè sọ̀rọ̀ tí ìyanu bá lè ṣẹlẹ̀ sari ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ jẹ́ kí n sọ kíní kan fẹ́ yìí tí ẹ sọ pé ogo wọn ti gbé lọ ẹlòmí àní ìyá àjẹta ni ogun ìdílé kan no sari ibi tí ogun yìí ti máa ń ṣẹlẹ̀ number one ọjọ́ ìbí ènìyàn ẹ wo arábìnrin yẹn torí ìṣòro tó bá pàdé èdè tó máa pè sáyé ọmọkùnrin ẹni pé ògùn tán
1: ọmọ tuntun ọmọ jòjò
0: ni ọjọ́ mi ibi tó ti rí placenta ọmọ mi wọ́n rí ohun àtògo kalẹ̀ bọ́dì nìkan ló wà èpè tí abiyamọ sẹ́rí kò sun tó máa ń wà táàdì ògo
1: èpè ni
0: o ẹjẹ sọ àṣírí ògo kan fún ẹlọ́ka jẹ́ sí ṣata wá ẹka ṣata tù ó ní ẹwọ ẹgbẹ́ kájẹ́ yẹn náà wò lára wa gbà tó ní ká dá tó ní kó bàa lè máa ṣe ògórí wọn dá àyàn kan pé kó má lògo bẹ́ẹ̀ ni mo sọ fún yìí ògo ò dẹ̀ ṣe é mú kúrò lára èèyàn bí ẹ̀jẹ̀ àti bí omi ni bẹ́ẹ̀ mo sọ fún bí ẹ̀jẹ̀ tàbí omi ni ẹwọ ọkùnrin kan tí wọ́n ń pè ní mose tó bá ka ìwé tí lọ tó bá fẹ́ mọ̀ nípa ìwé akẹ́jọ́ lọ ṣata wà ọmọ amúlò tù tèrè wàá rí wípé kẹ́tọ́ bí ni arrangement ti wà mo sọ̀rọ̀ kígbà kan tí mo ń fírìṣì nípa arrangí ó ní ẹnì tí tó bá ń fèsì ọ̀pọ̀lọpọ̀ arrangement of God ọlọ́run ti ṣètò ẹ̀
1: sílẹ̀
0: ẹ̀tọ́ náà bá fẹ́ gbèjẹ̀ yàn á arrange olùgbèjà sílẹ̀ òtọ́ gbọ́tọ́ fẹ́ tó náà bá fẹ́ gbà yàn á bá arrange wòlíì tó fẹ́ lò fún á arrange olùrànlọ́wọ́ tó fẹ́ lò fún á rẹ̀ arrange alátìlẹyìn tó fẹ́ lò fún ọlọ́run wà lẹ̀ bí ọlọ́run ò bá ṣe tá àti dá sí ọlọ́run á withdraw wọn problem àwádé mo sọ̀rọ̀ ayé wo ní báyìí ṣòro kan in the name of
1: Jesus.
0: ẹnìkan ta ló ṣe sọ alórúkọ mi ni wòlíì àjínlórí
1: àtàmátà
0: mo sọ fún ọmọ ní èmi ò kí ń ṣe oníwàásù o èmi máa ń díṣẹ́ ni ohun tẹ́lẹ̀ ni wọ́n bá ń gbé jáde àti tá
1: ẹ̀
0: èmi ò kàn máa sọ fún ọ tó o bá gbàgbọ́ ìwọ yóò sì rí ògo ọlọ́run
1: báyìí
0: ó rẹ̀ yọ
1: ìwọ
0: ìjọ náà oníhere ṣe àpé ohun tí yéṣù sọ fún màtá nìyẹn
1: nígbà
0: tó ní arákùnrin rẹ̀ máa jí òótọ́ ló máa jí ìyẹn nípa ẹ̀yìn
1: ọjọ́
0: ẹni ẹgbẹ́ òkúta kọ àwọn olóyún àwọn tí ń lù ó ní ti sòótọ́ fọ ọkọ bá gbàgbọ́ wa lóògùn
1: ọ̀rẹ́
0: lọ́dà tá a mọ sọ kíníkan fún ọmọ ẹ̀wọ̀ ṣẹ́rí iṣẹ́ wòlíì ó yàtọ̀ sí iṣẹ́ pásọ̀
1: ó yàtọ̀ síra wọn
0: olùwàásù gidi ni pásọ̀ àti tíṣà
1: kẹ́rọ
0: ogbó tí mo ṣe ń sọ
1: yìí
0: àwọn tó jẹ́ pásọ̀ àti tíṣà sì máa mú tí wọ́n á dóko tìta gbọ́ yẹ́bẹ́yẹ́bẹ́ tí wọ́n á ogo ti wà nínú wọn abimọ wọn bí nǹkan ara wọn ni
1: abimọ ni
0: now ẹ wá rí pé gbogbo ìdójúkọ tẹni yẹn bá máa bá pàdé nípasẹ̀ ogo yẹn náà ni ní ọba tí wàá borí ogun yẹn ogo òṣìṣẹ́ mọ́ ni
1: lọ
0: ẹwọ ẹni tó wá ń sá eré gbogbo ká sá eré kírakíta ohun omi tọ̀kú tẹ̀mù kí ni kẹ́ ṣe orí ìyẹn náà ni yóò ti máa bá ṣòro pàdé ẹni gbá bọ́ọ̀lù orí bọ́ọ̀lù ló ti máa bá ṣòro pàdé ẹni jẹ́ pásítọ̀ tó jẹbi tí ògo rẹ wà níṣẹ pásítọrì orí ibẹ náà ni ó ti máa bá ìṣòro pàdé àwa tá a jẹ wòlíì orí ẹ náà láti ń bá ìṣòro pàdé mo ti sọ rárá mi fún yín náà mo ní nígbà tí mo kéré èmi rí bíṣàn mi ò mọ pé bíṣàn náà ń pè
1: lórí
0: anglican ni mi anglican ni èmi ni bájà ní st peter.
1: Now
0: tí bíṣàn yẹn bá ti wá mi ò máa gbé kalẹ̀ ẹ̀ ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ samuel ni nínú ìwé fún samuel tó bá ka ṣata tó lọtẹ̀rẹ̀ sọ̀rọ̀ mi yẹ tó ń ka lọ níbi tí mò ń lọ rẹ
1: o
0: dá o tí bá rẹ èèyàn bára tó bá jẹ́ ní máa kú màá ló máa kú àdẹ̀kù nígbà tí a ti ní mọ̀ ó ní àwọn èèyàn mi ṣègbè torí wọn ò ní mọ̀ a rí ikú níwájú ẹ̀ ló tó a sọ pé yóò kú yóò dẹ̀ sọ́mà kúrọ́ fún ẹ mission statement ní sọ wípé this people shall be coming with the questions of their life and you shall be giving them answer every word spoken by me spoken by you and every instruction to give by me is given I make a living proof of my presence ìwọ ni yóò jẹ́rìí wà láyé mi
1: tó
0: láwọn ohun yìí yóò máa wá pẹ̀lú ìbéèrè ọkàn wọn wàá dẹ̀ máa fi wọn lẹ́sìn so gbogbo wòlíì
1: tẹ́
0: bá ti rí yẹn èsì ni a jẹ́ solution la jẹ́
1: agbẹnusọ
0: àwa là ń sọ ọkàn ọlọ́run fún ẹni tó bá gbàgbọ́ nígbà yẹn báyìí àwa náà máa sọ ohun tó máa ṣẹlẹ̀ àti ohun tó ti ṣẹlẹ̀ àti ohun tó pọ̀ wá ṣẹlẹ̀ àti ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí bá ṣe kánsẹ́lì fẹ́ lómi bẹ́ẹ̀ ló máa ma wo mi nígbà tó dojọ́ kan àní èèyàn kan ó lóun gbà pé mo wẹ́jú ni mo lóòótọ́ ni ẹ ṣé mi wẹ́jú ni àwọn àwọn tó mi wẹ́jú ni olóòótọ́ tó bẹ́ẹ̀ dúpẹ́ ṣé ọ̀rẹ́ ọjọ́ tó tẹ̀lé mi lọ sílé sá ó ń gbọ́ àwọn ọ̀rọ̀ tó yíra bàmí nínú ìbàyìn ló wá gbọ́ tí màmá kan sọ wípé ohun tí mo sọ fún ọmọ ní 36 years ago nígbà tí mo ṣọmọ lórúkọ ó ní òun ló wá ń ṣẹlẹ̀ lẹ́nu 36 years ago nígbà yẹn ọ̀dọ́ ni mo wà àgbẹ̀ ọmọ
1: báyìí
0: mo ti sọ fọ́pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ mi ò sí ní wòlíì tí mo máa háìlì òtítọ́ ṣẹlẹ̀ ni mo wà láyé ọ̀dọ́ mo sọ fún yín pé àsálí àti lọ́ngà èdè mi ni mo ti ní ẹ̀ǹkáǹkà pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́ sọ pé 1977 ni bàbá ọbádà yìí ni ìyẹn mọ ọlọ́mọ ni mọ̀sí gbẹrẹ fún wòlíì ní eré hùn àbí ẹ̀kọ́ 84 ni bàbá ọbọ ọmọ forí kan ni wòlíì àgbáyé lọmọkùnrin àádẹ́gbùrú ẹ̀ka àgbáyé Now, Baba Ajibolugba lo so ni 1972 73. So gbogbo attack o tan papa de gba yen
1: be ni
0: o to bi ologun ri ni nigba to gba ni tori ogun so a lo sise akuku kawe akuku lo sise a ni gbogbo irin ajo bibi ta pada si ni bi ti ogun ti fe soro
1: alagbara mi
0: mo le ni to lowo gan ni dile pupo mo le bi mo lara sugbon olorun femi loruko ni tori ogun eh keke omo mi wa ni agbole won sa
1: le ni sa
0: gangan ni won lu gbangba gbangba gbangba gbangba gbangba o no ti le lo yibu àwọn tó kàwé wà lágbo olóòwò wọn gate crash lọ́wọ́ pẹ́kọ́ níbi táwọn òṣìṣẹ́ àgbọ̀n
1: àbáyọ.
0: mo sọ pé kó tó wà nínú ayé ẹ̀ tó mú ẹ̀tayọ náà pẹ̀lú
1: ogogo
0: ẹni tó ń lu gẹ́gẹ́ wọn lè gbádùn gan lọ́wọ́ ẹ̀.
1: bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o.
0: a máa lu inú ẹ̀ ló wà
1: kó
0: tó bá ní wọ́n gbọ́ ògo ẹ̀ o ológo ló ń jẹ́ bẹ́ẹ̀. ogo ò ṣe é gbà wọ́n kàn lè dí ogo lọ́wọ́ ni. fashion of peter scott nìkan nígbà kan ó ní ayé ò lè pa kẹ́dà rádà wọ́n kàn lè fọwọ́ agogo
1: sẹ́yìn
0: mo máa ń tẹnu mọ ayé rẹ sì máa dà.
1: ameen
0: o gbà mí gbọ́
1: mi
0: o gbà mí gbọ́ owó tó ń gbọ́ mi ò dẹ̀ gba ìpè mi gbọ́ o gbà mí gbọ́
1: o
0: gbà mí gbọ́ òun ní ìfẹ́ aràn sí ẹni mi àbí òun ní òun lákọọ́lẹ̀ ẹ̀mí mọ́ ló máa ń gbẹnu mi sọ̀rọ̀ gàgà májẹ̀mú gàgà ògo mi ni pé kí n sọ tẹ́lẹ̀ bí wù
1: mí
0: ọlọ́run kì í jẹ́ ká sọ kó má wá sí ìmúṣẹ
1: bẹ́ẹ̀ ni o
0: àánú tá a rí gbà nínú
1: kábíyèsí rẹ o
0: àti sọdúnṣẹ ẹ bọ
1: primary school àtọjọ tó ti pẹ
0: àti above 60 bá ṣe wá yìí
1: kábíyèsí nínú o
0: ẹ wá wo tá a ti ń sọ̀rọ̀ láti pa mú primary
1: bẹ́ẹ̀ ni sà
0: pẹ̀lú pé tó bá ń sọ̀rọ̀ ọmọ primary ó ń sọ̀rọ̀ ọmọ ọdún mẹ́wàá ló ń sọ
1: yìí
0: ẹni bọ́dọ̀ gbàdúrà primary ní
1: 50 years
0: ó pẹ́ ilé ìpè náà pè yẹ títí tó fi di pé bàbá bílẹ̀ òun náà sọ pátá òun lé mi lórí ní èdè bí wòlíì wòlíì lẹni tó ń sọ ọtàn ọlọ́run ẹ wá gbọ́ mi gbogbo ìwọ́n tó ń gbọ́ mi tá a bá ń sọ̀rọ̀ nípa ògo mo sọ mo ní wọ́n pè kan ní celestial glory ògo àmútọ̀rún wa náà pè bẹ́ẹ̀ ọ̀run ló ti wá ẹni pé bàtọ́ lọ́run sọ fún jeremiah ó ní ká tó lóyún ẹ gan lèmi mà ti mọ̀ ẹ́ bí ìyá ẹ tó bí ẹ ni mo ti wọ ni mo ti létò òtè mi fún ayé ẹ so ẹni tó wá ẹni tọ́lọ̀ ti mọ̀ láti lóyún tó wá yàn kí náà bá ti stop ẹ wọ́n kúkú sọ sínú ọ̀kadà gbígbẹ́ àbọ̀sọ síbẹ̀ wọ́n sọ kan àbàmọ́ lẹ́fẹ̀ẹ́ torí ògo náà ni gbogbo corporation náà ló ń jẹ̀wé jeremiah ayà kábàárì àìní kó ògo mi ògo náà máa sọ ìgbà mímọ bẹ́ẹ̀ àmì ṣe dádúró mo láàmì ṣe dádúró báyìí ò bá gbà mí láti bí ẹrí jẹ́ ń sọ̀rọ̀ kí yẹ o ṣí gbogbo èèyàn lọ múra o lọ múra báyìí
1: láàárọ̀ yìí o
0: gbogbo ẹyẹ èèyàn alágbára nígbàgbọ́
1: o
0: ó máa ní agbára nígbàgbọ́ ẹ ní sango ni o sango ti bàdàn nílẹ̀ o ìyẹn ní sango ẹlẹ́yẹlé o ẹlágbọ́n ọba tó láyé àti ọmọ grace of ẹ tó wà lẹ́yìn ìtàfọ́ arena
1: lẹ́yìn
0: ìtàfọ́ arena ló wà grace of yẹn olúwa dámiláre garden tó wà lẹ́gbẹ̀ẹ́ okun
1: university
0: gbọdọ fẹgbẹ tira báyìí
1: ni
0: tó bá ti wọkọ ṣá sọ pé open university
1: yẹn
0: ibẹ ló ń lọ nísongo ẹlẹyẹlẹ road ní bien tafo arena yẹn nígbàdàn
1: nígbàdàn
0: ni o ago méje ni program bẹ àádọ́gbọ́ ọba ní ago méje sí mẹ́wàá ni tó bá wá di ago méjìlá látẹ̀ wá wà ní olúwo
1: tó
0: wà lọ́nà tó gbèsè gbẹ́dá
1: ìyẹn
0: ní atamátà ara mi bí wòlíì ni òun tó ń lọ sọ̀tàn ògo oníkálukú ló máa fi wọn kì í sọ̀rọ̀ pé àmọ́lọ́wọ́ jùlọ
1: ẹ̀hún
0: kì í sọ̀rọ̀ pé onérò jùlọ kì í sọ̀rọ̀ pé mo níjọ jùlọ kì í sọ̀rọ̀ pé mo dàgbà jùlọ kì í sọ̀rọ̀ pé mo ọlọ́run tó lè ran ẹja níṣẹ́ sí jona
1: kẹta
0: ọbẹ̀túwẹ̀ èèyàn ni a kì í rán mi sí ọ ni mo fẹ́ pínlẹ̀ ọ̀fọ́ mi yàn bẹ̀ kì í ṣèyàn nìkan
1: kan
0: àwọn arúgbó àtàwọ̀ àwọn ni mo fẹ́ pín fún àwọn tíyà ń jẹ àwọn ìyá tó ti jìyà lórí ọmọ tọmọ tó wá ń tìyà jẹ àwọn ìyá tó fẹ́ bí pa inú wọn kí ebi má bàa kọ́ ọmọ tọmọ tó padà ń fẹ́ bí pa olúwa ní kí n lọ
1: òun
0: fẹ́ yanjú ẹ̀ ogun alama apẹ́rẹ́ ìsìn ẹ̀fọ́ òun náà fi máa gbégbé sí àkẹ́sí àdúrà yẹn lágbà ọba tó la yàtọ̀ dẹ́n gbogbo èèyàn ni màá fún ìyọ yẹn ọmọ agbára ogun onídà wà adamu aroma abalọ nǹkan ní mọ
1: bíi
0: ọmọ nìka ṣe omi sọ ma sàn
1: alábàbà
0: aláyè bẹ́ẹ̀rì ẹja lọ ṣe omi sọ ma sàn máa fi ọwọ́ gbàbí tó ń lu ẹ̀ máa fọwọ́ gbàbí tó ń lu ẹ̀ báyìí a máa pọ orúkọ jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ jésù lẹ́ẹ̀kan a ní ọlọ́run àtàmọ́tà sí omi sàn máa sàn gbàmí là máa là.
2: mo bá tọ́ ilé wa ẹ̀mí àwọn ò
0: the authority. You know, it's for sure that we are all that
2: Grace all.
1: Grace all.
2: Grace all.
1: Grace all.
2: Grace all.
1: Grace all.
2: Grace all.
1: Grace all.
2: Grace all.
1: Grace all.
2: Grace all.
1: Grace all.
2: Grace all.
1: Grace all.
2: Grace all.
1: Grace all.
2: Grace all.
1: Grace all.
2: Grace all.
1: Grace all.
2: Grace all.
1: Grace all.
2: Grace all.
1: Grace all.
2: Grace all.
1: Grace all.
2: Grace all.
1: Grace all.
2: Grace all.
1: Grace all.
2: Grace all.
1: Grace all.
2: Grace all.
1: Grace all.
2: Grace all.
1: Grace all.
2: Grace all.
1: Grace all.
0: sàfà rẹ náà ló wà. Yes ọb yẹn olúwa dámiláre gàdí tó wà lẹgbẹ open university wọn jọ fẹdẹ tira báyìí tó bá ti wọkọ ṣàṣọ pé open university yẹn ibẹ ló ń lọ nísàngó ẹlẹyẹlẹ road níbi ẹbí ẹni sàfà rẹ náà yẹn nígbàdàn báyìí ni o agbèlè jerry program bẹẹ. Ago méje gérégérégé àdúrà wákàtí mẹ́ta sí mẹ́ta bọ̀ ní o máa ní agbára jẹ níbi tí ẹni ọlọ́run tí máa máa rúgùn gbùdù tí àṣírí ogun èṣù jẹ máa máa ẹ lọ múra ẹgbọ́n bá tó láyé àti ọ̀nà kan ṣe oró kan bọ̀ tí ló ń gbé bọ̀ olú àkànní kí n fi tẹ̀ iwájú orí rẹ̀ àmì tí ò jẹ́ kó róore yẹn àmì àdẹ̀pá ẹ ló jẹ́ mo fẹ́ pínyàn fáwọn èèyàn bẹ̀ kì í ṣe yẹn nìkan tán àwọn arúgbó àtàwọn àwọn ni mo fẹ́ pín fún àwọn tí yà ń jẹ àwọn ìyá tó ti jìyà lórí ọmọ tọmọ tó wá ń tìyà jẹ àwọn ìyá tó fẹ́ bí pa inú wọn kí ẹbí má bàa pọ mọ tọmọ tó padà ń fẹ́ bí pa olúwa ní kí n lọ òun fẹ́ yin ju ẹ̀ gbogbo ẹ̀ la máa pín láìsí yẹn fún òun náà fi máa gbé ìgbésí àkẹ́ṣe àdúrà.

0: lagba ba tula yato den gbogbo eyan ni ma fun ni yoyin e wa wo gbogbo eni to ba tun wa ni ma fun loyin ah akanse oyin ni sa akanse o ma ni agbara ni agbara ma tun wa ni ti won special ah jon fela kan number ile kan ko le bayi UBA ni o UBA o le bayi 10 2 4 24 77 5 0 50 80 bele kan si o UBA 10 2 4 24 77 5 0 50 80 orúkọ tó máa ń bẹ̀ káìsà tí lẹ́yìn àtọ́mọ́ta sí ogun ò ní jà wá a ó rí ànúgbà jẹun fún èèyàn méje àkọ́ tó bá lè rí pé láàrin wọn bóyá 070 070 35 35 2 3 23 14 14 17 WhatsApp number mi náà ni o o lè ní kí n fi àdìyẹ fún prayer ojoojúmọ́ 070 070 35 35 2 3 23 14 14 17 ogun ní ìjà wàhùn àwọn ọ̀nà àbáyọ ìdè máa já wọ́n lọ múra o kí n má bàa gbàgbé
1: àárò èmi
2: yìí
1: àgbo méje ni program bẹ̀rẹ̀ olúwadámiláre gáàdì
2: tó wà
1: lẹ́gbẹ̀ẹ́ fún yunifásitì ní sango ẹlẹ́yẹlé ròmí
2: ẹni
1: ẹlẹ́yìn kàfó ààrẹ náà o máa lágbára ju ọlọ́run àtàwọ́ta ti fẹ́ ṣe bẹ́ẹ̀
0: bẹ́ẹ̀. À wọ́n wá di aago méjìlá láṣẹ wa wà ní olúwo tó wà lọ́nà tó yẹ tẹ́gbẹ́dá
2: ìyẹn
0: ní atamátà lẹ́sẹ̀rí gbogbo ẹ̀yìn ènìyàn ẹ sọ fọmọ yín tẹ̀yìn náà bá bẹ̀rẹ̀ fóònù la ẹ lọ fọ́lò mi lórí YouTube báyìí máa fún yín ní àṣírí méje kan ẹ lè rí lórí rédíò àṣírí méje ni ẹ máa fún ọ lórí àwọn nǹkan méje kan ni ẹ YouTube mi àjílóore atamátà sí pélẹ́lẹ̀ kọ́dá pílẹ̀lẹ̀ ẹ lọ máa lọ youtube báyìí kẹ lọ máa fọ́lọ̀ kẹ máa subscribe báyìí lójú ẹsẹ̀ àjílóore àtàmátàsí pílẹ̀lẹ̀ bí wọn náà dẹ̀ ṣe ní máa sọ fọ́lọ̀ yẹn kan lọ fọ́lọ̀ mi báyìí ẹ lórí youtube àjílóore àtàmátàsí pílẹ̀lẹ̀ a ó máa ní agbára ẹ̀ wọ́n bọ́ bá náà fà ní àtijọ́ bẹ̀ kó tó close kó tó delete ẹ o ti jó lọ fẹ́ẹ̀ náà a ní agbára ju
2: ogun òní jà
3: Gracias.

ẹ kú ojúmọ́. Ìròyìn yìí kà gbáńlá ayé ló ń dé sí ti gbọ́ yín láti kàn ní Lagelu 96.7 FM òkè gájòkè. Ilé ìta kalẹ̀ sílé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Ṣeun Àríbìkọ́lá ló kọ́ mi. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Aya rẹ̀ ń lẹ̀ yìí abilékọ Tinubu ni ló ti pè fún ètò ẹ̀kọ́ fún àwọn ọmọ tí ò sí nílé ẹ̀kọ́ pàápàá àwọn àlùmájìrì. Lẹ́gbìmọ̀ aṣojúṣòfin ńlẹ̀ yìí ló ti gbé ìgbésẹ̀ láti ṣe àtúngbèǹde sí agbára àkànṣe iná ọba tí ń bẹ nípínlẹ̀ ti Akwa Ibom. Ìkọlù láti orílẹ̀-èdè ti Israel ṣe kó pa èèyàn mẹ́rin tó fi mọ́ àwọn ọmọdé ní ẹkùn ti Gaza. Agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn fún ikọ̀ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ ilẹ̀ Nàìjíríà Awazem ló ti parí iṣẹ́ báyìí láti lọ sí inú ikọ̀ agbábọ́ọ̀lù ti ń bẹ̀ nílẹ̀ ti Turkey ìyún Konyaspor. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Aya rẹ̀ ilẹ̀ Nàìjíríà Sẹ́nítọ̀ Olúrẹ̀mí Tinubu ló ti pè fún ìfọwọ́sowọ́pọ̀ àti ìtìlẹ́yìn tó dóbe fún àwọn ọmọ tí ò sí nílé ẹ̀kọ́ pàápàá àwọn ọmọ àlùmájìrì láti ní ètò ẹ̀kọ́ eléyìí tí yóò papọ̀ mọ́ ẹ̀kọ́ ti Arabic tí yóò sì jẹ́ kí wọ́n làmìlaka. Tinubu ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún lákòókò tí ó ń gba àlejò àwọn aṣojú ilẹ̀ ti Saudi Arabia sílẹ̀ Nàìjíríà ìyún Ambassador Yusuf bin Muhammad Abalawi ní ẹ̀ka tó ní ṣe pẹ̀lú ti ẹ̀ka ti òṣìṣẹ́ ọba ìyún Muhammad Buka. Ó ṣàlàyé ọ̀rọ̀ náà wípé ẹ̀ka ètò ẹ̀kọ́ ni yóò jẹ́ kí àwọn ọmọ náà kí wọ́n làmìlaka kí wọ́n sì jẹ́ ògo fún ọjọ́ ọ̀la Nàìjíríà. Aya rẹ̀ ló tún pè fún ìfọwọ́sowọ́pọ̀ láàrin ilẹ̀ Nàìjíríà àti orílẹ̀-èdè ti Saudi Arabia láti ṣe àtúntò sí ètò ẹ̀kọ́ tí ò ní àkóónú ti àwọn àlùmájìrì láti jẹ́ kí wọ́n máa kẹ́ ẹ̀kọ́ àti ẹ̀kọ́ ti Arabic lọ́nà tí ó bá òde òní mu. Gómìnà fún ìpínlẹ̀ ti Kano Abba Kabir Yusuf ni ó ti gbàlejò àwọn abẹnugan eléyìí tó wà fún ẹ̀ka ti ètò ìnáwó àti ẹ̀ka iléeṣẹ́ ti Mortar Engine láti jẹ́ kí wọ́n ṣe ètò alágbára tí ó jẹ́ kí ọkọ̀ ojú irin ti alábọ́dé kí ó bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìpínlẹ̀ Kano. Níbàámu pẹ̀lú àlàyé ọ̀rọ̀ tí wọ́n ti bọ́ ta láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ agbẹnusọ fún gómìnà ìyún Sunusi Dawakin Tofa lọ́jọ́bọ̀ ńbẹ̀ ló ti ṣàlàyé níbi tó ti ń gba àwọn abẹnugan náà ti ẹni tí ó jẹ́ dókítà Armstrong Takang ti iléeṣẹ́ ti Murphy àti ọ̀gbẹ́ni Kola Karim tí òun jẹ́ ọ̀gá àgbà fún ẹ̀ka iléeṣẹ́ ti Mortar Engine tí wọ́n sì nípàdé pọ̀ pẹ̀lú gómìnà nílùú Abuja. Àkànṣe iṣẹ́ ọ̀hún ti ọkọ̀ reluwé ni wọ́n ní ààrẹ Bola Ahmed Tinubu ni ló buwọ́ lu iṣẹ́ náà pẹ̀lú owó tó tó tírílíọ̀nù kan ó lé tí òdo àti márùn-ún náírà tí ìwòye sì wà pé yóò ṣe àtúngbèǹde sí ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ náà. Bẹ́ẹ̀ ni yóò jẹ́ kí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ kó dínkù kí ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ ọ̀hún kó sì gbéra sọ. Gómìnà Yusuf lọ́wọ́ ṣàlàyé ìfarajì wọn gẹ́gẹ́ bí ìjọba ní ìpínlẹ̀ ti Kano lọ́hùn-ún àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ ohun Kọngilá tó jẹ́ agbaṣẹ́ṣe náà láti jẹ́ kí iṣẹ́ náà kó kẹsẹ̀ járe. Ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin ńlẹ̀ yìí ni wọ́n ti jẹ́jẹ́ láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àjọ tó ń rí sí ẹ̀ka iná ọba lẹ́kùn ti Niger Delta láti dẹ́kun làásìgbò àti ìjákúrekú tí ń bẹ láàrin àwọn agbègbè náà tó sì ń ṣe ìdíwọ́ fún píparí iná ọba ti oní KV 330 tí ń bẹ lágbègbè ti Ikot Epene Ikot Abasi nípínlẹ̀ ti Akwa Ibom lọ́hùn-ún. Ìgbésẹ̀ ọ̀hún ni wọ́n ní wọ́n gbé nígbà tí ilé-ìgbìmọ̀ aṣòfin ti ìgbìmọ̀ tí ń bẹ lórí dúkìá aráàlú tí wọ́n ṣe àbẹ̀wò sí ibùdó náà tó jẹ́ pé alága fún ìgbìmọ̀ ilé lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú dúkìá ará ìlú Adémọ̀rìn Kúyẹ̀ ni ló kó ikọ̀ rẹ̀ sòdí tí wọ́n sì lọ síbẹ̀. Ìgbésẹ̀ ọ̀tún ọ̀hún ni wọ́n yọjú ẹ̀ síta bọ̀m̀bọ̀ lọ́jọ́bọ̀ Thursday láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ adarí fún ẹ̀ka ti ìbára ìlú sọ̀rọ̀
àti gbogbo ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹ̀ka ti agbára iná ọba lẹ́kùn ti Niger Delta ìyún Nazo Agim. Ìgbìmọ̀ náà ni wọ́n ṣàlàyé pé iṣẹ́ àkànṣe ọ̀hún ni wọ́n ti kọ̀ tì láti bí ọdún mẹ́fà sẹ́yìn, bó tilẹ̀ jẹ́ wípé òbítíbitì àwọn ìdókòwò ìlọ́wọ́ wà lórí ẹ̀ tí kò sì jẹ́ kí ẹ̀ka iná ọba kó gbèrú lágbègbè ọ̀hún. Tí wọ́n ṣàlàyé wípé ìgbésẹ̀ ọ̀hún ni ó bẹ̀rẹ̀ sí ni di gbígbé báyìí tí ó sì jẹ́ mùkútùn fún ẹ̀ka ètò ọrọ̀ ajé fún ìpínlẹ̀ ti Akwa Ibom àti àwọn ìpínlẹ̀ tó múlé gbé wọ́n. Ìròyìn láti ilẹ̀ òkèèrè lọ́hùn-ún, àwọn èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé wọ́n ti dolóògbé, tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn sì farapa nù kọlù alágbára láti ilẹ̀ Israeli sẹ́kùn ti Gaza, bó tilẹ̀ jẹ́ wípé ìgbésẹ̀ jogun omi níṣe ń lọ lọ́wọ́. Eléyìí tí wọ́n fi ìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n tàpá sí àjọsọ tí ń bẹ láàrin àwọn méjèèjì tó sì padà wá dẹ́kun sí ìpànìyàn. Níbàámu pẹ̀lú iléeṣẹ́ tó ń rí sí ẹ̀ka ti ètò ìlera lẹ́kùn ti Gaza, wọ́n ṣàlàyé pé tìbútòrò àwọn ilé ìwòsàn ti ń bẹ ní ẹkùn ọ̀hún ló ti gba ara èèyàn mẹ́fà àti àwọn èèyàn 24 tí wọ́n fara pa yánnayànna láàrin wákàtí 24. Àwọn wọ̀nyí nínú òkà ni ó ní àkóónú àwọn èèyàn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ṣẹ̀ gbé kuru jẹ lọ́wọ́ ẹbọra, àti ẹnìkan tó kú nínú ìfarapa alágbára tó ti kọ́ wáyé nígbà tí wọ́n ṣẹ̀ rí ara rẹ̀. Ìkọlù ọ̀hún ni wọ́n fi sọjú àwọn tí ń bẹ níbùdó ti Ogunléndé tó jẹ́ pé ìkọlù láti ilẹ̀ Israeli náà ló ṣokùnfà rẹ̀, tó sì jẹ́ wípé àwọn èèyàn ti ń bẹ lágbègbè ọ̀hún ló tó 1,000,000+ tí àwọn èèyàn tí ó sì farapa tó bí ìdá 60 nínú àwọn tí ń gbébẹ̀. Lábala ti aré ìdárayá, ẹni tí ń gba lọ́wọ́ ẹ̀yìn fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Super Eagles Chidozie Awuzie ni ló ti parí iṣẹ́ báyìí láti lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù ti ń bẹ lórílẹ̀-èdè ti Turkey. Ìyún Konyaspor, ẹni ọdún 29 ọ̀hún, ni ó darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti ilẹ̀ Nàìjíríà láti inú ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Faransé lọ́hùn-ún lẹ́yìn tó tọwọ́ bọ̀wé àdéhùn ọlọ́dún méje. Ìgbésẹ̀ ọ̀hún ni yóò jẹ́ kí ó tún máa faramọ́lé nínú agbègbè tó ti kọ́gbá bọ́ọ̀lù náà rí. Awuzie ló ti kópa nínú àwọn ìdíje tó láàmìlaka ní orílẹ̀-èdè ti Turkey lọ́hùn-ún nígbà tó fi wà pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti Kekọ Rizespor àti Alanyaspor. Ẹni tí ń gbà ní ọwọ́ ẹ̀yìn ọ̀hún ló ti ní ìfẹsẹ̀wọnsẹ̀ bíi 16 fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Rizespor lẹ́yìn tó darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù náà pẹ̀lú àdéhùn ti aláyàlò láti inú ikọ̀ agbábọ́ọ̀lù ti FC Porto lákòókò sáà keje ti ìgbábọ́ọ̀lù ọdún 2018 sí ọdún 2019 lẹ́yìn tí ó gbá bọ́ọ̀lù náà nílẹ̀ ti Amẹ́ríkà kó wá tó di wípé ó yíra padà sí agbègbè ti Nantes níbi tí ó ti padà sínú orílẹ̀-èdè ti Turkey báyìí. Kí n tó máa lọ, ẹ gbọ́ àwọn kókó tó ṣuyọ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí. Aya ààrẹ ilẹ̀ Nàìjíríà abilékọ Tinubu ni ló ti pèpè fún ètò ẹ̀kọ́ fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí ò sí iléèwé pàápàá jùlọ àwọn àlùmájìrí. Ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ńlẹ̀ yìí ni ló ti gbé ìgbésẹ̀ láti ṣe àtúngbèǹde fún àkànṣe agbára iná nípínlẹ̀ ti Akwa Ibom. Orílẹ̀-èdè ti Israeli ni ló ti ṣe ìkọlù tó sì gba ẹ̀mí ènìyàn 4 tó mọ àwọn ọmọdé lẹ́kùn ti Gaza. Agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Super Eagles Awuzie ló ti parí iṣẹ́ báyìí láti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Turkey ìyún Konyaspor. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde, ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com. Èyí ló pín ìròyìn tó ń dé sétí gbọ́ yín láti kànnì Lágelú 96.7 FM. Ẹ lè tẹ̀lé wa lórí àtẹ̀tí X pẹ̀lú ìtànà Lágelú FM 967, tàbí kí ẹ fẹ́ràn wa lórí àtẹ̀tí ìbánidọ́rẹ̀ẹ́ yún Facebook lójú ewé Lágelú FM 96.7. Túndé Ọláwúwo ni olóòtú ìròyìn yìí.
pẹ̀lú ìrànlọ́wọ́ Babatunde Moronkeji Seun Arebikola ló ti ń ròyìn. Akuola Ajimọ a sì kú ìpalẹ̀mọ́ fún òpin ọ̀sẹ̀. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa òní ọ̀sán wa ṣeré.

0: ṣùgbọ́n máa ń dá náà nítorí owó.
1: Ọlọ́run fi àwòrán.
0: Ṣùgbọ́n gbogbo ohun tó jẹ́ sí èrè mo tún kàkún ẹ̀ṣẹ̀ nígun mi.
1: Àwòrán.
0: Wọ́n ní ẹ wo ẹjẹ́ ń dúró kọmọ kan wa bá ń ṣe.
1: Ó ní àwòrán ògbó.
0: Ọ̀pọ̀ ọgbà náà.
1: Àwòrán.
0: Ń bá já wọn.
1: Ọlọ́run fi àwòrán mi hàn níbí.
0: Ń bẹ bá débẹ̀ báyìí. Ẹyin ọkùnrin ẹ̀yin ni kẹ́ ẹ pè mí.
1: Àwòrán mi.
0: Ṣé gbogbo kílọ̀bù táwọn obìnrin ń ṣe kí lèrè tí wọ́n fẹ́ gbà mí.

0: tira won club ti won jo ra le papo ti gbogbo won so oruko club won ni won fi so street yen awon ore rewa awon ore dunun nbe mo ti ri iyawo ti o ran ya le re atoko re ni meka awon meta ta lo papo ni wallahi lazin
1: Olorun fi aworan.
0: Sugbon bi Olorun ba ti fi aworan eyan eyan. Ibe la de ti ni ni Olorogun ti won tin fun awon Olorogun je. Emi ni po mo re. Ore won yan ti won edo Olorogun o. O wole oko re re ko bo re le oko re nlo so. Won foran jomi to ro oro. Won ma gba tun ga. Ore re ide won ara aye to ma yen. Fíìmù náà ń wò náà múná dé lájọ ganu sí TV bọ́kọ́ ṣe ń lọ sọ fíìmù yẹn wá dé stage kan ó wá wọ̀ wọ́n lá ẹni ọkọ́ kan ni ẹ̀bá tẹ ìyàwó tèmi ìyàwó mi ṣá business ni ráì ó wá ń bi ọ̀rẹ́ ìyàwó rẹ̀ pé sáwọn obìnrin tó dẹ̀ lè mèrè ṣe tán lè máa ṣe báyìí wà ó ní ó wá o nọ́nà ìyàwó tèmi ráyè gbogbo yẹn lẹ́yìn ká kó ṣe business kó tájẹ̀tì àwọn nǹkan tó bá ń wá máa sójú òpó lẹ̀tẹ́ ẹ máa pe o ẹ ní kí ló ṣẹlẹ̀ wọ́n padà ṣàwàdà rọ́làwàdà arákùnrin yẹn tú àṣírí ìdílé rẹ̀ ta àdówí àtòfọ̀ ó ti ní ìyàwó mi ó ti tóṣù kan àti díẹ̀ gan tá a ti ṣeré last kò láìkì ẹ̀ rárá ti ń gbé ọkọ mi ò lè mọ́sẹ̀ kan jẹ́ o yóò rọ́lù mi nílà ẹ̀ bí ò rọ́lù mi gan máa pè fúnra mi kí mọ́ tàn yín wọ́n mú nǹkan wọnú nǹkan o ṣùgbọ́n ìparí rẹ̀ ni pé arákùnrin yìí padà bá arábìnrin yìí lò pọ̀ ó wá jọ ń dùn mọ́ wọn ti mọ táìmù tíyàwó ò ní sílé ìgbà tán bá pàdé ní kílọ́ọ̀bù ni ó kí ọ̀rẹ́ rẹ̀ dáadáa ọ̀rẹ́ mi báwo ni dádí ń kọ́ ó máa bí sẹ́ ò já ò travel ní àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ó padà gbalé ọkọ mọ́ rẹ̀ rẹ̀ lọ́wọ́ nígbà tí ó tún bímọ fún ọkọ rẹ̀ rẹ̀ ìbejì ló tún bí

ìyàwó tó rán ìyàlé rẹ̀ mẹ́ka ń bẹ́ o ọ̀rẹ́ tán ra lẹ̀ papọ̀ tán jọ kọ́lé pọ̀ tán jẹ́ ọ̀rẹ́ méjì agúgù ń bẹ́ ọ̀rẹ́ méjì míì tún bẹ́ mọ́kọ́lá ẹ bá dọ̀rẹ́ méjì ìta gúgù ẹ yàníyàní express ọ̀rẹ́ méjì ni wọ́n bákan náà náà ṣe kọ́lé wọn ẹ lọ bèèrè àwọn ọ̀rẹ́ kan náà kọ́lé tán pè ní ilé márùn-ún wọ́n kọ́ bákan náà ni ẹ lọ ọ̀rẹ́ méjì mọ́kọ́lá ẹ lọ bèèrè àwọn ọ̀rẹ́ ń bẹ tí ń gbé èèyàn téèyàn ò dẹ̀ lè gbàgbé apostle Elijah Akintunde thank you my brother 0912

Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà. Ìfẹ́ inú rere sí ènìyàn. Mo kí gbogbo olùgbọ́ mi ní òní lórúkọ Jésù. Ayé òní tá mọ yín lọ́wọ́. Lórúkọ Jésù, ayé òní tá mọ yín lọ́wọ́. Mátíù, ẹni ayé bá tán mọ́ lọ́wọ́, a lajú sílẹ̀, a jókòó sójú kan, kò ní síràn lọ́wọ́, kò ní sàánú, àwọn ọmọ kọ̀yìn sí, kò ní sàlàánú kankan. Àwa máa wọ̀ tún, a máa wò sí, yóò wá dàbí ẹni tá a fi sínú ọgbà ẹ̀wọ̀n. Mo gbàdúrà, ayé òní tá mọ́ yín lọ́wọ́. Ẹni wo ló ń sàn mí lónìí? Ẹ̀yà ara yín kọ̀ọ̀kan yẹn, lórúkọ Jésù, wọn ò ní gbà lọ́wọ́ yín. Lórúkọ Jésù, wọn ò ní gbà lọ́wọ́ yín. Ohun tó lè ṣẹlẹ̀, tó lè mú káyé wá bá yín sunkún, Ọlọ́run fagilé láàárọ̀ yìí. Mo dúró nu májẹ̀mú Ọlọ́run. Ayé yín gbà yanu. Ayé yín gbà yanu. Ayé yín gbà yanu. Láàárọ̀ yìí, ayé yín gbà yanu. Ògùn Ọlọ́run kò bu ayé yín. Ìrànlọ́wọ́ Ọlọ́run kò jáde sí yín. Gbogbo ọ̀nà tẹ́ ẹ bá ti gbà, ẹ lọ ráàánú gbọ́. Ẹ̀yin mò ń bá wì, ẹ lọ ráàánú gbà. Ẹ rí tiyín ṣe. Láàárọ̀ ẹ rí tiyín ṣe. Gbogbo ẹ̀yin táyé yín nílò promotion. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa o. Ara mi sáwọn márùn-ún kan láàárọ̀ yìí. Ẹ̀yin táyé yín nílò promotion. Lẹ̀yìn àkọ́kọ́, mo wọnú jẹ̀gbọ́jẹ̀gbọ́ agbára Ọlọ́run lọ. Ọba tó fún Kristi ní promotion. O ní ní tòótọ́. Nítorí náà, Olúwa pàápàá sì gbéga gidigidi. Ọwọ́ ìgbéga, ó yá kó kan ayé yín. Matthew, àbó tún rí ọwọ́ Ọlọ́run bó ṣe rìn kọjá nínú program lánàá ní challenge. Ara ń tà ń sọ nìyẹn. Ẹni tí ọba wá, ẹnìkan ni ibẹ̀ fẹ́ lajú afọ́jú. Ẹ lọ bá àwọn afọ́jú ní gẹ́gẹ́ kẹ́ ẹ lọ mọ́ láfọ́jú wọn. Sáfọ́jú tí ọ̀wà bá mi, lèmi ọlọ́ba. Matthew, tí ẹni tó bá fẹ́ ìyanu, o ní ọ̀sáré lọ bá Jésù. O ní sun ẹ̀jẹ̀, fúnra rẹ̀ ló sáré lọ bá Jésù. Jésù ń rìn lọ, akiri sóre ni. Mo rìn dé Ìbàdàn ni. Matthew, a ti rìn dé Èkó, a ti rìn dé Abuja, a ti rìn dé Port Harcourt, a rìn dé Canada, a rìn dé Italy. Ẹni tó bá wá, o ní ohun gbogbo tí bàbá fún mi ni ó tọ̀ mí wá. Ẹnikẹ́ni tó bá sì tọ̀ mí wá, èmi kì yóò tánù bó ṣe wù kó rí. Àwọn tó wá ni a ń rí ọwọ́ Ọlọ́run, àwọn tó wá ni a ń rí ìyanu. Matthew, alẹ́ òní, ìsán òru ni. Yóò ní agbára. Aago kan òru ni sọ òru ọbẹ̀rẹ̀. Kì í ṣaago mẹ́wàá, kì í ṣaago méjìlá. Àwọn èèyàn ti dé sínú chọ́ọ̀chì báyìí. Ṣùgbọ́n ní òru yẹn, aago kan òru ni sẹ́yìn ọbẹ̀rẹ̀. Ìjà káàdì ní kálukú fẹ́ gbogbo ẹ̀ padà. Tó o bá ṣàmì, ogun rẹ̀ jáde báyìí. Ẹ̀yin ni mò ń bá wí. Ogun òrùn kò sẹ́ni tó lè gbà. Ogun oṣù pa ó yàtọ̀ sí tó rùn. Ogun ìràwọ̀ ó náà mọ́lẹ̀ tiẹ̀. Ẹnìkan ṣàmì, ogun rẹ̀ jáde báyìí. Ọ̀dà náà gbogbo èyí tá a ti gbà lọ́wọ́ rẹ̀. Mo bẹ ẹni tó láyé àti ọ̀run láàárọ̀ yìí ni ká máa dà padà. Gbogbo ohun tá a ti gbà lọ́wọ́ rẹ̀ láàárọ̀ yìí ni ó yá ká máa dà padà. Ọjọ́ ayọ̀ yín dé. Ẹ sọ pé ọjọ́ ayọ̀ mi dé. Ẹ sọ pé lórúkọ Jésù. Ọjọ́ ayọ̀ mi dé. Ẹ sọ pé lórúkọ Bàbá. Ọmọ àtẹ̀mí mímọ́. Ọjọ́ ayọ̀ mi dé. Ẹ sọ pé mo bẹ̀bẹ̀. Mo tọrọ lọ́wọ́ Kristi. Àánú máa tẹ̀lé mi. Ẹ sọ pé látòní èmi ò ríran lọ́wọ́. Ọmọ mi ò ríran lọ́wọ́. Ayé mi ò ríran lọ́wọ́. Lórúkọ Bàbá. Ọmọ àtẹ̀mọ́. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa wa. Matthew, ìgbàgbọ́ ń bẹ nínú Kristi. Èrè ń bẹ nínú Kristi. Lánàá, mo sọ èrè márùn-ún. Àbí bẹ́ẹ̀ kọ́, láàárọ̀ yìí mo fẹ́ sọ adé márùn-ún. Sórí àwọn tí wọ́n ń pè ní Kristiẹni, wọ́n gbọ́dọ̀ súnmọ́ lọ́hùn. Sórí ẹlòmíì tó bá rí Jésù físíkálì láàrin ọ̀sẹ̀ kan, yóò bá Jésù jà. Matthew, torí páàrí ńlá fi rẹ̀spẹ́kì ẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé orí Jésù físíkálì, tó o bá fi máa lu ọ̀sẹ̀ kan pẹ̀lú rẹ̀, àbọ̀sẹ̀ méjì pẹ̀lú rẹ̀. Matthew, tó o bá nígbàgbọ́, ó gbàjà pé irú ọkùnrin wo rè. O rí bí wọ́n ṣe bàjà ńjọ kan. Wọ́n ní ẹ má dá lóhun oje. Ẹ̀rí bí ṣe ń sọ̀rọ̀ ni. Ẹ̀mí Yesu ni fi ń sọ̀rọ̀. Ẹ̀mí kíni o? Ẹ̀mí Bẹ́rísẹ́bùkù ni. Wọ́n kàn nítorí bí aláǹfààní àti bá sọ̀rọ̀. O rí bí wọ́n ṣe sọ̀rọ̀ ńjọ kan. Ẹ̀rọ̀dùn ni. Ìdíọ̀ tí wọ́n ní ń ṣèṣọ́jú yẹn. Ẹ lọ sọ fún un. Kò gbọ́dọ̀ ṣèṣọ́jú mẹ́ yẹn. Jésù náà dá padà. O ní ẹranko wo nìyẹn náà? Kọlọkọlọ wo nìyẹn? Ẹ lọ sọ ọba nígbà wí. Ọba nígbà wí yẹn. O ní ẹ lọ sọ fún ọmọ ẹranko yẹn pé mò ń ṣiṣẹ́ jẹ́ lónìí, mò ń ṣe lọ́la. Àti lọ́jọ́ kẹta, màá ṣàṣe pé ká mọ̀ rí wípé wòlíì ó ṣègbè lẹ́nu ọ̀nà Jerusalem. Ọba yà dákẹ́ sí.
kúrò mọ̀ kó láṣẹ kó mọ̀ kó lágbára bíbélì wa sọ pé Jésù ń kọ́ni tàṣẹ ó yàtọ̀ sí àwọn afọrísí àti agbowóde mama láàárọ̀ yìí mo gbàdúrà ó gbádùn.

0: ilé ìwé tún máa gba báró méjì méjì tí bàbá àdúrà yìí ké 47 ti gbàdúrà sí lọ́fẹ̀ẹ́. ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí ló ń bọ̀ àti korodu garage. ẹ̀wọ̀ mẹ́rùwọ̀ tàbí micro tó ń lọ sí èrò ẹlẹ́gbẹ́. ẹ̀sọ̀ kalẹ̀ ní gbẹ́gà bus stop. ẹ̀sọ̀ dẹ́sùn ní kejì títì. ẹ̀mí ọ̀kadà kẹ́sọ̀ fún wípé chọ́ọ̀chì bàbá àdúrà yìí ké 47 lẹ́ lọ. àgbẹ̀yìn bẹ́bẹ̀ ẹ tún lè gbé tẹlifọ́n nọmba yìí 08066481455. òru ọjọ́ Friday yìí ni o. jẹ́ kájọ pàdé
1: níbẹ̀. nínú Jésù èrè wà ń bẹ̀. kíni mo ló wà ń bẹ̀. ọlọ́mú èmi ọwá chọ́ọ̀chì lásán tí bá ní ọwá gba Jésù èmi ọwá gbà lásán. Matthew ẹ̀sìn tí o bá ti lérè gidi kankan tó o fẹ́ gbà ń bẹ̀ ló ń bẹ̀. ẹ̀sìn tí o bá ti ṣe kí ni mo pe o tí o lọ́jọ́ ọ̀la ẹni tí o bá ti lérè èrè gidi kò lérè tayé kò tún lérè tìjọba ọ̀run kú o ń bẹ̀. má jẹ́ kí wọ́n chọ́ọ̀chì tó o bá lọ táyé èrè ọ̀tẹ̀ síwájú. Matthew kú o ń bẹ̀ ó máa ń sọ báwọn èèyàn ọba ti bá mi rìn láàrin ọdún kan sí méjì táyé èrè ọba ti yípadà padà lẹ́yìn mi. tó fẹ́ wo àwọn tó ń bá wa rìn mo lọ síwájú gbogbo àwọn tó ń tẹ̀lé mi. Matthew ẹnu àwọn gbogbo àwọn tó ẹjọ́ jẹ́ méjì èwo ní lórí mọ́tò tó ń lò yẹn. Matthew èwo ní ègbó ti ẹ̀wẹ́ fún wa àwọn òbí nù. Amen amen. Ẹnìkan ṣàmì ó ra àánú gbà èwo nú àwọn tó ẹjọ́ rìn ló kọrú ilé tó kàn lọkọ àdúrú lẹ́hìn o sí bíbá èrè ń bẹnu Jésù ṣùgbọ́n ò gbọdọ̀ ṣe nítorí èrè ìwọ máa ṣiṣẹ́ tiẹ̀ lọ òun fúnra rẹ̀ ni ó máa rán àánú yóò máa ṣẹ́kẹ́ ìwé yóò máa rán àánú ó rí i pé àwọn èèyàn sọ pé bàbá yìí kéfọ́ sẹ́wọ̀n òun kì í powó lójoojúmọ́ ẹ̀mí mímú òfin rán mi bẹ́ẹ̀ àyíkẹ́tì mi láàrin bóyá lóṣù kan bóyá ẹ̀mejì bóyá ẹ̀mẹta tó bá fún mi lórí ọ̀fẹ́ máa pé ẹran iṣẹ́ ránṣẹ́ iṣẹ́ rédíò ẹran lọ́wọ́ ṣùgbọ́n kí wọ́n á sọ ọ́ di sí ojoojúmọ́ rárá èrè tara mi mò ń wà wá máa wo àwọn adé márùn-ún. Matthew máa wo àwọn adé márùn-ún tí ẹni tó bá jẹ́ àtúnbí tí yóò gbà lọ́wọ́ Kristi. Mo gbàdúà ó gbàdé iyì. Mo gbàdúà ó gbàdé ògùn. Mo gbàdúà ó gbà ìrànlọ́wọ́. Matthew adé àkọ́kọ́ tí gbogbo ènìyàn ó gbà ó ní 1 Corinthians 9:25 adé àìdíbàjẹ́ náà ń pè. Matthew adé yẹn wà fún gbogbo ẹni tó ní self control tó lè darí èrò ara ẹ̀ ó lè darí emotion ẹ̀ wọ́n gbé àgbèrè síwájú rẹ̀ ó escape ẹ̀ ẹnìkan gbá etí rẹ̀ ó yẹ kó o bínú lákòókò yẹn ṣùgbọ́n ọ fara dà fún Kristi níbi ó ti yẹ kó o jà ó control ara rẹ̀ bíbí á ti sọ̀rọ̀ rẹ láì gbà kàkọ́ kó o dájà lẹ̀ ń bẹ̀ ó control. Adé àwọn tí a ní self control bá ń ka bíbélì yìí.
2: Àti olúkúlùkù ẹni tí jíjà jù
1: ẹyọ
2: àti borí àmọ́ níwọ̀ntúnwọ̀nsì
1: ìwọ̀ntúnwọ̀nsì ni ó ní self control. Adé kejì Matthew ó ní adé ayọ̀ 1 Thessalonica 2:19 adé àwọn ajèrè ọkàn nìyẹn. Adé kí ni mo pè é adé ayọ̀ ìyẹn ni adé àwọn ajèrè ọkàn tó ń jèrè ọkàn fún Jésù 1 Thessalonica 2:19.
2: Kí ni ìrètí wa?
1: Kí ni ìrètí wa?
2: Tàbí ayọ̀ wa?
1: Ayọ̀ wa?
2: Tàbí adé ṣògo wa?
1: Adé ṣògo.
2: Kí a yín ṣe ẹ̀yin?
1: Kí a yín ṣe ẹ̀yin?
2: Níwájú Jésù Olúwa wa?
1: Matthew.

0: ọ̀pọ̀lọpọ̀ àdúgbò náni ìdojúkọ ọ̀pọ̀lọpọ̀ àdúgbò náni ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ń bẹ̀.
1: Ẹni àrùn pín bá padà
0: níjẹjọ́.
1: Báyọ̀ táyà péjọ bí èrà fún ògbó tó dé o.
0: Mo sọ̀rọ̀ nípa àwọn àdúgbò kan. Pápá jùlọ bàbá ńlá. Ibẹ̀ ni mo ti ń bẹ àwọn èèyàn tó bá kàn pé. Ẹ dákun ẹ jọ.
1: Ẹ mẹ́ta tí wọ́n fi wọ̀n ló fi re.
0: Ẹ jẹ́ wà nǹkan ṣe sí bàbá ńlá sí oríta mẹ́rin ògbèrè tí ó yá. Torí pé a ní obìnrin kan aláboyún. Ó tún wá gbé ọmọ sáàrin. Ọ̀kadà àwọn jáwọ́ bí ojú odò bàbá ńlá yẹn. Wọ́n sì farapa. Kíkì bá ṣe tàánú àti àwọn tí Ọlọ́run lò. Àwọn kò rángúnṣẹ́. Àwọn yẹn ló gbìyànjú tí wọ́n gbé lọ ilé ìwòsàn. Àwọn kò rángúnṣẹ́ bàbá ńlá gangan. Wọ́n kó pa tó pọ̀ àwọn náà sanwó àwọn náà tọ́jú arábìnrin yìí. Mo ń bẹ alága àjọba àbílẹ̀ ọ̀nà àrà wọ́n ní ibẹ̀ lọ̀nà àrà wà. Àwọn nǹkan kan.

0: balẹ̀ ẹgbẹ́ tádé ìbàrẹ̀ o àwọn àbẹ́tẹ̀ tí ò ṣe fojú di ẹ bá ti débẹ̀ ẹ ti mọ̀ pé àbẹ́tẹ̀ lẹ dé ẹ big man presenter mo kí ọ o Alájà ya beji elégusi abẹ́tẹ̀ gbogbo du ọba nìyẹn ya o ti ẹ mọ̀ abẹ́tẹ̀ ibi tí wọn bá mú ẹyin tí mo júwe ilé mọ̀mọ́ fún jẹjọ pé wọ́n ní nǹkan ní ṣe èèyàn tó bá lọ ilé mọ̀mọ́ ya beji elégusi tó máa lọ gbowó ni oní bí o gbowó yóò gbẹ̀gúsì wọ́n dódú ọba tó bá ti dódú ọba bèrè agbájé street ilé wọn ló ẹ́ndì níbi tòsí kẹ tó kodo yẹn ó ti rí ojú odò lágelu ńbẹ yẹn yo ẹ lọ bá yànlé ẹ lọ gbẹ̀gúsì ìyá ti ń pè mí bóyá wọn fẹ́ kí n fẹ́yàn bíi mẹ́wàá lẹ́gùn sínú o nǹkan sọ nọ́mbà wọn ta àwọn gan wa mọ bó ṣe wà sí.
1: Àkọ́kọ́ nípa ọ̀dọ̀ ẹ jẹ́.
0: Oní ni jìmọ̀ tó gbẹ.

0: méjì.
1: Mo ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹdín ọ̀rẹ́ kù.
0: Èèyàn mi sọ
1: sí. Bẹ́ẹ̀yàn bá ní ọ̀rẹ́ púpọ̀, Bíbélì ló ní ní fún ìparun tara rẹ̀. O lè gbáyé láìkọ́ rẹ̀ jọ.
0: Bó
1: dájọ́ wàá kó náà ni o lè fowó pamọ́ fúnra rẹ̀ ní bánkì.

ṣe ọwọ́ mọ̀ rúfù mo kí o. Ọ̀bẹ́tẹ̀ yín ò ní bàjẹ́. Báyẹn ẹgbẹ́ tádé mo kì yín. Ogun ọ̀bẹ́tẹ̀ ti kún bíi bàbíà. Lórí Facebook Ayode sí mo ti ń lọ. Káyọ̀dé Adéọ̀sùn lorúkọ mi. New Vision ẹ̀yin tẹ́ ẹ nínáwó lọ́sẹ̀ yìí kò ní já sí ẹkún fún yín ẹ̀dẹ̀ ní sunkún bẹ̀. Ire àtayọ̀ la fi pàdé. Ẹ ẹ̀ ń jọ ìyẹn ọjọ́ tó gbẹ̀yìn lóṣù keje ẹ̀ nílò pẹ̀lú ibi gbẹ̀ngà ó yàtọ̀ lólótó ètò Azeez Ademola lámójú ẹ̀rọ 08034867571 ìnáwó ọ̀la àti ìtọ̀sùn gbogbo ẹ̀ láwà ó dàbọ̀. Lágílú WFM.

0: Bọ́lọ́gbà yìí polo ṣù mẹ́tẹ́mẹ́ta nínú ìjọ CAC Power Grand Prayer City. Àkòrí tí èmi Ọlọ́run fún ìránṣẹ́. Pastor Akin pẹ̀lú Peter. Breaking the yoke of affliction of darkness. Jíjẹ́ àjàgà ìdá lóró òkùnkùn. Ẹ̀yin tí Sàtánì àtàwọn ọmọ ogun rẹ̀ pọ̀ lójú tó. Jésù Olúwa fẹ́ jẹ́ àgbà lọ́jọ́ Friday 31st July 2026. Látago mẹ́jọ òwúrọ̀ ní aago mẹ́rin ìdájí ọjọ́ kejì. Níbi tí Ọlọ́run ti máa lọ Prọfẹ̀ Wùmí Jésù Yíga. Prọfẹ̀ Peter Olúwabíoyè. Pastor J.A. Bankole. Àwọn olórin ẹ̀mí. Fẹ́mi Sásíaládé Ewúrà. Ọmọ́tọ́lá Olúwa Voice. Ọláyà Divine Harmony. Pẹ̀lú CAC Fagunrẹ́ Choir. Pastor S. Oladele CAC President. Nigeria University. Pastor Akin pẹ̀lú Peters. Adékúnlé. Wọ́n máa súre lórúkọ Jésù. Gbogbo ẹ̀rí CAC Fagunrẹ́ Prayer City. Kọ́ wà ní ọmí àdì o. Onígbàgbọ́ Àbàọ̀kẹ́. Junction. Abẹ́kúta Express Zoro Mbàdàn. Gbogbo ẹni bá farahàn pátá iná máa sọ testimony.
1: Bàbá Ìbàrù bá Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù kù bí èlùbọ́.
3: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
4: It's about to go down.
5: What?
6: Aww.
7: My love, what happened?
5: Before I marry you, they tell me where you promise. The fridge in car, where you did? Washing machine in car. Will you be using my hands to wash clothes in 2026?
7: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CD care. CD care? Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. That's CD care.
5: So all those things don't already dey house?
7: Abba, since last month.
5: Ah, pastor, continue the wedding.
8: Walk on down, turn together.
7: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CD Care. Pay small. Zero interest, normal market price. Download CD Care today. Telephone 0707-454-3005.
9: CD Care, pay small. Live big.
10: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, 500 naira, kò ká nǹkan kan láti ra àmọ́.

owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọ̀gbẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ́ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́ tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá

0: èyí mọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlẹ́gẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. ẹ̀yin ènìyàn mi.

0: top striker.
1: Lagilu FM.
2: Ẹ̀ka bọ̀ padà látọjú ọjà o. Ìkànnì Lágẹlú rèé. Lágẹlú 96.7 FM òkè gẹ̀jọ́ òkè ló fọ́lọ́fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Òye ajẹ́ kí mọ̀ lè tòrò yin eré ìdárayá. Ilé tó dùn ti gbẹgbẹ́ nǹkan sí. Ọba ìgbẹ́ wọn sì ń darapọ̀ mọ́ wa. Ogúngún lè wò wá 1100 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ọyá lọ kànnì ìbánidọ́rẹ̀ẹ́ o. Facebook ti kàní ti Lágẹlú 96.7 FM. Lórí Jákèmọ̀ fan family àwà ń bẹ̀ ọ̀làlẹ̀wọ̀ mọ́lẹ̀ rókoso owó ọ̀làlẹ̀wọ̀ wúbílà. Lórí TikTok at top striker 100 at top striker 100 ọlọ́fọ́ àgẹ́ o. Gbọ́mi dáadáa ID Noble aláṣẹ àti olùdarí O Blaze Cut and Design tó wà ní Shop 8 Professor Banji Ayola YMCA Shopping Complex Joyce B lókè Àdó ńlẹ̀ Ìbàdàn. Òun gangan ni Télọ̀ tẹ́lẹ̀ fẹ́ mọ̀. Ọlọ́fà gan designer top striker nu. Ọlọ́fà gan ọba gbọ́sẹ̀ wò lẹ́ẹ̀kan. Ó rí pé rere lolúwa. O Blaze Cut and Design lábẹ́ àkóso ID Noble ní Joyce B. Ebariba Zambaribo Oya let's go there. Saint Cyprian Super League kile fe wo o di ase kagba final se wa ri ase kagba tele yi to ma waye lotula yo mo lati gan o tori pe ifi gagbaga to ma gbeyin o gangan ni won fi mo ibi to ran re o ta ni ogba ife eye Saint Cyprian Super League ti sa ta wa yi e fe gbo be lati start n bo eyin ile ise to loko te fe ka fi ti yin gbe ti alaruge e wa sponsor league yen ri pe league yen ti digbaju gbaja e de wo yi ose ti an fi n gba loso ose to ko yin o si ma jade eh o ti akere te bi e meta lose eyin na wo e wa support league yen e ja support grassroots o ti tasiko bayi o ti ta koko bayi ṣùgbọ́n àṣẹ kágbọ́ wáyé o week 26 máa wáyé tó bá ti ń di ọ̀túnla ọjọ́ sunday adémídé àti ombro owó sísọ lójú eégún active ọ̀wọ́ máa advance lọ́wọ́ akírẹ̀mí àti elite wọ́jọ́ máa lọ́kìtì pé ali fc yóò mọ jìjà pé kó wọn mọ̀ kú lẹ́yìn ìgbà tó ti tẹ́tàn tọwọ́wọ́ ìsàlẹ̀ lọ́wà yóò kojú adéwọyìn ó mú yẹ̀sì àti adémọ́lá fortune fc oná ọmọ jìjàgùdù pé kó wọn mọ̀ kú tọrọ wulẹ̀ ti tẹ́tàn yẹ́yẹ́n tiẹ̀ eré pé kó wọn mọ̀ kú lókù tí ó máa sá nígbà tí bá ń kojú ewé ń jẹ́ tóun ń jàdúgbò ń lo owó ṣeṣe pò kẹta ṣe wá rí ẹni tí ó gbẹ̀yìn 99 fc àti abiola fc yóò láti pẹ́ torí pé ìjàjàkú akátá ni o ìdí ni pé àwọn méjèèjì 58 points wọ́n jọ wà. Sẹ́ẹ̀rí pé yóò dùn gbẹ́gbẹ́ kẹ́sì 58 points ni wọ́n jọ wà. Góò nìkan ni Abiola ní fi ń lékè 99 fc lé tó túmọ̀ sí pé Abiola lè fẹ́ settle fún drum tiẹ̀ kó fi góò rún 99 ṣùgbọ́n 99 ní ni kíni point ṣàgbà góò òun fẹ́ wá nà lóhun nítòhun ni o tí wá ní ọ̀sẹ̀lẹ̀ lọ́jọ́ sunday ìpàdé di Saint Cyprian Super League tó wà ní inú ilé ẹ̀kọ́ Saint Cyprian tó wà ní Olúyòro Kíọ̀bà lọ́jọ́ sunday ni o bó wọ́n ṣe wà lórí tábìlì Abiola fc 58 points 99 fc 58 points ipò kẹta Adéwọyìn 45 points ipò kẹrin Ewénjẹ 44 points bí wọ́n ṣe wà ń bẹ̀ nìyẹn àwọn tí ń sáré kẹ́hìn ọmọ kù active fc 16 points akínrẹ̀mí fc 16 points fortune fc 15 points ẹ̀ ti kú díẹ̀ àbí èkú tán ni bàbá wulẹ̀ borí gan kò lè bẹ́ẹ̀ tó wà nọmba 11 àti gbé bàbá relé ok kò sí wàhálà àjọ wà ń bẹ̀ lọ́jọ́ sunday ni àwàlà nílé ilé bàbá ọmọ èébẹ̀ ọmọ lẹ́rù top striker wọlé mr b entertainment èní ni kò ní dọ̀lọ́ láago mẹ́rin lọ́sẹ̀ yìí ni àlùjọ́ tó skin gbàgẹ̀kù rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ni mr b entertainment iyẹn Mr. Bill Lange tó wà ní àdójúkọ Kọ́ládà Easy House ló gborí ẹ̀fọ́ ńlẹ̀ Ìbàdàn. Ajì Sùlàmán Adémọ́lá, Kọ̀mí Jackson àti Aláàjì Sùlàmán Àdìo àtàwẹ́wẹ́ bàbá olóyè tú ò sí ọba òjẹ́ Ébàríbà. Tó bá ti ró ní bárà kó máa sàánú, tó bá ti ró ní bárà kó máa fún lówó, àdúrà ló ń gbà agbára kọ́.

0: ẹfọ̀n ẹ má jẹ kángọ̀ mi o à ń bọ̀ lápá bẹ̀ lẹ́ni gbẹ́mi dáadáa gsmart gsmart entertainment ó yẹ pápápá láti bẹ̀ yẹn àwọn àfigagbága tó wáyé lánàá dáa tó ń tiẹ eléyìí tó máa wáyé lẹ́ni bó ló ṣe máa jẹ́ success ọmọnìpẹ̀ kan ọ̀la ìbàràpá rìtọ́ ni if he is a triumph now ọmọdún tó ti ń lé òṣogbo tó ọba ọmọdún tó ti ń lé abẹ́kúta tó ọba tó lè lọ ọmọ lọ ọ̀bàràpá ọ lọ ó dẹ́kọ̀ bọmọjẹ́ kò yí sí o àánú lórí gbà ó sọ́sẹ̀sì ọ̀pọ̀ ní ilé ìlú èkó tí ò rí mú ìwọ lọ ọ̀bàràpá ó dé awaiting lagos lagos on the way àánú ni o a kú ojúmọ́ o tọ́jàre wọ́n gbó bí ó ṣe bọ́rọ̀ ayé ṣe rí nù bọ́rọ̀ ayé ṣe rí nù.
1: Mi ka mo fi nkan léèyàn lójú
0: mi kọ ma alala ran aya
1: la ni ẹ o ti pẹlu ikun wọn pase ikun wọn loju alaga to tobi ju bayii lọ
0: kò yí sí sọ́rọ̀ mu ni èèyàn lọ ọ̀bàràpá kó tó jẹ mọ́rọ́gbọ̀
1: àti máa tó wọlé yẹn náà.
0: Ọ fiyan o.
1: Àwọn ìfikàgà ìdíje ìfẹ́yẹ ilẹ̀ adúláwọ̀ tàwọn obìnrin tó láǹfààní àti wáyé lánàá ó lè dé senegal fìyà jẹ kẹ́yà àmì àìkan dodo sódò ni morocco àwọn àti algeria morocco fìyà jẹ àmì àìkan dodo sódò ni tó bá ti ń di aago mẹ́fà ìrọ̀lẹ́ òní ó ń tẹ̀síwájú ó lè dé south africa àwọn àti ivory coast ni aago mẹ́sàn ó lè dé tanzania àwọn àti burkina faso ni àwọn ìfikàgà ọlọ́rẹ̀ tó láǹfààní àti wáyé lánàá liverpool fìyà jẹ rexham àmì àìkan dodo sódò lánàá ikọ̀ bayern munich wọ́n báyé kọ rotas egan jẹ àmì ayò mẹ́ẹ̀ẹ́dógún sódò ni yóò àwọn tó tí ó láǹfààní àti wáyé lẹ́ni ikọ̀ leeds láfẹ̀mọ́jú òní ó ti fìyà jẹ sunderland àmì àìkan dodo sódò ni juventus àwọn àti kọ og sinis tó bá ti ń di aago márùn aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún birmingham city àwọn àti kọ barcelona níbi nǹkan ṣe jẹ́ ni.
0: Birmingham àti Barcelona lálẹ́ yìí láago
1: mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún
0: that's 7:45 p.m. bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn ó yẹ pápápá láti ibẹ̀ yẹn àsìdègò ẹ bá rìbà ẹ̀jẹ̀ ń tún gbé yín débẹ̀ o hard work pays ìwé tuntun ni o from the stable of Naija Sportsmen Limited hard work pays fún gbogbo ẹ̀yin tẹ́ wà ń dà áspora ẹ bá wa rà wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde láti Naija Sportsmen Naija Sportsmen Limited ó yàtọ̀ sí Naija Sportsmen Football Academy ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ibẹ̀ ló ti jáde hard work pays gbogbo ẹ̀yin tẹ́ wà ń dà áspora ẹ lè ríwèé yìí rà lórí amazon tẹ bá ti tẹ sí hard work pays lórí amazon gbọmi dáadáa ybs mr yusuf babatunde àjọforíkorí gbé kinní ọ̀hún jáde ni o ybs ọmọ mi alálùbáríkà bó ṣe jẹ́ nìyẹn o a ṣe ìkójáde rẹ̀ láìpẹ́ hard copy máa wà fún gbogbo àwọn tó wà nítòsí ṣùgbọ́n ìtẹ̀ wà ń diaspora hard work pays ìgbìyànjú tálẹ́ǹtì láì ní ìgbìyànjú nú òtúbà ń tẹ̀mí ó yẹ pápápá láti ibẹ̀ yẹn károjú ọjà àṣìṣó ní járo ojú ọjà ó yá já lọ àgbà ló kọ́kọ́ ṣe fìjìláńtẹ́ ojú ọjà yá ẹkú kalẹ̀.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice ìtọ́wọ́ ẹ̀kan lásán àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù
2: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Musu kapaki salujanu sugbon agbara ferefere salekun fukun fẹni tọ ba ṣe ba ṣe ṣe yori bi alekun se kun ola fẹni tọ ni atẹni tọ nwoju ati ni kun tọ ni darapọ gbowo o gberudunu isẹmi igbaye gbadun to gbangban ecosystem kapa isatosi yanya abere o lesina o ecosystem ohun ni wọn pe ọ si lọjọ ta fẹ ko jade bi ọmọ tuntun bẹjọ se pọju nigboro o si n seyan laanu nitori ẹ ma nipa ọpọlọpọ lori ecosystem to ba fẹ rutu lori ati goke agba lori ọrọ aje ọrọ kan wa kẹkọọ gbogbo oniṣẹ ọwọ oniṣẹ oṣu oniṣẹ adani lori gbogbo ẹni fẹ ma nipa ọna ọla ati ba ṣe ṣe musu kapa ecosystem utility. Gbogbo eyan la npe ni August 1st 2026. Ojo kini osu kejo odun 2026 ni o KS Motel Total Garden Ibadan. Ibe lati sendede ago mewa aro. You need to connect with like-minded pioneers. Learn how to earn through innovative utilities. Grow your future with decentralized opportunities and be part of a trusted fast growing ecosystem. Mo bere kobo. Ojo yen la fe ko jade iwo wa o ri ma wipe ati rowo re nigba ku gba lai sana ni oni general. Won ti se kare aye Africa lokan nile Ibadan. Chavis PR I Care Foundation lo nlogun tatata wi pe ti yin melo gbogbo eyan bada tagbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa da da ni ṣugbọn nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo Chavis PR Foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Chavis PR I Care Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko mu ni rada ni 1000 naira pere lowo card ofese la yewo Reading glasses lo fe fun gbogbo en ba nilo e ani se ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju la se sagbe kale Charity PR I Care Foundation nigba to tun wa gbo bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete phone loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite Unity Bank Charity Consult Building yana agbala bus stop ni to si olowo tin fowo sanu shopping complex iworo re ibadan lojo oju ma ni o ago mesa aro sa ago merin role fun bere atalaye pe
5: 0701 522 55
4: Ojulo bara oni dindo mo wa lagbari.
6: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted ally. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati se toju arugbo yin. Sugbon ta yo si be gelele se ma janfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo je to ye won, won ba ko to ye ki won gba toju to fi mu ayewo ilera lore kore won mo rufe ere tarugbo se won si masiko to ye ki won nora Emerald Comfort Home opo eroja itoju arugbo lo wa nle gele bi won ti se loke okun e kan si Emerald Comfort Home loni ni Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan please call 090-7895-7698 email emeraldcomforthome@gmail.com Emerald Comfort Home exceptional care in a place you can trust.
7: Clash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
8: Ẹyin tèmi báwo ni o ṣe wà. Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
9: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
7: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Mìíràlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 0807-112-4000.
7: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
11: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ kọsẹ̀, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. ó ṣọ́ọ̀kì. Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bíìfù àti classic. Zuri ló ṣe kíni, Zuri ló lọ́kọ̀.

0: ìyàtọ̀ kí ìròyìn.
1: Ẹ jẹ́ kí n pe Ojúmọ́ayọ̀ ló mú wa láàárọ̀ yìí lórí ètò yín ẹ̀dọ̀ kí ìròyìn tá a tún gbé kàyín mọ́. Ìkànnì Lágé lórí 96.7 FM òkè tó ga jòkè lọ títí Láyọ̀ Akínṣọlá náà lorúkọ tèmi.
2: Bẹ́ẹ̀ni òní tún ni Jímọ̀ olóyin Jímọ̀ aládùn mí láṣọ Ọlọ́run ọba mi Èdùmarè ayé kó wa wa yóò lóyin yóò sì ládùn. Abídèmi ló kọ tèmi Àkàdé ló kọ baba tó bí mi lọ́mọ ọ̀rọ̀ àgbà bí ò bá ṣẹ lóòrọ̀ bó bá pẹ́ tí a mọ̀ ṣẹlẹ̀ ọjọ́ alẹ́ káàbọ̀ sórí ẹ̀dọ̀ kí ìròyìn.
1: Bí ṣe ń ká sì sọ nílá lára láàárọ̀ yìí ní ká Abídèmi ọ̀rọ̀ àgbà ní ká lára ìṣà ń pè ẹ̀tọ́ AC ni ìbínú rẹ̀ ṣe ń gbóná lára rẹ̀ ń gbóná ìwọ ìyìn tá a ṣe fún ẹ mọ̀ ṣe
2: ká. Olúwa ni olùṣọ́àgùtàn mi èmi kì yóò ṣe
1: aláìní
2: sáàmù ni mọ̀ọ́kà fún mi ni mọ̀ọ́kà yàsín gbogbo nsòlẹ̀.
1: sádàrí fẹ́ gbèjà rẹ agbára rẹ ò gbóngbò ó mọ̀ pé ewu pé àríyànta ló wà ṣe jẹ́jẹ́.
2: wà á máa gbọ́ sórí tí téèyàn bá lè dá jàjà téèyàn bá ti ní tíìmù
1: ọ̀tá rẹ ni wá
2: tí wálé sádàrí alhaji tó bá dúró pẹ̀lú mi báyìí tí mo ráwọn èèyàn kan náà ṣàmọ́ra mo á dúró tán lẹ̀.
1: the play ẹni tí ó fi jà wọ́n ti fi kọlà fún lẹ́ẹ̀kan máa wo fíìmù bọ̀. ẹ jẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ láwa nàìjíríà tó jáde lónìí punch wá ìwé ìròyìn nàìjíríà tó mú wá gájà náà ni mò ń wò lọ́ọ̀kan náà wà daily post náà wọ ẹjá bẹ̀rẹ̀ ní pápápá lórí ọ̀rọ̀ ìjínigbé tó wáyé nípínlẹ̀ ọ̀yọ́ níjọba ìbílẹ̀ oríire èyí tí àwọn ajínigbé tí wọ́n kọ́ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn tó di firidọgbọ́n inú igbó wọn ni àwọn lọ́balọ́ba mọ́mọ́ dìde lánàá òun náà ni wọ́n lọ rè bá àárẹ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyẹn nílẹ̀ ìjọba lọ́lùlúlẹ́wà ìlú Àbújá tí wọ́n sì lọ rè ké bàbá wípé ẹ mọ̀ ṣeun gẹ́gẹ́ bí orí adé ọ̀run ilẹ̀ ká mọ̀ wá kí yín bàbá adúpẹ́ lọ́wọ́ yín o níbi wọ́n ti ń kí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ náà gbágbá gbọ̀rọ̀ gẹ̀dẹ̀ bàbá ní àwọn ìdí rẹ̀ ò tá a fi tọpinpin fọwọ́ òfin mú àwọn mọ̀lẹ́bí àwọn ajínigbé láì sanwó òtún sílẹ̀ fún wọn kó tó di pé wọ́n láǹfààní àwọn ti tú àwọn èèyàn ọ̀hún sílẹ̀ ààrẹ mọ̀ sọ̀rọ̀ gan mọ̀ ní wípé ẹ̀yin lọ́balọ́ba iṣẹ́ ti kẹ̀yìn náà ẹ mọ́ sún o ẹ dìde o láti jẹ́ kájọ jẹ́ àjàyè lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ gbọ́ pẹpẹ rẹ̀ nínú ìròyìn fún tààrọ̀ tòun.
2: ọ̀dà ìwé ìròyìn the guardian ni wọn ò ti bẹ̀rẹ̀ tó ń ti daily post láàárọ̀ tòní.
1: kí ló sọ.
2: lórí ọ̀rọ̀ ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀sun tí ó ń ti di ìfàǹfà lásìkò tá a wà yìí wọ́n ní ẹni tí í ṣe alága fún àjọ olómìnira tí ṣètò ìdìbò nílẹ̀ yìí inec amúpìtàn ńlọ́mọ̀ tuntun sókè tó ti fojú gbà ó ní ẹnikẹ́ni bọ́dì eléyìí tí bá ń gbìyànjú láti dá wàhálà lẹ̀ nínú ètò ìdìbò tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ ọ̀sun ó ní àwọn ò rí dájú wípé àwọn wọ ẹni ọ̀hún turutu gbogbo ìjìyà tí ń bẹ lábẹ́ òfin ńlá wọn ó sì fi jẹ́ o ìwé ìròyìn the guardian ló wá ń ṣàlàyé ọ̀rọ̀ wípé agbọ́nsẹ́ ìkàmùdù ń sẹ́ gbogbo wọn ń sẹ́ lórí ọ̀rọ̀ ìtọ́ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀sun lórí ọ̀rọ̀ ètò ìdìbò tí ó wáyé wọn ni ìwé aládéhùn tí wọ́n ní wọn kò wọ́bọ̀ kí ọ̀rọ̀ ó lè lójútù ṣáájú ètò ìdìbò ọ̀hún peace accord tọ́yẹ wọn kọ́ wọ́bọ̀ wọn ni odigba gbòs ìwé ìròyìn the guardian náà lọ́kọ́.
1: tó nínú ìwé ìròyìn punch pẹ̀lú ìròyìn tí ó wà yẹ lọ́dọ̀ tèmi wọn ni látàrí ètò ìdìbò eléyìí tí ó wáyé nípínlẹ̀ ọ̀sun ètò ìdìbò gómìnà tí ń bọ̀ nínú oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ yìí o wọn ni gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tó ń ti àwọn olùdíje wọn nínú ẹgbẹ́ òṣèlú mẹ́rìnlá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó láǹfààní àti kópa níbi ètò ìdìbò ọ̀hún òun náà ni wọ́n pè o wípé ẹ wá tọwọ́ bọ ìwé o kò gbọ́dọ̀ sí gbaspos nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà o ẹni gbaspos bá ti wà lọ́dọ̀ rẹ̀ a jẹ́ pé wọ́n kàṣù èsì ìdìbò tí wọ́n bá dì lábala tọ̀dọ̀ tiẹ̀ ni wọ́n ní gbogbo owó ti darapọ̀ o wọ́n ní ẹni tí í ṣe gómìnà fún ìpínlẹ̀ ọ̀sun adeleke tó ń ti oyè bá ń jí wọ́n ní gbogbo wọn ni wọ́n láǹfààní àti tọwọ́ bọ ìwé wípé ọ̀fọ́ àkankan kò ní fìrùnàgbá bíi ti wù kó mọ.
2: ìwé ìròyìn the punch ní àyín wọn ni iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà náà ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí alágbára lórí bí wọ́n ti ní ìwé kan eléyìí tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ dss tó fi léde láàrin àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n sì fi ń ṣe kìlọ̀kìlọ̀ fún wọn ní ìpínlẹ̀ adamawa àti borno wípé ìkọlù ṣeéṣe kọ́ wáyé o wọ́n ní àfi bí àtẹ̀jáde ọ̀hún bó ṣe lu tàfótóró níbo lọ́gbàlú jáde ta ni ọ̀fọ́n tó fa àpò ya bó ló ti ṣẹlẹ̀ bí a bá dé àárín gbogbo ẹ̀dọ̀ kí ìròyìn ẹ̀ mọ̀ gbọ́.
1: nínú ìwé ìròyìn punch ẹ ẹjẹ tún lọ tààràtà síbẹ̀ o pẹ̀lú ìròyìn tó ń jáde tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí wípé ẹni tí ṣe akọ̀wé ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun wọn ni iléeṣẹ́ ọlọ́pàá ti gbé jàǹtò àmọ́ lánàá ìròyìn jáde o wípé wọ́n ti fílẹ̀ kúrò lákàtà iléeṣẹ́ ọlọ́pàá báwo ló ṣe jẹ́ ìròyìn ọ̀hún tó lu fọ́tò jáde látọ̀dọ̀ ọ̀tá ni ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bọ̀ nínú ìwé ìròyìn punch tó jáde fún tòní lẹ́tùn ti gbé gbọ́.
2: ìwé ìròyìn the guardian ní àhín bákan náà wọn ni ẹni tí í ṣe alákòóso fún ẹ̀ka ètò ìnáwó nílẹ̀ yìí oyèdélé ńlọ́mọ̀ ti ṣàlàyé ọ̀rọ̀ ó ní àwọn owó eléyìí tí àwọn rẹ̀gẹ̀rẹ̀gẹ̀ pamọ́ látàrí bí wọ́n ti yọwọ́ ìrànwọ́ lórí epo subsidy remover láàkó tá a wà yìí èyí ni bá a ti ṣe àmúlò àwọn owó ọ̀hún ọmọ nàìjíríà àlàyé rẹ̀ ń bọ̀ lẹ́kùn kẹ́kẹ́ bá a bá dàrẹ́ gbogbo ẹ̀dọ̀ kiri yín o.
1: tó wọ́n ní àwọn tí wọ́n jẹ́ dókítà oníṣègùn òyìnbó bí ẹgbẹ̀rún kan ó lé ní igba 1,002 òun náà ni wọ́n láǹfààní láti máa ṣètọ́jú omi lẹ́ngbẹ́ bíi 1,000,000 àwọn olùgbé ìpínlẹ̀ ogun àgbájọpọ̀ ẹgbẹ́ àwọn tí wọ́n jẹ́ dókítà oníṣègùn òyìnbó ẹ̀ka ti ìpínlẹ̀ ogun ni wọ́n mọ̀ yọjú ọ̀rọ̀ yìí síta bó ni ó ṣe tó dókítà mélòó ni ó wà láàárọ̀ nílé ìwòsàn ti ìjọba mélòó ni ó wà lọ́sàn-án èwo ni ó wà lálẹ́ àbẹ́ni tó bá ti wà níbi iṣẹ́ láàárọ̀ ó dalẹ̀ ó tó lọ ilé ni òun náà ni ó tún ṣe ìṣòro ní ilé ìwòsàn ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bọ̀ gbàwọ̀ orílẹ̀-èdè nàìjíríà ẹ mọ̀ gbọ́ nínú ìròyìn tó ń lọ láàárọ̀ yìí o.
2: ọ̀dà ìwé ìròyìn daily post ní àhín
1: kí ló sọ
2: níbẹ̀ ni ìjọba àpapọ̀ ti ń fi ọ̀rọ̀ léde federal government nú o wọ́n ní agbọ̀n ìlà oòrùn gúúsù lẹ̀ yìí south east wọ́n ní ilé ètò ààbò rẹ̀ gbọ́dọ̀ dúró sírímù bí a bá fẹ́ jẹ́ kí orílẹ̀-èdè nàìjíríà kó dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè eléyìí tó dúró lẹ̀ dáadáa lórílẹ̀-èdè yìí o.
1: wọ́n ní ìkáyàsókè ti wà látàrí bí àwọn tí wọ́n jẹ́ olùdíje tí wọ́n láǹfààní láti díje dupò lọ sílé ìgbìmọ̀ asòfin láti àwọn ìpínlẹ̀ ní tìbútò orílẹ̀-èdè wa nàìjíríà àti àwọn tí ó dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú wọn kankan tí àjọ olómìnira elétò ìdìbò ilẹ̀ wa nàìjíríà yóò mọ fi síta bí kálukú ṣe jẹ́rè é ó lọ sílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó lọ ilé ẹ̀kọ́ girama ó lọ sílé ẹ̀kọ́ gíga ó ti ṣiṣẹ́ níbí rí ó ti gba ipò kan mú ó ti du ipò kejì wọ́n ní lọ́la ni àjọ olómìnira elétò ìdìbò ilẹ̀ wa nàìjíríà yóò fi gbogbo rẹ̀ síta táwọn èèyàn la fàní láti rí sórúkọ rẹ̀ ò sí nbẹ̀.
2: ṣé nbẹ nbẹ àbí o sí nbẹ.
1: èmi ń bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ ni.
2: èmi ò mọ. mi ò mọ.
1: ìwọ òdìdẹ dupò ìwọ òdìdẹ dupò
2: ni. ni data.
1: o ni data. àbọ̀ òṣìlẹ̀.
2: òṣìlẹ̀
1: òṣìlẹ̀.
2: ìwé ìròyìn ti gẹ́jà ní àhín àjọ kan rèé o wúriwà òun náà ló ti ń fi ẹ̀sùn kan ìgbìmọ̀ tẹ́ kó tó ti ilé-ìgbìmọ̀ aṣojú ṣòfin gbé kalẹ̀ láti ṣeṣẹ́ ìwádìí lórí ilé-iṣẹ́ òfegè eléyìí tí ẹ̀ná gbé kalẹ̀ ń jò ní pfipc ọ̀rọ̀ wo ni wọ́n fi ń léde nínú ìwé ìròyìn the guardian lẹ́ẹ̀tì gbọ́ láàárọ̀ tòní.
1: tó wọ́n ní ẹni tí í ṣe obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn ara aya ààrẹ orílẹ̀‐èdè yìí mọ̀mọ́ rẹ̀mi tinubu òun náà nàmọ̀ ti sọ̀rọ̀ wípé ṣé a rí orí ẹ̀rọ ayélujára àtàkùn àgbáyé ni wọ́n ti ń pe èrò sọ́kọ̀ wípé ha bọ́ ọ bá dé libya jajajajajaja iṣẹ́ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kódà gan bọ́ọ̀ bá ti lè ṣiṣẹ́ báyìí
2: kó mọ̀ gbowó
1: sí ọ lápò bọ́ọ̀ bá dé south africa kó o bá ṣiṣẹ́ báyìí wọ́n sásùn ń bọ́ọ̀ bá jí
2: báyìí
1: bọ́ọ̀ bá dé ghana tó o bá ti sùn báyìí wọ́n ní látòrí ẹ̀rọ ayélujára ìtàkùn àgbáyé làwọn èèyàn ti ń rí tó ń sẹ̀ wọ́n nígbò ni wọ́n bá ní wọ́n lọ rè kówó wá ń bọ̀ máa kówó dé tí wọ́n gbé báàgì sẹ́yìn wọ́n fa ti àfàlọ́wọ́ dání tí wọ́n máa lọ fùrù pípa pápákọ̀ ọkọ̀ òfurufú lẹ́wà nàìjíríà rè ibẹ̀ ni ẹja gbà ni ó ní ọ̀nà ọbẹ̀ kọ́ lẹ́fẹ́ gbà mọ́tò tí ó kò yín fẹ̀ dé ni ó wà wọ ọkọ̀ nu ọkọ̀ nípa ẹ̀ tí ì pọ̀ tó ni ó bà mọ́tò pé ó yá sunsọ́hún ni wọ́n bà sunsọ́hún ni ó bà di yá ní dẹ́sáàtì.
2: dáhùn èèyàn mọ̀ pé asálẹ̀ ni jẹ́
1: dẹ́sáàtì. ni wọ́n bá gbanú asálẹ̀ lọ ni wọ́n bà kó wọn lọ yìí nígbà wọn bá kó wọn débẹ̀ ni ó di pé ó yà tẹ́ra rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ nítorí rí ẹnu ò lè sọ tán má kóra rẹ sí wàhálà o orílẹ̀-èdè nàìjíríà ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà ọ̀dá bó o bá dé ọjà bá bó o débẹ̀ rẹ ó rí su ẹgbẹ̀rún kan.
2: alágìlì
1: tó bẹ́ tí wọ́n gé báyìí ta ó bá ti jẹ́ iṣu wọn jẹ bó o bá débẹ̀ ọ́ jẹ́ o mọ̀hánra rẹ lè mọ o mọ̀hánra rẹ lè mọ
2: o bó o bá ti rí epo yóò jẹ
1: bẹ́ẹ̀ bó o rí epo sí o bá ti fi yànwọ́ rẹ lérí wo o gbadun aye o
2: fon yo
1: fon yo fon yo mo hara re bo mo re ba re pe nikan ni ko ma bo mo fe gbe orin ajo ma lo o irin ajo ti o ba ti ni owo ijoba nu ma lo o e mo pa nke si o
2: so bo pe baba ti de be mo wo ri a bo sanwo o ma da bo pada bo ba ti don ni
1: never say pesa da
2: pesa da mo ba ni mo so fun yan o ma raye fe ja sori re o
1: baba ni hallelujah e ba korin meje mo ba korin meje ton jo kaluri amerin di dogun ati abi ogun lekan a ma mi te ri nje ni o ti ti afu o ti ti afu
2: excuse me no
1: ma de so afu mi ma sa ro le lo le re ibo
2: ah
1: eh o ti pe mi won ti de be ah
2: ile o di ti
1: kari
2: ani olorun mo je ndogun
1: ogbon
2: e ndogun li mo tu je bi
1: wa ma lo o ri film
2: iwe royin daily post ni ayin eh e mo lukutuku re pe be pe be o won ni iyawo ti loyun ona wa kokko gboko mo won ni eh oro mo ko so ngba ti ni apo sakasaka ajile ele toto bi egberun mejo niye ninu agbe kale ti are bola meri tinubu se pe ko nje le mo sun wa bo nile yi lagbon ipinle taraba won ni sakasaka ajile toto bi egberun mejo won ba wati erekun ta lo gbe
1: fertilizer
2: kemo se bag
1: mejo kemo se gari
2: bag egberun mejo bo lo se sele eh storekeeper ta lo excuse sir mi o me anything bai
1: won
2: ni oro sa ti ko so bayi
1: so nko ni ki wa lowo re ni
2: won mo bo si ke bayi
1: hey
2: won ni won se wa je
1: o le jawe ira lo gbe o
2: ah awon ta npe
1: wa ira le gbe
2: to gbe mi debe
1: mo ti gbe ode be baun mo ti gbe a lo odo asiso bayi sugbon eni ti se eyin alati leyin oro agba won ti fi atedise ranse won ni ambuli re po
2: yes mo ni alati mo leyan
1: won ni awon dss efcc icpc won ni won bo wa arrest
2: beautiful
1: sada re lo so
2: ke mo gbe oni kan o ati keji re na top striker e gbe awon mejeji
1: ka jo gbe wa
2: ah kini ese yin
1: pe le ntoje pe mi ati ntoje pe emi atoga icpc to mu awon olopa jo ni ti won gba 53000 ebi ati lo se
2: ko ni te se ba olopa ni won se fun ore gbe
0: UFM 96.7 Edo Kiro.

pàdé àdúrà ìṣẹ́gun ńlá. Tí iṣẹ́ ìránṣẹ́ Wings of Grace Ministry fẹ́lẹ̀lẹ̀ rap ń bàdàn. Máa ń ṣe ní gbogbo Sátidé àkọ́kọ́ lóṣooṣù. Gẹ́gẹ́ bí ìtọ́ni ẹ̀mí mímọ́ látòkè wá. Fún ikọ̀ ọlọ́run àgbáyé ni. Rẹ́fẹ̀n Samuel Adédèjì. Ìpàdé àṣẹ́gun ńlá tó sì yí tó máa wáyé. Lọ́jọ́ Sátidé àkọ́kọ́ tó ń bọ̀ lọ́kọ́ yìí. Láti aago méje òwúrọ̀ kùtù wa. Kò sẹ́ni tó wá bẹ̀lẹ́ ẹ̀kọ́ rí tí kì í rẹ́ni jẹ́. Fún àwọn ìyanu ìdúsílẹ̀. Ìgbàlà ò jẹ́ tètè máa bọ̀. Nínú ìpàdé àwọn àṣẹ́gun ní kùtù wa yìí. Ọjọ́ Sátidé àkọ́kọ́ tó ń bọ̀ lọ́dọ̀ yìí.

0: 0072 83 89 49. Bọ́ bá ti lè wá, ẹ̀rí ìyanu rẹ̀ dájú lórúkọ Jésù.
1: Iṣẹ́ òru ìtúsílẹ̀ rèé, Jésù Olùgbàlà tún ti gbé ìṣeré rẹ̀ dé o. Gẹ́gẹ́ bí ó ṣe ń ṣe ní ìgbani, kí ni ó sojo sí ọlọ́kàn tí o rò pé Jésù kò lè túsílẹ̀? Máa bọ̀ wá sọ́dọ̀ Jésù lónìí ní gbogbo ọjọ́ Friday tó gbẹ̀yìn oṣù. Ni iṣẹ́ òru ìtúsílẹ̀ yìí máa wáyé o, ní dédé aago mẹ́wàá alẹ́ títí di òwúrọ̀ ọjọ́ kejì nínú ìjọ Sanctuary of Christ Evangelical Church, èyí tó kalẹ̀ sí Olabi Agoro Street, Temi Bell Bus Stop, ládojúkọ CSC Grammar School, Adesola Ibadan. Ní òpópónà títí márosẹ̀ Èkó sí Ìbàdàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ni yóò máa já ìdè tú ìdè sílẹ̀ nínú ìṣòro yìí, pẹ̀lú àwọn akọrin ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan. Olùgbàlejò àgbà Ọ̀jọ̀gbọ́n Gbadé Òjó is here again. Sanctuary of Christ Evangelical Church presents a night of liberation taking place every last Friday of every month at Sanctuary of Christ Evangelical Church, located at Olabi Agoro Street, Semimbio Bus Stop, opposite CSC Grammar School, along Lagos Ibadan Expressway, Adesola Ibadan. Time is 10 p.m. till dawn. Chief host Professor Gbadé Òjó, don't be left out and you'll be a great testifier.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Lágilé FM

0: lásìkò tá a wà yìí lára rẹ̀ ni owó tí àwọn ń yà àwọn akẹ́kọ̀ọ́ láti máa fi kàwé wípé ọmọ onírú ọmọ aláta ni mí wọn ò wá ní láǹfààní àti lọ sùkúù wọn ni àwọn ọ̀fẹ́ jẹ́ kéléyùn kọsẹ̀lẹ̀ màá fẹ́ tí ọba níléèwé lọ nìkan ńlókù ó ní yàtọ̀ wá sí àwọn èyí àti àwọn nǹkan míì tọ́jú ojúṣe ìjọba ni àwọn máa ń fi owó ọ̀hún ṣe nígbà tí Oyèdélé ń kópa níbi ètò kan eléyìí tí ilé ìfowópamọ́ àgbà nílẹ̀ yìí cbn tó gbé kalẹ̀ nílùú Àbújá lánàá òde yìí níbẹ̀ ló ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà ní ẹni ẹ dákun owó tẹ ẹ ń kó pamọ́ tẹ ẹ rí yọ láti ìgbà tẹ ẹ ti yọ owó ìrànwọ́ kúrò lórí epo tọmọ Nàìjíríà wá ṣe owó gọdù kí lẹ fowó nǹkan ṣe náà ó ní ẹsẹ̀ bẹ́ẹ̀ lábí ni ṣe rí ìbéèrè ohun gbogbo ìbéèrè pátá iná ló ní ìdáhùn ó ní ṣe wá rí o ní kọ̀pẹ́kọ̀pẹ́ yẹn ọmọ Nàìjíríà ẹ calm down a gbé àwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ bá a ti ṣe àmúlò àwọn owó gangan a gbé ta fún yín o àmọ́ ṣá kóhùn fún yín ní tóńtó lórí ẹ̀ ó ní ṣe rí owó ìrànwọ́ orí epo eléyìí tí àwọn yọ ọ̀hún ní orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí àwọn ṣe ìgbésẹ̀ alágbára nínú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà náà ó ní ńlá wọn ti lu ọ̀pọ̀lọpọ̀ owó ọ̀hún láti máa fi tún nǹkan ṣe nílẹ̀ yìí ó ní ṣe wá gbàgbé ni wípé ẹyin ọ̀rọ̀ ìwà ìjẹbánu corruption ó ní àwọn máa ń mọ̀ gbégbèsẹ̀ ni láti jẹ́ káwọn fọ́kù mọ̀mọ́ lórí kọ́lọ̀ rẹ̀ kú sọgbó wọn ni àwọn èèyàn bẹ̀rẹ̀ pé ẹyin owó ọ̀hún dà níbo lẹ kó pamọ́ sí ó ní òun ti sọ fún yín o wípé ní kọ̀pẹ́kọ̀pẹ́ ẹ rí àlàyé lórí bá a ti ná owó ọ̀hún nítorí wípé bọ́lọ̀ ń bá rí ọ géèyàn ó rí ọ ìníjọba táwọn fẹ́ mọ̀ ṣe o ìjọba alákòyàwó ni transparency ń làwọn fẹ́ ṣe alákòóso ọ̀hún tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ṣé ẹ ti gbàgbé ni wípé àwọn ìṣàkóso ti ń bẹ nílẹ̀ tẹ́lẹ̀ kó tó di wípé àwọn débẹ̀ ó ní nígbà tí wọ́n yáwó wọ́n tún lọ rèé tẹ owó eléyìí tí wọ́n fẹ́ ná ó ní ṣe ẹ gbàgbé wípé rubí máa tẹ owó téèyàn bá fẹ́ ná náà ni ọmọ dé agbára owó wa kù ìyẹn inflation ó ní gbogbo eléyìí ìwá ní ṣòro ó ní ọmọ Nàìjíríà wá gbàgbé láti mọ béèrè wípé bíjọba yóò bá gbégbèsẹ̀ tó gbé yìí tí a sì tẹ owó lọ mọ́ níbo la ti fẹ́ mọ rí owó tá a mọ̀ fi gbọ́ bùkátà torí bùkátà ọ̀sákùn bẹ́ẹ̀ ìsì ń gọbọ sí lójoojúmọ́ ni ó ní ẹ wá máa wò ó láti ìgbà tí ìjọba ti wá dé tán ti gbégbèsè akin ọ̀hún ó ní owó oṣù tí àwọn òṣìṣẹ́ ń gbà tó kéré jùlọ tẹ́lẹ̀ ní 1,000,000 naira 30,000 ó ní nísìnyí owó ọ̀hún mọ̀fò fẹ̀rẹ̀ ọmọ gbé ẹnu sókè lásìkò tá a wà yìí ó lè yàn bẹ́ẹ̀ ẹsẹ̀ ni àwo gédéńgbé àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ìjọba yìí ti ṣe lórílẹ̀-èdè Nàìjíríà ó ní bẹ́ẹ̀ bá dáwọ́ dúró tẹ̀ tẹ́wọ́ mọ́ tí orílẹ̀-èdè Nàìjíríà ò rí tẹ́wọ́ nǹkan kan lásàá mọ́ fi gbọ́ bùkátà ní ti ń bẹ́lẹ̀ ó ní ṣùgbọ́n ṣá o bá a ti náwó yín ní kọ̀pẹ́kọ̀pẹ́ á bá yín tẹ́ jáde tẹ́ fojú ara yín rí o.
1: Lajiliw FM 96.7
2: Ìyàn kan ló yẹ Jésù lókè.
3: Ọwọ́ agbára Ọlọ́run tó ń parí ogun nínú ìyìn 7-7 praise concert ẹlẹ́ẹ̀kan lọ́dún tìjọ Sacrency and Est Church of Nigerian Overseas Land of Glory ilẹ̀ àánú ìṣẹ́lógún ọmí àdìyàn àpáta Ìbàdàn wòlíì àgbáyé ni bàbá àti màmá prophet doctor and lady evangelist EO Òkìkí Ọlá JP AKA God bless you Ọlọ́run fi ran ìpàdé yìí ràn ọ́ àkòrí ní wòyí ọ̀la by this time tomorrow Tafo Great Event Center lẹ́gbẹ̀lẹ́ epo corn oil Owóde Estate Abeokuta Road àpáta Ìbàdàn ni Jésù ti ń retí gbogbo ènìyàn ní Friday tó gbẹ̀yìn oṣù yìí 31st oṣù keje ọdún yìí aago 7 ìrọ̀lẹ́ ló máa bẹ̀rẹ̀ sí 7 àfẹ̀mọ́júmọ́ ọjọ́ kejì ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olórí ẹ̀mí ló máa wà ńbẹ̀ evangelist Bose Adeyiwa evangelist Ade Àpótí Ẹ̀rí evangelist EO Adébánjọ wòlíì BMW Basit Ogoluwa prophet Ìṣọ̀lá Emmanuel the light of God and drama ministry náà ní gbẹ̀yìn evangelist Olúṣọlá máa wà ńbẹ̀ àpàlà guys Gbẹ̀ngà advisor ló máa darí ètò lọ́jọ́ yẹn àwọn ẹ̀ṣọ́ aláàbò lóríṣiríṣi ti wà níkàlẹ̀ fàlàyé lẹ́kùnrẹ́rẹ́ 09064693338 bó o ti ń darapọ̀ ogun ìpínlẹ̀ ayé rẹ ó máa ṣẹ́ nínú ìyìn lórúkọ Jésù.
1: Lajiliw FM 96.7 Ẹ̀dọ̀ kí ìròyìn.
4: Ẹ káàbọ̀ padà ẹ̀dọ̀ kí ìròyìn ó tún ṣì ń tẹ̀ sí ọwọ́ iwájú náà ni. Ìkànnì Lágẹlúre 96.7 FM òkè tó ga ju ìkìlọ̀. Ẹjẹ́ á tún tẹ̀ síwájú lórí ìròyìn ọ̀hún o. Àgbájọpọ̀ ẹgbẹ́ àwọn dókítà oníṣègùn òyìnbó ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n mọ̀ ti ké síta wípé àwọn dókítà oníṣègùn òyìnbó ò tó fúnléèwòsàn ìjọba ti ń bẹ ní tìbútòrò ìpínlẹ̀ Ògùn o. Wọ́n ní bíi dókítà bíi 1,002 òun náà ni wọ́n wà láti tọ́jú àwọn aláìsàn ní tìbútòrò ìpínlẹ̀ náà tó sì jẹ́ pé wọ́n ṣírò rẹ̀ ó lọ bíi 1,000,000 àwọn olùgbé ti ń bẹ nípínlẹ̀ Ògùn tí àwọn dókítà 1,000 tí wọ́n láǹfààní láti máa ṣe ìtọ́jú wọn. Alága fún àgbáríjọpọ̀ àwọn dókítà ọ̀hún dókítà

0: bí wọn bá ń sọrọ pé èyàn là ó lu nínú ayé bí wọn bá ń sọrọ wípé èyàn di tajé ṣe ọpọlọpọ èyàn ni wọn máa ń rò wípé èyàn tẹǹdì ni bẹẹ ló sì jẹ wípé kì í ṣe gbogbo èyàn ó ní tẹǹdì kó tó di wípé ó là ó lu right information nìkan ni eyín kan nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé torí náà ló fi jẹ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mú wá fún yín mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí ẹ bá ń súnmọ́ kiní yìí ẹ bá ń darúkọ yín àti ilé iṣẹ́ tẹ wá ṣojú.
1: Orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ní Àtiwá.
0: Tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project, kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí?
1: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní ara pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálélórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi hàn àwọn èèyàn tí wọ́n lè fi máa make we owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀ máa wọ pé báwo làwọn tó make ẹ̀ ṣe make ẹ̀.
0: Lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́rúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí ni tí wọ́n sábà jẹ́ náà ni sogundogoji ṣé náà ni ti iléeṣẹ́ Essence Global.
1: Eléyìí ò kì í ṣe sogundogoji o ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ ilé tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa eléyìí ṣe sogundogoji rárá.
0: Bó wa la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global.
1: Èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí iná ni a máa fún láǹfààní ṣùgbọ́n tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí a máa fún èèyàn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
0: Ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó ṣé okòòwò lẹ́fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀.
1: Eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó tí ó fi máa rán owó ńṣẹ́ tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòòwò ni tó yàtọ̀ sí sogundogoji tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà ìbáyọ̀ míì.
0: A ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà ṣé sẹ́mínà náà la wà fún nílé-iṣẹ́ The Essence Global.
1: Eléyìí ò kì í ṣe sẹ́mínà pure business presentation lélẹ̀yìí business briefing ni eléyìí kò kì í ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi ṣùgbọ́n business briefing lélẹ̀yìí.
0: Bá a bá fẹ́ darapọ̀ mọ́ Essence Global bó o láṣẹ tátà tọ̀ ẹni á pe nọ́mbà kan kí ni nọ́mbà náà.
1: Nọ́mbà tí àwọn èèyàn ó sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 090-75-10-1004.
0: Ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí.
1: 090-75-10-1004.
0: Ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kì í ṣe sogundogoji lẹ́yìn gbé dání ilé-iṣẹ́ tiyín.
1: Rárá o eléyìí ò kì í ṣe sogundogoji rárá.
0: For the opportunity of those joining us that doesn't understand Yoruba, what do you have for us from your company, sir?
1: The Essence Global Project, we are not governmental initiative that shows selected individual the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral. And we are launching in the city of Ibadan. That is why we come on here today.
0: So is this not Ponzi scheme?
1: It's not Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have much with you or you haven't make money before, but this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
0: So how do we join the Essence Global Project?
1: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now.
0: Another thing about the Essence Global Project, there are a lot of promo like this we've heard on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
1: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end at the comfort of your home soon.
0: So how do we join the Essence Global Project?
1: By mere sending your name and your location to this very number that I want to call now. 090-75-10-1004.
0: The number again, sir.
1: 090-75-10-1004.
0: Àǹfààní ńlá ni wọn náà ti gbọ́ yìí láti iléeṣẹ́ The Essence Global Project. Wọ́n lè yìí kì í ṣe sogundogoji bẹ́ẹ̀ ni kì í ṣe tàlágbèdá ò nílò kó o mú èèyàn kan wà béèyàn méjì wá kó tó di wípé wọn náà jẹ́ àǹfààní tó sì dolówó dọlọ́rọ̀ tí wọn náà lè máa fúnyàn tó kúrò nínú kòsíkòsí. Gbìyànjú kó o pe nọ́mbà yìí kó o lè gba ìtọ́ni lórí bó ti ṣe darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global Project. Ojú òpó ńlẹ̀ kan sí ni 090-75-10-1004 090-75-10-1004.

0: alubarika ojo oto lala fi bi o o dakun ko joja re pase ron sinu aye gbogbo wa mo ki wa ka bo si kanin ti lagilu 96.7 fm oke gajoke lori eto wa eto yin irawo islam fun teni to se ojo kankan le logbon ninu osu keje
1: baba mo bo suba ni faji onuko ara
0: 2026 ayajo ojo to ni gangan ohun na lo se dede
1: to fi ra e pa mo
0: ni osu safar ta wa yi
1: ati mu samo ati wa la
0: ti se osu elekeji loju orun
1: olohun to tun tele pe so deni kan o mo bi to pe si o si
0: ri ni ojo 16 Osu Zavar Igira 1448 AH Ọlọ́run adúpẹ́ Àánú àti ìṣọ́ Àbò eléyìí tó lágbára tá a fi dé àkókò
2: yìí
0: Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé Tó ti ẹ̀rẹ́ ìkáná fi halẹ̀ dáadáa Àwọn tó nífọ̀n tó lé ìkáná
2: Ọba tó tún ọlọ́run
0: Kódà àwọn tó lówó tí wọ́n lè fi ṣètọ́jú ara
2: Mo kọ́kọ́ kí ọba tó ń wọ́bá
0: Bí nǹkankan bá ṣe wọ́n tí wọ́n lè fi gba òsán lẹ̀ tí wọ́n tún kọjá sókè
2: o
0: Rere run
2: Bàbá tẹ àwọn kọ́ jìgìtà náwó
0: Wọ́n sọ àwa tó jẹ́ pé
2: Ìdúró ti kúnlẹ̀ mi mú bí
0: Àti ilé ìwòsàn alábọ́dé
2: Oríbalẹ̀ máa kí nítorí ṣáà
0: Àti tìjọba
2: Akíkí òṣùbà mi
0: Àti taládàáni
2: Ìkítàwọn ayé ń kì láwọn orí ń kì
0: Àlágbára ọ̀kan kan ń bẹ̀ lẹ́yìn àánú rí ọlọ́run
2: Fa lẹ́ta wọn pilẹ̀ ha
0: Kúrálì ìlà ìpádání wá yóò jẹ́ kí n tó jù wá lọ ó ṣe wá
2: Ìrọ́bìnlẹ̀ fàlà
0: Bẹ́nu wa bó fẹ́ yáwó kò lè rí yá
2: Balẹ̀kí
0: ó ṣe Ara yóò wò ó pé kí ni ó fi san padà Mo jẹ́ kí n tí ó bá wa tá fi máa tojú bọlé Ìyáwó tipátipá lọ́wọ́ ọ̀rẹ́ àbọ̀wọ̀ ọ̀tá
2: Kábíyèsí Ọlọ́run
0: Ọ̀jẹ́ ó ṣẹlẹ̀ sí wa Alhamdulillah Aasi mi fọ́dẹ̀lẹ̀ rọ́bì Bá méjì kọ́ ọlá kan àjùlọ
2: tẹ́lẹ̀
0: Àánú kan tó gàga ara látọ̀dọ̀ ọ̀dà níwáyé Aláwùrà bí ọba Aláràwùrà bí Amadúpẹ́ A sì mọ́ ọ lóore ẹ káàbọ̀ sí kànì ti lágelú 96.7 fm òkè gajoke lórí ètò ta pè ní ìràwọ̀ islam pẹ̀lú lúpọ̀nà ọmọ tìjáni láyàjọ ọjọ́ tòní tí wọ́n pè ní jimá olóyin ní láti nẹ́jà ọ̀dọ́ tiwa ẹ̀ ní kí lorúkọ ọjà wa ọjà tèmídìrí lónìí gangan tèmídìrí nínú ayé èyí náà lè wí tìyín tó bá wù yí
2: o
0: láyàjọ ọjọ́ tèmí ọjọ́ kọkànlélọ́gbọ̀n ní oṣù keje

0: Allahumma labbaik.
1: Bernard Ali Imam Traveling Tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bọ́ wá ní ìrìnàjò hajj àti umura.
2: Àmọ́ rírì yín o,
1: bí ẹ ṣe ń fi gbàgbọ́ sanwó Mecca sanwó umura sílé iṣẹ́ wa,
2: tọ́nà òsì jẹ́ káwa náà jàǹbá yín fúgbà kankan rí.
1: Ẹ ṣé o,
2: àlọ́ tó lọ ni ó máa jẹ́ o.
1: Àwọn fi àsìkò yìí kéde
2: pé ìjọba Saudi Arabia
1: ti fi gbèdéke sí ọ̀rọ̀ hajj àti umura àtọ́dún yìí
2: tó máa jẹ́
1: 26 September 2026. Pẹ̀lú jíjẹ mímu
2: bàbá ń bari ni pé
1: PTA
2: owó dáhùn náà ní Mecca
1: a fún yín nínú 8 million naira yín.
2: Sára sàṣà kan sí wa lórí ìtàkùn àgbáyé
1: www.manlandtravel.com
2: telephone
1: 08057522230
2: tàbí
1: 07026862751.
2: A wà ní number 1 Randall Plaza Iwe Akari Estate Olúyọ̀lé Extension
1: along Akala Expressway Ibadan,
2: number 31 New Court Road Old Gbagi Ibadan,
1: 5850 Indianapolis
2: USA,
1: number 1 YBA Complex Sabo Ibadan,
2: The Gasoping Complex Ìyànàgọ́ Ìdí Ìròkó Bọ́dà
1: Ogun State,
2: Millions Multipurpose Plaza
1: Michael Kọ́lìọ́sọ Expressway
2: Àjẹgúnlẹ̀.
3: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ̀ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ìkànnì lágelu náà la wáyé lórí ètò tá a pè ní ìràwọ̀ islam ìlú pọ̀nà mọ́ tìjání.
1: Nígbà
0: wọn tó ti wà lójú òpó mo dúpẹ́ lọ́wọ́ ni. Aláàjì láìpẹ́ lágbára ilédìmọ̀ Taudin.
1: Tó bá gbẹ́ sórí ilé láyé ń bí.
0: Ọláwálé Ọ̀látayọ̀. Àbú Sẹ̀kínà. Tẹ̀ wà ń bẹ̀ pẹ̀lú wa.
1: Àyàfi.
0: Mọ̀ kí ìyá wa.
1: Àyàfi.
0: Hajà.
1: Kúmọ̀ sàṣàlá.
0: Lábìjẹ́ Lẹ́gùsì.
1: Muhammadu Ojís.
0: Jumat Mubarak ma.
1: Sàmà ṣìta. Ìdára ìlú ìtẹ́síwájú.
0: Ẹ wà lójú òpó.
1: Ìdí sọ́la tí.
0: Fa wa láti.
1: Lẹ́yìn àṣà látò.
0: Látò kí ọya.
1: Iṣẹ́ ńlá Muhammadu.
0: Láti Sáríà. Aláàjì AJ Sọ́lé.
1: Tún ti ń jẹ́ ọmọ aláàjì.
0: Kìí tẹ wà ń bẹ̀ pẹ̀lú wa.
1: Àgbọ̀n tí mo fẹ́ wí.
0: Hamidu Ọlábálẹ̀ Àkànwó.
1: Lórí àwọn.
0: Àrò láti ìlú Ìsẹ́yìn.
1: Òdodo ni.
0: Adébọ́jẹ̀ Yusuf Ọ̀làdì méjì.
1: Àwọn ẹlẹ́sì àǹbá rẹ̀.
0: Lọ́dà mi dáadáa ṣé o.
1: Àtọ́mọlẹ̀.
0: Ìsà Jíbọ́lá Akéré. Mi fi ń ṣàwátì inú ayé.
1: Ọmọ aláàjì la.
0: Ìsàkú ìfẹ́.
1: Wípé.
0: Adébáyọ̀ Tìmílẹ́yìn tí mọ̀.
1: Lọ́rùn wọn bá.
0: Láti àná Fádépè Akẹ́dẹ́mì ńlẹ̀ Ìbàdàn.
1: Ìbéèrè ni ọmọ aláàjì.
0: Lákànmí Aríṣẹ́.
1: Ọba ìkàn mọ̀ bí gbogbo ayé.
0: Káàárọ̀.
1: Wípé ta lọ lọ́rùn wọn bá.
0: Délé Kàmọ̀dé. Jumat Mufida.
1: Ìsà.
0: Wálé Níkẹ́. Láti ìlú làlátẹ̀.
1: Ìtẹ́síwájú.
0: Tún tẹ wà mẹ́rin.
1: Sìrí ìdí sọ́la tí.
0: Lórí Tìjání Fátímà.
1: Aláàmú ọmọ.
0: Màmọ́ lórí Gánmà.
1: Ẹ jẹ́ kí n kọ́.
0: Oṣù Dọ́là ń rewájú sàyè.
1: Pélé sí ọ̀bá ẹláyé.
0: Àbímbọ́lá Lukman.
1: Tí wọ́n bá ń jìlọ òwúrọ̀ tán bá
0: bẹ́. Bọ́dà mi láti rí Fast State. Mo dúpẹ́ òtẹ́ wà ń bẹ̀ ní gbogbo wa.
1: Wọ́n ní.
0: Ọ̀pọ̀ jimá làájọ ṣe inú ayé.
1: Ìbá ṣe dá. Ìbá ti wá.
0: Ajẹ́ Aisha Aralamo Abdul.
1: Ìbá ti yọ̀run ìbúra ìmọ̀.
0: Ẹ̀pọ̀lá jimá lónìí. Ìdòwú Ibrahim.
1: Ẹjọ́ talakọ.
0: Ìmùlẹ̀mí ẹ̀gbọ́n mi dáadáa.
1: Ẹ mọ̀ bẹ́ẹ̀.
0: Bọ̀dá mi ọlárinwájú mú Káìlà mọ ìbílẹ̀.
1: Ádámà ni.
0: Látàpáta gàǹgà ńlẹ̀ Ìbàdàn.
1: Ká kọ́kọ́ dá.
0: Yusuf Isi Akanya bá mi jí.
1: Ti ń dà gangan.
0: Olórí Ọpẹ́yẹmí Jùmọ̀kẹ́ Bọ́lálé.
1: Wọ́n wá fi ẹsẹ̀.
0: Láti Sanyo ńlẹ̀ Ìbàdàn.
1: Ẹni tá a kọ́kọ́ dá.
0: Mo dúpẹ́ àwọn èèyàn ń wọlé mo ṣe ń kì wọ́n.
1: Kọ́kọ́ dá.
0: Adékúnlé Àìkí.
1: Atáṣẹ́dá. Àtàtí wọ́n.
0: Ṣé.
1: Àtàtí yọ̀run ìbúrọ̀ ìmọ̀. Mo ní ta lójú ra wọn lọ.
0: Àwọn ń sọ nípa ọ̀rọ̀.
1: Kí ni mo rọ ọmọ aláàjì.
0: Kàlẹ́ndà oṣù tójú ọ̀rọ̀.
1: Àní mo fi ń gbé ayé. Wípé.
0: Àwọn ní mẹ́tàdínlógún lọ́dọ̀ ta.
1: Fún wọn bá.
0: Mẹ́tàdínlógún. Àbí.
1: Má ṣe ta. Ìdára.
0: Ṣo sáfàrọ̀.
1: Ẹ̀sìn adé. Bàtà sí rí ibi sọ́la tì.
0: Ṣé nǹkan tó burú ń bẹ̀ bí tí òkú kéré mọ́. Àwọn kàlẹ́ndà kan sọ bẹ́ẹ̀.
1: Nínú àwọn ẹlẹ́sìn àbáláyé.
0: Bẹ́ẹ̀ báwo Sultanate.
1: Àwọn nǹkan òkúta lọ lọ́rùn
0: wọn. Mẹ́tàdínlógún ni wọ́n pè ní.
1: Àwọn nǹkan omi lọ lọ́rùn wọn bá.
0: Àwa náà lọ́lọ́run ṣerú ọ̀la bẹ́ẹ̀.
1: Nǹkan iná lọ lọ́rùn wọn bá.
0: Olúwa ò ṣe é.
1: Àwọn nǹkan igi lọ lọ́rùn.
0: Ìgbà tí mo ti kí Elédùmarè.
1: Àwọn àkáṣí ìṣàngó ọmọ aláàjì ilá ọba ẹ̀ka àwọn nǹkan wọn.
0: Ọ̀rọ̀ ìké àti gẹ̀.
1: Àwọn tí wọ́n ń ṣe òkúta kẹ́má.
0: Ìyá Kẹ́hìndé gbẹ̀gbọ́n.
1: Ẹni tí ó ta dí ìbúra ìmọ̀.
0: Adékílé Okun.
1: Àwọn
0: Kẹ́hìndé gbẹ̀gbọ́n.
1: Àwọn Adépolé lórí.
0: Adéwálé.
1: Àwọn ni wọ́n fọ́ lọ́wọ́ bá wọn ní jíjẹ. Àwọn.
0: Kẹ́hìndé gbẹ̀gbọ́n.
1: Omi mu.
0: Adékíjọ Okun.
1: Àwọn tí wọ́n ń ṣe kíkẹ́ máa gbọ́.
0: Ìmọ́lẹ̀ sí gbogbo àgbáńlá ayé pátá.
1: Máa lọ sínú gbọ́tàn lọ kéèké.
0: Òṣùpá ọjọ́ kẹrìnlá.
1: Wọ́n fún lójú kò fi
0: rí. Ọmọ ṣoṣo àràbà tí mú gbókìjíkìjí.
1: Wọ́n fún lẹ́nu kò tún lè sọ.
0: Mo ń sọ nípa Adéwálé aṣáájú ẹ̀dá yìí Ànẹ́bí wa Mahama.
1: Wọ́n fún lẹ́sẹ̀.
0: Iṣẹ́ tádani wáyé ránníṣẹ́ tó múṣẹ́ dògóńgó.
1: Àwọn tí wọ́n ń gbé gúngún.
0: Nípa Kẹ́hìndé gbẹ̀gbọ́n olùkìlọ̀.
1: Báwọn sọ tuntun.
0: Mo ń sọ nípa Kẹ́hìndé gbẹ̀gbọ́n.
1: Àtúkọ rẹ lọ́wọ́.
0: Olùfúnni nírò òdùnnú.
1: Ara wọn bí ikúkú bí yíyé.
0: Ọ̀làdépọ̀ Adéyẹmí Adès láti Muslim lẹ́ẹ̀bàdàn.
1: Àwájọsí
0: Kẹ́nì.
1: Princess
0: Ruth Amos. Ìmùlẹ̀ ọmọ Tìjání.
1: Àwọn tí wọ́n ń ṣe omi kẹ́ máa gbọ́. awa la nfo mi ifo so awa la nfo mi we
0: opolopo nkan loruju lana
1: agbe ton ma la jin la be ko
0: ṣugbọn
1: a ma fi ta ba fa
0: lakoko ti a dani waye gbe awon iranse re dide
1: lori television
0: opolopo nkan to sokuku lo pada di imole
1: oun lo so faraye
0: ire ta won afa fi dani waka wọ́n ní odelodi mọ́lẹ̀ o odelodi mọ́lẹ̀ o gbogbo ayé ló wà lókunkun odelodi mọ́lẹ̀ o.
1: ó ní ọba àdálá ìṣe minister of agriculture.
0: mò ń bọ̀ mi ò tí ì dé.
1: adáṣe ìṣe minister.
0: àdúnyé àdé ìṣógbé ni sísà mi káàbọ̀.
1: ọjọ́ máa lájí láàbẹ̀.
0: àfọ àbániṣe.
1: gbogbo ọ̀sẹ̀ tí ibẹ̀ ni mo ti wá.
0: láti sókà nílẹ̀ ìbàdàn.
1: àṣẹ gbogbo ẹlẹ́sìn.
0: àṣìṣe abiodun ọmọjọ dádì.
1: wọ́n gbà wípé òjì sí ọlọ́run wọn.
0: àárọ̀ yìí gangan gan láago mẹ́wàá lónìí.
1: wọ́n máa lò pẹ̀lú jésù kristi yan.
0: òun náà ni pàdé gbogbo ọmọ ẹgbẹ́
1: ọba àdá
0: agelu fans club
1: àtọ̀lómìlà àti
0: sọ. àárọ̀ tòní gangan gan ni.
1: wọ́n gbà wípé òjì sí ọlọ́run.
0: láago mẹ́wàá àárọ̀ inú ọgbà lè ṣe wa. àbò kọ́ sì mú kiri.
1: ọmọ alájí ńlá.
0: alájí àtọ́ ìbátan olóye dé.
1: ìwé faraye.
0: àtẹ̀kùn àárọ̀ àti tọ̀sán àti talẹ̀.
1: ọ̀hún ọba.
0: ìdá ò ní fi ṣe kò ń gẹ ẹni kọ̀ọ̀kan
1: yìí. ìsàmàṣe.
0: àtàwà náà.
1: ìdá
0: àmì ìdádéwálé làdí.
1: ìyájí pàkàsírí ibi sọ̀la.
0: alájí abídèmí.
1: àmọ́
0: àìkí ìṣọ̀lá.
1: mi ò tí ì dákẹ́ ọmọ alájí ńlá àbáyíká o. ó dọ̀ọ̀dọ̀ àwọn.
0: ojú kọ́lọ̀ ń tó gbé oníṣẹ́ ńlá dìde gẹ́gẹ́ bí ànábì. àkọsílẹ̀ fi hàn pé nígboro mẹ́ka ń gbà náà. àwọn lárúbáwá máa ń rin ọmọbìnrin wọn ó rì í mọ́lẹ̀ ni. wọ́n rí gẹ́gẹ́ bí okùnfà òṣì fún àwọn.
1: wọ́n lẹ́ni.
0: lágbára àti ṣiṣẹ́.
1: wọ́n ní kò lẹ́nu kan tó bí búra.
0: ibi tí ìròrí wọn gbà ló ń gbà náà lọ́hùn.
1: ọlọ́run òbí mọ ẹni kò ń bí ọlọ́run.
0: gbàtànà bíi padà dé sálà lọ́wọ́ aléyìí wàsàlà.
1: wọ́n ní kò lóorogún.
0: ìyẹn lòpin dé bá ká máa pa ọmọbìnrin tàbí kárì í mọ́lẹ̀.
1: ọjọ́
0: ṣáájú ẹ̀dá ó tó dé.
1: ìlà àbẹ̀fà ọ̀gbà tí mo gbọ́. èdè tí bẹ ní.
0: ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdílé ló ní ègún tàbí ìjà tí wọ́n ń bára wọn jà.
1: bí àwọn tápá.
0: tí wọ́n á tún pé àwọn ọmọ wọn gúnlẹ̀ pé tó.
1: pẹ̀lú yóò.
0: ìdílé báyìí àwọn jọ ń jà wọn ò sì gbọdọ̀ rẹ láyé.
1: lọ.
0: àfìgbà tó ń ṣe ńlá padà dé.
1: bí algeria.
0: ọlọ́run padà ló ló yanjú gbogbo gbùngbùn.
1: bí àwọn kúrú tán.
0: ìjà ìran síran.
1: lófò.
0: ìdílé sí ìdílé.
1: ìlú ghana o.
0: apánupọ̀ àwọn ọ̀rọ̀ yìí àtẹ̀yìn míì tó pọ̀ bẹ́ẹ̀ rẹpẹtẹ.
1: àbáwọn yòó.
0: làwọn àáfàá fi dá ń wákà pé ó dé lódì mọ́lẹ̀ ooo. ó dé lódì mọ́lẹ̀ ooo. gbogbo adé ló wà lókunkun. ó dé lódì mọ́lẹ̀ ooo.
1: ẹ̀lọ́ lọ́wọ́ ọba ó ń bẹ̀lẹ́.
0: lamidi adewale lati.
1: ẹ̀lọ́ bẹ̀.
0: ayọ̀kúnnú láti power line.
1: ẹ̀lọ́ bẹ̀ lókè. ẹ̀tún ló.
0: omi òrò wálé.
1: ẹni kò.
0: àṣìṣe ọlákúnlé.
1: ọlọ́run ibùra yìí mọ́. ẹ̀sìn
0: lọ. wọ́n wá rí bẹ́ẹ̀ ńgbà náà tó bá jẹ́ bọ́rọ̀ ó ṣe ọlọ́run ti jẹ́ rèé.
1: ọ̀rọ̀ yìí ni mo rọ ọmọ alájí láàbẹ̀ ká.
0: ìwà ajá kọjá lọ láàárọ̀ ibi tá ń lọ gan ní tààrà ìwà ajá kọjá lọ síbẹ̀ lórí ọ̀rọ̀ tá ń bá bọ̀ láti jẹjọ ọ̀rọ̀ nípa àtúbọ̀tán ẹ̀ wá padà síbẹ̀ kí wá fà yín.

0: wà bí ìṣòro ká sì bá bẹ́ẹ̀ ni yìí ọmọlúwàbí.
1: Bàbá oní máa bù.
0: Mo ti sọ fún wa pé tó bá dé ní tá a ti ṣe àdáni wáyé bá fi ṣẹ́ wa kùn tílẹ̀ ní èmi.
1: Lórí
0: ètò yìí.
1: Ohun mi ò kò lè ti aláyé mọ́.
0: Màá máa sọ nípa.

0: gbà tí ohun tí kaluku ti bò mọ́lẹ̀ lọ́jọ́ tó pẹ́ sẹ́yìn. Nígbà tá sì rí ọ̀rọ̀ ó tù ú. Àtúbọ̀tán.
1: Sọ fún pé tọ́lú lò kò fi ń mọ́lẹ̀.
0: Ohun tọ́lọ́run ọba ti ń pè wá sàkíyèsí ẹ̀ lọ́jọ́ tó pẹ́ sẹ́yìn.
1: Ní ọjọ́ kan ni ó gbà.
0: Nígbà tí làákàyè kaluku pé ti ń gbé àwọn èèyàn lójú tó ní ṣe

0: mi.
1: Ṣé ń fagbára kọ àwọn èèyàn nú ayé ń gbà náà? Ṣé ń lo ipò àti agbára lé wọn lórí tí wọn ò sì bí wọn da kí wọn ó sọ̀rọ̀? Gbogbo ìgbà tẹ́ ń gba nǹkan oní. Àkókò ìgbà tẹ́ ń fọwọ́ gbáyà pa wàlàwà ń bẹ̀ lórí.
0: Ayé ló máa dé lóúnjẹ́ o.

0: wàárọ̀ náà lọ wàárí tí ẹ ṣe
1: nítorí pé wọn ò bèèrè èso tí jẹ tán lọ.
0: ẹni jà rẹni rebi nínú ayé nínú àwọn tí ó gbé orúkọ ẹbí yẹn ga jù báyìí
1: lọ ó ti mú mi sí
0: wà á jẹ kan nínú. wàlẹ̀ haúlẹ̀ wàlẹ̀ kúwàtà yìí làbìlà.
1: ó yà
0: ẹ̀ ń fà yín lọ́mọ láàánì lọ́wọ́.

0: bá bọ̀ nínú ọ̀rọ̀ wọn lọ́hun lúgọ ń wo kálukú a ṣe ń dúró dà tún bọ̀ tán wa
1: ni torí àwọn ayé ò ló gbà bùkún kó lè bọ̀
0: nígbà tí kálukú wẹ̀yìn
1: jalè onílé bọ̀
0: owó bàbá ẹ máa ṣe nìṣó à ń bẹ lẹ́yìn tẹ́ wẹ̀yìn tẹ̀ ní rẹ́nìkan
1: mọ́
0: àkókò tẹ́ tọwọ́ bojú tẹ́ fẹ́ sunkún tómi ò ní wá
1: àṣàmà ògbìyìn lọmọ lọmọ
0: nígbà tí ó rẹ kálukú òun tọpọlọ rẹ àti gbogbo ọgbára tẹ́ ní pátánú ayé nígbà tẹ́ kí aago mọ́lẹ̀ lẹ́yìn tẹ́ pè lọ́wọ́ kan tí gba èèyàn ó da
1: yín lọ bí wọ́n mọ́ dùn ní
0: aago ríǹgì tẹ́ ní rẹ ni gbé mọ́
1: olílé sọ ní
0: ìgbà yín tán díẹ̀ ló
1: ta ìsàkásá hùlà lùfúlì
0: ìyànní ìmúrítà
1: la ó lè lálá bó ṣe lára pẹ́pẹ́pẹ́
0: àtúbọ̀ tán
1: ẹni gbígbá
0: afá wa
1: kò sí ẹ dáadáa tọ́tọ́
0: mọ̀lá ni ayò dẹ papọ̀ má bala kí lọ lọ́hún wíkí lànà bí
2: Alhamdulillah rabbil alamin
0: Alhamdulillah shukura
2: wala akibatu lil muttaqin wala udiwanan illa ala dhalimin
0: Allah
2: anki wa kabo si ureto yin to wa irawo islam ti irawo islam wa ku abala ki lolon wi kila nabi so to ko sinu akiwa jake jado gbogbo agbanla aye pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
0: wa alaikum salam wa rahmatullahi wa barakatuh
2: muki baba mi atokun lati ataro
0: eseun
2: eku ohun olohun ni je tenugo bi owo ola ti to bi olohun alaji wa atokun ide mo ni ka ma dale ifa o ma fe ju
0: o fe kenu die
2: a o kenu
0: o ya tun pade njo je niye
2: akiba la wọn labo wa n pe akiba
0: allah akbar
2: atu
0: botan
2: kai akiba orisirisi ni nbẹ o a ni tọlọrun ba sọ lọ tó bá sọ bọ ni o sọ pe akiba tu lili mutekin nibomi ina akiba ta lili umor ni o sọ nbomi akiba tu lili mufusidina akiba tu lili mutilina
0: akiba na gbogbo e
2: akiba na gbogbo rẹ
0: ya to pa bo wo
2: atubotan aba wa tokun nti won pe ni atubotan ta ba fe so nile yoruba a ma so pe atubotan asile ni
0: aseba
2: abowaba atubotan o ni ota fasoke
0: idobori
2: boba yi ori o
0: torun si nwo
2: torun wo akiba kai akiba ba lo ba lo
0: abombo mo kan si
2: akiba atubotan ota fasoke le kan si idobori bo ba yi ori torun o
0: bo
1: eh ori awon aye
0: mo la ni bi lati ma dagbe to ti wonu eto won sare jamile kan
1: ile bo ti tiwo mura
0: e da jamile kan
1: na je ari be
0: o ti ye mi ko si wahala
1: ilaye
0: olorun to le mi ko dakun ko fi emi gbogbo wa le
1: ja ma gbo pe yin lo mo lo mo ti e nbe la bi je tori po olorun tete mo e ki a
0: ma fi wa shawati inu aye lojo mejo
1: ti ron
0: gbara lowo iledumo
1: bi mu won
0: ba di jo mejo a bere nbi ta bade lati te mo ka to ma lo ka se bismillah ikuluwa lo fun okan nu awon afa wa ro pa mo mo sakanse adua fun olowo pa
1: le lalala bo
0: se sheikh sirajudin kan ni asukuna
1: dada
0: wole olohun sun lojo ijeta tan de banu aye
1: ya aje
0: ati gbe won wa si kan ni dada afa wa ni
1: alabosi to lero
0: elero ti meru e ba se won lero lalu janna ba si je ti wa na o ti ya bayi la hawla wala quwwata ata fa ya ti gbogbo ku muslim bismillah kule huwa allah bismillah rahman rahim allah ad allah samad lam yalid wa lam yulad lam yakun lahu kufuwan subhana rabbika rabbil
2: izzati amma yasifun wa salam ala mursalin
1: walhamdulillah wa la ilaha
3: illa huwa awada allah qawa wa jazibe adara mura atile la la la la gelu fm jagaba gbogbo retio

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọgbẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ṣe ti wá di alagbalúgbú omi òkun tí kò ṣe é gbọ́n tán ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 ta ayò kan gba àǹfààní 5 tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o ẹjọ́ báwo lè mẹ́rin ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má lọ sẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogun lẹ́

0: Ọlọ́run ba lè kire láti wá sọ pé gbogbo ẹrú tí bá ti ń dúpẹ́ yóò tún máa gbà lékún sí ni a tún bẹ̀bẹ̀ fún ọ̀tún orí lọ́dọ̀ ọ̀rẹ́ Ọlọ́run adẹ́dá mọ́ṣáláyì ṣe fún gbogbo wa pátá pàápàá jùlọ àwọn tó ń gbọ́ mi tàbí tí wọ́n ń wò mí lórí ẹ̀rọ ayélujára ìyẹn ti kàn ní ti lagilu 96.7 FM òkè gàjọkè. Mo kí wa káàbọ̀ sórí ètò yín ètò wa jímọ̀ olóyin nìkànnì ti lagilu 96.7 FM òkè gàjọkè láàfin funfun báláwo. Ọmọ yín ọ̀rẹ́ yín Adala Aminat Afeji sọ̀rọ̀ rédò mí dòdò mímọ́ lọ́ṣọ́ ọmọ àti Ṣọlá nílùú Iwo lódò ọba tẹnigbọ́lá tẹnigbọ́rẹ́. Lọ́sẹ̀ tó lọ àbí kí n sọ pé láti bí ọ̀sẹ̀ méjì ìtànábìnúhù náà là ń sọ bọ̀. A wọ ọkọ rẹ̀ gúnlẹ̀ léni àti ọkọ̀ ojú omi rẹ̀ yẹn a fi gún síbì kan láàárọ̀ yìí. Gẹ́gẹ́ báyìí náà ṣe mọ̀ pé ànábì márùn-ún òun náà lọ́lọ́run na káàdì wọn sókè nínú gbogbo àwọn ànábì pátápátá tí Ọlọ́run gbé dìde. Àwọn kan ń bẹ ìdílé wọn láàárọ̀ wọn sí. Àwọn kan ń bẹ inú ẹbí wọn láàárọ̀ wọn sí. Láàárín ọmọ ìyá ọmọ bàbá rẹ̀ nìkan ni. Àwọn kan sì mẹ́ tó jẹ́ pé agbègbè rẹ̀ nìkan lára wọn sí. Àwọn kan ń bẹ ìlú lára wọn sí. A sì rán èèyàn tó jẹ́ wípé gbogbo àgbáyé pátá ló jíṣẹ́ fún. Ẹ wá jẹ́ ń tọ́ ní pápápá ká lè tètè débi tá à ń lọ àlejò mi ti wà níkàlẹ̀ ràjì. Ẹ jẹ́ kí wọ́n kí wa fúnra wọn.
1: Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.
0: Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh.
1: Orúkọ mi ò yí padà. Alhaji Giwa Munirudin Ọlálékan Ìṣọ̀lá.
0: Bí wọ́n ti máa pè oníṣọ̀lá àbí ẹ̀kọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọlọ́run ò ní jó jí ó tì yín.
1: Amina.
0: Gbogbo Giwa prayer group ń kọ́.
1: Ọlọ́run ṣe
0: wọn àwọn dada. Ọba tí ń gbà fún yín ò ní kọ̀ fún yín.
1: Amina.
0: Ọba tó ní yóò jẹ jíṣẹ́ náà pé.
1: Amina.
0: Ọlọ́run á jẹ́ kẹ́mi yín ó gùn fún gbogbo àwa tá a jọ lólùfẹ́ yín.
1: Amina.
0: Ọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run. Ẹ ní ìlò pìtì.
1: Amina.
0: Ẹ ní kanjúkú. Ẹ ló pẹ́ o. Ọlá àti tóbi orúkọ Ọlọ́run.
1: Amina.
0: Bàbá níjẹ̀jọ́ oníbìkan tá a wakọ̀ rẹ̀ gúnlẹ̀ sí.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo sì fẹ́ ká bẹ̀rẹ̀ ń bẹ̀ padà láàárọ̀ yìí.
1: Ibẹ̀ náà láti bẹ̀rẹ̀.
0: Ẹ kókó lè bá a yí àwọn tí ń bá wa bọ̀ láti jẹ ẹ̀ẹ́dógún. Pé ṣé òbí ọ̀rọ̀ rẹ̀ ṣe padà rí rèé? Kì í ṣe bá a ṣe rò lórí àbí bá a ṣe gbọ́ torí pé oníwíkúwí lẹ́lòmíì onígbọ́kúgbọ́sì lẹ́lòmíì. Ká máa wí òtó ká máa gbọ́. Ọlọ́run mọ́ tì wá sáwọn aláṣìgbọ́. Àṣìgbọ́ èèyàn pọ̀ ju ẹni tó gbọ́ àgbọ́yé lọ. Mo wá fẹ́ kí Ọlọ́run ọba tún lò yín lálásọyé láàárọ̀ yìí kó sì lo àwọn tilé náà ní alágbọ́yé kí wọ́n lè rí n tó yẹ kí wọ́n rí mú nbẹ̀ kí wọ́n lè rí mú.
1: Bismillah
0: ash-shayyid.
1: Alhamdulillah rabbil alamin.
0: Alhamdulillah.
1: Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fi tì níjẹjọ́. Táwọn bàbá wa bá fẹ́ parí tẹ̀sí tá bá fẹ́ bẹ̀rẹ̀ tẹ̀sírì tuntun wá níbi tá a sùn lánàá. Ibi tó yẹ a gbé dànù dúró lánàá ibẹ̀ náà ni a ti gbé ìyẹn níjẹjọ́. A ṣàlàyé fún wa pé ànábì náà alayhi salatu wa salam ànábì Ọlọ́run gidi ni. Mo dẹ̀ tún ṣàlàyé fún wa ńgbà yẹn wípé ìwà burú òun ló ń kọ̀ nítorí pé kò tíì sí ọ̀nà kan gbógì táyé fi ń ṣe ẹ̀sìn nígbà náà.
0: Tá a mọ̀ ní ẹ̀sìn tó tọ́.
1: Bẹ́ẹ̀ni torí pé ìwà ọmọlúàbí òun ni ọ̀dá òun lọ́lọ́run ràn wá láti wá kọ̀ nítorí pé ènìyàn síra wa àwa náà ni alábòjútó ìrìn àjò ara wa tírìn àjò wa àwa méjèèjì síra wa ọba wa dá nínú ẹbí ni nínú nǹkan ni ìyẹn gangan lọ́lọ́run ti torí rẹ̀ gbé àwọn ànábì Ọlọ́run dìde. Èyí tí jẹ́ ẹ̀sìn gangan Ọlọ́run fẹ́ fi pé kí ẹ̀dá ó ní àsúnmọ́ lọ sọ́dọ̀ òun ni.
0: Látara ara wa. Wọ́n mọ̀ pé Ọlọ́run ń bẹ ṣùgbọ́n bó olórí ń bolo wà.
1: Bẹ́ẹ̀ni.
0: Bó ní ti ń jí Ọlọ́run wọn ò tí ì mọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣùgbọ́n wọ́n fẹ́ mọ Ọlọ́run látara ìmọ̀ ọkọ̀ ìbàjẹ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìmọ̀ ṣe dáadáa síra ẹni. Ìmọ̀ rí Ọlọ́run lára ara wa.
1: Bẹ́ẹ̀ni. Ànábì Ọlọ́run ni ànábì Nuhu tóun ti ní ìmísí. Ó ti dá Ọlọ́run mọ̀. Mo sọ níjẹjọ́ yìí pé kò tí ì sí ọ̀nà kan gbógì tá a fi ń sin Ọlọ́run nígbà náà. Ṣùgbọ́n nítorí wípé nígbà tí bàbá ńlá bàbá gbogbo ayé tí ṣànábì Adam alayhi salatu wa salam tí ó dúpẹ́ fọlọ́run lákọ̀ọ́kọ́ ni ó forí balẹ̀ fọlọ́run.
0: Allahu akbar. igba ti o dupe folo ni igba koko
1: beni
0: ifori kan le ni
1: nitori
0: sujud
1: beni tori pe ibe na la juwe re fun wi pe ka won malaika o sujudu fun
0: fun na
1: awon anfa so fun pe nigba yen ki se sujud tamamen
0: okay
1: ruku gani
0: ruku ni
1: ke se ifori bale tamamen
0: allah akbar
1: anabi adam ton wa se ziyada bada roko sajada kamen
0: allah akbar
1: le igba to ruku ti e na
0: ta o
1: tun wa fori bale pe ah kini ilo ori ilo tobi ju
0: o ye ko kan le
1: so yi ni won fi n ki olohun lati pile wa
0: ko ti di irun kiki tan ta ba si wo awon kan ninu awon eya kristeni
1: ta
0: ja won mo ya wa london keji
1: beni sele man se catholic man se
0: awon yen catholic ton ni ro street won lo
1: so awon yen na man fori balẹ
0: eyi sapejuwe pe
1: ikan ni gogo wa
0: allah akbar
1: bi ta ti ara bi ta ti duro ni
0: inshallah
1: mo wa salaye fun wa pe ari eko nla ko lara nabi noh
0: alayhi salatu wasallam
1: nitori pe anabi noh ko si nabi
0: allah akbar
1: bi ati lo gangan jejo niyan
0: beni
1: anabi noh ko si nabi nigba to n so fun awon eyan
0: e ma se kama
1: e ma para yin le e ma daye ru mo o n so tekun tekun ni won se fun ni lakobu noh
0: oh e so be pe noh gangan ko lo ko abi so re
1: beni
0: nam
1: nigba to wa so eleji ti won gbo tantun se ga sinu oko oju omi baba wa binu o wa ni robbi la tazar alal ardi min al kafiri in dayara
0: allah akbar
1: o ni mo pe iwo lo
0: o
1: fi won re pe ikankan nu awon alaimore yi ma se won ku sori le aye
0: allah akbar
1: innaka intadhari'um tori to ba fi won re la yalidu illa fajiran kafara awon no to ni ma bi nkan mi sile jupo ki alaimore lo
0: bi ti won
1: na shede mo ipe eni to ti ni ase olohun gbogbo eni ti o ba ti ni ase olohun ti ni ibasepo pelu olohun ti se fake o
0: na
1: tori fake ibasepo pelu olohun be
0: olohun lo pe mi abi mi mo pera mi
1: so e gbogbo eni to ba ti ni ibasepo to ti to pelu olohun lisanu o lisanu llahi ahan re ti da han olohun
0: allah akbar oro enu e ti di
1: oro enu e ti di ase ni waju oba to ni
0: allah
1: akbar bo se wi olohun ni mo gbo n to fa ikun mi gangan niyan bo la se pa won re toro nkan lo di sign pe ikun omi ni ko sele
0: sugba tori po ti fi won re si
1: o ti fi won re ona kan ni fi re yan gba waye
0: allah akbar
1: olohun wa gbe ikun omi de omi ro loke omi nse latile
0: allah akbar
1: alquran surat hud shalaye quran se 13 verse 44 abi 41 lo ti bere re
0: kakawasale
1: nam ikun omi de omi ro loke omi nse ni sale
0: bula
1: won sagba di arabi olohun de ti pase fun pe awon to ba je ti e to mo pe ti e ni
0: tete ko
1: won sinu oko tori mo fe
0: ibi olohun
1: fe soro to beere mo ti fe mo fe se olohun sa mu won rin awon kan ni won rin 44 days
0: okay
1: awon kan ni oju be lo awon kan ni ko ju be lo tori pe oko kan sa nlo ni awon gan mo bi tawon so kale si
0: oh akbar won sa kura won so lo nlo
1: wa ya tajri bi in fil bahri oko m gbe won lo sugbon nigba to na mo bi ti yo lo olohun wa fun loro ma so pe bismillah imujraha
0: bismillah imujraha
1: wa mursaha inna rabbi la ghafuru rahim oruko olohun ni o je ruda
0: ton
1: pe ni ruda ni ti won fi man control ship
0: oko oju omi
1: iya lo ma je ruda ti o ma direct oko toro ngo mo bi ta won lo
0: allah akbar
1: akoko n bi ta lohun ti koko fine re
0: okay
1: to lohun koko fine anabi olohun o pe omo kankan lara awon omo re kanian
0: okay
1: wi pe oya iwo na ma bonu oko lo ni ohun obonu oko ohun lo farapa mo si bi oke kan baba wa so fo mo pe la an si mali yo ko soke kankan ti o gbe ni kankan lo ni ase olohun ti de
0: olohun o de be na
1: omo ogbo omo shateri latara avinu to nti bi ti o mo pe olohun ti be yen fine ohun
0: allah akbar
1: akoko fine ni e
0: allah akbar
1: igba tolo to wa de bi ti to wa de nu oko o wo gbogbo nu oko ko lomo re nbe wa ni robbi inabni min ali olohun se bi gbogbo awon ara ile mi lo ni nko sinu oko inabni min ali omo mi na ninu ara ile mi ni ki lo de tomo mi teri olohun wa ni innahu laysa min ahlika eyi ti mo yo kale yen ko sinu ebi re
0: ko sinu omo re debi debi ebi
1: Allah na gbodo teri nitori pe nto so fun mi ni pe la tazar alal ardi min al kafirin dajjal
0: awon alaigbo yi gbo alaigbo
1: iwo mo yi ko ngo gbo dadan o ni eni ti o si gbo gege bi oro atase to ni to pa fe mi olohun ti mo fe be muse dadan ke muse akoko niyan
0: na
1: bi olohun ti fine
0: ni baba ti mi ba ni sigbe gbolohun yi nko wa leko pe bi eyan ba binu ko ma binu tan
1: ko ma binu tan ibi ti mo n lo gan yen
0: allah akbar
1: ti eyan ba fe binu ko ma binu tan
0: omo lo se iyawo lo se
1: beni
0: oko lo se olori ebi kan lo se
1: iyawo lo se
0: ma binu tan tori awon ti o pada fara ko
1: beni
0: latara ibinu yen
1: beni
0: ti asaga free laye egberun si le maran ma
1: ko le ran
0: allah akbar allah akbar
1: ko le ran
0: opolopo la nko wa ba yin eyin te je afa yin te je pastor
1: so je pa awa la fowo fa
0: ki lo de
1: awa la fowo fa
0: afi ko lo nko forijin wa o
1: ami
0: e te siwaju
1: nigbati won wa gunle olohun so pe ki la ya no ho ibit bi salami minna wa barakatin ati mu ode bi aye tuntun
0: to
1: to ti ma se mi sokale pelu alaafia atal baraka atawon ti ati wo atawon tan tele e
0: okay
1: ataw awon yen ni o sabosi won olohun wa ni sugbon ran ki ran leti o
0: okay
1: nigbati won roju re won o sabosi o alabosi alabosi siku laarin awon te kura yin jo
0: Allahu akbar.
1: Ye fi yan ipe alabosi oni tan ninu aye.
0: O le tan lori le. Eni oro po gan le yan re. O je pa alabosi eni. O kon se dada loju eni. Iwo na ma soro ku sinu.
1: Beni.
0: Ma fi die pa ma sinu ara re.
1: Beni.
0: Eyi to ba we si tani kana la se ri.
1: Alabosi o le tan.
0: Allahu akbar.
1: Awon ti won se won saburu ni won saimore solohun lare eniyan ni sugbon bo si nbe lara won
0: allah akbar won le se selomi won se siwo ta ran ni won se siwo to je ran se olohun
1: ni
0: won le se selomi
1: beni so olohun wa salaye fun be ibiti alquran pari tan nabi no husini
0: nigba to gunle si
1: to gunle si budo mi won salaye sugbon ti eko ekeji
0: okay
1: won ni wi pe ninu awon ninu eni to peju ninu aye gege ba se so ni jejo
0: okay
1: o na ni alquran se ni pe o lo 1000 minus 50 years which is 950 years bo mo so fun wa jejo wi pe mo ti won fi nka odun gba na
0: ta so
1: pe 365 days ta wa nka yi ni won fi nka
0: so yin bo lo si gbe 365 days de
1: beni
0: amon tan lo ngba yen
1: beni
0: so koko yi emi to lo yodun to lo o han so lo
1: o han so lo
0: akibaru
1: elekeji ninu oro olohun lori re wa ni wi pe leyin irin ajo yen won record wa se yori mi to se laye
0: allah akbar eje n se bayi ka to kuro laarin yen won record ise mi to se o tun je dada o o tun je dakeji o alquran o soro re ju ban
1: ni
0: ki lo ju ri be
1: hadis anabi muhammad sallallahu alaihi wasallam kan wa ti o soro bi to ba dejo bi ndi alkiyama
0: naam
1: awon eyan ma sare lo ba won anabi olohun
0: okay
1: tori ta nabi nuhu ni ti so tori ori re la
0: pe
1: to ba dori anabi nuhu tan ba ni nuhu
0: gba wa
1: iwo lolohun lo iwo lo peju ninu aye
0: oh
1: iwo lolohun lo lati ka won eyan sinu oko lati la won gba wa anabi nuhu wa ni ohun le gba yin o nla se pamọ waju olohun
0: allah
1: o nse nu bi tori e ni oji o fun la se yori
0: allah akbaru
1: ewo area gray area yen ke yan se nu bi
0: pe gbogbo eda ti ba tin binu ti oni control
1: ja atuwata won
0: allah akbaru
1: inu bibi dakun mo ya lodo mi o ibinu la jere
0: agba pe lori le inu bibi dakun mo ya lodo mi aibinu la jere
1: wallahi
0: so gbogbo ti ibinu ta ma wo pe o ti goju yo ta ma wo su ni to ko bale je ko fara ya gidi aso mo n to n se
1: wallahi
0: ah
1: ah wallahi inu e ki e wa ki esi gbogbo ninu bibi inu aye patala to kide le
0: lana
1: se fira o na la so ninu bibi ni
0: allah akbar
1: opa gbogbo omo tori ai tori opa gbogbo omo kunrin
0: tori pe n wo mo kan ti o fe ko pa hun o na lo para gbo mo ohun to
1: etun ja pada sori hitler adolf hitler kila tu bo to ti e
0: allah akbar
1: ko sa se yori opo be opo be
0: eyi te fi n ko wa leko ni choki ni kukurede lakotan re o ni ki asora fun ibinu
1: bo tule keyan je ni olohun to
0: baba se bi binu ba si de ta ti so pe nu bibi ko yato si aragana irin se se itoni ni
1: antidote wa fun
0: antidote wa fun se se mu fe ku se gbare eyan si ma ka
1: ala antidote wa fun binu
0: ba antidote ba wa fun e je nse bayi eh so antidote yin mo ka to so e ko ba fun number yin le na
1: number mi ni 080
0: 080 59 41 80 19
2: Lagilu FM 96.7
3: mo ti bere fun o le se alai mo panilerin lakoko apejopo itakoroso ri la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
4: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
3: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
4: Maggi star yo so gbogbo nje ta

0: 106.7.
1: ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà bàbá antidote yẹn ní pápápá
2: anabi lọlọrun fun ni antidote
1: sallallahu alaihi wasallam
2: ẹni mo sọ níjẹjọ ẹ má bínú pé masare pé ìtàn yẹn ó ń so pọ̀ mọ́ra wọn bọ̀ nígbà tọ́lọ́run wa fẹ́ parí ìrìn àjò lórí ọ̀rọ̀ ẹ̀sìn àtọmọlúàbí ọwá fún anabi ní alamunasira ẹ jẹ́ asáré kíyèsí alámínàṣẹ́ra alákàsọ́dẹ̀ráka àwọn aláfọgbà àyà tiẹ̀ o kì í ṣe pé bínú ò sí lọ́dọ̀ tiẹ̀ náà kì í ṣe pé kéèta ò sí lọ́dọ̀ tiẹ̀ náà
1: ìyẹn tá a fún anábì sọlọ́lá alẹ́ ọ̀sánà náà
2: kì í ṣe pábò sí ò sí lọ́dọ̀ tiẹ̀ náà náṣẹ́ra alákàsọ́dẹ̀ráka wọ́n wà dáná anka òṣèrákà lẹ̀ tẹ́yìn bá ń ṣe alámúnáṣẹ́ra dáadáa ó tulẹ̀ kí ìbínú rẹ̀ ó tó yóò máa lọlẹ̀
1: mélòó bí nǹka mélòó
2: tẹ́yìn bá fẹ́ ṣe dáadáa yóò kọ̀kọ́ bẹ̀rẹ̀ láti bí
1: 101
2: bẹ́ẹ̀ni
1: kódà kó mọ̀ fi kún kó mọ̀ ṣe 101 lójúmọ́
2: bẹ́ẹ̀ni
1: ó ti kú oríire
2: wàláì ó ti kú oríire
1: gbogbo tí wọ́n pè ní ìran ìbínú
2: tí ọba wa máa alámúnáṣẹ́ra kó mọ̀ ṣe yakudusu
1: eso tun ma re fa won
2: ti sha for me da yakudusu ko disney o le ma fi ko disney si
1: yakudusu ko disney ko disney na o ti le ju fe ni tin gbo mi bi wo ba wa gbo ye kan pe a si salaye fun
2: o olohun yen olohun ti man to fe
1: olohun
2: ti o ba je se fi ko disney sha for me si to ba ti ni yakudusu yakudusu
1: won ti bi na ma le aman bi ni ya ti le fi ko wa
2: wa ina ma le ko le mere imana wa o ti nla fọ mọ ọlọrun ti nfọ mọ pe ọba to ọmọ to pe orúkọ mi yi
1: ohun
2: to ni to fẹ
1: ki ṣe rẹ ko to ri po pe yin ọlọrun ti ri ko to ri po pe e ṣe
2: so ẹbọ en ta ba ma alamunasira won fọ igba ya ti e na ki mo jarra bon so here kon ni nta ete eyan ti ṣe ta ti ri be ti won ti fọ igba ya ni
1: alhamdulillah e ṣe baba ojo ni ti lagbara lọwọ ọlọrun to ba ri ni ọsẹ to nbọ wa bo sina tan nabi
2: idris
1: musa awon mararun yen ni
2: afẹ so
1: ojo ni ti to adara mi lati loruko mi to ba yin to fe ba mi so to so po mo oro esin pe number yi 08055471669 08055471669 titi jomejo subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al mursalin walhamdulillahi rabbil alamin.

0: méjì la gbagba ìjọba bàbá ọba ẹgbọn ọba èèyàn ọhún ìjọba ẹ ṣàmù. Ẹyin tẹ̀mí wẹ́sẹ̀ ẹ̀bọ̀ yín ẹ máa gbọ́ Gbẹ̀ngà Láíwọ́ ńlá lágbo òṣèré o nílàkẹ́ ìlú rédíò yìíbọra o Gbẹ̀ngà Láíwọ́ ńlá lágbo òṣèré màánà ọ̀hún ni ó bá so. Bí ó sóhun wẹ́sẹ̀ ẹ̀bọ̀ yín kò ṣe léré ìbẹ̀lẹ̀ ti lè gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ nípa gbogbo eléré Nàìjíríà gbátagbátá lágbo òṣèré láyọ̀ bákàlà àgàtà lágẹ̀lú.
1: Ẹyin tèmi fẹ́mi Adébáyọ̀ lorúkọ tèmi, èmi yàtọ̀ lọ́mọ nítorí ẹ̀rọ mo ṣe fẹ́ kẹ́ máa gbọ́ ó yàtọ̀ lágbo òṣèré pẹ̀lú Gbẹ̀ngà Lágẹ̀lú ẹ̀fẹ̀.
2: Táyé ti bá kọjá ìbàdàn ṣe mo máa ń gawú ni irọ́ tí má dé fẹ́lẹ̀lẹ̀ ṣe mo máa ń ṣó irọ́ tí má lọ nígboro ṣe mo máa ń gawú ni irọ́ kí wá ló fa sára mi ẹ̀yin jọmọ mi yá gbogbo láti mo ní ṣe bẹ́ẹ̀yìn lẹ̀ fún mi tí bá lọ fọ́ǹbù bá o ṣe máa gbà mí yá ẹ dákun ẹ dábọ̀ ẹ máa fẹnu ẹ máa fẹnu pásítà mi o.
3: Èyí tèmi Lágẹ̀lú la tún wà ń sin Lágẹ̀lú náà tún sọ Mbàdàn sí o gbogbo àwọn èèyàn ti gbà fún Lágẹ̀lú èmi gangan musa arígbóríwábẹ nígbé síbẹ̀ Lágẹ̀lú náà ń gbọ́.

ẹyin èèyàn mi tẹ́ ń gbọ́ mi lónìí gangan tó jẹ́ Friday yìí bágelú lẹ ti ń gbọ́ o fẹ́ gbé yín débẹ̀ ẹ jẹ́ ká imagine

ọmọ Debbie ti ori ilẹ. Àwọn pastor wọ́n máa ń nánkì àwọn èèyàn dáadáa. O expect o ṣe business o ṣe nǹkan kan o wá na fóònù sókè wọ́n ní ẹ mọ́ ṣéèkì fóònù yín aláàtì tẹ́ expect.

0: sọ wí pé ń gbádùn mi.
1: Sẹ́ẹ̀rì lónìí ní ìsìn tí mo fẹ́ jẹ́ ká wò lónìí. Ẹ mọ ìmájìn, ẹ̀yin tẹ́ mọ ń ṣe fàájì gẹ́gẹ́ súnmọ́ bí. Ẹ ti ṣiṣẹ́ náà. Ẹ ti try látọjọ́ Monday, Tuesday, Wednesday, Thursday, òní tún ni Friday, ẹ wá kẹ́yìn kù. Iṣẹ́ yìí náà ni ẹ focus. Wọ́n ní ẹ focus, téèyàn focus, tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́. Ẹ náà ìsìn tó bá ti wá di bí ìrọ̀lẹ́. Ibo lẹ fẹ́ wà lónìí. Ibo lẹ ń lọ. Àbí bó lẹ ṣe máa ń jayé Friday yín. Pàápàá jùlọ nìbàdàn ti àǹtí ayé. Tẹ bá kúrò níbi iṣẹ́ ìbolẹ̀ kọ́kọ́ mọ̀ ń wà. Sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ bá ti pè mí. Ẹ̀yẹn mọ̀ dárúkọ sport, ẹ̀yẹn mọ̀ dárúkọ iléeṣẹ́ wọn o. Ẹ̀yẹn mọ̀ dárúkọ ẹ̀kan sọ fún mi pé tẹ bá kọ́kọ́ kúrò níbi iṣẹ́ ná. Ẹ kọ̀kọ́ wà ní area. Area mo fẹ́ mọ̀ gbọ́. Bá kọ́ kúrò náà, màá kọ́ kúrò níbi iṣẹ́ náà, màá pọ̀ rẹ́ mi kan tí bá ti pọ̀ rẹ́ mi ká kọ́ wà ní area fẹ́lẹ́lẹ̀ náà. Tá bá ti kúrò ní area fẹ́lẹ́lẹ̀, a tún wá lọ sí junction bì kan ní junction Olúńlọ́yọ̀. Tá bá kúrò ń bẹ̀ àwọ̀ tó bá di ọwọ́ 8 máa ṣe wá máa lọ lé. Àbí tó bá ti di weekend báyìí, màá ti pèyàwó mi ó yá ṣó ti ṣe tán. Mo yá kúrò níbi iṣẹ́ jẹ́ ká máa lọ. Ọmọ àkọ́kọ́ lọ fi nǹkan bíi méjì tilẹ̀ náà. Wá pe àwọn ọ̀rẹ́ mi pé ó yá já ṣe. Bẹ́ẹ̀ ṣe máa ń lò tówó bá ń bẹ lọ́wọ́ yín, mo fẹ́ gbọ́. Ẹ̀yin obìnrin náà bó bá ti ń di Friday. Pé ok ẹ kàn wò bóyá ẹ kàn rówó kan. Pé ẹ kàn rí owó kan, mo fẹ́ fún yín lówó kan. Mo ti mo fẹ́ fún yín AI ni, ẹ mọ́ bèrè lọ́wọ́ mi lẹ́yìn ètò. Láti mo kàn fẹ́ fún yín lówó kan pé ó yẹ gbà. Ẹ bèrè lọ́wọ́ mi pé irú èlò lẹ lè rí. Tẹ́ ẹ fi ṣe fàájì mo sọ mi ni pé kẹ́ ẹ fi lọ raṣọ ọdún mi ni, kẹ́ ẹ fi sọ school fees, kẹ́ ẹ fi san owó ilé o. Owó tẹ fẹ́ fi ṣe fàájì pé ó yá ẹ kàn rówó báyìí pé fẹ́ fi ṣe fàájì. Lọ́jọ́ Friday, bó o lẹ ṣe máa ṣe. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ìbàdàn tí a ń ta yìí náà ti ń dàbí Èkó. Bàbá ń sọ̀rọ̀ nípa entertainment. Tá bá ń sọ̀rọ̀ nípa pé kí ìlú kó máa rọ́ọ̀kì kìkì. Bá dọ̀wọ́ alẹ́ báyìí títí wọ bí á bí aago mẹ́ta òní. Gbogbo Akala Express yún. BC ni. Gbogbo challenge yẹn BC ni. Gbogbo challenge yẹn BC ni. Gbogbo àwọn àkóbọ̀ nkankan. Gbogbo àwọn mọ́kọ́lá.

0: so eyi la fin ki gbogbo awe eyan wa tan wa lori ijoko koko ti tun lati ge akara oyinbo fun igbeyawo toni
1: eto igbeyawo laye
2: ejowo eduro najare
3: ki lo sele
2: ki won to so wapo njo ran ti po sele ri television fun mi fridge nkan ero fosho ise ile wa ma fowo fosho nle e ni 2026
0: eh ni tuto
2: ka sa so pe o ti ra won abi
0: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan yi le kan so ni bi ti cdk e wa
3: iwo lo tun je cdk bayi
0: be ni o cdk e le ra fridge yin ero ifosho ati be be lo
2: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
0: ah ah lati osu to koja ni mo ti ra won
2: oluse aguntan e so wapo
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store
4: ẹ̀pẹ̀ CDK sórí 0707-454-3005
5: CDK san díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé rọrùn.
6: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sétí gbọ̀nyìn níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni ó bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ àtọkùnyìn ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ òye ládùn ààbò ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè ìkànnì lágẹ̀lú ti sátidé yìí ó tún máa lọ.

0: lọ́jọ́ tó pẹ́. Àkọ́kọ́ tó ọ̀nà àbáyọ sẹ́nà. Nípasẹ̀ fi olórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sọ Ndé Babakunde Wonderful. Ambassador Prọfẹ̀sọ Samuel Ogunuga. Prọfẹ̀ Orede Adéròmú. Prọfẹ̀ Adéyẹmọ Adéyinka Jo. Prọfẹ̀ Jose Bayo Tunde. Pastor Sheu Asolaye. Pastor Yemi Ojo. Pastor Remi Ojo. Prọfẹ̀ Jọlọ́run Alari. Prọfẹ̀ Fọlúwa Fẹ́tọ́mọlé. Prọfẹ̀ Ẹsọláyinka Ogunṣọlá. Apostle Timothy Oladeji. Pẹ̀lú àpàrọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórí ẹ̀mí wo ní Ọlọ́run aláyẹ̀. Daniel Amọ̀wọ́ Aládébéjì JP. Wọ́n máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjí láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákanjọ́ Saturday 1st August to Monday 34th. Nínú ìjọ Christ our Saviour and Holy Ghost Ministry. Aṣáájú Pásítọ̀. Behind Tinúoyè Estate. Arúgbóògùn Rọ̀jọ́ Jọ̀m̀bàdàn. Àkọ́kọ́ ojútùú ra rè oyá jẹ́jọ́ rìnrìn àjò ẹ̀mí o.
1: Wagyu FM 96.7.

0: oju star oju mi nkan to mo fe so won ni so nkan to ro ko mo fe so won ni so nkan kan to ni se pelu apata won ni so nkan kan won orin tem gba yi kaira ti ife anabi je nbi lowo re na ni sin bayi followers e lori tiktok ti to elo bayi
1: 500
0: plus se n gbo ba won o 500 plus ni followers eyan wa star mi fe mo pe mi fe mo laruko gan mo lori bayi na mo ejo be ba mo ife anabi bo n wo eyin kan le tin eyin re yin meka ki lo de o ran gbagi ni
1: ara o
0: ibo lo diri
1: gba tin mo lo si umura
0: se n gbo ba won o ife anabi o ti lo umura o ti n fo kaakiri ọlọrun ọlọrun oni jabo
1: amen
0: awo re ti di melo bayi boya ko ma si gbogbo album e ti di melo bayi
1: wa sese ma kawa ka bayi pe abi 10
0: to o te le o ti lose count go mo boya 10 abi 11 jo tori ọlọrun ni isin na tori pe awa ti ni ọlọrun lo ni kin ti so ngba na pe ta ba ti pe olage lo ni isin o mo da wa lo ni o ni isin bayi owo ti di owo ti di ni isin
1: bi
0: rubi ba fe pe kairati ni isin bayi te ba fe pe kairati te ba fe ko dinwo eya agba tru mi wole ai je be yo bill yin ni normal billing mo be ba gba tru lage lu wole abi te ba ti e ti pe kairati awa la pe o lati lage lu fm o yo fun yin ni normal billing adinbo ayo subsidy kuro nbe ṣùgbọ́n ní ìsìn ẹ̀yin ara lé nǹkan míì tún wá jẹ́ tó jẹ́ titun tó ṣe ṣẹlẹ̀ nínú ayé kairat ní ìsìn tí mo fi mọ̀ọ́mọ̀ jẹ́ pé ó yá pé kó mọ̀ bọ̀ lórí ètò kairat sọ àwọn ìdàgbàsókè tó ti bá ọ lẹ́nu jọ́ mẹ́ta iná.
1: Alhamdulillah rabbil alamin ara ìdàgbàsókè náà ni ó múra ta lọ and then inshallah wọn kọ́ náà dẹ̀ ti promise wa pa ba lọ sí Hajj 2026
0: inshallah ẹ lọ bẹ́ẹ̀
1: ìtawá ti ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ ní
0: ìsìn oyè ajá gbọ́
1: òun ni play more studio tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí
0: ẹ̀yin ara lé ìdí tí mo fi gbé kairat wá torí pé gbogbo ìdàgbàsókè rẹ kò sí bí ó ṣe sọ̀rọ̀ ẹ̀yin ara lé tẹ jẹ́ ti lágelo fm náà ni ẹ̀yin lẹ ń bẹ ńbẹ láti yejọ ẹ sì ní kúrò ńbẹ tí ẹ bá wá rí pé àdúrà tẹ gbàǹgbà náà pàdúrà náà gbà ó yẹ ká jẹ kẹwọn pàdúrà yín gbà kí ló ṣẹlẹ̀ pẹ̀lú tọ́rọ ni studio náà
1: èmi náà ni
0: ọmọ yín ti ní studio ní ìsìn studio tán ti kí ni ẹ ṣe studio yẹn ẹ ń sọ ẹ ń broadcast àbí.
1: No àwọn tí a bá jẹ olólùfẹ́ entertainment so ó jẹ́ olórin juju ni àpàlà ni so bá fẹ́ ṣe live session bẹ́ẹ̀ pé o fẹ́ book fún studio o fẹ́ ṣe orin gbogbo ẹ̀ náà wà ní.
0: ṣe ti gbọ́ bá wọn iṣẹ́ tẹ́ fi máa lọ èkó máa lọ ìbàdàn ọlọ́run ti ṣe ní ìsìn àdúrà yín ti gbà báyìí
1: ó ti wà
0: ìbàdàn ó ti wà ìbàdàn ní ìsìn pé ẹ fẹ́ ṣe orin ẹ fẹ́ ṣe birthday ni ẹ fẹ́ ṣe anything ni ẹ̀yin náà rí pé ẹ lórin kọ ẹ fẹ́ wọ́ sínú studio kẹ́ ẹ ṣe play fún yàn kẹ́ ẹ record orin yín ti ń bẹ lọ́dọ̀ yín àbí yín mo fẹ́ máa lo yín fún yín ní ìsìn ni ó ti ń bẹ lọ́dọ̀ yín so ní ìsìn báyìí ọlọ́run ti ṣe o ti ní studio tiẹ̀ báyìí kí ló porúkọ studio tiẹ̀
1: play more studio
0: ṣé wá rí kairat wá wá pé òun fẹ́ pay back kí ló fẹ́ fún àwọn èèyàn àwọn tó ń gbọ́ wa tó yẹ pé wọ́n fẹ́ ṣe orin torí pé nǹkan tó ní ní ìsìn.
1: Mo fẹ́ fún àwọn èèyàn díẹ̀ ní àǹfààní láti wá ṣe orin fẹ́ fún wọn láǹfààní láti wá ṣe.
0: kan wa lo studio lọ́fẹ̀ẹ́ kan wa ṣe fídíò kan wa ṣe section lọ́fẹ̀ẹ́ àbí bí èèyàn mélòó ló fẹ́ fún.
1: Bi méjì sí mẹ́ta.
0: Jẹ́ ká ṣe mẹ́rin.
1: Kò sí wàhálà.
0: Ajé márùn-ún. Torí ọlọ́run ti ṣe ní ìsìn báyìí mo sì mú kairat padà bọ̀ ẹja lọ tajà mò ń bọ̀ ẹja lọ tajà mò ń bọ̀.
2: Lágelo FM 96.7
3: Javis PL IKEA Foundation ló ń lọ́gun tán. Wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdàn àtàgbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ojọ́ kan ságọ̀ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL IKEA Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú. ojú o reading glasses lọfẹ fún gbogbo ẹmba nílò ẹ ànísẹ ọfẹ láyẹwò fún gbogbo ẹ tó bá fẹ ma bi ọrọ kù sí nípa ọrọ ojú rọrùn gbogbo olùkópa tó ní ìpèníjà ojú láti ṣàgbékalẹ charity PR eye care foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánú gbà láìsí ìnira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite unity bank charity consult building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanú shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn án rọ̀ọ́sán aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
4: 0701015255
3: ojúlọba ara òní dín dúró mọ́ wa lágbárí. Lágelu apata mọ̀jà pàtó jamakuta Lágelu FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Adun badu opo makamuso Lágelu FM kakaki ile ise agbóhùnsáfẹ́fẹ́ tí ń farere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà ìmùlẹ̀ ògúngún nìsọ wọnyanwọnyan sẹ̀kẹ̀rẹ̀ tí ń midùngbẹ̀ owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́ ṣé bẹ́ẹ̀ ń ríṣẹ́ rẹ̀ nígboro àfà ìbáwọn dòwòpọ̀ làìró gbùrùkáwò
5: owó nìkan ló lè ṣe o
3: mádàútẹ̀ Lágelu FM 96.7 gbagbógbajù gbajà gbágéoko wọn ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa gbogbo ara Lágelu FM 96.7 ìkí wà láyèyè àlùbáríkà polówó ọjà ń bẹ̀ kẹrin ọ̀pẹ̀ kẹ
6: gbogbo ọmọ ológun pátẹ ti yín mẹ́lò ọ̀nà àbáyọ òsínfẹ́ni tí ò lè gbàdúrà àwọn inú ògo.
7: ṣùbí nítorí ògo ni o nítorí ògo ni.
6: ìdí rèé tí ọlọ́run reverend pf ọwá fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára sunday 14 sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday on the 28th of june tí ó parí ní sunday on the 20th of september 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọ́jínlá wa christ river miracle church kremik tó ń bẹ ní number 7 reverend pf ọwá christian lẹ́yìn st luke's college adéyẹmọ lẹ́yà ọ̀tùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pọ́ ìyórí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹlẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣerú ògo àkókò tó tó kun yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà sunday mẹ́rìnlá yìí ká yóò fowó kọ tuntun pèsè dáa rẹ̀ bíi ti jacob àti jabesi inú ìwé mímọ́ àgbọ́ tí gbàgbé joseph sínú ọgbà ẹ̀wọ̀n olúwa sì ràn tirẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run àlàyé lọ́lọ́run ó lò fún ọ tí bàbá wa nínú olúwa reverend pf ọwọ́ àti reverend cc ọwọ́ wa tó gbàdúrà súlẹ̀ fún ọ ṣayò tí mọ̀ pé nínú àdúrà lágbára sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ jésù
8: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati setoju arugbo yin. Sugbon ta yo si be gele le se ma janfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ba to ya ki won gba toju to fi mu ayewo ilera lore kore won mo ru fe ire tarugbo se won si masiko to ya ki won nora Emerald Comfort Home operoja itoju arugbo lo wa nle gele bi won ti se loke okun e kan si Emerald Comfort Home loni ni Ajinde 1 Route 2 Junction beside transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan please call 090-7895-7698 email emeraldcomforthome@gmail.com Emerald Comfort Home exceptional care in a place you can trust.

0: ìránṣẹ́.
1: Pastor Kimaru Peter.
0: Breaking the yoke of affliction.
1: Of darkness.
0: Jíjá àjàgà ìdálóró òkùnkùn.
1: Ẹyin tí Sàtánì àtàwọn ọmọ ogun rẹ̀ pọ́ lójú tó.
0: Jésù Olúwa fẹ́ jẹ́ àgbà lọ́jọ́ Friday 31st July 2026.
1: Látago mẹ́jọ òwúrọ̀ ní aago mẹ́rin ìdájí ọjọ́ kejì.
0: Níbi tí Ọlọ́run ti máa lọ prophet Wùmí Jésù Yíká.
1: Prophet Peter.
0: Olú Abíóyè.
1: Pastor J.A. Bankole.
0: Àwọn olórin ẹ̀mí.
1: Fẹ́mi Sásẹ́lárí Ewúrà.
0: Ọmọ Tọ́lá Ogolúwa voice.
1: Ọlá Ìyá Divine Harmony.
0: Pẹ̀lú CAC Fagunrẹ́ Choir.
1: Pastor S. Ọládélé CAC President.
0: Nigeria Adomsi.
1: Pastor Ake pẹ̀lú Peters.
0: Adékúnlé wọ́n máa súre lórúkọ Jésù.
1: Gbogbo ẹ̀rí CAC
0: Fagunrẹ́ Prayer City.
1: Wọ́n wà ní omi àdì o.
0: Onígbàgbọ́ àbá ọ̀kẹ́.
1: Junction.
0: Abẹ́kúta Express Ṣòro Ìbàdàn.
1: Gbogbo ẹni bá farahàn kọ́tà ìlú máa sọ testimony.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE. HND A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akron Avenue Ikeja. Nìbàdàn àwà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
3: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
4: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ ẹnu dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
3: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Sprint Foundation. Tọ́jú ara rẹ.
5: Ṣiṣẹ́ṣiṣẹ́ ní jàre iṣẹ́ ìwọ́ tó mọ̀ kadà ń gùn dáadáa. Iléeṣẹ́ kààrọ̀ tó ti dé o, Gistatech Logistics. Wọ́n ti ṣetán láti gba àwọn èèyàn tó mọ̀ kadà ń gùn dáadáa. Àwọn tó nílò rèé láti kópa láti bá wọn ṣiṣẹ́ gẹ́gẹ́ bí dispatch rider. Valid motorcycle license, proven experience as a dispatch rider or similar role, good knowledge of local routes and traffic patterns, ability to navigate using GPS or maps, strong attention to details and accuracy, excellent time management and organization skills, ability to work independently and follow instructions. Àwọn àǹfààní tó pọ̀ jàǹtìrẹrẹ olówà ní iléeṣẹ́ Gistatech Logistics tó bá fẹ́ bá wọn ṣiṣẹ́ bí monthly bonus, free HMO ìyẹn fún ìlera rẹ, leave ìyẹn ìsinmi lẹ́nu iṣẹ́, loan from the company, accommodation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olú-iléeṣẹ́ wọn wà ní Shop 15 Rofab Shopping Complex Olúṣèyí Sango Ẹlẹ́yẹlé Road Ìbàdàn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0706-524-7259. Darapọ̀ mọ́ wọn lónìí kí wọn náà dò níṣẹ́ lọ́wọ́.
6: Lagilu FM 96.7.
7: Ẹ̀yin ará ilé káàbọ̀ padà látòjú ọjà. Mo sọ fún yín pé àlejò wa ń bẹ ń bí bẹ́ẹ̀ sì rí àṣìtú ní ilé iṣẹ́ kan náà tán fẹ́ jẹ́ kí a mọ àwọn nǹkan kọ̀ọ̀kan, ṣùgbọ́n àlejò mi ìyá wa Ìfẹ́ Ànábì.
8: Yes sir.
7: Ní ìsìn báyìí a ní èèyàn márùn-ún.
8: Bẹ́ẹ̀ni.
7: Ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi ní ìsìn tẹ́ ẹ mọ̀ yìí pé olórin ni yín, ẹ fẹ́ produce orin ni. Orin ti ń bẹ ṣé section by section ni àbí ọ̀nà ṣe máa ń ṣe.
8: Bẹ́ẹ̀ni sábà book section kò dẹ̀ sí irú orin tẹ́ ẹ bá ń kọ. Ìjú ni, àpàlà ni, gospel ni, anyone tẹ́ bá ń kọ.
7: Kò sí èyí tí wọ́n lè wá ṣe lọ́dọ̀ yín.
8: Níbàdàn ẹgbẹ́ lẹ́kṣọ̀ náà, níbàdàn jẹ́ wàásù náà.
7: Tẹ bá fẹ́ lo studio kan ṣáà máa bọ̀ láti wá lo studio recording studio lọ́dọ̀ yín. Ẹ ṣe gan márùn-ún àbí ẹ̀yin èèyàn wọ́n fẹ́ give back. Tí ẹ rí ó sì pọ̀ lágbára Ọlọ́run. Ìfẹ́ Ànábì sì ń bọ̀ wá gbé owó lẹ̀ pé fáwọn aláìní. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fún ní nǹkan ó sì ń bọ̀ lágbára Ọlọ́run. Ní ìsìn báyìí báwọn èèyàn bá fẹ́ pè ọ wọn ni àwọn èèyàn ní nọmbà nọmbà tán ní lọwọ pé olólọba yẹn mọ pé anoda nọmbà ni ó yà fi nọmbà rẹ lẹ wọn fẹ bùkù ẹ dákun o ẹ mọ pé mo ṣe mọ bẹbẹ ẹ mọ pé fún ọkọ o ẹ dákun àbí sọ ẹ mọ pé fún ọkọ o
8: business
7: ni ẹ pé fún o ẹ dákun o ó yà ẹfà démi démi lórí o ó yà dádì nǹkan
8: ó wá sá
7: ó yà pé nọmbà rẹ
8: 08103
7: ilé ẹ̀kan sí
8: 08103
7: èèyàn márùn tó bá kọ́kọ́ pé ẹ̀ tán bá book section èèyàn márùn ni o lẹ́yìn márùn yẹn tó bá ti tán ẹ̀yìn òkú ẹ̀ fo ẹ̀ sanwó ni o ṣùgbọ́n ẹ̀mọ́ ibo ni ibo gangan ni studio wà
8: ó wà ní àǹfààní ring road níbi
7: ring road ń bí tiẹ̀ ni mọ̀ wọ̀rí ibi tá ti mọ ibẹ̀ láàbí ibẹ̀ láfi ṣe ọ́fíìsì ní ìsìn pé nọ́mbà ilé ẹ̀kan sí
8: 08103 242 3 2
7: ẹ ṣeun ojú ò ní tìyín so nọmbà eléyìí tí ẹ fi mọ pé àtọkẹnù ó ṣeun jẹ kí n jẹ ìyọ̀dá rẹ kó tètè mọ lọ torí pé táìmù tí mo rà gan mo mọ̀ọ́mọ̀ ni mo fọlájí ọmọ ní ọmọ ọbọ òyìn ṣó tún wà lónìí káàkiri ó ṣe ṣó lọ́jọ́ thursday friday bó ló ṣe ń sinmi náà ọlọ́run ti dé náà ni ọlọ́run ti dé ẹ ṣeun ẹ ṣeun. Bẹ́ẹ̀ bá nílò rẹ̀ bẹ́ẹ̀ bá rí nọ́mbà ẹ̀ pa ẹ́ pè mí èmi náà ti di mọ́ níjànú ìgbà wọn mọ̀ gba percent èmi náà.
9: Ọ̀rọ̀ rẹ o mo ráyè mo sáfàyè o.
7: Ẹ̀yin tẹ́ ń pè mí fórin eléyìí Adéwálé Àkànjì Barisókì ẹ̀rù tí ìjáde DNA ni kó tó jáde ní ìsìnkẹ́ tó mọ́ rí káàkiri yóò tẹ ọjọ́ Wednesday tó ń bọ̀ ìgbà ẹ̀kan mọ́ jẹ gbádùn ẹ̀ lọ ni.
9: Ẹni tó yẹ ká yé.
7: Ó yẹ jẹ́ ń ṣe báyìí. Mo sọ fún ilẹ̀kan iléeṣẹ́ kan ń bẹ mbí.
9: Ẹyẹ wọn.
7: Tó jẹ́ pé.
9: Ẹni tó yẹ
7: ká. Ṣé iléeṣẹ́ gan ni àbí lè fàájì?
9: Ó ṣe bí irun.
7: Gbogbo ẹ̀ náà ni tó jẹ́ pé ó ní nǹkan tí ẹ fẹ́ jẹ́ kẹ́yìn ọmọ Nàìjíríà ò mú hàn. Ọ̀gá mi ẹ̀ka àárọ̀ sà.
10: Ẹ̀ka àárọ̀ o.
7: Yes sir, orúkọ yín sà.
10: Orúkọ mi ni Ọpẹyẹmí.
7: Yes sir, láti iléeṣẹ́ bo.
10: Láti iléeṣẹ́ syndicate.
7: Syndicate, ẹ dákun syndicate òní Friday. Mo ta fẹ́ mọ gbọ́ lónìí ní ìsìn fàájì fàájì ni.
10: Kí ni syndicate iléeṣẹ́ onífàájì tuntun tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú Mouth 21
7: event center.
10: Event center nínú compound Mouth 21.
7: Hmm.
10: So a ṣe bẹ̀rẹ̀ délẹ̀ fàájì ojoojúmọ́. Ní ẹni so.
7: Èyí túmọ̀ sí pé lónìí ní ìsìn báyìí. Fàájì ojoojúmọ́ ti bẹ̀rẹ̀ ní Mouth 21 níbi tí níbi ìsàlẹ̀ yẹn náà ni àbí.
10: Níbi ìsàlẹ̀ yẹn pé ibi tí compound ẹ̀ fẹ̀ dáadáa yẹn nínú Mouth 21 ibẹ̀ ni so a ní games as in kí lẹ́ ń pe games ní Yorùbá
7: báyìí. Ayò náà ni kò sí
10: fi kán wákàtí. A ní aláyò irú alẹ́ ìsìn suya barbecue chicken oúnjẹ jíjẹ then. Ọtí wa ò pààyàn lára.
7: Ibi tí mò ń bọ̀ nu tẹ bá ní pé ní ìsìn bá ní pé ẹ mọ́ bọ kíní kan discount tó tábá ní káwò láti rí pé ẹ ti yọwọ́ ìgboro náà lórí àwọn èèyàn.
10: Dédé nǹkan tí ìyàtọ̀ kékeré ló fi wà pẹ̀lú nǹkan tẹ ọ máa rà direct láti bí orí gan.
7: Ìtumọ̀ sí pé ọtí yín gan yóò tún dín ní àwọn ibì kankan
10: nu. Kò sí ibi tí ó ní. Kò síbi tí price ọtí ẹ tó wálẹ̀ tọ́tí wa.
7: Ṣe rí nǹkan kan tèmi mọ̀ nípa Mouth 21 ni pé tán bá ń sọ̀rọ̀ nípa parking space ibi téèyàn kéèyàn lè park wọlé sí kọ́kàn balẹ̀ dáadáa ibẹ̀ ni. So ní ìsìn báyìí níbi ìsàlẹ̀ níbi abẹ́ Mouth 21 yẹn.
10: Bẹ́ẹ̀ni.
7: Níbẹ̀ náà ni níbi tí club ṣe ẹ tún club náà bi.
10: Bẹ́ẹ̀ni à ń ṣe club náà.
7: Ìjọ wo lẹ̀ ń club?
10: For now Fridays.
7: Fridays. Ìgbà tá à ń sọ̀rọ̀ yẹn oúnjẹ ń kọ́ṣẹ́ tó ń jẹ.
10: Bẹ́ẹ̀ni a máa bẹ̀rẹ̀ ìpèsè oúnjẹ láti next week.
7: Ìgbà wo wá ni oúnjẹ ìgbà wá lè
10: nà lè. So oúnjẹ a máa ṣe oúnjẹ tó yẹ pé breakfast lunch dinner àti ẹni tó bá fẹ́ jẹun lọ́wọ́ òru. So dedicated number.
7: 24 hours
10: ni bẹ́ẹ̀ni.
7: Tí èèyàn bá jí láago kan òru aago méjìlá òru tó ibi bá ń pààyàn ó lè pe.
10: Ó lè pe nọ́mbà yẹn láti ọ̀dà fún oúnjẹ.
7: Wọ́n sì gbé wá fún lé.
10: Wọ́n dẹ̀ gbé wá fún. Bẹ́ẹ̀ni.
7: Irú eléyìí tún yàtọ̀ o. Kí èèyàn kàn pè yín kò sí gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ra ọtí mímu náà kọ́ lóru yẹn lè pè.
10: Tó bá ti fẹ́ mu àti kókó pè. wa de ma deliver for
7: o da loni ni isin bayi ago melo le mo nsi le open
10: ko je pe ni ni jota je fe bere gogo a ma bere lati 6 pm so ba won ya ba se nkuro nbi se ni but every day lati o lalo at 9 lati mama shi
7: lati ma je to ba open
10: bẹ́ẹ̀
7: ìkíni àti tó fẹ́ lo bẹ̀ bóyá mo fẹ́ lọ ṣe mo fẹ́ wá fún meeting ni o mo fẹ́ ṣe birthday ni o mo fẹ́ ṣe surprise ni ṣe yẹn náà wà
10: a ní space àbí àyè tó tó gba pé mo kúrò níbi iṣẹ́ o mo fẹ́ ṣe meeting pẹ̀lú àwọn èèyàn àbí mi lọ bí iṣẹ́ lè ní mo kàn fẹ́ jókòó níbi kan mo fẹ́ ṣe birthday ni o wa fẹ́ ṣe
7: ẹ fẹ́ gbéyàwó yín jáde
10: ni o fẹ́ gbéyàwó jáde ni a fẹ́ ṣe proposal ni o kò sí àyè tá a ní ó gba gbogbo nǹkan tí ó bá jọ mọ́ pé èèyàn fẹ́ ṣe fàájì àbí pé èèyàn fẹ́ ṣe a fẹ́ ṣe batchief a fẹ́ ṣe
7: after party
10: after party association meeting o gba gbogbo e ko de owo wa o pa yan lara
7: so ni role ni isin bai be odo ni amo bo ba role
10: be ni
7: se le gba wa se le gba lejo wa
10: a le gba lejo
7: oda e fi number yin le yin eyan te ba fe fun math 21 event center ninu gbangan won ninu ogba won gangan ni bi saleun o ye pe number yin tawon eyan fe
10: pe number yin so 081 76 66 66 63 63 66
7: ẹ ṣeun ẹyin yan mi ọna meji ni be se gba number un e le pe won sugbon e je ki gbogbo wa e ja pade nbe ka se faji ka da faji jobale olorin na o wa nbe ti o mo kọlu si wa nbadi won mo fun wa lorin kaakiri e se ojo ni tin e se wa je yoda yin ke ke mo lo ga mi e se gan ni
9: mo raye mo sa o eru ma ba mi oyi bunu re omo ada
7: eyin eyan meje mo ja yin si awon royin pepe pete fe gbo ta to lo bi royin je lo mu kaase e na
9: kaye ma ponle
7: awe n to gba kaase e fun toni 50,000 naira tani okunrin ni abobirin

0: ọmọ. Hello.
1: Hey. Ẹni o mọ̀ sílẹ̀gbẹ́ fóònù rẹ̀. 50,000 naira mo ti n lo bayi. Ayayayayayayayayayayayaya. O ti da.
2: Ebi ba n pẹda eyan.
1: Ẹ jẹ́ ń gbìyànjú kí n pè lẹ́ẹ̀kan sí o.

0: ma fi asiko ki gbogbo wa wi pe e ka san ibi gbogbo ti owo ja ikanni to ba tun fe de fun ti osan to ni ikanni lagelu 96.7 fm oke gajo ke nan pe bi ta wa ya to ti ko de na nu ni iroyin ta pe ni gudugbe gege bi ise wa ti yin ni ke farabale lati gbo wa daada o awon iroyin ta pe ni gudugbe awon na ni iroyin agbose hun o na lo sojo si inu iroyin ohun awa ma nse ladura yi pe gudugbe la bi ko ni bo si okan ti yin ko ni bo si okan ti wa na o la se ledumare olorun yo da emi eni kokon ase sugbon ka ma sora wa ni gbogbo igba ti nigba gbogbo e ja ma sora wa o oko oba ada oba ta ma nse ladura yi pe ko ni ba awon osisi oba lese iwo na mo gese re be mo binu abiju je ki kaluku mo lo pelu ayo ati alaafia beni kan ba so fun o bi pe yo baba re so fun pe ko ni baba gbogbo wa tori lara aja ibe na ni ku wa o baba ti ri pe enikan inu ba ti nbi ju e tete je ayera fun tabi ka so fun pe ah won ba nto nse yi mo fi ko bara re mo fi ko ba won mo lebi re o nto o se se ko lanfani lati gbo amo bi o ba de ti wa gbo ohun nu ngbo ba dohun yo mo salaye ara re nekun lere mo ki yin kaabo lekan sisi le fufu balawo ladugo felele nilu badan ti ani aye ba se man so fun wa gege bi ise wa lori iroyin ta pe ni gudugbe losan toni e wa nkan fidile tabi ke fidile nkan ka jo gara kashida ka jo lanfani lati teti bele je gbo iroyin fun ti osan toni se yin wa nbe daada pelu awon iwe iroyin ojojumo le wa nigeria ele to jade fun toni siwaju on gbogbo titilayo akinsola o na loruko timi mo kiyin kaabo lekan si iwe iroyin punch o lanfani lati wa sode iwe iroyin daily post awon na wa sode fun ti osan toni nigerian tribune awon na gbeyin won lanfani lati wa a ma mu lolokan ojokan ejeji gege ba ti se ma nse se mo pa awon akori to ba kokko jade ninu iroyin la ko ma ngba si eti gboyin leyin na la wa lo sinu ketepe iroyin kan ta pe ni gurugbe ni sansan la kokko lowo temi akoko iroyin eleyi tin benbe lo se lalaye wi pe enikan to je eni adota odun iyun okunrin ni o ti wa ni akata ile ise olopa bayi e ti won ti fidi re gunle nbe pe o mo salaye kini n to se won ni o ma se won do mu awon omo kekeke meji ototo o ba won lajosepo ni ti pati kuku ti won je omo obirin bo la se wa se si bayi o baba adota odun pelu omo odun metala ati omo odun mokanla e ri pe yun tun lagbara ju nibo ni isele alagbara e ti sele ipinle rivers ni e lanfani lati gbo yen ni sise enteli won ni obirin kan o na ni o mo ti padanu emi re o nigba to fe fona yun ni agbegbe monatan olodo iwo road nibadan won ni o dagbere fun aye yi pe o digba o se sugbon ko seni to ti le salaye iru eyan ti obirin ohun na je ni pato nigbati oko gba njo ti ebi npona adura wa ni pe enikeni wo ni lanfani lati rin lojo na ninu iwe iroyin punch ewe pelu akori mi to tun wa nbe bayi o won ni awon awako loju popo eleyi ti won lanfani lati ma se rin ajo lo si ipinle ondo toju opopona bini ore ijebu ode iyan oju opopona maro se tin benbe won ni sadede ni oju alagbara ibere tin da yi won ni ninu omi alagbalugu yi na ni awon ti won wa oko ni won ko sinu omi ohun o ti won bere si ni rin iyan ni oro kutu wa ojo bo thursday lana ni isele alagbara yi to sele o afi suru sa ki olorun oba ko dakun ko mo sanu wa ko si mo fi se oro se wa gbogbo nta ba si nilo ninu oko e je ka ni o ti o fi ni se idiwo fun wa lasiko ti ojo nro yi se mo pasiko ojo la wa o si ma nse akoba lopolopo fun awon awako iru oko ti o ba ni AC ninu te ba mu glass e te wine up gege bi awon oloyinbo ti o ba si AC inu oko o le wo nu ojo e ri pe ati waju ateyin gbogbo re yo oju yin o pinre ni te ba gbo pinre tori pe ogun emi to n jade lati inu gbogbo eni to wa nu oko yo si akoba fun glass oko koni je ki eni dereba ti n wa oko ko le raye lati ri waju dada ojo osi ni je ke gbe yi glass oko ke yi wale ko ni fun yin laye lati lo bo se to ati bo se ye gbogbo nti oko wa ba nlo e je ara wiper o se pataki fun oloko lati ra ninu ojo ta wa yi o e je tun lo tarata o dinu iwe royin punch gege bi se wa won ni owo osikun ile ise olopa o te awon eyan kan o eleyi ti won lo re se awon ti won je akeko ni ipinle ogun won lo re se won ni suta iyun awon agbebonu won ni won ya wo ibugbe awon akeko yi o won ni ewo ibon ro ni karakarakarakara ibon ro pipipipipipi ibon ro gbiragbiragbiragbiragbira kuda won ni okan lara awon akeko ohun dagbere faye bi podigbo se bo tile je pe akeko yi o na lo ti fe se tan ni ile eko lati so bi pe to o ti fi odonbo ta ni kawe mo owo la mo ka kankan owo la mo ka ngin won ni won yin bo fun a fi suru sa gbogbo eyin abi omo won ni fi yin tele won ni fi awon yin tele oko wa ba yin la se ledumare
1: eyin o e mo binu pe o lo ja ilona do ti mi mi ojo ni ti gbogbo
0: o tete ri we ni we ni o tete ri
1: kini
0: iwe to ka
1: o paro mo o mo paro bora re
0: iwe to fe ka ni
1: o mo paro bora re
0: senji to gba lowo lokada ni
1: iwo lo mo
0: o so to wa fe ka won eyan rowo lowo enu le ni
1: ah
0: e lo iwo to je pe gbogbo owo ti anda ni cooperative owo e lo wa nbi
1: ah o ta fe
0: won le han le mo eni bo to wa fe han le mo je ki mo
1: tru cooperative foro wo ni yen te fin ko so wo enikan
0: ah owo enu bo se ba kanti akanti e la nlo
1: awon eyan no ti mo pe cooperative foro ni
0: ah kanti re la mo so pe be ko mo so pe be ko tori to fe so pe be ko ni pe ka won eyan ti ejo ngbe ladugo ko ma ba so fun e pe eyin emu wi wa ejo bo se 2000 bo se 2000 sari ya bo se 2000 sari ya se ti bi tibi ko to lole
1: nile gangan ma so ya de
0: o ni awon eyan ti won le nile adugo adugo yin mo da o
1: awon gan mo ah atawon to ye pe ti ma to ma to
0: ko
1: eni suru fun mi
0: asiko ti o wa ladugo yin
1: o ba fe paro mo mi
0: boya ke mi na wa ko wa sadugo se so pe sare fun mi 2000 be o emi atawon
1: ogbo lajo pe taya le
0: iran mo se da de le no fa
1: ma za e za fun ma
0: iran
1: emi a sare lo ti ma pade pa ma fun pada mo ma se ni mo binu o ja
0: ekurin ana
1: o ga o lagbara
0: ekun pade
1: o ya iroye yi
0: ko wa ni wa ni te
1: e a wa nte a nte phone npe gbolo fun wa fo igbolo iwa mi ni so kankan
0: e ma so kankan
1: gbe mi ile ejo o ti gbe idajo kankan le e lori eyan marun kan ni o lori oro wi pe won se owo won se ni mokumoku won lo owo mora lona ile to je wi pe ko ba ofin mu won ni awon ise won ile ti won se o nigba ti won wo won sun won pe awon eyi won ti koja ya ara won labe ofin o ajo EFCC o na ni nba won fa ni waju ile ejo o si ti wa so wi pe ki awon marun kan ki won lo ma wowo iyen ni ogba eleyi to wa fun awon arufin nitori awon iwa se ma se to ni se pelu owo eleyi ti won se pelu
0: ninu iwe iroyin punch akori to tun wa nbe o won ni awon ajo to ngbogun ti fifi omo se owo eru lati bi kan si bi kan o na ni won ti dola awon eyan ti nbe lakata awon ti won mo nfi ni sowo eru to lo bi igba o le meji nipinle kastina ni kan soso
1: se ri owo eyi ti nbe niwaju temi owo gidi lo bade
0: se ri eleyi ta ti abo nkan
1: ah elo ni yabo nkan lemi
0: ti ta anti abo
1: lemi
0: ambugi ambugi ta anti bugi ba ti mu iwe bayi to mu owo si owo lo ko
1: so wa riru ti eyen to ma nkan yen mi mo yi e to ma ka iru owo to wa niwaju mi nbi
0: pe ka gbo
1: tori pe won ni awon ti won je ajinigbe won pe won ka owo kan o owo ohun
0: ta won lo ti lara wa din igbe ni
1: tani
0: ambugi
1: buke ha ke lo to si o se pe ko sa ma bo ko gbogbo yan je loni bayi be na lowo mi susu to pe owo alajeje fun be lowo
0: eyin eri film boya imu won wa le yin
1: elewo lo mu wa
0: awon ti won wa are si won
1: fun kini to se money lo
0: won ko
1: pe won ko inu ki kankan ni o ti ma ro fun wo oju e ma bo
0: sanbugi
1: iwa
0: na mo nko
1: se nkan kan yen kan ni mo ma
0: sa mami bo ti pare won nisin
1: kina wa so
0: timo timo wa pe ha mo mi e ku yo meta sara fi are wa mo ya la fi are ada
1: saro mo to wa nbi ti kini so be en waju mi won pe awon ajinigbe won ko wo o about 155 billion won pe awon ni dress owo ikere
0: latodo tan
1: latodo awon molebi awon je ajigbe ati ijoba ipinle yen ni ipinle Kwara ni ti salaye fun pe wo awon fe kini wa lawon fe
0: kini won fe
1: se bo travel
0: mi travel mi lo se anywhere bi mo bi na mo do si
1: a ma gbo royin yen ninu royin ta n pe
0: 150 million
1: 155 abele leyi
0: 150
1: tori wo lo gaga
0: 155
1: won pa won ni
0: ji won lawon fe pe ko to awon
1: awon fere kolon
0: ku lati wa se ba nibo ni won ti na wo ngo ton ba gba ton ko le
1: afi baba bi won o
0: to oda ninu iwe royin punch akori kan to tun jade nbe won ni ile ise olopa eka ti ipinle ondo owo sikun won ti te awon afurasi eyan meta ototo to je pe ise ta won wa le aye wa se ni pe e wo o wa o nse ta won se nu egbo egbogi oloro la won ma nta ti o so pe o so fun bi ti o ti
1: wo
0: we won so fun bi ti o ti wole ti o ti lo ra
1: awon ya gidi ni wa polowo oja
0: lo
1: oja gidi ni won gbe wa
0: a si pe so pe leader spider o baba won polowo
1: o oja jise o
0: sugbon oja teyin ta e le polowo o
1: kini won wa de be se ri royin to wa niwaju mi mo ri lati nu iwe royin ti the nation to salaye oro wi pe ile ejo ni ipinle Kano to je ile ejo giga ni ni o won ni ile ejo ohun e na ni o ti pe ki enikan eleyi ti se iyawo won ni iyawo ni lord oko re won pe won ti a so fun pe oya bo ti se wa idajo oku na lo to si fun
0: ki
1: pe ki wa ni won lo gangan lo ti eku pa oko
0: o ti da
1: le ejo pe bo na se wa yen ki a yanju e ni kolorun o sa
0: kolorun
1: o sa mi mo lo emi esu
0: ko mo de eleyi ti mo ri pe ipose kan ton se iyawo abi mo ri kan ni
1: iyawo mo
0: kan 19 ọpọ ati
1: ẹni o
0: ẹni kin lójú òun láti ojú òun wà lọ́gbọ̀n
1: ẹnikẹ́ni tí irú ẹ̀mí bẹ́ẹ̀ bá ti tọ̀ wá kó pé sátani fi mí nílẹ̀ àṣetani èmi àti òjọ́ ní
0: ìpínlẹ̀ pápọ̀ inú bá ti àti owó jíjẹ ń gbà mí
1: ìmọ̀
0: ọ̀hànyàn lè mọ̀
1: owó tó lè jẹ̀ kó tí ṣe òun náà wà ráyé gbé báwọn
0: kò lè ráyé gbé
1: kí wọn ní ìlú ìbùwò wà ní ìhàn máa bá ká.
0: ẹ wo nípínlẹ̀ yobe iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀hún náà ni wọ́n sọ wípé àkọsílẹ̀ àwọn ìwà ọ̀daràn tí ọwọ́ wọn tí àwọn ti rí ó ti lé ní àádọ́jọ àwọn tí ọwọ́ ti wá tẹ̀ pé eléeṣẹ́ ó lé ní irinwó nípínlẹ̀ yobe nìkan tó bá wá jẹ́ láàrin ìpínlẹ̀ 36 states lani Abuja ló fi jẹ́ 37 abẹ́kọ̀ nínú ìpínlẹ̀ kan ṣoṣo ní january sígbà tá a wà yìí àwọn tọ́wọ́ ti tẹ̀ wọ́n lọ bí 448 tá a bá wá mú pé ká pín sí gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan mélòó lè ọwọ́ fẹ́ tẹ̀ lóní wọ̀ ọ̀daràn
1: ìpínlẹ̀ ewodẹ̀ nìyẹn
0: yóbe ni
1: òun sì tún kéré lára àwọn ìpínlẹ̀
0: ló tún kéré ní
1: ìpínlẹ̀ ó fẹ́ gbé sí orí ìwọ̀n àwọn ìpínlẹ̀ míì tó tún tóbi ju tiẹ̀ lọ ṣeé ṣe kí
0: èrò tí ó tún kẹnu táwọn èrò tí wọn pẹ oníwọ̀ ọ̀daràn lélẹ̀ kí ló ṣẹlẹ̀ gan
1: ṣé ìyàwó lórílẹ̀ kan tó han ọkọ rẹ̀ lẹ́mọ̀ tó gbẹ̀mí ọkọ rẹ̀ tá kò tá àjọ ń kọ èyí tó tún wà ń bí ìṣàlàyé ọ̀rọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ rẹ̀ ti tẹ ọkùnrin kan o wípé ó ṣe kú pa ìyàwó rẹ̀ wọ́n pé ó sì pé òkútu ara ìyàwó igbi ó bá gbére sọ́ọ̀sì ìpínlẹ̀ Imo ni ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ wọ́n pé òkútu ara ìyàwó yẹn ilé ìjọsìn kan ni ló gbé lọ níbẹ̀ irú èwo dẹ̀ tún nìyẹn gbúdúgbẹ̀ là wá ń pè é gẹ́gẹ́ bí ìròyìn nìkànnì lágelu 96.7 FM òkè gájòkè ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ nígbà tásìkò bá tún
0: ṣe ṣọ́ọ̀ṣì ni ó bá sun ìyàwó ẹ̀ ní sígbà
1: tí ó àfi tó bá ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ fáwọn oníròyìn wọ́n sì kọ́ lẹ̀
0: múròyìn sí
1: ìyẹn ní agbára o ṣé o tún wá rí ìròyìn eléyìí tí
0: inú èèyàn jìn inú àwọn ẹ̀dá ó jìn gbogbo inú ọ̀pọ̀lọpọ̀
1: o yẹ ká fààyè gba àṣetàní kò rọwọ́ mú ni òun ló mọ ń gboríṣiríṣi nǹkan tí ò dáa wà lẹ́yìn tó bá ti wá sọ pé òun náà mọ̀ ṣe kíni òun náà mọ̀ kó mọ́ra bó ṣe ń gbé wá sẹ́wọ̀n pò ní tàn dáràn èyí tó ń bẹ níwájú tèmi ló jẹ́ ìròyìn múṣòmúṣòmúṣòmúṣò eleyi to sele ni ipinle plateau won ni ipinle plateau ijoba ipinle ohun o na ni o ti ya owo kan soto won ni eleyi to si je wi pe fun awon ti won je awon to ni lo toju lawon le ewosan o na ni won mo so pe won mo gbo bukata lori oro won o won ni lowo lowo bayi oro gbogbo eleyi to ni se pelu eto eleyi ti ijoba ipinle ohun gbe kale eyi to lo pelu eto lera won pe opolopo awon eyan tan be ni ipinle ohun ni won mo janfani e bawo ni iroyin yen se lo iroyin muso ni eyin o gbo losan tun ni o
0: to se a mo lo si ohun ni abi
1: je ka ma lo si odo
0: dide spider bo ni ohun ti se ri se oju ojo daada o ni o plenty e plenty and here mi o ma wole today who told you that
1: die fe gbo ejiji fe gbo ni
0: because this morning
1: ogbani ma
0: as I was coming
1: ma lo soju oja nti
0: e ma da won so coming I go to that house
1: kilo wa so
0: said I going home today because you know I travel this week every day yes bro nothing
1: again
0: stop
1: okay
0: my pocket go
1: se bi mo ni ki wo lo taja ki lo wa denu le fun bayi
2: Lagilu FM 96.7
3: 20 hours go tele marathon prayer
4: Care Foundation lo nlogun tatatan wi pe ti yin me lo gbogbo eyan badan ta gbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa daada ni ṣugbọn nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara o oju lo bara idi pataki re ti ajo Charity Care Foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity Care Foundation anfani lagba leyi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofese layewo oju o reading glasses lo fe fun gbogbo ma nilo e anise ofe layewo fun gbogbo to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to nipe nija oju la se sagbe kale Charity Care Foundation nigba to tun wa gba bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se oriran gara ko mo deni ti won fa ni telephone loju popo la fe ni o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite unity bank Charity Cross building yana agbala bus stop ni to si olowo tin fo sanu shopping complex iworo ibadan lojoju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye
5: 070-101-522-55
4: Ojulo bara oni dindo mo wa lagbari
6: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
7: fún ọgbọ̀njọ́ àti ọjọ́ kan iṣẹ́ agbára yóò tún ṣe lọ́dún yìí.
3: Ẹ jẹ́ fún agbára ìgbà ìyanu ogun yá ní ìgbésù kájọ bí ọlọ́run ti máa ń rìnrìn agbára nìyẹn. Nípasẹ̀ ìpè wòlíì Daniel Amọ̀wọ́lá ní méjì JP. Anu àtàtì one days covenant fasting and revival. Àkórí ìtọ́dún yìí. Ọ̀nà àbáyọ sí ohun gbogbo. Ogun tó ti máa wọ̀ yá àjà lọ́jọ́ tó pẹ́. Àkọ́pọ̀ tó ọ̀nà àbáyọ fẹ́ nà. Nípasẹ̀ fíọ́nù lórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sọ Ndé Babakunde Wonderful. Ambassador Prọfẹ̀sọ Samuel Ogunuga. Prọfẹ̀ Kúrẹ́dí Adéròmú. Prọfẹ̀ Adéyẹmọ Adéyínká Jò. Prọfẹ̀ Jósè Bayo Tunde. Pastor Sheu Asọláyé. Pastor Yemi Ojo. Pastor Rẹ̀mí Ojo. Prọfẹ̀ Jọlọ́run Alárì. Prọfẹ̀ Fẹ́olúwa Fẹ́tọ́mọ́lé. Prọfẹ̀ Ẹ̀sọláyé Ika Ògúnṣọlá. Apostle Timothy Ọládèjì. Pẹ̀lú àpàrọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wo ní Ọlọ́run aláyẹ̀. Daniel Amọ̀wọ́ Ọládéméjì JP. Wọ́n máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílẹ̀ aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákanjọ́ Saturday 1st August to Monday 34th. Nínú ìjọ Christ our Saviour and Holy Ghost Ministry. Aṣáájú Pásítọ̀. Behind Tinúoyè Estate. Arúgbóògùn Rọ̀jọ́ Ìbàdàn. Àkọ́kọ́ ojútùú rẹ̀ rèé yá jẹ́jọ́ ìrìnàjò ẹ̀mí o.
8: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted ally. Ìtọ́jú àgbàṣe kókó ṣe pàtàkì. Bó ṣe wá wù yín lọ́kàn láti ṣètọ́jú arúgbó yín. Ṣùgbọ́n táyò sí, bẹ́ẹ̀ gẹ́lẹ́ lẹ ṣe máa jàǹfààní ẹ̀ ní Emerald Comfort Home. Wọ́n mọ tarúgbó ń fẹ́, wọ́n mọ oúnjẹ tó yẹ wọ́n, wọ́n mọ àsìkò tó yẹ kí wọn ó gbà tọ́jú tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè. Wọ́n mọ̀rúfẹ́ eré tarúgbó ń ṣe, wọ́n sì màsìkò tó yẹ kí wọ́n ó nọra. Emerald Comfort Home, ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà ńlẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun. Ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
9: Gbogbo ọmọ ológo pátá ti yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
10: Ṣèbí nítorí ògo ni o.
9: Ìdí èyí tí Ọlọ́run Reverend P.F. wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14 Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn ìsọjílá wa Christ Rubber Miracle Church Kremik tó ń bẹ ní number 7 Reverend P.F. wa Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọ Layout Tumalete Ìbàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo. O ti ń gbàdúrà ọjọ́ pẹ́, o ti pọ́yìn orí òkè àti wọnú ògo. Wọ́n ti fẹ́ sọ ẹlẹ́nu. Kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo? Àkókò tó tó kun yóò dé bá. Ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fọ́kọ tuntun pèsè dáa rẹ̀ bíi ti Jacobu àti Jabesi inú ìwé mímọ́. Àgbọ́ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa ṣì ẹ̀nà tí rẹ̀ ó wọnú ògo lọ. Ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ. Kí bàbá wa nínú Olúwa Reverend P.F. Owó àti Reverend Mrs. Owó wa tó gbàdúrà súre fún ọ. Ṣáyò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí èmi ò rí tèmi ṣe o. Ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.

nínú ilé ẹjọ́ ọ̀hún ní mílíọ̀nù méjì owó náírà yẹn 1.8 million naira wọ́n ní lẹ́yìn èyí bó bá ti sátọ́ báyìí kó sì tún lọ wọ́ ọlọ́dún mẹ́rin ni ìròyìn tẹ̀síwájú wípé ilé ẹjọ́ tó ń ṣàlàyé gẹ́gẹ́ bí àṣẹ eléyìí tí ilé ẹjọ́ pa àti ọ̀rọ̀ tí ilé ẹjọ́ gbé kalẹ̀ wípé kódà gan ọkọ̀ kan ilé tó jẹ́ G wagon jeep ẹ̀ wọ́n pé ìyún nǹkan kọ́ jẹ́ tìjọba ni wọ́n tún ní àwọn èròjà kan tó dúró gẹ́gẹ́ bíi

0: àwọn ọmọdé
1: ká sọ díẹ̀
0: kẹ́ lè mọ̀ pọ́jà
1: lọ sí
0: white stone souvenir
1: ìdí àpẹ́ odudua building
0: directly opposite. NNPC filling station, ìdí àpẹ́ Ìbàdàn.

0: 0800 242 9139.
1: Ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí, ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rìn ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ, tàbí ìfarapa nínú oyún, jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
2: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ o.
3: Sọ̀rọ̀ ayé bá le koko bí ojú ẹja. Tọ́kun ìdílé ọ̀fẹ́ gbàlẹ́rọ̀. Àkókò ìṣẹ́gun rẹ ti dé. Ìpàdé àdúrà ìṣẹ́gun ńlá ni ó máa bọ̀. Níbi tó àwọn aṣẹ́gun ti forí káṣí àdúà. Ó tún ti kọ́. Ìpàdé àdúrà ìṣẹ́gun ńlá. Tí iṣẹ́ ìránṣẹ́ Wings of Grace Ministry ìfẹ́lẹ̀lẹ̀ rap ń bàdàn. Máa ń ṣe ní gbogbo Sátidé àkọ́kọ́ lóṣooṣù. Gẹ́gẹ́ bí ìtọ́ni ẹ̀mí mímọ́ látòkè wá. Fún ìkọlọ́run àgbáyé.

0: Ìròyìn àgbọ́kọ́gbọ́n.
1: Ìtò tún wà níwájú mi ló ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ọwọ́ ilé iṣẹ́

0: ọlọpàá náà ló tún ti tẹ ọmọkùnrin
1: 2370-8675 náà ni ojú òpó ti ẹ fi láǹfààní.
2: Ẹ̀lú ẹ̀ mà káàsá o, orúkọ tèmi ni Ọ̀kẹ́ Olúwarótì ni Olúwakọ̀ǹté, Àríṣe Àrí Alásà Àpáta Ìbàdàn. Ọkùnrin tó wá ń dọ́gbọ́nrín àwọn ọmọ níṣẹ́ tó wá ń bá wọn ṣòkò tọ́ tí yóò wá rí rédíò sókè. Mo nígbàgbọ́ pé tó bá jẹ́ pé iléeṣẹ́ rédíò lágbèlú ló ń gbọ́ ni kò ní máa wúwà bàjẹ́ bí eléyìí o. Wọ́n fojú rẹ̀ inú òfin dáradára tó lè jẹ́kọ̀ fún gbogbo àwọn èèyàn kéèyàn bíi irú tirẹ̀. Ó lágbára pọ̀ o, Olúwa Kọ̀ǹté, Àríṣe Àrí Alásà.
3: Láàjẹ́ ọmọ rẹ̀ ayé la gbogbo lẹ́kùn ẹ ṣe ń fún aláyè láti máa

0: àwọn olówó ìdúró gbẹ̀gbẹ̀ tọmọ iná tàrí tó kun ló gbẹ̀rẹ̀ balẹ̀ nǹkan tí kò lè sọ àwọ ọkùnrin àtàwọn obìnrin ẹjọ ẹjá máa ní sùnkún awa o ẹjọ àní dààmú.
1: Hello.
2: Hello, ẹ káàsán o.
1: Yes.
2: Mo fara fún yín ní Lágbínú o. Ẹ fẹ́ kanú Bákúndé láti làlákẹ́. Gbogbo àwọn tó ń ṣèṣekúṣe tí wọ́n ń rèpọ̀ àwọn èèyàn tí wọ́n ń pa àwọn èèyàn. Bí ìjọba bá wa mójútó o, èyí tó náà dúpẹ́ ìlú ìpayàwó rẹ̀, èṣe tó dá o, Ọlọ́run ní járí láburú o. Ẹ fẹ́ kanú Babátúndé.
1: So kò jẹ́ bí táàrí mọ fún ti ọ̀sán tòní ẹ má gbàgbé pé tó bá di láago méje lọ́ àárọ̀ la ọjọ́

0: ẹ̀ka ẹ̀mọ̀ tẹ́ ìwà ṣe ń darapọ̀ mọ́ wa orí ètò wà ń bẹ̀ náà lẹ́wà yìí ṣe ẹ̀ ṣà ń gbádùn ẹ̀ lápá ọ̀dọ̀ tí yìn à ń kí ká ẹ̀bọ̀ sórí ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé abala àkọ́kọ́ abala ó wà ń bẹ̀ náà lámọ̀ fi ṣíde ó ṣe kí ni lápá bí ó
1: wà ń bẹ̀
0: lẹ́yìn tá a bá ń ṣíde lábala àkọ́kọ́ yìí tá a ti ń ja yín sáwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ń patí ṣé bẹ́ẹ̀ ló yẹ kó ṣe rí ṣé bẹ́ẹ̀ kọ́ ló yẹ kó ṣe rí ṣé bó ṣe ń lọ láwọn patí wa lóríṣìíríṣìí ṣó lọ bẹ́ẹ̀ dáadáa. Abala kejì lábala pẹ́pẹ́ dẹ̀ abala tó gbẹ̀yìn náà lábala ẹ̀ họ́dà tẹ́ fi họ́dà foríṣìíríṣìí oúnjẹ tẹ́ ẹ̀ bá fẹ́ kò sọ oúnjẹ tó wà ń bí tẹ́ ẹ fẹ́ tí ò sí o tilẹ̀ ètò òkè òkun ó ń bẹ́ ń bí o. Bẹ́ẹ̀ dẹ̀ iṣẹ́ ń gbọ́ wa kétékété máa bọ̀ lójú òpó Facebook ẹ rí wa ń bẹ̀ ẹ rí wa wò kétékété tó dérè tó kàgò mọ́jú kẹ́kẹ́kẹ́ kí ni ìgò ń ṣe lójú Túndé ẹ Túndé kí ni ìgò ń ṣe lójú rẹ.
2: Ìgò ń jayé lójú mi
0: ni ó ń jayé ó túmọ̀ sí pé ó fi pẹ́pẹ́
2: pẹ́pẹ́ dẹ̀.
0: Adékúnlé Adébáyọ̀ wọn ni welcome ó wà ń bẹ̀ lójú òpó Facebook à ń rán ni yáyá wọn ni ẹkú iṣẹ́ sà Ọ̀yáwálé Ọpẹyẹmí bá wà sí Gunners wọ́n ní ẹ kú ètò bá mi Colades International ó wà ń bẹ̀ Creo Mr. Tunde Sister Shike happy weekend enjoying life from Irua. Adúníà Adé Ìṣógbé ni wọ́n ní ẹ̀ka àṣẹ ẹ̀ka àbọ̀ sórí ètò wà ń bẹ̀ lẹ́tọ̀ pẹ̀lú Colades International ó máa ta lẹ́nu bíi Nodus 100 naira pẹ̀láta dodo 1000. Ọládélé Sunday mú ìwá wọ́n ní ẹ kú ètò lovely program more wisdom to you from Gbarimu Ọlọ́ba Ìbàdàn. Ẹ kú tẹ́tí sí ìwà ẹ wá máa wò wá lójú òpó Facebook ẹ wá lágelu FM 96.7 lọ lójú òpó Facebook ẹ wá lágelu lọ ẹ yẹnkin pẹ̀lú orin King Sunny Ade yìí.
3: Appreciation mo dúpẹ́ oníbú ọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi.

0: tọ́ ni pẹ̀lú dúdú pé bí èèyàn kan lọ́lọ́run rí Túnde
1: bẹ́ẹ̀ ni
0: gbogbo nǹkan
1: ìwà dúpẹ́
0: inú mi ti ẹ̀dùn pé mo rí ọ lónìí
1: inú inú tèmi ò dùn pé mo rí
2: ẹ̀rẹ́ mi bí àbí
0: ẹ̀yin méjèèjì ẹni sòrò
1: inú tèmi ò dùn
0: kẹ́ ẹ tó mọ kó wọnú ara yín ṣé mo sẹ̀yìn ti tẹ́lẹ̀
1: ni ẹsẹ̀ ni ẹ̀gbọ́n mi ẹsẹ̀ mi ò in fact ṣe rí ẹ ti máa ń ṣẹ̀ mí tẹ́lẹ̀
0: tí
1: mo ti máa ń gbọ́n ju eléyìí tẹ́ ṣe ó wọnú ara mi gan ó dùn mí gan ó dùn mí gan elizabeth wọ́n lè máa jẹ́ ìwọ pátí tá a lọ ń jọ yẹn
2: tí mo ti
1: ohun kan ni mo ti hype party yẹn gan lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ọmọ oríyàn tí mo jẹ́ náà àwọn oríyàn tí mo jẹ́ náà mo ti hype party yẹn débi wípé oríṣiríṣi àwọn oúnjẹ mo ti sọ fún ọkọ ìkọ́ fọkànbalẹ̀ pé máa jẹ oríṣiríṣi ẹlẹ́rìn dòdò oríṣiríṣi ẹlẹ́rù fùú mo ti promise àwọn ọ̀rẹ́ mi ipò wọn máa jẹ pàbádé party yẹn nígbà tí wọ́n gbé àwọn oúnjẹ bọ́ síta
0: amala oúnjẹ oúnjẹ ìbàdàn mọ jẹun bá ọjà o mọ jẹun bá ọjà o
2: kò
1: tún wá jámàlà kò tún wá jámàlà ju amala funfun
2: broda
1: mi ní 2026
0: sẹ́ńtì mo bá ní ní fún yín
1: ẹ bá fi fẹ́ jẹ́
2: ní ẹ wọ́n mọ̀ kò tẹ́ fi sẹ̀mí dùn mo ti sọ fún gbogbo ọ̀rẹ́ mi pátápátá pé rice pé wọ́n máa rí rice tó máa jẹ coconut rice
1: tó máa jẹ coconut rice tó
2: máa jẹ ọ̀fadà
1: tó máa jẹ ọ̀fadà tó máa jẹ ọ̀fadà sushi rice wà
0: jollof rice wà ìtí mo ní mo ṣe
1: ṣe dandan ni kẹ́ ẹ ṣe nígbà tẹ mọ̀ pé ẹ lágbára ẹ pé ẹ fẹ́ fi bà mí lójú jẹ́ ṣe dandan ni kẹ́ ẹ ṣe
0: ìtí mo ní mo ṣe àbí yóò wá gbà mí ni DJ spider
1: excuse you in fact mo ti ẹ̀rù pé ẹ ní level ní aṣẹ́ ti ẹ̀ ní level
0: lórí ọ̀rọ̀ yìí àbọ̀rọ̀ mi
2: wọ́n ti ló kájù
0: apẹran aṣẹ gbogbo nǹkan gbogbo ń tẹ́ mú bẹ̀ṣẹ̀ ìgbádùn ẹ̀
2: amala
1: nìkan àwọn ọ̀rẹ́ mi wọ́n wọ́n nígbà mí ìmọ̀kọ́ tí mo fẹ́ sọ mọ́ ní 2026
0: ayé ara ilé ẹ̀ báyà bẹ́ẹ̀ wá gbà mí lọ́wọ́ àwọn àbúrò mi ni bí èèyàn bá ṣe nílé yìí ó ṣeṣe àsìkò tá a wà yìí ọgbọ́n tí àwọn èèyàn bàbá mú fún ọ̀rẹ́ mi nígbà tí ó ṣe ohun gan ló já mi sí pé ipò àmọ́lá làwọn èèyàn rò ń sìn ìrẹsì tí wọ́n gbogbo ẹ̀ nǹkan ló ti wọ́n
2: bàbá
1: tẹ̀ ń sọ yẹn lọ́wọ́ àárọ̀ ó ti ha rice fáwọn èèyàn tó ti jẹ rice ẹ mọ̀ jẹ́ kí anybody máa tó ní àmọ́lá nìkan ò dá àmọ́lá nìkan àmọ́lá funfun ni
0: ó kéle oúnjẹ wa mọ̀ ní
2: sẹ́mu
0: pé ara ẹ̀yin tẹ̀ ń ba àṣà àtiṣe yorùbá jẹ́ rèé
1: ti kó lọ́rọ̀ àṣà àtiṣe ẹ̀gbọ́n má gbé wọnú ara wọn
3: Lagilua FM 96.7.
4: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Ẹ̀rọ ń jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí wọn ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wóye àbúfẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA bank nímọ̀lété nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
6: 20 hours!

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí tìgbọ̀n yín níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùn yín ó ti wà ńkàlẹ̀ tèmi Táyọ̀ Oyè ládùn ààbò ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè ìkànnì lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 150,000,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín ṣe ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 táyù kan gba àǹfààní 5 tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o ẹ jọ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004#. Lórí Ilágẹ̀lú FM

0: ìgbé ayé ìgbẹ́gẹ́ ẹ̀sọ́ ẹ̀sọ́ ni lọ bá ń tì ọ mọ́ ti ra rẹ o Sunday àti Èlì ná ń tì mí bí ṣé wọn ò láburo mu láburo ni
1: ẹgbọ́n àti yín à ń sọ fáàtì fún yín ni
0: fáàtì kíni amala
1: 2026
0: amala
2: hi
1: ẹ̀bójú mi jẹ́
0: lọ́wọ́ mọ̀ pé àmàlà ṣe ó ṣara lórí
1: ṣá
0: Dr.
1: Alamala bẹ́ẹ̀ ni wọ́n ròyìn
0: mi ò kàn fẹ́ máa sọ̀rọ̀ jùjú
1: nípa àmàlà ẹ lórí láyà ẹ tún dìfẹ́ndì àmàlà white ọlẹ́ ẹ ṣe tán àti gbọ́ o
0: ó tọrọ mú sọ̀rọ̀
1: àlejò wà ká ní pẹ̀lú ọjọ́ òní tí mo wá bínú náà mo kàn má àlejò kan láwọn ọ̀rẹ́ mi wá ṣe bẹ́ẹ̀ tún ṣe mọ́ dìfẹ́ndì àmàlà ń ṣejú rẹ̀ yóò kàn máa wò yín báyìí ni.
0: ó dára ẹ̀yin ara ilé tẹ́yìn náà mọ bí nǹkan ti ṣe ń lọ lásìkò yìí ṣé ẹsẹ̀ ń bẹ nínú kí èèyàn ṣe àmàlà fún èèyàn patí lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ ohun tí mo ṣe kèsè mi nìkan mo kọ́kọ́ ṣe àwọn míì náà ti ṣe dáadáa bàbá amúfúso
1: ṣe
0: bàbá àsàká ṣe pẹ̀lẹ́nu kàndùkàndù tí mo fi lé lórí
1: wọn
0: wọ́n tún wá pé wọ́n ń sọ̀rọ̀ mi lẹ́yìn yìí pé ẹlẹ́rùú fù ú
1: kò sí
0: ẹlẹ́rùú fù mò ń há fún yín mọ fún yín lóróró
1: ẹlẹ́rùú fù ú ni òun yẹn wá lọ báyìí ní 2026 torí ọlọ́run kò sóró róró kankan.
0: wọ́n ní wọ́n ń sọ pé ojú tèmi dúdú pé mo lókà ó ga o. +2 3 4 8 1 4 2 4 9 10 6 látilẹ̀ òkèrè +2 3 4 8 1 4 2 4 9 10 6 +2 3 4 8 1 4 2 4 9 10 6 lójú òpó tẹ pèsè eléyìí tẹ fi.

0: Hello.
1: Hello, sir.
0: Eka son.
1: Oh, Atoyo ni mo tinte.
2: Ki la pe?
1: Atoyo ni mo tinte.
0: Lati Oyo.
1: Abu ore na n danu taaka. Ebi won na je godi ni won na je lode. Ti kini ohun se ye bo se rorun se.
0: Ti ma ti e wa ja je gbon da won ore mi ti mo ko wa. Awon ore mi ti mo ko wa sa tewo.
1: Olo le go mo ju bi go weather.
0: Ah ah. Se n bu mi ni bayi.
1: E won se ani bu o. Eni oba famo la te nawo ni se ja ti kayi. O le ra kodu kodu meji lo n fi be.
0: Ko si rice kokon be.
1: Ko si yo be na.
0: Ko si fried rice.
1: Se won ba yin loju je. Won ti la je gbadi ni eje.
0: Ikan kan na jo le imejeje. Eyin ategbon mi kokon na jo ni oro yin ti ye mi be.
1: Ah emi mama re grandma le.
0: O ti da ba un grandma ko si wa la.
1: Ala je gbadi ni yin mo la je gbadi ni yin. Ala je mara.
0: Ah. Ko ti gbo. Hello.
3: Ore bete oju opo yen na le pese iyun le seju re lo o mi o le je ki
0: teyan ba lagbara nkan ke ma wule gbe kale
3: iyan se mi le se o. Hello. Egbiyanju e pe pada oju opo yen ni oto o.
0: Hello
4: ekweto
0: e ka bo sawo sa.
4: Láti Èrúwà lẹ́yìn àtúntò.
0: Orúkọ yín láti Èrúwà.
4: Orúkọ tèmi ni Wòlíì Ọlá Ọ̀ṣun.
0: Ọlá.
4: Ọ̀ṣun.
0: Ọ̀ṣun láti Èrúwà.
4: Bẹ́ẹ̀ni.
0: Ẹ káàbọ̀ sá. Kí ni tí mo ṣe tó burúkú ju o?
4: Ẹyin tí ẹ kọ́kọ́ ṣì náwó, mo kọ́kọ́ fẹ́ bèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín.
0: Ok sá.
4: Tí ẹ bá bá wọn lọ síbi ìnáwó, ẹ̀díjọ́ máa bára ń ṣe bẹ́ẹ̀ yẹn, ṣé bí wọ́n ṣe máa ń present yín nìyẹn, wọ́n gbé láti kalẹ̀, wọ́n
0: gbé àmàlàkalẹ̀, wọ́n gbé wà kalẹ̀. Good question.
2: Bẹ́ẹ̀ ṣe mo ti lọ sí patí tó yẹ pé wọ́n gbé láìsí kalẹ̀, nǹkan ni wọ́n gbé fún mi, èmi ò bá wọn, èmi ìbá yàn jà sí tó bá gbé fún mi, kó máa mọ̀ fẹ́ràn sí gan, èmi ìbá yàn jà sí o. Ṣé ní táyì sọ fún mi ni pé ẹ̀yìn àwọn tó ń délẹ̀ fẹ́ gbèsè?
0: Kò ṣe pé mo fẹ́ gbèsè, mo fẹ́ get fat right ni.
4: Mo ti mo fẹ́ bèrè nìyẹn pé bóyá bàtẹ díjọ ń ṣe àjọṣepọ̀ yẹn tẹ bá lọ síbò míì lọ́dọ̀ ẹlòmíì bí wọ́n ṣe máa ń ṣe fún yín nìyẹn.
0: Yẹ sá dádì ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín sá.
4: Bẹ́ẹ̀ ni wọ́n ti máa ń ṣe.
0: Dádì ṣe rí mi ò pé ẹ̀gbọ́n mi lọ sí patí àwọn ọ̀rẹ́ mi rí kí ẹ̀gbọ́n mi ó máa jẹ oríṣiríṣi oúnjẹ bíi méjì mẹ́ta àwọn náà jókòó yìí. Ó wá dé ìgbà tiwọn ẹ wá ń gbé àmàlà white nìkan wá sórí tébù wa. Gbogbo ẹ wá lọ gbogbo inú hall wa kó famala white ẹyin tẹ rówó gba hall tẹ rówó dáná tẹ rówó ṣe different type of food fún wa. Wọ́n bójú mi jẹ́ sá. Ó dùn mí sá.
4: Ó dà mo ti gbọ́n tẹ wí. Ẹ̀yin tí ẹ ti máa ń lọ tẹ ti máa ń jẹ bẹ́ẹ̀ yẹn. Nígbà tó kàn yín náà ó yẹ kẹ́yìn náà ó lè ṣojúṣe. Àjẹsán láyé. Wà nìyẹn.
0: Àdáyé ẹ̀sán.
4: Ẹ̀yin náà tẹ wá lọ síbi ìnáwó yẹn. Tí ó jẹ́ pé onínáwó àmàlà lágbára ẹ̀ ká pẹ̀lú ẹran tó fún yín. Ẹ̀fìfẹ́ jẹ́ ni.
0: Ọ̀rà ẹ ṣe.
4: Ìfẹ́ nìyẹn máa fi jẹ ìnáwó wọ́n sì ní ṣe gbotimọ ẹlẹ́wàá ṣàpọ̀ bó ṣe ṣe bó ṣe bá agbára wọn ṣe ka ni wọ́n ṣe ṣe yẹn.
0: Ó ti yé mi
4: sá. Tí wọ́n bá ṣe ìnáwó yẹn tí wọ́n gbé ráìsì white rice fried rice
0: jollof
4: rice
0: tí wọ́n
4: gbé kalẹ̀ sí gbogbo ẹ̀ kúnlẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
4: Tó bá dẹ̀ yìn náwó yẹn ẹ bá gbọ́ pa wọn ní gbèsè ń fà wọn kí kílẹ̀ yín náà wù.
0: Ọ̀rà ẹ ṣeun. Ẹ ṣeun. Ṣé
3: o
0: bẹ̀rẹ̀
3: jẹ́ mi?
0: Àdúrà
3: wa
0: ó gbà kọ́
3: nínú orílẹ̀-èdè wa ló ń fà.
0: Ẹ ṣe gan
3: dádì.
2: Ká kúrò lórí yín o, ká kúrò lórí èmi o, mọ nǹkan tí mọ̀là ń fún ajẹ báyìí o. Ẹja mélè láti àpàbí, ẹja mélè láti àpàbí.
5: Gbọ́gbọ́rin dí ara mi o, yà ó sọ̀rọ̀ àwọn akọrin. Fásọ́nà ètò ga táwọn ìjọgbọ́n tẹ́tí sí. Ẹ máa bá mi ká lọ, tuntun màmá lásán ṣíṣí. Ẹ máa fọ báwẹ̀rì o, wọ́n ní gbòǹgbò.

lásìkò tá a wà yìí àwọn èèyàn kan wà tó yẹ pé bọ́ ṣe rínú tó yẹ pé bẹ́ẹ̀ bá lọ pàtí wọn nǹkan tí wọn ò sì gbọdọ̀ mọ́ ṣe pàtí wọn ò ra ṣe bó ṣe mọ náà ni n tí mo ṣe kì í ṣe nǹkan tí ó ti burúkú jù àbí táwọn èèyàn kan ò sí rí lójú òpó facebook mo rí ìṣọ̀lá kúrò ìtàjẹbọlá wọn ní ẹkú ètò kò ní bàjẹ́ láti ọ̀yọ́ aláàfin bẹ́ẹ̀ gẹ́lẹ́ adùn ní àdé ìṣógbe ni wọ́n ní àìdè gbádùn di pàṣọ olúwa ṣẹ́gun ògúndàrẹ wọn ní good afternoon sir ariwo ọlá ọláyẹmí ọládùn ni wọ́n ní well done sir from lanlate arúwàn láti ìlú ìṣẹ́yìn àwọn náà ń kíwa wálé ìràwọ̀ more grace bro àwòlọ́wọ̀ àyúbá ìdòwú wọn ní from alágùtàn ẹkú ètò ó wà ń bẹ́ẹ̀ àwọn kíwa dáadáa Oladele Sunday mo yiwa won e ku eto my lovely program all wisdom to you from Barimu Oloba e seun seun e ni na e gbori wole e wa lagelu FM 96.7 loju opo Facebook e jaje

0: Eka bo sori eto o wa nbe lapa bibe ba se ndara po mo wori ikan ni lagelu 96.7 FM na le wa yi ori lo seri po wa nbe
1: ori fi mi ota e
0: lo ti to ni lododo ni
1: olori ti o ko sa
0: lawon nkan to nsele lawon party wa lori sirisi odi ariya eleyi ta wa to je pe oso ose ah le mo lo party awo le mo se ka mo lo party no so ose ta mo lo awo le mo se ka mo lo
2: ah le mo se o
0: n to ba si dabi ani ko sokoko a je ki e mo bi nkan se nlo se be lo ye ko se ri
2: abi
0: n to ba de je pe ori be na
2: o ti ye ko tun ri be daada si
0: o ye ko ri be daada si oju wo life yin fi wo lapa odo ti yin a ba gbe nkan ye wo n to nsele lawon agbo wa lori sirisi ni wa wa so pe mo pe awon eyan temi si party ti mo mo pe eje mi ni won bo ba si eje ara nta lo n so ru eleyi fun mi inu mi adun ara mi o ya gaga poda ara ata ni eje mi ni won to ye kan le so pe o da ko si wahala ko so lowo egbon wa ni amolatan ni ke se pe ko won jeran bi meji meji o mo de se gbogbo won e leto leto nta won eyan lagbara won wa pe o emi pepese o emi o se basmatic rice emi o se coconut rice emi o se ganti mo ni mo se nti mo ni mo se ni isa ku ni sejura mi lo ni sejura mi lo o wa wa nbi o wa kan mi ma gbele bu so ye ko ri be
2: o ni toju ba nse pin ayo
0: so ye ko ri be okay oju mi se kun to de
2: ni o because oju yin dudu
0: sa eyan e ma gba oju opo te pe si eje ntun pe 0912370 8675 0912370 8675 lati le okere +234 8142490106 +234 8142490106
2: oju mi se kun to de yes sir so awa ni lati ba yin yo ka de fi oyin pe se ri pin toju yin se se ri nkan te yin
0: mi wa. Hello? Hello?
3: Hello?
0: Eka so?
3: Awo, nkan te mi ma so si ya si an alokan lo nsoro. N se eyan ba ni lo ma nse.
2: Okay.
3: Awon aburo yin yen won o le ba yin san gbese. So le lagbara ne se se n se fe se.
0: Mhm.
3: E ma gbo ti won o. Ti won ba je kon ma lo. O ti ada nbe.
0: Won te fe tan ra won lai se mi ni. Emi si lele yo.
3: E ma te wa fe yin gan pe ka fi ku owo ngba te yo ri fowo pa lowo yin. Ele lo fun yin.
0: Awon o te wo. Won te wo awon e te wo nti
2: won ma jere wa lojo waju na
3: e ma da won lo
0: ma jere wa lojo e se jare won e te wo nti won. Hello
3: hello
0: e ka so o
3: e ka
2: so yes ya
3: ma ya wa ni latapata
2: e ka bo jare latapata ya ma wa
3: nkan ti eyan ba ni agbara lo ma se eyan ko le ti eyan kan lo lu gbogbo je jesu so ba dele ton won ni ba ni so ni ta gbara yin ba mo ni ke se
0: be ni
3: to ba jama la to ni lo yo o lo be
0: ah
3: e ba ti le je kon fi le
2: 2026 la ma wa mommy 2026 la ma wa
3: 2026 na gan ah mo bi ko se ri ni gboro si
2: ah
3: eyan ba lagbara
0: ni o fo polo si gbogbo nti ba nse ni o
2: ta wo social media ta ri bawo eyan se set table
0: ti lo won social media
2: ta ri bawo eyan se set table abo mo ni Elizabeth ah ti mo ko party egbon mi ma lagbara
0: ko wa lagbara
2: ko agbara to ni agbara
0: mo o moye mo pa
2: agbara mo la lari
0: o moye mo pa
2: e lo jare ta lo wa nbe
0: hello
4: ati elebu orita merin
0: la o ko yin jare
4: baba abe lati elebu orita merin
0: e
2: kaabo jare baba abe
4: egbon eyin mori bu o nítorí ẹyin náà ẹyẹ jẹ kújẹ sẹyìn wá dìbà náwó tí ẹwà ń bá mọlàbò fún lẹ tẹtí ẹyìn báyìí náà ẹyìn báyìí jẹ kújẹ ẹyìn mórí bú o ìkejì àwọn àbúrò yín náà àwọn náà ń jẹ kújẹ àwọn náà látẹnu jẹ
2: fẹfẹ
4: tàṣírí ẹgbẹ wọn bọta ni àbẹ ẹ má bá ṣírí ẹgbẹ yẹn ni ọjọ ń jẹ kó bàjẹ ẹkú ètò.
0: ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe o
2: bọ̀dá bọ̀dá mi sí mo tó àṣì
4: ẹkúnṣẹ ọ
0: ọmọwé
4: ayélabogo láti là látọ
0: ẹ káàbọ
4: ẹ mo fojú méjì wo tó bá jẹ n tó nípa láti ṣe kó ṣe nǹkan sàárà ní oúnjẹ ṣíṣe oúnjẹ táwọn yẹn sì lè wá máa béèrè kó ṣe ìjọ tí ẹwọn bá nípa tó bá jẹ oúnjẹ ọkan náà ní òkèlè àti láìsí ni kó ṣe kó sì rí i pé ó da ẹni tí ò bá tẹlọrun gbà yẹn tó máa lọ ọmọ ọmọ ọmọ ayélabogo láti là látọ
2: ẹ
0: kódà ẹ ṣeun gan jàre ẹ ṣeun ẹ jẹ mú ìpè mo fẹ gbọ nkan tó fẹ sọ gbọ jẹ mú ìpè hello hello kódà mo ń gbọ nkan tó fẹ sọ.
2: ẹni ẹ sọrọ lẹẹkọ wọn ni pé mo gbójú yín jẹ níta gbangba sáwọn èèyàn ń gbọ wá ni ṣebí láàrin mi àti yín ni. Sáwọn èèyàn gbọ́
0: wa àwọn èèyàn gbọ́ wa
2: so kí wá ni wọ́n nígbà pé mo bójú yín jẹ́ ẹnìkan wọ́n ní ọmọ ìyá tó bá jẹ́ ọmọ ìyá gidi
0: ibi tá a wà yìí
2: ibi tá a wà yìí
0: ká ló pè mí kẹ́lẹ́kẹ́lẹ́ ni ò ń pariwo sọ ògiri létí ògiri tó létí ló jẹ́ kí wọ́n gbọ́ tó ti yẹ ògiri létí táwọn yóò bá sọ.
3: hello láti àpáta ni
0: ẹ káàbọ̀ ma
2: káàbọ̀
0: ó kọ yín láti àpáta. Kódà kò sí wàhálà ẹja fún orin káfílà lápá bí bẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa orí ètò wà ń bẹ nana wáyé lórí ìkànnì lágilú 96.7 FM òkè gajù kìnínní ìbàdàn rẹ̀.

0: Hello.
1: Ama bi nẹtẹ si ni tọkọla papata.
0: Mo n gbọ yin.
1: Ẹ ikọ tẹ ni lọ fun pe. So wọn nígbà tí ma bi ni si ikọ tẹ ni lọ fun wọn.
0: Abi na.
1: Abi. Àwọn tó fẹ́ pé ìwé ẹ káwọn náà dáná sí wọn lọ.
2: Ká dáná ti wà lọ ní 20 sáwọn èèyàn sì ń dáná lọ kí n fẹ́ ṣe patí sìn kí tó wá máa káwọn ọ̀rẹ́ mi lọ kí ni mo fẹ́ dáná lọ. Àǹtí ẹ̀yin lè ṣe bí àmì.
0: Ó dà. Mo bù wọn o.

0: ẹka ẹ̀bọ̀ padà látòjú ọjà tẹ ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ètò yín ètò wa wà ń bẹ̀ náà ló ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ yìí lórí ìkànnì lágelu 96.7 FM ẹ já lọ sábàlá kejì lórí ètò yìí pàápàá pẹpẹ dem.
1: we are ready pẹpẹ dem gang. Ẹ tún káàbọ̀ sábàlá tá a pè ní pẹpẹ dem. Ẹ ti mọ̀ pé lórí ètò yìí bí mo ti máa ń ja yín tí wọ́n máa ja yín nọ́mà ní pé tẹ́ ẹ bá fẹ́ lọ sí patí birú patí ọ̀la yẹn tó jẹ́ sátidé àwọn nìka ìtàn ti fi sẹ́yìn àwẹ̀ àwọn òkú ìyá àgbà tó jẹ́ pé wọ́n filẹ̀ ni pé táwọn ọmọ wọn bá wálé ọdún wọn ó fi lè ṣe papọ̀ gbogbo òde ìyówù tó jẹ́ tẹ́yìn fẹ́ lọ lọ́la ẹ ṣáà ti make sure pé òde yẹn ẹ gbúdọ̀ yọ síbẹ̀ bí ọjọ́ ni ẹ gbúdọ̀ yọ síbẹ̀ bí àṣẹṣẹ yọ oòrùn kí wọ́n mọ̀ pé ẹ dé patí yẹn kí wọ́n ṣe bíi tìgbéraga o ṣùgbọ́n kí wọ́n má bàa lè fọwọ́ rọ yín sẹ́yìn pé ta leléyìí bo lélẹ̀ ti wá kí ló fẹ́ kí ló ń wá ẹ ti understand irú àwọn múra yẹn lọ́pọ̀ ìgbà ìmúra yín ló lè gbé yín sírú level yẹn ló lè gbé yín sírú class yẹn tó fi jẹ́ pé tẹ́ ẹ bá dé patí yẹn wọ̀n níṣẹ́ máa bèrè pé ta lára ilé ẹ̀ tó dé orúkọ mi ìpadà Ṣíkẹ́mi Òkétọ́lá ni mò ń jẹ́ mo sì kí yín káàbọ̀ sábàlá lónìí nǹkan tuntun míì ni mo tún mú wá fún yín nípa fashion ẹ ti mọ̀ pé nǹkan tí ìbá ti ṣe fashion labala bíi àìmúwá àìsí ìsọ kí ni nǹkan tí mo mú wá lénìí ọ̀pọ̀lọpọ̀ wa la máa ti máa gbọ́ nípa handkerchief skirt tó ń lọ tó ń jà ràn yín ta lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé wá rí lẹ́nìí mi tiẹ̀ tí ìwà mú handkerchief skirt yẹn wá ṣùgbọ́n something related to handkerchief skirt òun ni mo mú wá ṣé rí skirt yìí náà morúkọ táàtì ẹ̀ pé òun because mo ti gbìyànjú láti ṣe research mi pé ó kọ̀wó lẹ́tún pele yìí o wọ́n ṣà ní skirt na skirt ok bó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ni ẹ jẹ́ ká máa skirt everything lọ torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wa ti padà sórí ìṣòkòtò ó ti di pé ẹlòmíì ò tiẹ̀ ní skirt ẹyọ kan báyìí lé ṣùgbọ́n nísìnyí báyìí àwọn oní fashion àwa tá a ní fashion tá à ń ṣe fashion tá à ń yọ fashion a ti wá decide pé a tún fẹ́ padà sórí skirt ìyá mi ẹjọ ẹyin náà ran skirt yìí ṣẹrí skirt tí mo mú wálé ní two step skirt ni ṣe wá rí two step ẹ iwájú nìkan ló mọ ṣe rí ẹyìn ó kàn wà bẹ́ẹ̀ látòkèdè lẹ́yìn tí ẹkùn tí ẹ ní step kankan ọwọ́ iwájú nìkan ló ti ní step ṣe wá rí ẹyin tẹ bá mọ̀ wá lójú òpó facebook mo fi àwòrán skirt yẹn síbẹ̀ ṣe rí ní ọwọ́ òkè skirt yìí ó dàbí bí ẹni pé ẹ fẹ́ ran a shape skirt ṣùgbọ́n tó wá jẹ́ free one tí kì í ṣe lè tó máa lẹ̀ mọ́ yín lára ṣe wá rí skirt yìí ní ọwọ́ iwájú láti bi òkè díẹ̀ sísàlẹ̀ tí ń tinni níwọ̀n ọba tí tẹ́lọ̀ bá measure ẹ̀ wọ́n mọ̀ bí tí shaping step skirt yìí wọ́n mọ̀ bí tó máa wà ṣe rí tẹ́ bá ti wá fún tẹ́lọ̀ ẹ̀yin ẹ̀ kàn send design yẹn sí wọn tó bá yẹ pé ẹ̀yin láǹfààní àti máa wà lójú òpó facebook bẹ́ẹ̀ bá wá láǹfààní ẹ̀ lè fi àtẹ̀jíṣẹ́ pé ká bá yín send ẹ̀ àkùbá yín send ẹ̀ ní ti ríṣẹ́ kí la gbà ẹ̀yin ẹ̀ kàn fún tẹ́lọ̀ pé ń tẹ́ ẹ fẹ́ rán rè ṣe rí skirt yìí níbi step eléyìí tó wà lókè yẹn wọ́n wá fi trimis tó bá jẹ́ ó depend lórí irú material tí ẹ̀yin bá fẹ́ fi ràn wọ́n lè fi trimis ṣe ṣùgbọ́n tó bá jẹ́ aṣọ òkè lẹ fi ran skirt yìí ẹ̀ ní di trimis because aṣọ òkè ní òwú fúnra ẹ̀ tó máa ń ṣe yẹtuyẹtu òwú yìí ó máa wá jẹ́ design ní orí step yẹn ó kàn dàbí cuff cape wọ́n kàn fi sí ni kì í ṣe pé step pàṣẹ cuff cape la lè pé ṣe wá rí cuff cape yìí wọ́n wá cuff ẹ̀ round wá síbi waist padà láti ẹgbẹ́ kìíní sí ẹgbẹ́ kejì ẹni pé skirt yìí rẹ wà gan ni ṣe wá rí ara nǹkan míì tí skirt yìí tún fi tó wu yìí ni pé kò sí tẹ́ ẹ̀ lè wọ̀ sórí ẹ̀ bí skirt yẹn ṣe wà ẹ lè wọ long sleeve tó jẹ́ shirt àwọn míì tún máa ń pè ní packing shirt ẹ lè wọ sí lórí wàhálà ìtàlà ìdédé ni ẹ mọ̀ ti fine ju o ṣe wá rí aṣọ yìí kan náà ẹ tún lè wọ basic top irú èyíkéyìí tẹ́yìn bá fẹ́ kódà tó bá wù yín ẹ lè choose color material tẹ bá fi ran skirt yìí pé òun lẹ fẹ́ fi wọ lọ sóde yìí ṣe wá rí n tó dùn dáadáa jù níbi skirt yìí ni pé ẹ lè wọ lọ sí any corporate gathering bóyá ẹ fẹ́ lọ sí garden kan ni o bóyá ẹ̀yin kàn fẹ́ lọ sí casual outing ni o bóyá ẹ lọ sí vacation ni ẹ wá wò pé kí lẹ lè wọ láti ṣe àwọn videos yín láti kó sí ibi tẹ́ ẹ lè wọ lọ tó bá ti jẹ́ casual outing ṣe wá rí ẹ tún lè wọ fún official outing torí pé tẹ ẹ bá wọ heels sí skirt yìí ó tún ní ìgbéléke tí ew tó máa bá yín gbéléke ewé mọ àwọn ìyá wa wọn máa ní gbémi ga gangan níṣẹ́ tí ew tẹ bá wọ̀ sí skirt yìí ló fẹ́ bá yín gbé sí tẹ́yìn náà bá máa dán skirt yìí wo ní àsìkò tó bá wù yín ẹ jẹ́ ká mọ̀ lójú òpó facebook níbi tí ẹ lè fi ẹ̀hónú yín ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ẹ lè fi gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ sọ nípa skẹ́ẹ̀tì pátápátá ẹ lè fi hàn ní comment section wa gbogbo ẹ̀ pátápátá la ó dẹ̀ kà lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́yìn náà bá nífẹ̀ẹ́ sí ẹ bá wa fi thumbs up yín sí ojú òpó facebook wa títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá láǹfààní àti pàdé ní abala pẹpẹ dem ẹ máa lo fashion ẹ máa ṣe fashion pàápàá jùlọ àwa ọ̀dọ́ ìwò yìí ẹ jẹ́ ká ṣoge wọ́n ní ìgbà ara báyìí òlà àbúra ẹnìkan ìbúsàn ògo lẹ́ẹ̀rùn ṣé ní gbogbo àwọn oge tá à ráyè láti ṣe sí nígbà tí àgbà bá ti dé tá a ti darúgbó a ní láǹfààní àti mọ já yìí jápọ̀ já gbogbo ẹ̀ mọ́ra mọ́ kódà lọ́pọ̀ ọ̀gbà gan-an àti wọ ẹ̀wùsàn ọ̀run fáwọn arúgbó wa gbà mí mo rò pé nbo mò ń lọ ta ni ń wò mí ta mò ń wò ṣùgbọ́n nísìnyí tẹ́ ẹ rárá láti ṣoge ẹ jọ ẹ jẹ́ ká ṣe oge ẹ̀yin wá ń bi mí pé tẹ́ ẹ bá wo àwọn aṣọ yìí lórí skirt tá a pè ní cuff cape two step skirt yìí pé kí ni ẹ lè lò sí ní àwọn ìgbà ọrùn àti ìgbà ọwọ́ wà láìtàlà ẹ lè lo any simple bracelet ẹ lè lo sí ẹ lè lo any simple bold earring ẹ lè lo sí ó tún wá depend lórí irú wig tẹ bá lo because àwọn earrings kan wà tó jẹ pé tẹ bá ti lo àwọn wig kan ó máa bo earrings yẹn mọ́lẹ̀ so ẹ má wulẹ̀ stress ara yín because ìgbà míì gan máa ń bẹ́tà kẹfẹ́ tí yín lẹ́bẹ̀ẹ́ torí kò ní hàn síta fún díẹ̀ yìí ẹ jẹ́ ká máa ṣoge wa ní ìwọ̀ntúnwọ̀nsẹ̀ ẹ má jẹ́ ká ṣe jura wa lọ bí ọwọ́ ikú bá ṣe mọ òun ní ká máa fi nojú títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a pàdé lábala yìí ẹ máa gbọ́ ètò ohun à ń bẹ̀ torí pé ohun tẹ̀ síwájú

ọkọ̀ tí ń roko ẹ máa roko lọ olódò tí ń rodò ẹ máa rodò nso gbogbo ẹni tí ń yẹ̀nà ẹ máa yẹ̀nà olóko ọba roko kí ló lóko ọjẹ olódò ọba rodò kí ló lódò òbúta ọlọ́run ọba wa yẹ̀nà ṣé bi òní palẹ̀ ẹ máa lọ bí ẹ bá fẹ́ o kẹ́sì máa tẹ́tí sí ètò tí ń jẹ́ ó ń dùn yàn gbàyàn gbà pẹ̀lú bá ṣọ̀run àmọ́ tó dé ilẹ̀ Yorùbá ní Lágelú FM 90.

igun lo ti mu mi o le mu lorun owo Lagelu FM 96.7

work of a hype man. Okay. What's a boroti? A boroti.

0: tó ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lètò tí ó máa dé sétí gbọ̀nyín ní kànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùn yín ó ti wà ńkàlẹ̀ Tèmítáyọ̀ Oyè ládùn ààbò ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ ní kànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè. Ìkànnì lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa lọ.

0: Mọ́lá di àlè mọ́m traveling tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń bọ́gbà ní àjò àjà àti húmúra. Àmọ́ rírì yín o, bí ẹ ṣe ń fi ìgbàgbọ́ sanwó mọ́kà sanwó húmúra sílé iṣẹ́ wa. Tọ́nà ò sì jẹ́ kí wàá náà jàǹbá yín fúgbà kankan rí. Ẹ ṣé o, àlọ́ tó lọ ni ó máa jẹ́ o. Àwọn fi àsìkò yìí kéde bí ìjọba Saudi Arabia ti fi gbèdéke sí ọ̀rọ̀ Hajj àti húmúra àtọdún yìí. Ó máa jẹ́ 26 September 2026. Pẹ̀lú jíjẹ mímu bábánbárì ni pé PTA owó dá ọ̀nà ní mọ́kà á fún yín nínú 8 billion naira yín. Sára sàṣà kan sí wa lórí ìtàkùn àgbáyé www.manlandtravel.com telephone 08075722230 tàbí 07026862751. A wà ní number 1 Rando Plaza Ìwé Akari Estate Olúyọ̀lé Extension along Akala Expressway Ìbàdàn. Number 31 New Court Road Old Gbagi Ìbàdàn 5850 Indianapolis USA. Number 1 YBA Complex Sabo Ìbàdàn Jega Shopping Complex Ìyànàgọ́ Ìdí Ìròkó Bọ́dà Ogun State Millions Multipurpose Plaza Michael Kolioso Expressway Ajégúnlẹ̀.
1: Iná kò sún ní ẹ̀kọ́ lọ ní ìyí ti fẹ́ sọ rí.
2: Omi nira kó fi ọwọ́ dà.
3: Gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira kó ká nkankan láti rà mọ́.
4: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira ǹjẹ́ ló mọ̀ wípé ìtàn ìgbésí ayé rẹ lè yí padà.
3: Ṣé lóòótọ́ báwo ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni mi ò gbọ́ nípa ẹ̀ sọ fún mi sí.
4: Àfi bí ẹni wí bí àná ni.

owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́gbọ́n lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 150,000,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín ṣe ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣá gbogbo ènìyàn mú kewé

0: èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má ro sẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
2: Bàbá Ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúgbà tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúgbà ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
5: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣe aláìmọ́pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kọ̀nọ́fùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: ẹgbẹ̀lẹ́gbẹ̀ èkìtì ní ń gbé ìbàdàn.
1: Agbègbè ló wà lé.
0: Ẹgbẹ̀lẹ́gbẹ̀ èyàn èkìtì ní ń gbé nípínlẹ̀ Ọ̀yọ́.
1: Ọmọ kìí wọ́n ní ọkọ̀ tẹ̀lẹ̀.
0: Ẹ jẹ́ ẹ ṣe tí.
1: Ọ̀dà bá.
0: Elémùrè.

0: Hello.
1: Hello.
0: Ẹ ká sọ pé tó ẹ kú ohun o.
1: Ohun jàre.
0: Orí yóò ní dàrú ẹ máa máa ṣe o.
1: Àmì orúkọ yín o.
0: Gbogbo omi bá fi mú ọgbá yìí wá fún wa, Ọlọ́run ò ní lórí sùn mọ́ yín ọgbẹ́ o.
1: Àmì o.
0: Ẹgbẹ́ mi la bílé pa Akúnrẹ́dé Dásọ́lá látàgbé Olúndè.
1: Nǹkan mẹ́wàá ti ń dùn.
0: Lára ń tí ń dùn mọ̀ ló ń jẹ ọmọ wà kọ́ ló fún gbogbo wa jẹ.
1: Ìwánu.
0: Oúnjẹ ọmọ.
1: Àmì o ti ń dùn táàrí bẹ́ẹ̀ ni.
0: Bàbá yóò dùn.
1: Ení.
0: Oyin dùn.
1: Nǹkan tá à ń fi sẹ́nu nìyẹn. Nǹkan kan náà lẹ yọkan. A gbẹ yọkan nìyẹn wa.
0: Oorun lọ́kọláya náà máa dùn.
1: Kò á ní dùn. Àwọn ọmọ mi ń kọ́.
0: Wọ́n bẹ wọ́n ní kí yín.
1: Ṣé ló dùn jù ní àbí oyin?
0: Oyin oúnjẹ ọlọ́kọláya dùn ju oyin lọ.
1: Mọ̀ lọ.
0: Ṣé wọn bá ti dúpẹ́ fún kámú yàn?
1: Mọ̀ mi.
0: Ó ti bọ́ wá. Àràjì. Ó dùn sí. Ẹjẹ̀ ṣàpẹrẹ wà.
1: Ọ̀dà ó di mẹ́ta.
0: Oúnjẹ àyàn obìnrin máa dùn.
1: Kí ni?
0: Oúnjẹ ọmọdé ń bẹ láyé obìnrin.
1: Feeding bottle.
0: Òròǹbó méjèèjì.
1: Ta ni ẹ̀bọ́ ma ní òmùsẹ̀ yìí mà ní.
0: Bàbá máa mú o.
1: Sẹ́yìn mà ní ṣe gbígbẹ̀ wọn kékeré ẹ̀ mà pẹ́.
0: Ẹ̀yin tó àwọn pẹ́pẹ́ sí bẹ́ẹ̀ni ọ̀bà mọ̀.
1: Ọkọ yín ló mọ̀ báyìí.
0: Ẹ̀yin gbọ́ mọ̀ sí àlàájá.
1: Má lọ.
0: Ṣé ilé mọ̀ nígbà bo.
1: Ó di mẹ́rin.
0: Àlàájì.
1: Má sọ̀rọ̀.
0: Ewé ọ̀mì ṣe mi ṣe dúró sí.
1: Mi gbọ́.
0: Ewé ọ̀mì ṣe mi ṣe.
1: Má ó di márùn má. Ọ̀mì ṣe mi ṣe. Má so ó di márùn.
0: Ó bàbá wa rọrin aládùn. Tó fi ṣe kòǹgẹ́ ara. Lásìkò tó nífẹ̀ẹ́ sí.
1: Máa lọ
0: aládùn máa ń.
1: Àní ọ̀ṣọ́ kẹfà àbí kí ló dé.
0: Orin orin ní kẹfà.
1: Orin.
0: Ọ̀gẹ̀dẹ̀ pípọ́n dùn.
1: Lábẹ́ oúnjẹ náà ló wà.
0: Àbí oúnjẹ mọ̀ wà. Bẹ́ẹ̀yàn bá rí ẹni gbẹ́ẹ̀yàn ní ìṣègbè ìwọ arábìnrin wà lọ lóṣù mẹ́ta ń lu èèbò ó mọ̀ dùn sí.
1: Eléte ìwọ báwà skul wà máa jiyàn
0: wò. Alájì. Alájì. Kẹ́ ẹ tẹ̀mí ní ìpín pé kí n sáré ti àkáǹtì mi sí yín kẹ́ ẹ sáré lẹ́wọ́ mọ́ mi bẹ̀. Ó mọ̀ dùn sí.
1: Ó ti dùn jù.
0: Èèbò sọ.
1: Nọ́mbà 7.
0: Kí ló fi nọmba 7? Ọmọ yìí kan wà bẹ́ẹ̀lú òkèèrè. Á wọlé jì gan láìpẹ́ yìí sì tẹ́lẹ̀. Kó bò ń gbé ṣe sọ̀pẹ́ẹ̀sì fún mi. Inú mi ọmọ dùn débi tá a wú yìí.
1: N ti ń dùn lẹ́nu tàbí n tá a fojú rí tó dùn. Eléte ni kò sí ń bẹ̀ ṣùgbọ́n sáà máa sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ. Wọ́n gbádùn ẹ̀.
0: Ẹlẹ́ẹ̀kẹjọ náà nu àlàájì.
1: Àlọ́yá.
0: Ó yẹ fún mi bá.
1: Ìkẹsàn.
0: Oníṣúgà dùn. Olóúnjẹ ni ìrèké gan dùn. Olóúnjẹ ni.
1: Oúnjẹ ni.
0: Ẹ fún mi bá àlàájì.
1: Okù méjì.
0: Kí o ti ẹ̀jẹ̀ mo rẹ́ nígbà lẹ́yìn ò mọ́ mi lọ́sẹ̀ yìí.
1: Kí n lẹ̀ mọ́. Ṣé kí n kúkú.
0: Ẹ̀bùn ni.
1: Jẹ́ ń lẹ́ra
0: mi. Inú mi ó dùn dé.
1: Ẹ ló. Jẹ́ ń lẹ́ra
0: mi. Ẹ̀lú àlàájì.
1: Jẹ́ ń lẹ́ra mi mọ́.
0: Ẹ̀yin tẹ́ ẹ ti gbó.
1: Ìwọ́
0: sì ìlú ìbílẹ̀ náà.
1: Sọ́mọ́gé ni wọ́.
0: Àyọ́ máa ń.
1: Sọ́mọ́gé ni wọ́. Sọ́mọ́gé
0: ni. Ọmọdé lè rí o.
1: Wọ́n á tíráì mi wo.
0: Àlájẹ́ àlọ́jẹ́ sí ẹ̀yìn wà lájá obìnú.
1: A máa wọ̀rí ìpínlẹ̀ ẹ̀yìn ẹgbàgbà kò sí wàhálà.
0: Ẹ̀bùn ní ẹ̀yẹ̀ mọ́ mi ká ibi dùn mí nú.
1: Mo fẹ́ lẹ̀ mọ́.
0: Èmi
1: mo fẹ́ lẹ́ra mi mọ́ ni o.
0: Ọdẹ lè mọ mi láti bẹ.
1: Kò lè wọ bẹ̀ báhùn. Ọ ju ilé ẹ fún mi ni.
0: Ẹnu àlàájì.
1: Àlàájà.
0: Àwọ ẹni.
1: Àmì. Bíọ́lá. Sówó wà lẹ̀. Ẹsẹ̀ àkáǹtì náà báyìí ká fún 3,000 ká ẹ fi mu tíì.
0: Ẹ ní dáàmú mi wá ẹ̀ ń
1: tì. Àmì ọ̀yẹ́ ẹ sọ báyìí.
0: 81.
1: 81.
0: 27.
1: 27.
0: 05.
1: 05.
0: 05 lẹ́ẹ̀kan sí.
1: 05 again. Bank wo? 70.
0: Okay.
1: ope
0: akore de gba tola na ni nbe
1: nbo wa sisi o te baluje gbogbo n ton wi ga
0: abo bo du te ri o koko ma pe ya nbe ladugo
1: ah ma lo owo re o kan la
0: mo ti lo

0: le kere leti e o ti we di ojo mo bo se je olorun ni be yan to le o le o ba ni gbogbo osuru o kan abuku tokun ba tin fi gbogbo gba so pe o lo ni right on to ba wu lo won danwo o si kan abuku gbegede o gbe nanu leun obi lo ni le pe won ni nkan stoop to conquer ma try la so pe nte ba ti fe ni se nte fe ka je ni o ti wa oke bi an ba tin ba soro kan pe ibe oda to kan ri mo be to lo kodun to pari o si ji abo be ni ori bi ti wo ri awon obirin wa nri obirin o ni fe koko won subu danu ah ya ni ya nje o okay ma pa mi legun ma mo ma mi o si laye mo gbogbo e te ni ya ya yo ni ku bayi o omo urukan ni won ni ke sanu omo urukan emi re o e ba te so omo urukan e ja gba pe meji si ki won ba mi advice awon toko ti yawo yi o se se kari awon to je pe bi igbese awon aye won se ri lo se ri lawon bi kokan nu aye hello
1: alaji e ka so o
2: e ka so ma
1: ah adupe lodo olorun fun ese te nse yo olorun ma ran yin lowo o
2: amen na yo lo
1: baba yen ko ye ko ja yen baba tola ni yen tori ati we ile ati ni oko gbogbo ti won wi yen ati ya ti won send e ti yen under abe ta ni gbogbo won wa iya to tin gbe oruko babe bo lati keke to fi lo school to fi pari gbogbo nkan to ni
0: to jama
1: to jama to change di ton le mo ton le mo oko
0: to jama ti e
1: to jama ti e owo ri wi pe won tin ko o eyin ewo eleru mo ti ti e lati gba yen gba yen ti tun bi mo gba to bi mo ton le mo e na la omo yen nje ko ri nigba yen wi pe o tin ko oru ohun tun ko eru eleru mo ti tohun nipa ti ayen tin di ayen o para di o si bebe se le wa nle oko ta se gbogbo oko e to tan ti o ni fara je iya fun okunrin da ba bi se won mo sugbon opolopo awon okunrin ni o fe mo ko obirin na fara di nkankan ti e kan ba wa je wa wa lawun lawun lomo awun lawun lomo nje mi wa te pe won o ti se gboro lo ti won ni se yen kan sile ke ya le lo domo sodo ni abo le lo domo yen ti ti ko nko lohun bi mo mo to lati gbo pa omo yen tin rowo mu won fe ta awon mo ra yi pe de ke gbon rin won gbolo moju iya yen mo
0: eh mami
1: ta
0: abe yin eyin mama wa be yin se ti ku me
1: be ni sa
0: a si ro yin e ma je oje alale o
1: iya ni je yin lagbara olorun iya ni je
0: eh agaga e lo te je pe gbogbo ore ke nru re ko kuku fe je yin nkan na lo
1: bẹẹ
0: ọ bá da lẹtẹ bá wá sí tí ọ̀dà kíní ọ̀kẹ́rẹ́kẹ́rẹ́ ẹ sọ̀rọ̀.
1: àwa ní òní ṣe ohun tí ò dà gbogbo wa ló yẹ ká fi ọ̀rọ̀ wa mọ lọ́run tẹ́rì nǹkan bá ti fi ìdílé ẹ̀ mọ lọ́run wọn ó dojú ayọ̀ wọn ó sì rìn wọn ó rìnrìn àjò wọn pẹ̀lú ọlọ́run ọlọ́run ó sì bá wọn tó.
0: màmá
1: tẹ
0: bá lóbìnrin tí wàá sọ fún ọkọ ẹ nígboro ọkọ ẹ ilẹ̀ fẹ́ suná ọ dàmú kí lè fẹ́ sọ sáàrin yẹn.
1: àárò ẹni bẹ́ẹ̀ yẹn ọmọ ọlọ́run ni kí ló fẹ́ dá mọ̀ gbà tí ò kú òun ilé ẹ̀ tí ò sì tí ò tí kú òun lọ́dà ẹ̀ kò sí ohun tó fẹ́ ṣẹlẹ̀ ju kí èèyàn parí ẹ̀ kí ló fẹ́ dá mọ̀ tó bá ní yóò dalẹ̀ tó wọ́n fi ojú ẹ̀ rí tí ọ̀ bá dalẹ̀ kí ló fẹ́ bọ́lọ́run ṣe. gbogbo wa ọwọ́ ọlọ́run la wà.
0: ẹ bá gbogbo lọ́kọláyà sọ̀rọ̀ oníyàwó kan ẹ bá sọ èyí tí jẹ́ tán oníyàwó méjì ẹ bá ń sọ èyí jẹ tán oníyàwó méjì mẹta ẹ bá ń sọ èyí jẹ tán.
1: oníyàwó kan yóò gbà fọlọ́run pé àgbélébù tòun lòun ti gbé yẹn kò sí ohun tọkọ ẹ lè ṣe fún gbà tí òun pọ́nà méjì yóò fara dà ní tí gbogbo sì fi dayọ̀. oníyàwó méjì sì níyìn àwọn yóò máa fi ọ̀rọ̀ wọn máa fi pẹ̀lẹ́ tutù wọn máa fi gbé torí gbogbo wọn ti rí bẹ́ẹ̀ àwọn ojú ni kì í ṣàrán wọn mọ̀ bí wọ́n ṣe máa fi ọgbọ́n ọlọ́run tó.
0: ẹ ṣe màmá ojú òní ti yan o ṣe ẹ ti gbọ́n ti ń bẹ ẹ̀yin ọmọ ṣe ẹ ṣàdúrà fún màmá ń pẹ ayé wọn ò ní bàjẹ́ ilé wọn tẹ náà ní dàrú.
3: mọ́mí wa ẹ ṣe o ẹ pẹ́ fún wa o a máa rí yín bá o lágbára ọlọ́run ojú òní ti yín o.
1: ẹ dàgbà ẹ kú ètò.
0: thank you ma.
1: kò ní bàjẹ́ lórúkọ Olúwa.
0: Ẹ̀jẹ̀ rẹ̀.
2: Ẹ ṣeun.

0: Wọ́n ti bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Kàṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣe gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, tayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
2: Ìdílé onílera pípé, ọjọ́ ọ̀la tó ń tàn, ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò. Ìlera rẹ, yíyan rẹ, ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà tí iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
3: Nítorí náà, ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀, àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin, ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rìn ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ, tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
2: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ.
4: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
5: David Pierre Eye Care Foundation ló ń lọ gbọ́dọ̀ tata. Wípé ti yín mélòó gbogbo èèyàn bàdà tábẹ̀bẹ̀. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ojọ́ kánságu ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Charity PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Charity PL Eye Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́ ibi tó ti ràánú gbà láìsí nira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank, Charity Council Building, Yana Àgbàlá Bus Stop, nítòsí Olówódé Fowósanú Shopping Complex, Ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé pé
6: 0701015255.
5: Ojúlọba ara, kò ní dín dúró mọ́ wa lágbárí.
7: Ó ṣe ń lọ. Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Ó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí tìgbọ̀n yín níkànnì Lágelo 96.7 FM òkè Gájòkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Fún wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùn yín ó ti wà ń kalẹ̀. Tèmi Táyọ̀ Oyè Ládùn àbọ̀ ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ níkànnì Lágelo 96.7 FM òkè Gájòkè. Ìkànnì Lágelo ti Sátidé yìí ó tún máa

0: Hello, ẹ ká sọ ẹ kú iṣẹ́.
1: Ẹ mà lẹ́wọ̀
0: ẹ. Ẹjọ́. Yẹ sà gbọ́ ní kí n bèrè ti ìyá 1977 May.
2: May kí ni 1977 yá?
0: 19.
1: May 19, 1977.
0: Bẹ́ẹ̀ni Bẹ̀sìmí mọ ọjọ́
2: gan. Àmọ́ àmọ́ ọjọ́ Thursday ni ọjọ́ Àlàmísì ni. The third Thursday of the month.
0: Okay.
2: Ọjọ́ Àlàmísì ni.
1: Ṣé fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kan lẹ́yìn?
2: Ọjọ́ àṣeyọrí.
0: Mo fẹ́ kẹ́ ṣe ìtumọ̀ ẹ̀ ni.
1: Wọ́n bá ń sọ̀rọ̀.
2: Taros ni ẹ̀. Taros ta. Àwọn yẹn náà business ni. Ní supamakẹ́ẹ̀tì.
1: Nǹkan kan máa ń.
2: Kò sí bísínẹ́sì táwọn tiẹ̀ lè ṣe. Bísínẹ́sì ni kí wọ́n má dẹ̀ ṣiṣẹ́ lábẹ́ èèyàn. Kó ṣàgbójúmọ́ kókò okòwò ni.
1: Ẹ ṣeun. Wọ́n gba ìgbé ọkàn. Hello.
3: Hello.
1: Hello sir.
3: Yes sir. Ilé kàmú dání sáà.
1: Ẹ sọ̀rọ̀.
2: July 18, 1997. Ọbẹ̀rẹ̀ ǹjọ́ Tuesday. Ọjọ́ Third Friday nìyẹn o. Third Friday. Ọjọ́ Jumọ̀ báyìí ni àyájọ́ ọjọ́ ìní ni.
1: Hello sir.
3: Bẹ́ẹ̀ni.
1: Ṣé bẹ́ẹ̀ ni?
3: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ làwọn lọ́yẹ̀.
2: Ìràwọ̀ tó rọ̀ mọ́ July 18. Ìràwọ̀ tó rọ̀ mọ́ ni ìràwọ̀ tá à ń pè ní Leo Star. Leo Star yẹn ìràwọ̀ tí a fi iná bí ni.
1: Iná.
2: Iná la fi
1: ṣẹ̀dẹ̀. Yọ́ máa kọ́ ọ bọ́ náà ni.
2: Irọ́ ọkọ̀ kọ́ ọ bọ́ náà.
1: Ok.
2: Spiritual fire ni o.
1: Spiritual fire.
2: La fi ṣẹ̀dá ọmọ tá a bá bí ní ọjọ́ yẹn. So business man ni kò dẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ lábẹ́ èèyàn but business yẹ èyí tó bá jẹ mọ́ ìràwọ̀ ọ̀nà ni.
1: Iná.
2: Àwọn tó ń tarin.
1: Iná ni
2: wọ́n lọ sílùú Wood. tó bá jẹ́ pé tó fẹ́ máa ṣe bí ṣe kọ́ lọ máa fojú sí bí a ṣe ń tarin géètì.
3: Ẹ ṣeun
1: sir. Ẹ ṣeun all right o. Ibi tí màá lè gbà máa lórí ètò fótó ni nìyẹn. Ẹyin tí ẹ bá tún ń pè mo ó ṣe ṣe kí n má láǹfààní àdúgbò. Ṣùgbọ́n kí n tó yọ̀ǹda bàbá wọn ẹgbẹ́ tẹ́ bá bi èmi léèrè. Tí mo bá dìde tẹ́ bá bílẹ̀ pé hello ẹ̀ẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ kéka. Mo lè pé ọmọ fa jákà kí ìgboro kọ́ ọmọ fa jákì. Yorùbá bí mi lè wá ní kílẹ̀ pé èmi kẹ́ má ti pè mí tí màá sọ fún yóò le. Mo lè pé lọ́mọ fa kí ẹ̀gẹ́ túkà kí inú oko. Oòrùn wo mi. Mo lè pé ọlọ́pàá sọ bọ́ọ̀dù alábàlà. Bàbá ọ̀rọ̀ yìí lágbára ọlọ́mọjà ṣiṣẹ́. Mọ̀jà ṣiṣẹ́ oníṣẹ́. Ẹ sọ nọ́mbà yín kẹ́dìde.
2: Nọ́mbà bàbá kàlẹ́dà ni 0070 1440 60 0070 1440 60.
1: Ẹ ṣe pé díẹ̀díẹ̀ ẹ ń rọ̀ṣẹ̀ ni. Àwọn tí àwọn nǹkan máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ṣe rí ètò yìí ètò tí fàyàn kú nínú
2: ìlàjì.
1: Ẹ sọ nọ́mbà ẹ̀bá àmọ́ sùn tèmi ti jẹ́. Nígbà tí wọ́n bí mi léèrè wò kí wọ́n dá nǹkan wọ.
2: Ẹ̀sọ́ ọkọ̀ àní ẹ̀sọ́ ọkọ̀.
1: 0070 1440 60
2: òní nọ́mbà bàbá
1: kàlẹ́ ńlá. 1414 lẹ́ ń sọ yẹn 14.
2: 14.
1: 40 and 60
2: ló parí ẹ̀ 40-60 ló parí ẹ̀.
1: Ẹ wúlẹ̀ kan sí.
2: 0070 1448 40 60.
1: Bàbá ẹ dìde mo dúpẹ́ lọ́wọ́ àti àjọṣe tó lé ní. Ara ìrẹ́ ni kò fi mí dá. Ara rí. Mo dúpẹ́ lọ́wọ́ OBM. Akorede. Akita ojo lalaye. ìṣẹ́jú méjì tó kù mo fẹ́ fi kí ọmọ ìyá mi Alhaji Tajuddin Akinlabi Lawal ọjọ́ òbí rẹ̀ kò báyìí o pé ká ló lákà lógun ọlọ́run ẹ̀mí ogun o ṣùgbọ́n ta ló lè mọ ibi ọláàrẹ ọbọ ọdálẹ o ò ní gbọ́mọ sí o àti bí àtọmọ àtọmọ ọmọ àánú ńlá yóò máa sọlẹ̀ sínú ilé rẹ ni gbogbo àwọn ọmọ bàbá rẹ tẹ̀mí jẹ́ olórí ẹbí la fi ń kí ọ gbogbo ọmọ ìyá rẹ la fi ń kí ọ wípé òkú ayẹyẹ ọjọ́ òbí rẹ tan plana Tajuddin Akinlabi Lawal dàrẹ́tọ̀ ni kó tó kú nílé iṣẹ́ ìjọba ọmọ ìyá wa nù bàbá alákàwé ilé bàbá wa ìkánu a ní akítẹ́ẹ̀tì a ní lọ́ọ̀yà a ní barista a ní. Ìfẹ́ ẹlẹ́dá ò lè yẹ. Ọ̀pọ̀ gan-an. Ọ̀nà tó bá. A lẹ̀ ní broadcaster. A ní musician.

Àjọ ilé ìtọ́rí sí ìpèníye ohun oúnjẹ nílẹ̀ yìí NAFDAC ti sọ àsọtúnṣọ rẹ̀ wípé igi tí àwọn gbé dá ìmọ̀ pèsè ọtí nínú ọ̀rá nílẹ̀ yìí ó náà ló sì fẹsẹ̀ múlẹ̀ di àsìkò tá a wà yìí. Nílẹ̀ òkèrè ìjọba orílẹ̀-èdè Venezuela tó ń tilẹ̀ Chile òun náà ti bẹ̀rẹ̀ padà láti jọ mọ́ ní ìbáṣepọ̀ ọ̀tún sọ́wọ́ iwájú. Ọjìnì agbábọ́ọ̀lù lọ́wọ́ iwájú ti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles nílẹ̀ yìí Josh Maja ló ti ṣetán láti darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Le Havre lásìkò yìí ìròyìn náà rí lẹ́kùnrin.

ona lo fi oro ilede nigba to nse agbe kale igbimo amuseya ile ti ori si mimo agbe kale ile iwe ti won tin ko nipa imo sigun yibo ile ti se itile ise omo ologun o tesi waju ninu oro re eleyi ti okan lara awon amugbalegbe pataki fun lori iroyin iyun ikaru ata eleyi to fi lede atasala yoro wipe imo sagbe kale ilewi ohun ona ni omi opin deba bi ile ise omo ologun bi won ti rogbo okule awon akosemose dokita atawon eyan ti o je onimo segun oyinbo yi ti won se omo ologun o tesi waju ninu oro wipe eto ohun nigbati awon eyan na ti won ba di akosemose ni won ti ro won lagbara lori bi won ti mo se atileyin fun ile ise omo ologun loju ija ati l'ofisi. Ọ̀gá àgbà tuntun fún àjọ ilé ìtòrí sí ìdánwò aláṣewọlé sí ilé ìwé gíga JAMB ọ̀jọ̀gbọ́n Ṣẹ́gun Àìná òná ló ti tutọ́ sókè fojúgbà tó ṣàlàyé ọ̀rọ̀ wípé òun ṣetán láti gbójú agàn sí ìwà ìmọ̀ jíwéwò mọ̀ ṣe báyobáyo nínú ètò ìdánwò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó tún wá ṣe kìlọ̀kìlọ̀ wípé gbogbo àwọn èèyàn tí wọ́n hùwà ìbàjẹ́ kan sí kejì nínú iṣẹ́ wọn láti mọ ba iṣẹ́ ọwọ́ àjọ náà jẹ́ ni àwọn ò ní fojú rẹ̀ wò. Ọ̀jọ̀gbọ́n Àìná ló kéde ọ̀rọ̀ yìí lónìí níbi ayẹyẹ ìmọ̀ faṣẹ́lénilọ́wọ́ tó wáyé lọ́fíìsì àjọ JAMB lẹ́yìn tí ń bẹ ní agbègbè Buhari nílùú Àbújá níbi tó ti yànnàná àwọn àfojúsùn eléyìí tó ní fún àjọ náà láti jẹ́ kí ó kó àjọ náà kó túbọ̀ mọ tẹ̀síwájú ní dáadáa lọ́kàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ti wá fi ọwọ́ àmì ìdánilójú sọ̀yà wípé gbogbo ìlànà ìmọ̀ ẹ̀rọ eléyìí tó bá òfin mu òun náà ni àjọ ọ̀hún lò láti ṣe iṣẹ́ ìwádìí kẹfin àwọn èèyàn eléyìí tí wọ́n bá wùwà kọ̀tọ́ lágbọn ètò ìdánwò náà tí wọ́n sì gbé ìgbésẹ̀ tó bá tọ lórí ọ̀rọ̀ wọn. Ẹ̀wẹ̀ ọ̀jọ̀gbọ́n Àìná òun náà lọ gbaṣẹ́ lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n Ishaq Olóyèdè tó ti wá ṣàpèjúwe àjọ JAMB gẹ́gẹ́ bíi pé kìí ṣe àjọ tó kàn rí sí ìdánwò aláṣewọlé sí iléèwé gíga nìkan o bí kò ṣe wípé ó mú àfojúsùn omilẹ́ngbẹ́ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà wá sí ìmúṣẹ. Kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá àgbọn ti olúlu lẹwa ìlú Àbújá FCT ọ̀gbẹ́ni Ahmed Sanusi òun ló ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn tí wọ́n rà tẹ́wọ́ gbà tàbí tí wọ́n ń ṣe káràkátà nínú ohun amáyédẹrùn tí ìjọba ṣe sílùú eléyìí tí àwọn èèyàn kan tí wọ́n bá ti jí kó pàápàá jùlọ tó ń ti àwọn tí wọ́n ń ba nǹkan jẹ́ nílẹ̀ yìí láti ṣe bẹ́ẹ̀ dáwọ́ rẹ̀ dúró torí pé àwọn ṣetán láti gbójú agàn sí àwọn èèyàn náà. Sanusi ló fi ọ̀rọ̀ ìkìlọ̀ yìí lédè nígbà tí ó ní ìfarakínra pẹ̀lú àwọn oníròyìn nílùú Àbújá. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ti ro ìlànà mímọ pagidínà ìwà ọ̀daràn lágbára ní ìpínlẹ̀ náà tó sì ní gbogbo ètò òun náà làwọn ń ṣe láti rí dájú wípé àwọn ọ̀bà yìí jẹ́ wọn mọ bankan eléyìí tí ó wà fún aráàlú yálà ìjọba ló pèsè rẹ̀ àbí ti aládàáni jẹ́ nílùú Àbújá. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé iṣẹ́ àwọn ọ̀bà yìí jẹ́ ọ̀hún òun náà ló ti ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ mọ́ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà lára èyí tó sì ń fa ìbò ẹ̀yìn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé nílùú Àbújá. Kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ló wá ṣàlàyé ọ̀rọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí òun náà ni iléeṣẹ́ ọlọ́pàá nílùú Àbújá ti ṣe àkọsílẹ̀ rẹ̀ láti pàṣẹ mímọ pàráàrò àti mímọ kó àwọn ààfin tó níjọ látìgbàdégbà.

àjọ tó rí sí ìpèníye òǹtẹnujẹ nílẹ̀ yìí NAFDAC ń lo ti sọ àsọtúnsọ àfojúsùn rẹ̀ tó sì ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ò ní bojú wẹ̀yìn mọ́ o lórí àṣẹ tí wọ́n ti pa wípé kò ní sí ìgbàláyè fún mímọ pèsè ọtí ní lẹ́jẹ̀wọ́n sínú àwọn ọ̀rá pélébépélébé mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àjọ ọ̀hún agbọn ti ìlà oòrùn gúúsù ilẹ̀ yìí ọ̀bọ̀wé Festus Okadike òun náà lè fọ ọ̀rọ̀ léde nígbà tó ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò nílùú Enugu Okadike tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ti bẹ̀rẹ̀ sí ní máa gbójú agan sí àwọn tí wọ́n ń pèsè tàbí tí wọ́n ń pín àwọn ọtí ọ̀hún ti ń bẹ nínú ọ̀rá lásìkò yìí ẹ̀wẹ̀ ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí àwọn ti bẹ̀rẹ̀ sí ní máa palẹ̀ àwọn ọtí ọ̀hún tí wọ́n ṣe sínú ọ̀rá mọ́ kúrò nínú ọjà ní tìbútòrò àgbọn ìlà oòrùn gúúsù ilẹ̀ yìí ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òfin náà ìní ò ní mú ìpalára kankan o débà àwọn tí wọ́n ń pèsè irúfẹ́ ọtí bẹ́ẹ̀ níwọ̀n gbàgbà eléyìí tí wọ́n bá ti ń pèsè eléyìí tó ju mìlílítà eléyìí tí ó tó igba níye lọ ìyẹn 200 mil lásìkò yìí ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀daràn kọ̀lọ̀rọ̀ sí wọn náà ni àwọn ti fi kélé òfin gbé pàápàá jùlọ ní àwọn bíi ìpínlẹ̀ Enugu Imo Abia Ebonyi tó ń ti ìpínlẹ̀ Anambra. ìròyìn àgbáyé náà lẹ́ń tẹ́tí gbọ́ láti kàn ní Lágilu 96.7 FM. ní báyìí ìròyìn ilẹ̀ òkèrè ìjọba orílẹ̀-èdè venezuela tó ń ti ilẹ̀ chile òun náà ti kéde wípé àwọn ti ṣetán o láti bẹ̀rẹ̀ sí ní máa jọ ní ìbáṣepọ̀ ilé tó gúnmọ́ sọ̀wọ́ wájú o ìbáṣepọ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì òun náà ló forí sọ àpáta tí gbogbo ẹ̀ sì di pẹ́ǹtúká lọ́dún 2024 nígbàtí orílẹ̀-èdè venezuela tó kéde wípé àwọn ò ṣetán láti ní nǹkan papọ̀ pẹ̀lú orílẹ̀-èdè ọ̀hún mọ́ pàápàá jùlọ lẹ́yìn èsì ìdìbò ilé tí wọ́n ṣe ní orílẹ̀-èdè náà tó sì ní nǹkan ṣe pẹ̀lú orílẹ̀-èdè chile ẹ̀wẹ̀ ìgbésẹ̀ láti mọ ní ìbáṣepọ̀ tun láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì òun náà ni wọ́n ti wá kéde báyìí tó sì bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ akin lẹ́yọkọ̀

0: Miliki special yìí. Bí ìgbà tán bá kọ́ mú ogun fáwọn kan ni. Ìkan láàárọ̀, ìkan lálẹ́, ìkan lọ́sàn. Àwọn èèyàn kì í dàgbọ́. Wọ́n máa ń dúró dé ni pé àwọn boys yẹn fẹ́ dé. Àwọn boys tí ò ní ròrùn yẹn. Alihaji Abdulkabir Jalaruru. Jalaruru Labijan. Jalaruru Nigeria. Wọn kì í gbégbó ẹ̀. Àwọn diaspora gan kí lẹ́ ń sọ yìí. Àwọn àtẹ̀bà tí ni pé àwọn boys yẹn fẹ́ dé. Adẹ̀ ti dé. Àwa dẹ̀ kọ́ la dé. Ọlọ́run ló dé. Ọyá yí bíìtì yẹn padà jẹ́ ń gbọ́. Òṣè. Fẹ́dẹ́kì dìgbà dìgbà tẹ́dẹ́dẹ́dẹ́. Àwọn òpin tá aago mẹ́rin ìrọ̀lẹ́ Friday bá ti lù báyìí. Àmọ́ yí ojú ọ̀rẹ́ padà ní o. A po gbogbo ẹ̀ pọ̀ mọ́nú ara wọn, a kì pọ̀. Rẹ̀mí àti rẹ̀mí lórí Miliki special. Ẹ̀dẹ̀ máa gbátun ẹ̀ dáadáa. Ẹ̀ tún jẹ mùkútún ẹ̀ nírọ̀lẹ́ yìí. Ẹ̀já máa ń bàbọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ o. Miliki special, ibo ló ka yín mọ́? Ibo lẹ wà?
1: Lọ́mọdé lágbà.
0: Kílẹ̀ ń ṣe.
1: Ẹmujojo. Bèbí mi mákẹ́rẹ̀ láti mú.
0: Ṣé ẹ̀yin tí a wà nílé fàájì nìyẹn? Ṣé kò yà jù báyìí?
1: Mákẹ́rẹ̀.
0: Ẹ tẹ̀jẹ̀ ká aago mẹ́fà lù.
1: Bí mi mákẹ́rẹ̀ láti mú jojo. Ọ̀pọ̀ mi.
0: Ẹ̀yin ti kúrò lọ́fíìsì àbí?
1: Jojo.
0: All right.
1: Mákẹ́rẹ̀ láti
0: mú. Wọ́n ti níṣẹ́ jímọ̀ DJ Spider. Wọ́n ní ò lọ títí.
1: Gbé mi sáyà.
0: Bàbá Adébáyọ̀ ní Súkà, Alfa, Bàbá Súkà.
1: Ọmọ mi.
0: Bàbá Súkà, Súkà. Ọmọ Ìbàdàn.
1: Ajẹ́gàjò. Artistic composition lórí wa.
0: Ẹ bá bá ń rí Bàbá Ògo, ẹ bá ń kí dáadáa. Bàbá Ògo láti Sọ́mẹ́ẹ̀. God bless you.
1: Bèbí mi.
0: Miliki special, a ti dé o.
1: Bàbá mi.
0: Rẹ̀mí àti rẹ̀mí, ọmọ mi wà, ó wálé ni o. Pàdí mi wá o. Ẹ máa gbóhùn rẹ̀ sìn.
1: Ohun tó ṣe ti ń gbèsè ti wá ní. Ọmọ ẹgbẹ́ barista Àtúndé. Barista
0: o. Gbẹ̀ngàn Láyíwọlá ó yàtọ̀. Orí yàtọ̀ presenter. Orí yàtọ̀ lọ́mọ. Olóòtú ètò ìníyẹn.
1: Fámá mi gbé mi sá.
0: Túndé Ọláwúwo olóòtú àgbà. DJ Spider. Spider DJ.
1: Barista Àtúndé.
0: Ó wà ń bí o. Fine boy. Sorry, fine man jare. Orílẹ̀ ti kún o, ọkàn rí jẹ́ wọ́n rán ni o.
1: Ìlejò ti jẹ́ ẹlẹ́mí.
0: Filẹ̀.
1: Kálọ̀ múra kálọ̀ sọ̀kọ̀
0: jù. Ó ti ń rìn mí wẹ́rẹ́wẹ́rẹ́. Mi ń jánu bọ̀ bí ẹ̀rọ ata wẹ́rẹ́wẹ́rẹ́.

0: wọ́n dẹ̀ sí ń jẹ àròsọ mọ́ ṣá. Àròsọ. Wọ́n máa ń pa àwọn kan wá ní lárosọ. Ọ̀ya tó bá mú sójú já lọ lórí bàrí ẹ̀ràn láṣìwọ̀ ajá tó ń lọ.
1: Kì í ṣe wo dandogo kì í ṣe wo.
0: Mílíkì la pè é. Èyí àtàwọn àtẹ̀yìn nírọ̀lẹ́ ìní.
1: Kì í ṣe wo sọ́mọdé lè wọ̀.
0: Ibi tó bá kà yí mọ̀ ni ẹja mọ̀. Bó ṣe ń báyìí sí ẹjẹ́ kí n máa mọ̀ lórí WhatsApp. Rẹ̀mi Babájídé ń wà lálàáfíà, ó ń bọ̀ lágbára ọ̀rọ̀ bá mi láti Sọ́ka Adébáyọ̀. Ẹ lọ fọkàn balẹ̀.
1: Iṣẹ́ wo dandogo kì í ṣe
0: wo.
1: Kì í ṣe wo.
0: Mo sọ fún yín pé ó ń bọ̀ tí ò bá wá máa sọ fún yín pé kò wá. Bọ̀ tó ń bọ̀ kò tẹ̀ wá bọ̀ gan mọ́gan tẹ̀ tí wá dé.
2: Ayé ọpẹ́ yọ Folódùmarè.
0: Ẹ káàbọ̀ sà.
2: Ìpè ti gorí ago lọ́pọ̀lọpọ̀.
0: Ẹ káàbọ̀ sà.
2: Gbogbo nǹkan láyé ká máa dúpẹ́ ni.
0: Ká dúpẹ́ ni, ọpẹ́ ni.
2: Ká máa dúpẹ́ ni.
0: Ọpẹ́ ni.
2: Ó rí ìwà láyé wa, ìwà láyé wa, àná lárígbà.
0: Ṣé o sì?
2: Oníjímọ̀ àtọ́gbẹ̀yìn oṣù keje.
0: Bẹ́ẹ̀ni, mo rí pé òun
2: ní ẹlẹ́lẹ́. Mo sọ̀rìn àjò kan fún ọ nípa bàbá.
0: Okay.
2: Tó jẹ́ àwọn olóore wa láàánú wa tí òbí mọ́ pé wa.
0: Ṣé bí ìyẹn ti lọ ni?
2: Àkọlọ́ òní ni ó pé ọjọ́ kẹjọ.
0: Okay.
2: Bí wọn ò bá rí ọ, wọ́n gbọ́dọ̀ rí mi kọ́ mọ́ jẹ́ pé gba wọ́n sí géètì lẹ́nìkan là ń wọlé.
0: Okay.
2: Mo lọ màámọ̀ dúróńdó pé Rẹ̀mí àti Rẹ̀mí.
0: Ó dàbẹ̀.
2: Mo wá lọ dúró tí à.
0: Ó dàbẹ̀.
2: So mo ìparí tí mi kú ò pé. Àwọn èèyàn ti máa pè ọ́.
0: Àbíwá kúfẹ̀ kan kókó padà síbẹ̀ báyìí kó máa lọ.
2: Èéwa ti rí.
0: Ó yà kó padà bẹ́ẹ̀.
2: Kí ló dé?
0: Mo béèrè, mo béèrè ni.
2: Irú béèrè wo nu? Ọmọ ṣe tó ló ṣe gọ̀tò.
1: Nínú gbogbo tọ́lọ́hún ọba ṣe dá.
0: Ìwọ sọ pé béèrè ò fàjà.
2: Sọ ọ̀dà rẹ́rìn báyìí látàárọ̀.
0: Bóyá wà
2: kúkú. Àbí bó ṣe rẹ́rìn láti
0: pilẹ̀ rẹ̀. Bóyá wà kúkú padà. Ìbéèrè ṣé ìbéèrè ni mo béèrè.
2: Orí pé njọ bàbá mi kú mo rí ètò.
1: Ọba ni wọ̀rọ̀.
0: Mo dẹ̀ jẹ́rìí àkàtáǹtì, wọ́n kúkú ń gbọ́ wa.
2: Pé.
0: Ah, òṣùṣùkú ti parí tẹ́lẹ̀. Wọ́n kàn ra yọnú ẹ̀ náà ni.

0: máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ́ ti wádìí alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí ìlàgẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló

0: ìránṣẹ́.
1: Pastor Kimaru Peter.
0: Breaking the yokes of affliction.
1: Of darkness.
0: Jíjá àjàgà ìdálóró òkùnkùn.
1: Ẹyin tí Sàtánì àtàwọn ọmọogun rẹ̀ pọ́ lójú tó.
0: Jésù Olúwa fẹ́ jẹ́ àgbà lọ́jọ́ Friday. 31st July 2026.
1: Látago mẹ́jọ òwúrọ̀ ní aago mẹ́rin ìdájí ọjọ́ kejì.
0: Níbi tí Ọlọ́run ti máa lọ Prọfẹ̀ Wùmí Jésù Yíká.
1: Prọfẹ̀ Peter.
0: Olúwa Bíóyè.
1: Pastor J.A. Bankole.
0: Àwọn olórin ẹ̀mí.
1: Fẹ́mi Sásálárí Ewúrà.
0: Ọmọ Tọ́lá Ogoluwa Voice.
1: Ọláyà Divine Harmony.
0: Pẹ̀lú CAC Fagunrẹ́ Choir.
1: Pastor S. Fọládélé CAC President.
0: Nigeria Novosti.
1: Pastor Ake pẹ̀lú Peters.
0: Adékúnlé.
1: Wọ́n máa súre lórúkọ Jésù.
0: Gbogbo ẹ̀ ní CAC.
1: Fagunrẹ́ Prayer City.
0: Wọ́n wà ní Omi Àdìo.
1: Onígbàgbọ́ Aba Ọ̀kẹ́.
0: Junction.
1: Abẹ́kúta Express Sòrò Mbàdàn.
0: Gbogbo ẹni bá farahàn pátá yìí ló máa sọ testimony.
2: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo yín lẹ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látorí gígé àlùbọ́sà lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́, ṣọkọyọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ.
3: Ó ṣe ìjáì! Make your cooking fun.
4: Ladiloo FM 96.7.

0: greet you. For Giwa Dini for Gunpa Ibadan. You see one there for Laba Wall Street to Gunpa Ibadan. I greet you. I bet make I go sell market. Once I return back from market, we will continue.
1: Mo ti bere fun o le salai mo pani lerin lakoko apejopo itakoro sori la molebi mi o ti eda o ti gugu won ni fesi ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
2: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
1: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
2: Maggi star yo so gugu nje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
3: gbogbo ọmọ ológun pàtẹ tí yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
4: ṣèbí nítorí ògo ni o nítorí ògo ni.
3: ìdí rèé tí ọlọ́run reverend pf ọwá fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára sunday 14 14 sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday on the 28th of june tí ó parí ní sunday on the 20th of september 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ sàn ní sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọjínlá wa Christ River Miracle Church Kremik tó ń bẹ ní number 7 reverend pf ọwá christent lẹ́yìn st luke's college adéyẹmọlé àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pọ́yì orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹ́ lẹ́nu o kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kun yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà sunday mẹ́rìnlá yìí ká yóò fọ́kọ́ tuntun pèsè dá rẹ̀ bíi ti jacob àti jabesi inú ìwé mímọ́ àgbọ́ tí gbàgbé joseph sínú ọgbà ẹ̀wọ̀n olúwa ṣì ọ̀nà tí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run àlàyé lọ́lọ́run ó lò fún ọ tí bàbá wa nínú olúwa reverend pf ọwọ́ àti reverend cc ọwọ́ wa tó gbàdúrà sulè fún ọ ṣáyò tí mọ̀ pé nínú àdúrà lágbára sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ jésù.
5: FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
6: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa.
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
10: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000.
10: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
11: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
12: Ètò ìgbéyàwó láyé.
13: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
14: Kí ló ṣẹlẹ̀?
13: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
11: Ní tòótọ́.
13: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
11: Ká ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
14: Èwo ló tún jẹ́ CDK báyìí?
11: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
13: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
11: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
13: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
11: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
15: Ẹ pè CDK sórí 0707-454-3005.
14: CDK, san díẹ̀ díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
16: Ominira coffee or water?
17: Gbogbo ti gbowo lori bayi. Ede le ta nera? 500 naira. Ko ka nkan kan lati ra ma.

0: sanwó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ṣe ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣe gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní ọgbọ̀n ta ayò kan gba àǹfààní márùn-ún tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ ẹyọ kan.
1: Èyí pọ̀ gan o ẹ jọ̀ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ yẹn ló.

0: adájọ́ kẹni ilé olóyè ọ̀dẹ́ ń bí 96.7 sani sani frequency tí ti wa o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Káre mọ́dé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: Oluwa, Oluwa wa, oruko re ti niyin to ni gbogbo aye. Mori ka be ninu Bibeli wi pe inu mi dun nigba ti won so fun mi wi pe e je ka lo si ile Oluwa. Eku de dasiko yi eyin ara le. Eku teti si wa latowo idaji. Akanse eto kan lo nde se ti gbo yin lasiko ta wa yi. Tori mo ni alejo kan ninu kulo pelu mi. Won ba wa so awon kokan. Won wa nbi tori awon kokan. Tabi kin so pe tori yin ni o. Oluwa Remi Lekun Adesina, Big Man Presenter loruko mi. Bami, e ku ole sa.
1: Ada fo yan kan yan bale.
0: Shala fi ale wa sa.
1: Mo dupe lowo Olorun.
0: Inu mi dun lati ri yin sa.
1: Be na le mi dun na.
0: Tori emi ati tojo pupa ba kan na sa.
1: A ma pupa lo na ni. Cream wa ni oni tan le.
0: Ami Eloduware. E je ka awon yan mo oruko yin sa.
1: Oruko mi ni Prophet Ebenezer Odoadu JP. Baba yan mo.
0: Baba Anyomo.
1: Bẹ́ẹ̀ni sa.
0: Ẹ sa, ẹ jẹ́ ká ọkọ mọ báyìí. Kilo bí Anyomo, kilo bí Baba Anyomo tó ń pè yín sa.
1: Ẹni torí pé àtúpalẹ̀ nípa àṣírí Anyomo ibẹ̀ ló ti jáde wá.
0: Kábíyèsí rẹ̀ dùn.
1: Ohun tó dẹ̀ ń pè ní àṣírí Anyomo, òun ni àkẹsẹ̀jáyé tí àwọn bàbá aláwa máa ṣe nígbà ni. Ojú ẹ̀sìn, abẹ́rẹ́ ni gbogbo ẹ̀sìn wà.
0: Yes sir.
1: Ẹ̀sìn sì ni òun náà.
0: Yes sir.
1: Ṣùgbọ́n àti Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí nínú ayé yìí àwọn ìrìn religion tó wà ó wọ 14,000. A lè fẹ̀sẹ̀ dájú ayé.
0: Yes sir.
1: Àyànmọ́ tá a yàn wá látòdì ọ̀run kí lè àyànmọ́ gan. O ní ohun tí ó jẹ́ assignment tó fún wa látòdì ọ̀run wípé ká wá ṣe. Ẹni tá a bá tètè fi rán náà láfi jíṣẹ́. Iṣẹ́ tó olúkúlùkù wá yàn láyé. Èèwọ̀ àyànmọ́ tí à ń jẹ tá a mọ̀.
0: Yes sir.
1: Tó sọ wádìí aláìmọ́ ṣe.
0: Yes sir.
1: Orogún àyànmọ́ tó fẹ́ bàtọ̀ tá a wá jẹ́. Tí a mọ̀ Jésù Kristì ní orogún àyànmọ́ títí ẹ̀. Ẹ̀rọ dùn orogún àyànmọ́ ni Sadusi Fẹ̀rẹ́sì orogún àyànmọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni agbúdọ̀mọ́ alábárin àyànmọ́ agbúdọ̀mọ́ jà àyànmọ́. Ohun gbogbo tá a mọ̀ rẹ tí ọ̀pọ̀lọpọ̀ ń kú tá a ń kẹ̀ sórí òkè. Tó sì jẹ́ pé ohun tí olúkúlùkù ní láti kò ju yẹpẹrẹ báyìí.
0: Ohun tí olúkúlùkù ní láti ṣe kékeré rẹ ni ṣùgbọ́n nígbà tá a dẹ̀ mọ̀.
1: Ẹ̀pàlà ẹlòmíràn jẹ lásọ̀sọ̀ àti gbogbo ọ̀nà rẹ dàrú.
0: Kábíyèsí
1: ẹlòmíràn pa. Èékọ́ lásán lẹlòmíì fẹ́ jíjẹ.
0: Yes sir.
1: Tí gbogbo nǹkan dàrú. Tó jẹ́ pé wọ́n dẹ̀ yan àwẹ̀ 75 days fún. Ẹ̀rí ọ̀sán bó ṣe lọ sún à.
0: Yes sir. Yes sir.
1: Lórí àìdá kan mọ̀.
0: Yes sir.
1: Ẹni tí ọba ti mọ̀ kan inú àìmọ̀ kan náà ni ó kù sí. Ṣùgbọ́n kó má bàa rí bẹ́ẹ̀.
0: Yes sir.
1: Jésù Kristì ní àyànmọ́. Tó ti ẹni tó jẹ́ Jésù tó jẹ́ pé olùgbàlà. Tó bá lè yín àyànmọ́. Tó ń gbé kiri. Pé kó má bàa kú.
0: Yes sir.
1: Sáwọn sinmi tiẹ̀. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí ni àwa?
0: Dadi, kí ni tí ẹjẹ́ ká ṣe báyìí sá? Ẹ bá mi dárúkọ orúkọ ilé ìjọsìn church ọ̀dọ́ yín sá.
1: Program tá a wá ṣe olóṣè tí
0: mo ti wá lè. Mo fẹ́ kí akọ́kọ́ morúkọ church yín ká tó wá lọ sí ohun tí ẹ bá wa gan rànlẹ́ gan sá.
1: Láti àgbàlá ìwòsàn mo ti wá.
0: Àgbàlá ìwòsàn. Ṣé sọ́lẹ̀ tó wà ní Sanyo?
1: Ní Sanyo gangan àgbàlá ìwòsàn. Prayer center.
0: Tí signboard mọ́ ẹ lójú títì
1: náà. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Lọ́jọ́ keje ọjọ́ kẹjọ ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí gẹ̀dẹ̀gbẹ́ gbiná ojú òye wọn nílùú Ìbàdàn ayé wọn.
0: Kábíyèsí lórí màrí.
1: Mò ń ṣe London state. Mò ń ṣe ní Lagos state. Bí olúwa ṣe mẹ́tẹ̀ mi ẹbẹ láàyè tí Ìbàdàn ti bẹ̀rẹ̀ àti gbogbo Ọ̀yọ́ state. Ó sì dá mi lójú wípé bá a bá ṣe é ṣe program yẹn tó olúkúlùkù máa ṣí àyànmọ́ ẹ̀. Bẹ́ẹ̀ náà ni ìwòsàn máa ma wáyé nípa pé ok kí ni àìsàn tó wà lára ẹ wọn a sì máa tètè èèyàn lọ́fẹ̀ẹ́ mbẹ.
0: Dadi ṣé kí n má parọ́ fún yín sá.
1: Yes sir.
0: Ní Sanyo.
1: Bẹ́ẹ̀ni.
0: Lójú òpópónà Lagos Ìbàdàn Express.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ yan bá bọ̀ láti Èkó.
0: Mi ò lè má kọjá ní orí express lọ́jọ́ kan sá níwájú Ọlọ́run àti ẹ̀ bàbá.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo máa ń rí signboard yẹn àgbàlá ìwòsàn.
1: Bẹ́ẹ̀ni.
0: Gbàngbàngbà yìí ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo dẹ̀ ní lọ́kàn mo ti rò rí pé màá fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ìjọsìn yìí o. Mo fẹ́ lè sọ pé mo fẹ́ wá ṣọ́ọ̀chì yẹn
1: gan.
0: Mo fẹ́ béèrè ẹni tó ní ṣọ́ọ̀chì.
1: Ká gbàgbọ́ wípé wòlíì ní yín nìyẹn.
0: Kábíyèsí Olódùmarè. Bí ìṣeré o.
1: Ìran ọ̀nà ló wá ṣe
0: yìí.
1: Bẹ̀rẹ̀ láti ọ̀la lọ báyìí.
0: Ẹ jẹ́ ká
1: máa wo ìyànsán bẹ́ẹ̀.
0: Ẹ tà kí ló fẹ́ ṣẹlẹ̀ ní ọ̀la gangan.
1: Ní ọ̀la báyìí.
0: Yes sir.
1: Àwọn tó bá ti ní àìsàn bíi pọ́sẹ̀ kansà nǹkan kan. Dókítà wà ń bẹ̀. Wọ́n ṣàyẹ̀wò ọ̀fẹ́. Wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n bá wọn bẹ̀. Ṣùgbọ́n program àṣírí àyànwọ́ gangan. Alalẹ̀ wù lọ́sẹ̀ tó bọ̀. Lágbára Ọlọ́run ní ọjọ́ keje ọjọ́ kẹjọ. Ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́run ti tú sílẹ̀ nípa pé kọ́ mọ àyànmọ́ wọn. Èmi tí mo bá yín sọ̀rọ̀ Gétíman ní Bàkú sílẹ̀ ayé mi. 13 years mo fi jẹ Gétíman lẹ́kọ̀ọ́.
0: Kábíyèsí
1: nínú Airpost. Tí mi ò rọwọ́ yọ tí gbogbo àti gbogbo nǹkan dàrú àkọ́ bàbá àkọ́bí ìyá. Ṣùgbọ́n ní kété tí mo dá àyànmọ́ mi mọ̀. Sà mo fògo fọ́lọ́ lónìí.
0: Hallelujah. Ẹ sà ní ọ̀la.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó túmọ̀ sí pé àwọn èèyàn máa ń dé àǹfààní tán pé ní ìlera títí ara.
1: Bẹ́ẹ̀ni láti ọ̀la lọ.
0: Ìlera tara láti ọ̀la lọ.
1: Títí Friday gbọ̀n.
0: Láti ọ̀la.
1: Bẹ́ẹ̀ni. Ọ̀la Saturday. Bẹ́ẹ̀ni.
0: lago melo
1: won ti wo be lati ago mejo laro
0: se ninu church yen na ni sir
1: be ni
0: ni san yomi bai
1: be ni
0: agbalai wo san
1: be ni
0: to ba wa jojo sunday monday tuesday nko
1: and so ah ni se be sunday
0: okay o ti wa di next week
1: monday to friday won le ma won ma wa fu iwo sara
0: okay
1: so ba ti wa di friday gan gbegbede bual
0: lọwọ sọlẹ friday ọjọ mẹjọ isa
1: bẹẹni lori ọrọ asiri ẹyin mọ ẹyin lo gbudọ wa nbẹ
0: kabisi
1: kẹwa wo nkan tutu ma ni wọn jẹ mo wa fẹ fun wọn na assignment kan
0: yes sir
1: ko olugurugu pada sile jọ si ẹni yọ sunday ko ji daddy ẹ ma gbadura fun mi mọmi ẹ ma gbadura fun mi ẹsọ ti ẹyin mọ mi jẹ ki le wa ẹyin mọ mi gan kini mo ba wa ye kini mi o gbudọ ṣe o ki ṣe iran iran le ma ṣe ṣugbọn ẹyin mọ ma wa si mu ṣe
0: iran le ma se
1: bene
0: ayemo wa si mu
1: se ni doni o ni pe mo kan lo kan ba lorun ni o ba finish na ko to finish mo na
0: nje iwa ayemo wa
1: e wa ayemo wa
0: to le mu ki ayemo ma se
1: e mi ti mo wa bi gari laso ni o je ki aye mi o ni tumo
0: kabisi le dumo
1: nigba ti mo discover
0: yes, on
1: gbogbo change bi aso ala te po ba ba
0: eh
1: akuro ni ala adika pala e wa ayemo la lo mi o je
0: yes
1: to so pe iya lo seun baba baba lo seun
0: eh.
1: And graduate won say useless igboro
0: yes sir
1: elomi o ki jala beyan elomi o gbudo jala beyan elomi o ba se oselu ko gbudo post e gbudo jala sister to ba jade obi tuare lo jade opolopo nkan la mo bible so pe awon yan o se pe to pe won nemo
0: bawo la se mo
1: ah ah bo ba di ojo friday
0: lojo mojo ni
1: ta ba se program to ki je nkan ta ma ma so lojo eniyan yara kan wa to je office olukuruku mama to ba ti gba tale won gba ba pari adua won ma wo be ko olukuku mu igororo kan dadibo
0: elo la fi gba tale sa
1: mudara o
0: ofe ni
1: e gba tale won gba ba wo be
0: wo
1: ba nu nkan to le fe lo fun
0: bi awon aso na won ti wa tale
1: o le kilo ka don pe ko so ti yan fi ma da 1000 naira kilo fe fi se iyen ko lo mata bibeli so wi pe o tu o ba ni no mi david lo so be to ba ni no lowo o ki o sale se folorun ṣugbọn ki se pe ka ma gba yan
0: yes sir
1: lẹyìn
0: yẹn kí ni káyọ̀ tún máa bọ̀ tó bá ń bọ̀ friday jẹ́jọ́
1: ìgbàgbọ́ ní kò mú lọ́wọ́
0: ìgbàgbọ́ nìkan
1: bẹ́ẹ̀ni
0: ẹ dákọ̀ ògo ìgò nǹkan kan sìn
1: ẹ òróró wọlé kọ́ mú lọ òróró lọ́wọ́
0: kán rà wá látọ̀dọ̀ wọn
1: àwọn nìkan èmi ò kọ́ òróró wọn látọ̀dọ̀ sètì
0: fún yàn tàbí pẹ́ fẹ́ tà fún
1: yàn rárá o kọ́ mú wá fúnra wọn kọ́ wá wo ojú ọba alára gbà ìdánjẹ́ kẹ́tì ẹ̀ máa ṣeré àyànmọ́ wò bàbá
0: yes sir
1: àwọn alágbára lónìí ibì kan láti bẹ̀rẹ̀ o
0: yes sir
1: ẹlòmíràn kò ní ìlú àti gbàwẹ̀ ààrẹ tó gbàwẹ̀ táyé bàjẹ́ síbẹ̀ ààrẹ tó jẹ́ pé omi pure water tó bá mú eye block lásán kò ní tẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yíṣà
0: yes sir yes sir
1: ohun gbogbo tẹ́ẹ̀nìyàn bá ti ṣe láyé yìí ajínigbẹ̀ yálẹ̀ ní búburú
0: tàbí rere yes sir
1: nígbà tó bá ti mú àṣẹ ẹ̀yìn mọ́ni lọ́wọ́ ọ̀tún wàá gba ìwòsàn dá lọ́fẹ̀ẹ́ lọ́wọ́ òsì dókítà wọn bẹ tá yẹ wò.
0: àṣírí àyànmọ́.
1: bẹẹni torí ẹni gan tó bá chíkì inú ara kò lè rí àyànmọ́ náà tún lò.
0: ṣé pé ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ ṣe wà ń bí.
1: bẹẹni
0: ọlọ́run fẹ́ lóyìn fún gbogbo ènìyàn nìbàdàn bí.
1: lágbára olódùmarè.
0: lẹ́mìí àti lára.
1: ara àwọn tó ti yọ pé mò ń bọ̀.
0: ee.
1: tó ti wá sọ̀ndọ̀ ṣe ti wá ṣe program.
0: ok ẹ ti wà lọ́ndọ̀
1: state Lagos State mo ti yà sí business.
0: Ti Ibadan ìpínlẹ̀ Ọ̀yọ́ wà ní Jọ́mẹ́jọ
1: èyí. 7 and 8 ẹ̀kan lóṣù náà máa rí mi.
0: 7 and 8 lóṣooṣù.
1: Láago mẹ́jọ láàárọ̀. No Saturday, Friday, Saturday, ọ̀sẹ̀ kejì-kejì.
0: Ọ̀sẹ̀ kejì-kejì.
1: Ẹ ò nínú oṣù.
0: Okay, nínú
1: oṣù. Because ọ̀sẹ̀ mẹ́rin ló wà ní oṣù.
0: Bẹ́ẹ̀ni.
1: Odò ṣe ti mú kan.
0: Yes sir. Ti àyànmọ́ yìí sà.
1: Bẹ́ẹ̀ni.
0: Àṣírí àyànmọ́ yìí. Jọ́mẹ́jọ yìí là ń sọ̀rọ̀ rẹ̀
1: báyìí. Bẹ́ẹ̀ lágbára ọlọ́run.
0: Time wo?
1: Àgọ́ mẹ́jọ láàárọ̀ ni.
0: Kì í ṣe ṣòru kì í ṣe alẹ́.
1: Ẹ̀rọ ẹni bá lòun fẹ́ lọ ṣòru kó má fi tiwa parọ́ pòun lọ ṣòru kó jẹ́wọ́ bí tó lọ àwọn òṣìṣẹ́ ru.
0: Àárọ̀ laago mẹ́jọ àárọ̀.
1: Laago mẹ́jọ àárọ̀.
0: Friday jọ́ mẹ́jọ ìní sá.
1: Lágbára ọlọ́run.
0: Kábíyèsí Ẹdùmarè. Ẹ sà tí àwọn èèyàn bá ń bọ̀.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Báwo ni wọ́n ṣe máa débẹ̀ ẹjú ìwé fáwọn èèyàn.
1: Ẹni bá ń bọ̀ láti ọ̀nà ìwọ road.
0: Yes,
1: òní ìdìbò tún cross sí ọ̀dà kejì. Ẹ sà bọ́ yọ̀ọ̀ ní Sanyo bus stop. Ẹ ti rí lẹ́lẹ́ àwọn ẹ ti rí.
0: Signboard ìgbàgbọ́dà tó dà. Tọkọ àgbàlá ìwòsàn.
1: Prayer center. Kàn wọ̀ bẹ̀ ló compound ni. Àwọn tó máa bọ̀ láti ọ̀nà Èkó.
0: Yes sir.
1: Láti ọ̀nà challenge.
0: Kan sàn Sanyo.
1: Wọ́n bọ́lẹ̀ ní Sanyo kan cross.
0: Wọ́n
1: máa fònà sódì kejì. Wọ́n máa wọlé náà báyìí. Bàbá.
0: Yes sir.
1: Nǹkan bẹ́ẹ̀.
0: Irúfẹ́ ìyẹ̀wò lẹ̀ ń retí lọ́jọ́ mẹ́jọ.
1: Àtọ́ba àti Joyè gómìnà gan bá fẹ́ wọlé wá kò sẹ́jọ́ lé wá.
0: Kò ní ṣe pẹ̀lú ẹ̀yà ẹlẹ́yà mẹ́yà tàbí ẹlẹ́sìn
1: kankan. Àyànmọ́ ò ní ìkọ́jọ́ pẹ̀lú ẹ̀sìn. Káyé tọrọ wájẹ́.
0: Ọ̀la ń kọ́ sà ẹ jẹ́ ká sọ̀tọ̀ ọ̀la yìí náà.
1: Ọ̀la ìbáyìí wọn ẹni bá ti wa laaro wa be si gba ewosan
0: laaro lai
1: lati ona lo
0: ni sanyo ina
1: lagbara lorun
0: lago mele lola
1: lago mejo
0: ago mejo
1: bene
0: laaro la
1: bene
0: won gba ewosan ni patara
1: won gba ewosan ni patara won gba titi the Thursday
0: okay ola
1: Monday
0: ati ojo Monday
1: Tuesday Wednesday Thursday
0: eh
1: ta wa nbe wa je fun pa won won ye won wo won fun won ni ohun to ye ko fun won
0: elo ni yen sa
1: eh olorun pelu ogun olorun won gba ewo so fe awon to ni posen cancer awon ko to ba ye kan ra won ra e to ye kan fun lofe won fun lofe
0: eh
1: ah esa ko ye gura won lobe kan ye lo se tatas na to don ti bobe olorun ti ju be lo bayi
0: daddy awon eyan bo lo la fun iwo so ni ti ara
1: be ni
0: won den lati wanejo Monday na lagro la go mejo
1: si
0: agba lai wo son ni sonyo
1: bene
0: ati Tuesday next week ati Wednesday
1: bene
0: ati Thursday ki a to wa fun ti emi adura gogo ni Friday go mejo
1: bene
0: yes sir ko to di pe awon eyan ma wa
1: bene
0: number won ma pe si ko to di pe won de lola gan mo fe ka awon eyan bi eyan bi ogoro akoko sare pe yin ni lola
1: 08107 177 328 328
0: Ikeji. Eba nko ko tun Musa.
1: Oda 081 09 177 328
0: Eh mo binu. Okay kan.
1: 081 09 177 328
0: Ikeji nko.
1: 08 068 65 08 58
0: Eba tun mu.
1: 08 0 68 65 08 58
0: Eba tun yan na mi ma bi na dagun.
1: Oda 08 0 08 68 65 08 58 58 Bene.
0: Lola.
1: Lola.
0: Iwosan litara.
1: Litara.
0: Ashiri anyan mo nbo lojo mejo Friday.
1: Lojo mejo Friday.
0: Kabi seledu mari. Esa ti awon yan ba wa won fun ayewu ara lati ola lo.
1: Bene.
0: Tawon yan ba wa to bi 5 million. Se eni sa lo. Sagbara yin ma gbe sa.
1: Ah dokita to capable wa nbe.
0: Eh.
1: Emi o n gba bere fun yan mi o mo nipa doctor.
0: Awon dokita oni mo sego ibo ton je to joju lowo ti wa nbe. Ton ma attend sa won yan.
1: Be ni qualify one.
0: Wow.
1: Ati ti wetegbo o wa nbe na.
0: Eh.
1: Bẹnu bi bẹnu
0: so. Itun kaluku ta en to kaluku ba je mo.
1: Ni
0: wa fi attend si. Eh, o ti ye mi ba yen.
1: Bi bẹnu so pa won mi je be to bi won le
0: mo.
1: Eleyi isese, eleyi isese. Ko so to je be. Wa fi pa wa ni.
0: Phone number yin le kan si ka ma lo.
1: Ojo ti. 08 1 08 1 09 09 177 177 328
0: Le kan si.
1: 08 1 09 177 328
0: Take elekeji ngo
1: 08 0 68 65 08 58
0: Oruko yin le kan si sa
1: Prophet Ebenezer Ojo Alu JP baba yomo
0: lati agbala iwosan
1: be ni lati agbala iwosan prayer center
0: ipade di ola lagbara
1: lo lagbara olodumare
0: e se gan god bless you mo anoint sir
1: amari yin ba o
0: yes sir
1: gogbe lokan yan balo
0: ami jesus god bless you oluwa re mi lekun additional big man presenter mega presenter brother abi na wa bi onjo wa ni abi mo la sadik ko ni baje en lembe ku kale odi labo

0: oníṣẹ́ àdúrà gbígbà ìṣe kìrìsìtẹ́nì ìṣe islamic ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń sábà ṣe ìṣọ́òru àsìkò tá a fi ń ṣe ìṣọ́òru ẹlòmíì ní sọ pé òun fẹ́ ṣe marathon ìṣọ́òru ẹ dẹ̀ rí pé àwọn nǹkan tó wà nínú àgọ́ ara wa mo máa sọ pé ó ní aago tí kálukú wọn ń ṣiṣẹ́ fún àpẹẹrẹ ẹ̀dọ̀ tá a mọ̀ sí liver ó máa ṣiṣẹ́ láti aago mọ́kànlá di aago mẹ́ta òru ǹjẹ́ pé àwọn nǹkan tó wà nínú àgọ́ ara wa náà máa ń ṣe gá wọ́n ó ṣe gá sínú ara wa wọ́n sínú gall tí wọ́n máa ya ìga àti wọn sí àwọn náà máa ń pass physics apart from physics tó ń jáde ní inú oṣù èèyàn ìgbà tá a wá kọ̀ tí a ò sùn a rí wípé detoxification tó yẹ kí àwọn organs tó ṣe tó yẹ kí wọ́n ṣe nínú àgọ́ ara wa wọn ni ní orí ọ̀fẹ́
1: láti ṣe
0: torí a ò sùn
1: à ń tẹ fóònù
0: à ń ṣe prayer all the time àdúrà kúkú dá èmi máa ń sọ kinní kan wípé tí n bá sáré ẹ ní ibi tó bá sáré mi ní ibi ọlọ́run ó fi na ju ọ àti ìrandíran rẹ ni tí ẹ̀yin ò bá ti sáré ọmọ ní kejì níbi ìjọ àti ń gbàdúrà ọ̀tá ọ̀tá mélòó gan ló ti kú mo fẹ́ dẹ ayé mo fẹ́ dẹ ọlọ́rọ̀ mo fẹ́ dẹ ọlọ́lá ni mo sọ wípé ní tọ́lọ́ máa sọ pé ẹ̀dá ọ̀dà òun ni ẹ̀dá ọ̀dà ẹ jẹ́ ká kíyèsí kinní kan wọ́n gbé àwòrán organ kí ló kọ president america yìí ó pé 100 years bàbá yìí ó yanu kalẹ̀ báyìí kò lè padé mú alágbára ayé tí wọ́n sọ pé alágbára ayé àwọn alágbára ní president america rèé nísìnyí báyìí ó ti dàbí ẹ̀fọ́ tètè ẹlòmíà ló ń fẹ́ pé 150 years kí ló ń bẹnu ayé ọ̀gá tó fẹ́ jù síbẹ̀ èmi ni mo fẹ́ lówó jù kí n lówó ju táwọn náà lọ bó o bá ní jẹ́ o lè jẹ́jú dájú ẹ̀ kàtà gan jòkó kan ẹ jẹ́ ká kíyèsí àwọn medical personnel instance kan ṣẹlẹ̀ tó jẹ́ wípé this medical man doctor gbinda doctor ó wà lẹ́nu iṣẹ́ ó pè ìyàwó ẹ̀ pé òun máa lọ gbé àwọn ọmọ aago mẹ́rin ní school ó ti fi kúrò níbi iṣẹ́ òun lọ sí school ọmọ wọ́n pè fún emergency ó padà sọ yí hospital ó dẹ̀ wá ń bẹ̀ títí dago mọ́kànlá lẹ́ kó tún mọ́ lọ another emergency wọ́n tún gbé wọn dé believe pé máa ń yí kò kúrò níbi ọ́fíìsì rẹ̀ títí di ọjọ́ kẹta tó máa kúrò kò sórun o kò sí ìjókòó ó ń lọ látọ̀dọ̀ patient kan kéèsì tún ṣẹlẹ̀ wọ́n tún yanjú ẹ̀ káàkiri jíjí tó máa jí hospital lòun gangan bá ara rẹ̀ ní ọjọ́ kẹrin tó ti dé hospital tó yajú ó jáyé pé òun gangan jẹ́ medical doctor làwọn colleague fi sáré sí ọ̀rọ̀ ojú ni kìí ṣe nǹkan tí à ń ṣe àròbá ìtànkọ́ so àtẹ̀yìn àtẹ̀mí ẹ jẹ́ ká pe ara wa sí ìrònú ilé ayé la bówó ilé ayé la báṣẹ́ ẹ̀yin ìyá lọ́jà tó jẹ́ pé kò sọ́jọ́ jimoh kò sọ́jọ́ sunday àsáré owó iná ni ó dá kéèyàn ṣiṣẹ́ ṣùgbọ́n tá a bá ń ṣiṣẹ́ tá a bá ru àlàáfíà wa a wà máa sọ pé ẹsẹ̀ tó ń ṣe báyìí ẹ̀yìn tó ń ṣe báyìí hypertension yìí kìíní yìí owó ayé ni kì í sọ owó ayé ayé gan tẹ́ ẹ̀ ń dá akọ gangan nǹkan ń sọ gangan nǹkan ń sáyé gangan
1: nǹkan ń sáyé
0: ayé tẹ́lẹ̀ kó ń ṣe yín yẹn nǹkan ń sọ gan òǹgò orí ti yín rò torí pé yín gangan tẹ́lẹ́lẹ́
1: ni rẹ̀ yín rò
0: ayé gan sáré
1: kiri ayé
0: gan sáré kiri tọ́jú ara ẹ̀ ẹ jẹ́ ká ní ìrònú pé wàdà ká ní àsìkò tá a máa fúnra wa ní
1: ìsinmi
0: too much stress has killed many people mo mọ ìránṣẹ́ obìnrin kan tó jẹ́ pé olùdásílẹ̀ ìjọ ni wọ́n ní ṣọ́ọ̀ṣì yẹn orí púpẹ̀tì ní àyẹn kú sí nígbà tó kú wọ́n ní àjẹnú ìjọ ló pa yàrá ìsìnkú àjẹnú ìjọ èèyàn tí ó sùn tẹ́jẹ́ ò sinmi tómi ara ò sinmi tọ́pọ́lọ́ ò sẹ́tù hypertension wọlé tẹ̀wá lájẹnú ìjọ ni bíríbírí kọ́ ló máa gbà wá jésù ti gbàwẹ̀ fún wa ẹ jẹ́ ká ní ìwà mímọ́ bí bíbélì ṣe fi kọ́ wa yìí pé ìwà mímọ́ ìfẹ́ ọmọ nìkejì wa ni ó jẹ́ kí n tá a bá ń wá kó mọ̀ tẹ̀wá lọ́wọ́ kò sí n tá a mọ́ wá sáyé kò sí n tá a mọ́ lọ sí ọ̀run màmá rí ibi tá a yín náà lò.

0: wa Riz bita sare wole bitas mama nila ye wa yamre no ni mo so fun wa bi pe ta ba bara wa soro nipa kila nta nipa kila nse ti a ba bara wa so nkan ti o le fun awon eniyan ni ore ofe ati gun lemi ati ni alaafia to peye olorun to awon anise o le bi wa lere ipe o de mo ru nkan yi ika isele semi na je to je pe mo mo ni last week je pe ah mo ri pe mo wa stress up ti ma lo lati bi ogbomoso ogbomoso re oju ona yen ti dipa enu gbo aba se njade sibi kan la ma obirin de ni mi won wa mi ni mo drive ara mi so from there osogbo osogbo oyo ibadan again laarin ose kan ma travel almost 4 days 5 days mo ti wa ri ni sigba yi pe ko n se nkan ti o rorun lati ma stress ara eyan e je pa ti ni pe agba ba tin kan wa ta tin po ma dota dun ogota dun e je ka kesi ba se ma lo ara wa olorun lo ma so wa dolowo lo ma so wa doloro lo ma fa lemi gigun ati alaafia je ka ona mura ka se nto olorun fun wa yen alaafia to fun wa yen ka support e lati je ki a wa ni alaafia ti o peye
1: ka fi owo kun ito olorun ti se fun wa
0: Rizbita wa o wa na won le taja wa kaakiri Rizbita to n kanu to n kodoti kuro ninu apo eloku bo se ko awon iga ti o da jade ninu ara bi gaba se n jade mo so fun pe gbogbo esan to so madam lati inu galo ti wa wo wa ni high blood pressure o ni diabetes ni o ni prostate ni ohun oju olorun fun omo ni o wa di pe ati seyote ti wa n di wahala eje ka lo ra Rizbita wa eje kara sare wole bitas wa mo so pe ogun to n jade ni ileise nu laye wa o le logun o le ni ogbon fun anu olorun fun ogun olorun ni mo wa wa fun wa ni ilu Ibadan ni ola àwọn tá a bá fẹ́ ṣe àyẹ̀wò mo wà fún wa níbí ní àárọ̀
1: ẹ má tọwọ́ kò wọ́n
0: mi ìfẹ́ èèyàn tó pọ̀ o mi ìfẹ́ èèyàn ju just 10
1: èèyàn
0: mẹ́wàá péré tó bá ti ń kọjá 10 ẹ̀jọ́ ẹ̀ mọ́ wùrẹ́ tó lọ́n jẹ́ kí n lè ṣe mẹ́wàá yẹn torí inú ọmọ ìpegun tẹ́ sáré káàkiri tẹ́ rẹ̀ wípé ọwọ́ ayé nìyẹn ọlọ́run mọ tún àṣírẹ́ pẹ̀lú ẹ̀rọ ọba ní ẹ̀rọ àyẹ̀wò wa àárín 5000 péré la fi ń ṣe ẹ̀ẹ́ nìkan tó ń ṣe yín kí sì lọ́nà àbáyọ ọlọ́run ló ní kórí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ ra sáré wọlé wa ẹ jẹ́ ká lọ sí kúlẹ́rà ní UCH ẹ jẹ́ ká lọ sí Crown Pharmacy ní Challenge ẹ jẹ́ ká lọ sí Scout Camp ní Block E Shop 7 láti ra àwọn product wa ẹ jẹ́ ká lọ sí iná sírù láì ní agbẹni ọlọ́gẹ̀dẹ̀ ní agbẹni ní ìlú Ìbàdàn kan náà ó lé iṣẹ́ tiwa a wà nílé kẹta sí Polaris Bank ní ọ̀nà oyè díjì ká tó dé mọ́nà tán àtọ́ ẹ̀ ní dé mọ́nà tán o pẹ́ bá ti máa ń wo òwú kran lọ́ọ̀kan báyìí ẹ̀ ti máa rí iléeṣẹ́ wa ní apá ọ̀tún yín ilé kẹta sí Polaris Bank tẹ bá ti kó níbi sọ Phillips Academy ní ọ̀nà mọ́nà tán ibẹ̀ ni ọ́fíìsì wa wà mo máa ń sọ fún wa wípé tí o bá ń sọ pé mo jẹ́ báyìí mo jẹ́ báyìí pé tọ́lọ́run bá ń rí ọ jẹ́ kí ènìyàn náà jẹ́ kó máa rí ọ mo fẹ́ ká gbọ́ ẹ̀rí kékeré kan látẹnu arábìnrin wa yìí.
2: Ìkan lára àwọn kọ́sọ́mà wa ni sísá yìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọ̀rẹ́ tí ọlọ́run ṣe nínú ayé wọn ẹjẹ bá wa sọ ọgbà tí ẹ máa wá síbí kí nìkan tó ṣẹlẹ̀ tẹ fi wá síbí.
3: Kò sí nǹkan tó ṣẹlẹ̀ ju pé mo kàn notice pé ẹ̀ṣẹ̀ máa ń rọ mí ìbàràjì máa ń dùn mí gan
2: so
3: wọ́n dẹ̀ gbé mi káàkiri tí mo kàn gbọ́ advertise wọn lórí rédíò nígbà yẹn parọ́ tí mo kàn mú nọ́mbà wọn so ṣe di àárọ̀ ọjọ́ kejì báyìí mo kíyèsí wọn wá mo dẹ̀ gẹ́ẹ̀tì wọn mo dẹ̀ bá wọn nọ́mbà wọn ṣiṣẹ́ lọ́fíìsì. So wọ́n dẹ̀ àtẹ́ǹtì sí mi dáadáa wọ́n ti ẹ̀jọ́ ọmọlúàbí ní ọ́fíìsì wọn so orí fóònù mo pe wọ́n wọ́n dẹ̀ jẹ́ mi so wọ́n dẹ̀ explain pé kán fún mi láwọn oògùn báyìí oògùn báyìí oògùn báyìí so ohun tó kọ́ ìyàmí lẹ́nu pé mo délé lálẹ́jọ́ yẹn mo dẹ̀ lògùn yẹn àárọ̀ ọjọ́ kejì tí máa jí báyìí mo kàn gbé ẹsẹ̀ yẹn lélẹ̀ so mo mọ̀ pé ṣé irọ́ ni àbó tọ́ mo rí káàkiri gbogbo inú compound tí mo ń gbé.
2: Láti bí ọdún kan tí a ṣe fà ìyàwó.
3: Mo rìn káàkiri inú mi dùn so àtìgbà yẹn mi ì rí wọn sójú rí tí o máa ṣe lẹ́nu ni mo ṣàfojú kàn mo kàn máa lóògùn
0: wá dẹ̀ lọ
3: ṣùgbọ́n náà kàn mú gàmá mi wá síbí báyìí.
2: Jesu. Congratulations.
0: Adupe lowo Olorun.
4: Alhamdulillah.
0: Adupe lowo Olorun.
4: Alhamdulillah.
0: Tani o le so wi pe o le se se fun ru arabirin yi mo. Somebody like a 31-33 years ni age obirin ti o soro ji.
1: Etani 31-33.
0: Ko mo fi ayawo.
1: Ti ma ru eyan. Ki ese ma ti ru eyan. Debi pe eni yan o ni le rin mo.
0: Beni.
1: Ibadi ati ese to ma ru awon eyan yi. Nje ki lo ma nfa.
0: Shemokwe man so yi pe according to the way of analysis in acupuncture, our kidney no one be wo meji to wan be badi wanye. Kidney point si wan nye. When there's a yin and yang imbalance, there will be pains. And that kidney unlong control wa lati idodo wa around de nyi badi nye, titi de atele se wa. Wagbon to ban se wa. Lati bi ibadi yen rand dodo wa da telese o lowo kidirin wa ninu
1: ki
0: according to the way of acupuncture diagnostic. So to ba ti ri benye ma so pe we are what we eat. Nka ba je lo ma so bi aye wa se ma ri la se gbodo ni raise bitter sinu le kaluku wa. A se gbodo ni sare wole bitters sinu le kaluku wa.
1: Okay.
0: La se ni lati jade yoju si wa. E je ka se ayewo. E wo ni yin si. Odidi odun kan. Omo to pupa. Beautiful lady.
1: O sin mole.
0: Ti fi aya won lele. Odidi odun kan. O lo nfese tele njo keji. Po ya ohun lenu. Nje yin te n gbogan se ko yeyin gan lenu. Tori o ya emi lenu.
1: Idoti kunu gbogbo ara.
0: Bẹni.
1: To wa fe ti kidney. Ke wa de wa wo nkan ta wa nje nisi to je chemical. Kidney o ni fe si
0: awon chemical
1: to je. But to
0: ba je juice. Ko ni fe si. A je juice sugar. Ko ni fe si. Nkan lororo. Awon kan ni flour. Ko ye ka ma je ko poju. Ninu nje wa.
1: Iwon tun mo si.
0: A le ran to tun ni enri kan bi meji. Tana fe pe wole si ile se wa ni bi bayi e le pe wa
1: oda eyin yan wa doctor Mrs. Ese eyin yan wa e ti gbo lati odo won a ma se oju opo sile fe yin te ba ni pe la ri eyin te ba ti lo risk bitters ri abi awon ogun kankan awon capsules won kankan to je pe o wa nkan to nse yin wa yori si nkan to je pe o ti lo opopolopo yin le ti so leyin sugbon a fe gbo boya looto ni kamo lati enu yin sugbon ke to wa ma so mo fe fa koko yi pe gbogbo awon eyan pe risk bitters je ko se ma ni nile olukuluku wa tori teyan ba fogedegede ara e o ma nje ki ara mo aisan na de ma nsa lo number te le pe wa si 0912370 8675 0912370 8675 ate ba de fe bere ibere ni o ko sa aye wa lati bere ibere eyin to ba pe ibere le fe bere. Hello. Okay. Number te le pe wa si ni 081
0: ere bani soro temi
1: 0912370 8675. Te ba de fe lo office wa to wa ni monoton doctor Mrs. Deman Bombe
0: Cipolaris Bank ni oye jiji
1: won ma wa nbe lola won kin si nbe njo Saturday
0: kin si be mo
1: won ni Saturday yi o awon fe fi fun awon eyan to ba nilo itoju awon fe fi toju won ni e oya e pe wole e bere bere yi.
5: Hello.
0: Hello.
1: Hello.
5: Ekale o.
0: Ekale.
1: Ekale sa.
5: Ejo egbo ni a ti le gbe ti ere ju ta
0: e. Ere abole wa.
5: Mo wa lapete.
0: E ma wa si challenge. Ele wa si block K sub 7 ni Scott Camp ni challenge sabi ka lo si Crown Pharmacy ni challenge bako na.
1: Sa pete yen sumo.
0: Wa de pa gbe ni lo ba de sumo yin. Ojo no si lu lai.
5: Iwo
0: road. Eh eh se iwo road lo sumo abi.
1: Se iwo road lo sumo abi challenge.
5: Ko ye ni biye ko si fi ni lo nu meje.
0: Okay. Ele si be.
1: All right, e se 091-2370-8675 ebere ibere yi esi da to ba de ti ejo e ba gbe ipin yen e to ba de ti lori ti o ti sise fun e je ka gbo latodo yen. Hello.
5: Hello.
1: Hello.
0: Hello.
5: Hello.
0: Yes, sir.
4: mo ki mama wa to wa nbe yen
0: ese sir
4: alafi ara yin ko ni lo
0: amen jesus
4: olo wa pelu yin o
0: amen sir
4: e jo pe se number yin gogo na need e ti so pe number yen jo
0: 00
4: okay o ri bi call ara e ba wa pe deje
1: oya e mu biro ke ri bi call e won tu tu pe bayi
0: 00 0801 21 91 9 120 2040 40
1: e gba pe le kosi
0: 00 0801 21 91 9 120 2040 40
1: number tele pe won si niyan e de le ba won l'office ni mona ton ile keta si Polaris Bank hello
0: hello
5: hello e kale o
0: e kale o
5: mo ki alejo wa ti o wa ni ori eto
1: e se gan sir
5: that mi o mo pe ogun e ri bi o se ri ni enikan lo emi kan ra ni gboro pe ki o ba ra iro ko le ra to jo
0: sure
5: ẹni ẹ wá ní kí gbogbo inú òun kún àwọn òun ṣe bákanbákan owó ìgbéra dáadáa ní kí ló ṣẹlẹ̀ wà ní kò wà ní àmúdẹ̀rọ òun kan nílé láti kó ṣé wà lò wà ní kí lọ gbé wá mo lè ṣe gbé oògùn yẹn fún nìyẹn mo bá lò 130 minutes ló bá bá mi pé kí n gbàgbé owó lẹ́gbọ́ ẹ sílẹ̀ fún mi mọ́ o òun máa gbé gbogbo ẹ òun ní lọ ní ẹgbà mo ní èmi gan tí mo lò gan tí mo rà gan mi tí ìlú nǹkan bẹ̀ tó ṣiṣẹ́ mi tó wá sọ fún mi kó má ṣiṣẹ́ mi èmi mọ tó èmi náà lò orí pé ara mi yàtọ̀ ni mo ṣe lò oògùn tó dára ni
0: mo
5: lọ́jọ́ ẹ̀sìn dáadáa
0: REEZ Reese Bitter e mo je ki so pe le na sise bi re e mo fojo pojo e mo fojo pojo Reese Bitter
1: hello
6: e kale ma
0: e kale ma
6: yes ma
0: yes ma
6: iki si pipo emi na ni o ya dura ni
1: ah ya dura se wa o
6: e pojo me fa ma e kale Bitter Reese Bitter ni en se o da fun egugu ese ni
0: agogo ese eje ka kesi nkan ni sugar ti a nje ta ba ti ni pe ni jan pe gogo ese mo so fi pe ti kidney ba ti fe ma ni yin gan yang imbalance yen ti o ba fe ma balance ba gbara ba se balance dada to o le ma affect wa be yen e lo watch nkan te nje kede ye mumi tutu eye mo nkan to tutu so ti yeyin nkan lorin dutu nkan lanrin dodo e kesi
1: e yo ju si shop e yo ju si shop
0: i know for ẹlẹ wa sọ fífìsì wa nílẹ kẹta sí Polaris Bank
5: lóye díjì ọkẹ sá ẹbá tún nọmba yín ẹ sọ
0: 00
5: ẹ máa gbọ́ ìbàdàn nìkan lẹ máa ń fi sí ìbàdàn nìkan ló ní ìyá
0: ọkùnrin ẹ pé àwọn èèyàn yín tán jẹ fámásì kí n tọjọ wa lẹsẹ títì ẹ pọn fámásì sí yín kí wọn pe nọmba wa
5: àwọn oríṣi ìlú míì náà ń bẹ táwọn ẹ máa ní ìdí product
0: yìí ṣe ó wà ní ṣákì
1: ọ̀dà ẹṣẹ àti bọ́tà 00 21 91 20 40 00 21 91 20 40 00 21 91 20 40
0: yes
1: hello
0: ẹ kalẹ̀ ẹ kúrò lẹ̀
7: alasa mi pe ló ń ba ẹ sọ̀rọ̀
0: ok
7: ẹ dákun ká balẹ̀ tó bá ní arthritis lẹ́sẹ̀
0: yà
7: ṣó lè máa du òun
0: yẹn ẹ yẹ kọ́ lórí hospital kó dẹ̀ ló sáré wọlé pẹ̀lú ẹ ogun ṣẹ́ hello
1: ẹyẹ yẹn wá ẹ ti gbọ́ gbogbo ibi tá a ti ní ọjà wa kì ń ta ọjà wa létí títì òun ni ẹ ṣe lè rí ní everywhere bẹ́ẹ̀ ṣe rí àwọn kọ̀ọ̀kan ní gbogbo ibi tẹ́ bá yà sí irọ́ ìyẹn Reese Bitter àti àwọn oògùn tó wà nílé iṣẹ́ wa kì í ṣe
0: bẹ́ẹ̀ ẹ lọ sí kólíàrà ẹ lọ sí rí pharmacy ní challenge ẹ lọ sí nasiru láì ní agbeni ẹ jẹ́ ká lọ sí ọ́fíìsì chiquito tó wà ní
1: scout
0: camp
1: ẹ̀sìn lọ́sọ́fíìsì wa ẹ̀sìn bá wà ní agbègbè wa
0: nílé kẹta sí Polaris Bank
1: challenge oríta ring road
0: apata
1: ẹ lè wá sí ṣọ́ọ̀pù tiwa tó wà ní ṣọ́ọ̀pù chiquito tó wà ní scout camp
0: last caller ẹ kalẹ́
5: ma
0: ẹ ra dáde
5: yálà fi àyìnbó
0: bẹ́ẹ̀ni sà pápá sà
5: mo ṣe gbọ́ kíní for the first time
0: question yìí sà
8: Now kill a group of Munyaga.
0: Aru is
1: a Bishas.
0: Aru is a
1: Z.
0: Riz. Ben, sir. Yes, sir.
1: Ben, sir. Bitters. Oda, eh, at a lot to one, beh. Hello.
9: I can't anticipate it.
1: Yes, sir. I can't let, sir.
9: Hello.
1: Oh,
9: hello.
1: Yeah.
9: Scout
1: camp. Block E, shop 7.
0: Hello. Eyin te ba legbo to ko ti o san e ma fi raju e Olorun lo. En te diabetes so e ma fi se de ma lo ogun se gidi fun Olorun.
1: Hello.
0: A claim o Olorun do ni ko ri be.
1: Oda e je ka gbe pe meji si. Okay, hello. Hello.
6: Hello.
1: Hello.
6: Ki to ba wa ko mo ba le o. Ko mo wa le ba wa o.
0: Eh, oni ka
1: ko. Ta lo so.
6: Ya ma ya la ga sa ke.
1: Okay, kasi ndio woki akia o. Sheri ogun ta nsoro npa eyi, a mo dupe lowo Olorun. E o ya ke mo pe chikito ki nfe ba awon nkan ti o ba je gbe looto, e tori oruko ti Olorun ti fun yan, oruko die te Olorun ti fun yan. So mo fasiko dupe lowo Dr. Mrs. ta lo tun wa nbe to ni bere. Eyin ti e ba wo pe e le, te ba fe wa si.
0: Hello. Hello baba. Yes, sir. Hello, see good of pharmacy. No what day? Hello?
10: Hello, ma.
0: Hey, Kale, Baba. Yes, sir. Ma, papa.
1: Toba ti yoju ni e ma je ka ma so pe seri eni ti aisan ba nse o ti nkan ba nse to ba ri nkan to da nkan to ma nse wa niyan e jade e lo si gbogbo
0: ti
1: ba
0: ti yan lo si lo yin
1: se ba yan lo si lo yin lo
0: te treatment si bi Abuja wa si bi
1: a le ma gbe wa sinu yara
0: wa ni oju na bi we
1: ti party pomo meji amala meji pomo kan
0: atemo kan ma fe lo fe ani se
1: kini e jo e ma je ka fi alaafia ara wa ma sere pe ma ta ba gbe lo eleyele ta gbe wonu yara won ni oyo ta gbe wonu yara eyan kan ni
0: ta ba gbe owo la wa after yo di ya mu tere kiri eni to lo n ba fe lo fun ni ko jade
1: ko gete
0: Olorun lo gbe alubarika a lo si just
1: anywhere ta lo tun be yen je ka gbe
0: yen. Hello.
1: E ka gbe yokan yen. Okay. E ka le ma.
11: Yes, ma. E ka ta ta o.
1: Yoko pelu papapa.
0: Papapa.
11: Yes, ma. Yes, ma. E yo ma. Eni to ba ni boya eyin mu ni ara ara ma nu.
1: Te ba ti ready lola e yoju si shop. E
0: yoju si shop sikito.
1: E jo eyin yan wa. Eyin te ba fe wa si shop temi lola lati wa ra. Ma ti wa nbe. Lati ago mewa e pe mi ke to wa gbogbo bo ba se nse yin be se nra ma ma fun yin lamoran awon nkan ti e le fi ku to ye pe gbogbo nkan to ba nse yin Olorun a ma gba koso uru onje te ma je uru omi te ma mu te ba de ve lo ri oga mi won ma wa ni Ibadan lola normally won ki si ni Ibadan awon gbogbo so ti ra awon finally ni jo Saturday sugbon abe won lele pe ko fun wa ni Saturday ola to ra awon to ma fe ri won office won wa ni Monoton ni ile keta si Polaris Bank e de ti di number won 0 0 2 21 91 20 40

0: Kìnìún lólólàájú Lágelú 96.7 FM. Ọ̀gá ló jẹ́ fún gbogbo àwọn rédíò tó kù.
1: Wọ́n ti bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

sọniyẹ lọpọ èèyàn nílò ìwọ náà máa darapọ̀ mọ́ ètò yìí lórí ìkànnì lagilu 96.7 FM níbi tí ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ pastor enoch folonso ìjọ the lost city gospel grace ministry tó wà ní ma alile a meridian bus stop àpáta ìbàdàn lóṣù nígbà owó ẹ̀.

0: 0912370865 lójú ọpọ tó wọnú kolo yìí ẹlò ẹka alẹ ọta ló wà lójú ọpọ ẹlò ẹka alẹ sáà orúkọ yìí tẹtí pé wa.
1: Ìyá Máyọ̀wá ni láti àpáta.
0: Mọ́mí Máyọ̀wá láti àpáta. Máyọ̀wá ńkọ́.
1: Ó wà sà, ìyá Yọmí lèyí náà.
0: Pẹ̀lú mà kí lè fẹ́ o.
1: Ó kí bàbá gbàdúrà fún mi lórí àwọn ọmọ mi títa ọmọ mi kó jáde nírọ̀rùn.
2: Orúkọ Jésù.
0: Amí.
2: Àṣẹ ìrọ̀rùn kó bá yín gbé.
0: Amí.
2: Owó àánú tí kìí jẹ́ kí ogun lé bàbá ó lágbára lórí ọmọ kó bà lé àwọn ọmọ yín bẹ̀.
1: Amí.
2: Láti òní lọ àánú tí tayọ tí ayé kìí dá dúró kó bà lé yín.
0: Amí.
2: Jésù Olúwa wa.
0: Amí.
1: Amí.
0: God bless you ma. Abalabi tí a ti ń gba ìpè yìí. Ohun tó dá mi lójú ni pé kì í ṣe fún gbogbo èèyàn ló wà fún. Ìgbà tó wà fáwọn tó bá ní ìgbàgbọ́. Nínú ìpè yìí. Ó wà fún àwọn tó bá ní ìgbàgbọ́. Tí wọ́n mọ̀ pé ìgbàgbọ́ àwọn ṣetán láti mú àwọn lára dá. Ló jẹ́ kí n sọ pé kì í ṣe gbogbo èèyàn ló wà fún. Ẹ̀lú ẹ̀ka lẹ́ o.
3: Ẹ̀lú ẹ̀ka lẹ́.
0: Orúkọ
3: yìí.
0: Ẹ̀dákùn ẹ̀
3: orúkọ mi rachel adébáyọ
0: láti àdúgbò
3: láti olódó ọdọ.
0: Kí ló ń ṣe yín gangan? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Ẹ máa open up ni o.
3: Mo ṣubú ni lẹ́sìn bá lè dìde rẹ̀ mọ́.
0: Láti bí ìgbà wo ni ẹ mà?
3: Ó ti tó oṣù méjì o.
0: Oṣù méjì.
2: Ẹ jẹ́ àgbàdua. Ó ń ka wà tí Ọlọ́run ò lè ṣe bí. Màmá, mo pàṣẹ ọwọ́ àti àṣẹ tó sọ egun gbígbẹ́ di àyè níbi tẹ́ ẹ wà yẹn ọwọ́ àti májẹ̀mú àti àṣẹ yẹn kó gbé yín dìde.
0: Àmì Jésù Kristo.
2: Ọwọ́ àti májẹ̀mú ọ̀rọ̀ Ọlọ́run kó gbé yín dìde.
0: Àmì Jésù.
2: Màmá tẹ́ ẹ bá máa pè ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀rí ìdìde yín ó máa tẹnu yín jáde.
0: Àmì Jésù.
2: Jésù Olúwa wa.
0: Àmì.
3: Àmì.
0: Ẹ̀lú màmá ṣé ẹ gbé omi àbúrò ló sì di rédíò lẹ́ẹ̀kan tó gbàdúrà sí.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ lọ fira, ẹ dá sí ẹsẹ̀ yẹn. God bless you.
3: Kí n máa bù sí
0: i. Ẹ máa fi sin bẹ́ẹ̀ni.
3: Yes
0: sir. Ẹ ló ẹ kalẹ̀ ọ̀tá ló tún wà lóbi. Ee o ja.
2: Ẹ má jà gbàgbé ọjọ́ Monday o.
0: Monday lórí ọjà pátá.
2: Nínú ọjà pátá. A máa bọ Ọlọ́run pàdé.
0: Ìyẹn náà tún máa lágbára.
2: Ní ọjọ́ Monday gbogbo ọlọ́jà níbi kí bí tó bá ti dé àpáta yẹn. Ilé epo àkọ́kọ́ yẹn tó bá ti kọjá díẹ̀ wà ti rí wa níbẹ̀. Wọ́n rí pé mú ìdàgbò ẹ dání àgbogbo àwọn tá a ti máa ń wá àti mọ̀ pé wọ́n máa fòróró yàn wá máa gbàdúà fún wa ìpàdé yẹn máa ń lágbára gan.
0: Ẹ̀lọ́ ẹ kalẹ́ o.
3: Ẹ̀lọ́ kalẹ́ sọ.
0: Orúkọ yín àti pítẹ́ńtì púpọ̀ abẹ́ ìdẹ̀fẹ́ dárúkọ yín.
3: Olúwa tó sùn láti jà láti fẹ́lẹ̀lẹ̀.
0: Olúwa tó sìn fẹ́lẹ̀lẹ̀ tó sì wá ń bí.
3: Ẹ jọ wa bẹ́ẹ̀ni sà.
0: Kí lè fẹ́?
3: Ẹ jẹ́ bá a pè fún bísíẹ̀sì mi àsọkọ mi kọ́nàbà mi jẹ́ kó gbòòrò sí kó gbòòrò kó bá mi tó jà wọn mọ́ mi àti fámílì.
2: Orúkọ Jésù.
0: Àmì Jésù.
2: Iṣẹ́ tẹ̀ ń ṣe àánú kó wọnú ẹ̀.
0: Àmì Jésù.
2: Ohun tí ayé ń pè ní àlè tí wọ́n gbé lórí iṣẹ́ yín tí wọ́n gbé lórí àyànmọ́ yín ọwọ́ àti májẹ̀mú Olúwa ó gbé kúrò ní àṣálẹ̀.
0: Àmì Jésù.
2: Láti òní lọ ayé yín polongo Ọlọ́run.
0: Àmì Jésù.
2: Jésù Olúwa wa.
0: Àmì. God bless you.
2: Ọjọ́ Sunday bákan náà a máa wà ní headquarter. Ìsìn wọn ò yí padà. Aago mẹ́jọ sí mọ́kànlá ni. Níbikíbi tó bá ti ń bọ̀ nípò dé àpáta. Tó bá ti dé àpáta sọ fún wọn pé òun lọ sí Meridian níbi tí wọ́n ń pè ní the Lord City Gospel Grace Ministry.
0: Lọ́nà tó lọ sọ́nà ta máa lọ sọ́nà mi.
2: Tó bá ń lọ sọ́nà mi.
0: Ṣàmàdé NNPC àbá
2: fún àbí fẹ́ẹ́ ní. After NNPC ni mo bá ti kọjá NNPC tó bá ti rí ilé epo tó tà kan báyìí.
0: Yes sir.
2: Ní apá ọ̀tún ẹ̀ o ti débi tó ń lọ tán gbójú sókè.
0: Okay.
2: Wà á rí signboard yẹn ó tóbi báyìí. Ọlọ́run ń dúró dé ọ máa gbàgbé pé ní ọ̀la a tún máa wà níbi tá a wà ní ọ̀sẹ̀ tó kọjá.
0: Lọ́mí.
2: Ní ọmí

0: ó balẹ̀ bàgẹ́ ó wọlé pẹ̀lú steeze gbogbo bíta yòókù fún bí àwọn bíta bitters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàyà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe ná mára 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà david ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basoro Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Aja Lagos to be our distributor call 0704-318-3929 50 bitters NAFDAC Ijolote.
1: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati se toju arugbo yin. Sugbon ta yo si be gele le se ma jamfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ba to ya ki won gba toju to fi mo ayewo ilera lore kore won mo rufe ere tarugbo se won si masiko to ya ki won nora Emerald Comfort Home opero ja itoju arugbo lo wa nle gele bi won ti se loke okun e kan si Emerald Comfort Home loni ni Ajinde 1 Road 2 Junction beside transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan please call 090-7895-7698 email emeraldcomforthome@gmail.com Emerald Comfort Home exceptional care in a place you can trust.
2: Gbogbo ọmọ ológo pátá ètí yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
3: Ṣèmi nítorí ògo ni o. Nítorí ògo ni.
2: Ìdí èyí tí Ọlọ́run Reverend PF wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14 Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọ́jínlá wa Christ Rubber Miracle Church Kramik tó ń bẹ ní number 7 Reverend PF wa Christ lẹ́yìn St. Luke's College Adéyẹmọ Layout Tumalete Ìbàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pọ́yì orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sùn ẹlẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kú yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fowó kọ tuntun pè sèdá rẹ̀ bíi ti Jacob àti Jabez inú ìwé mímọ́ àgbọ́ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa ṣì ọ̀nà tí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ tí bàbá wa nínú Olúwa Reverend PF Owó àti Reverend Mrs. C Owó wa tó gbàdúrà súlẹ̀ fún ọ ṣẹ́ yóò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
4: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Ẹran ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ̀ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
6: Fún ọgbọ̀njọ́ àti ọjọ́ kan iṣẹ́ agbára yóò tún ṣe lọ́dún yìí
7: o. Ẹ̀ka ṣàgbọ́ àgbàrí ìgbà ìyanu ọdún yẹn ní ìgbà oṣù kẹjọ bí ọlọ́run ti máa ń rìnrìn agbára nìyẹn. Nípasẹ̀ ìpè wòlíì Daniel Amọ̀wálá ní méjì JP. Anu a 31 days covenant fasting and revival. Àkòrí ìtọ́dún yìí. Ọ̀nà àbáyọ sí ohun gbogbo. Ogun tó ti máa wọ̀ yá àjàlọ́ tó tó pẹ́. Àkọ́kọ́ tó ọ̀nà àbáyọ fẹ́lẹ̀. Nípasẹ̀ fi ọ̀nà lórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sì Ndé Babakunde Wonderful. Ambassador Prọfẹ̀sì Samuel Ogunuga. Prọfẹ̀sì Orede Adéròmú. Prọfẹ̀sì Adéyẹmọ. Adéyínká Jo. Prọfẹ̀sì Joseph Ayọ̀túndé. Pastor Sheu Asọ́láyé. Pastor Yemi Ojo. Pastor Rẹ̀mí Ojo. Prọfẹ̀sì Olúwa Lárí. Prọfẹ̀sì Fẹ́olúwa Fẹ́tọ́mọ́lé. Prọfẹ̀sì Ọláyé Ika Ògúnṣọlá. Apostle Timothy Ọládèjì. Pẹ̀lú àpàrọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wo ní Ọlọ́run aláyẹ̀. Daniel Amọ̀wọ́ Ọládéméjì JP. Wọ́n máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílá aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákan ọjọ́ Saturday 1st August. Sí Monday 34th. Nínú ìjọ Christ our Savior Prayers and Holy Ghost Ministry. As you must be I didn't know your estate. I don't know Guru Jumbado. Oh, you too radio, you.
8: Etin melo gbogbo eyan pinle oyo white stone souvenir lo ran mi sin lori gbogbo eyan to ti lukan wo lu ibadan te nikan re se te sin nilo souvenir lori serisi to je original pambele te le lo ninu le te le fi sebun fawon oninawo gbogbo lojo ayeye won bi ari agbeyawo oku agba ojo bi isile ati fun awon omode ka so die ke le mo po jagide yapa high quality stone mix blender garatin be lori stone mix blender wa o stone mix yam panda
9: aso sudiyan le yo soka
8: back to school items souvenir bags high quality stainless pot the doctor recommend we come out lulu asiko yi present iron awu gba lori lori sirisi abomo for 7 dish rechargeable fans gbogbo irinse to wulo feyin ketra solar fan won we lo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin se ti gbogbo color o si jora onkulele for the original souvenir peran le ma lo si white stone souvenir ide ape odudu a building directly opposite nnpc filling station ide ape ibadan bu raja lopo o le pe 08069134989 08069134989 White Stone Souvenirs. Debi Oraja.
10: Labbaik Allahumma labbaik.
11: Ali Imam Travel and Tours ti gbe anfani nla banta banta de. Umu radi rorun. Gege bi ijoba le Saudi ti fi anfani visa olorun kan sile. Gbogbo eni to fe gba visa na pelu accommodation ticket. Bo ba se fe si ni o. Ma bo si Manlord Ali Imam Travel and Tours. Bidin bakuno aso Iram ti wa ni lebiba fun gbogbo eni to fe lo se Hajj ati Umura. Atun ba ni gba hotel. Lawon 3-4 five star hotel. Be la tun le ba ni get moto. Nilu Mecca ati Medina. Eni to fe ka bohun ku awon eyan won sise se Sahara nilu Mecca. To je gbohun lo se visa ati ticket fun won sugbo ko raye ko won lo. E pe si Ali Imam Travel and Tour. Lori takwa agbaye www.manlordtravel.com. Telephone 08057522230. Tabi 0702686275 Pelu number meta wa +96653987674. Agba ni number 1 Random Plaza, Iriakari Estate, Oluyole Extension, along Aka.

0: iṣẹ́ ìránṣẹ́ Wings of Grace Ministry fẹ́lẹ̀lẹ̀ rap ńbàdàn. Máa ń ṣe ní gbogbo Sátidé àkọ́kọ́ lọ́sọ̀ọ̀sù. Gẹ́gẹ́ bí ìtọ́ni ẹ̀mí mímọ́ látòkè wá. Fún ìkọlọ́rùn àgbáyé ni. Rẹ́fẹ̀n Samuel Adédèjì. Ìpàdé àṣẹ́gun látọ̀sùn yìí tó bá wáyé. Lọ́jọ́ Sátidé àkọ́kọ́ tó ń bọ̀ lọ́kọ́ yìí. Láti aago méje òwúrọ̀ kùtù wa. Kò sẹ́ni tó wá bẹ̀lẹ́ ẹ̀kọ́rí lẹ́bà ọ̀nà fẹ́lẹ̀lẹ̀ rap nìbàdàn. Rẹ̀ látàgọ́ méje òwúrọ̀ kùtù wáyé. Níbi tọ́lọ́rọ̀ ti máa ti pàṣẹ. Rẹ̀fẹ̀n Samuel Adédèjì. Àtàwọn ikọ̀ ọlọ́run mìíràn. Pàṣẹ ìdálẹ́rẹ̀ àti ìgbẹ́dìde fún àtúnṣe àyànmọ́. 08072838949. Bó o bá ti lè wá. Èrè ìyanu rẹ̀ dájú. Lórúkọ Jésù.
1: Àtúngbé kàndé, àtúngbé kàndé
2: Golden Chance Lotto Vogue ma sun piye gbe ranle ma gora e mu number ta la ola to la o di mimuse ta Golden Chance Lotto Vogue game aro kutu ta poruko re ni Vogue Golden Chance Lotto Vogue ni gbogbo aro ojo anfani wa fun o lati je owo tabua iwo sa ti ta Golden Chance Lotto Vogue ta ta je kerun pe ke anfani be ni pe to ba je ninu eyi o wu awon game wa o le gba winnings ni eyikeyi Golden Chance Lotto Payment Center wa kilo tun duro de lo si eyikeyi Golden Chance Lotto Kiosk to wa ladugbo re Golden Chance Lotto Vogue owo aro kutu fully high ale morning ale cash lago mesan koja seju meedogun owuro ago mesa abo aro lo gbesi o si mago mago ta Golden Chance Lotto Vogue ko darapo mawo ebi olori re Golden Chance Lotto
1: Golden Chance Lotto Vogue la gbe dode
0: 20 hours ko tele marathon prayer
3: Gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters ètò bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀nyá àjà 50 bitters bẹ̀tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 Waves Limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704 318 3929 50 bitters NAFDAC Ijonlu.

0: La Gelu FM, Jagaba Boboretio, Maro Wancho.
1: Akunde dasiko yi o gbogbo eyin te ngbo mi nile loko. Oruko temi o yi pada o, Omolara Abosede, Adebanjo si gbogbo yin mo si iya ara le mi nje. Mo ni alejo pataki kan nile loni, Onisegun Agba ti gbogbo eniyan mo daada. Baba Ibaruba ti gbogbo aye mo si Oba Isanara. Mo di adugbo Omolete ni Ibadan, leyin ile Baba Adedibu, opposite People's Girls Grammar School. Mo ri awon eniyan ti won ro ketiketi. Idi ni yi ti mo bi so wi pe agbodo se iforowanilenuwo fun baba yi. E ba nki awon eniyan kaabo.
2: Eku dede akoko yi gbogbo eti to ba la nfani ati ma gbo mi gege bi atokun ti wi. Baba Ibaruba Baruba lo ko mi gbogbo eyan a si ma pe mi ni Oba Isanara ise la se debe o odu ni mi mi isa imo foloko gbogbo awon eti to wa si n gbo mi ri o mo wi pe ki se tuntun ni osupa loju orun ki n to teso waju e kokko gbo ero bani soro 08033881008 tabi 07018211 o ti pe ta ti nfa oyinbo je nbo ko fo be ni ko ni fo elewe are mo la wa o itoju gbogbo ara aye pata la si yan laayo ise ta mo ta ko ta daye ba ta si wadi ijinle si na lo so wa do lokiki taye fi npe wa ni Baba Ibaruba loni a tun jo soro lori awon kankan abi meji e wa nkan fi ledi abi ke fi dile nkan alaafi ara wa ko ni gbandanu gbu bi elubo
1: Baba ibi ti mo ti fe bere gangan ni wi pe kini Yoruba npe ni elewe are mo
2: e se atokun be yan ba tin ja ewe to nso ogun efori ogun narun ogun maro pa maro se ogun inu lilo ogun la ku egbe ka ma rin ko ma tin gbangban bi eni fe subu ka ma rin tage tage ka ma mi loke loke ki to o ma po tabi ko mo salai to ko di wi pe oju nsu abi nkan la go lori eyan ati gbogbo n to je mo n ta fi lalaafia laye ta wa n fe wi ategbo tibile awon baba wa se iru ewe yi ni won n pe ni elewe are mo awon ti won se ona balaafia o ti wa ni je be
1: baba eje ka sare wo awon esan tin da emi awon eyan legbodo lakoko yi tabi tin so awon eyan di arugbo osan gangan
2: ese atokun opolopo aisan ni so awon eyan di alaabo ara telomi si ti darugbo koja ojo ori e lakoko aisan kan be ti an pe nla ku egbe awoka losan losan fasan fasan awon aisan to ni se pelu inu eje to je pe kokoro inu eje ni yo ti kagbako ti o mo ko ba eje ara eda eyan ti awon san tin be lara ofin ni raye rin de bi to ye ko raye rin de ni o ba di pe eni to ye ko rin buso meji pelu erin ni o ni le da opo na meta rin ti o fi mo mi gule gule elomi sire won mo fa wonu moto won mo gbe bi gba ti an ba wo apo ewa ni elomi to ba rin die yo mo mi gule gule elomi o si mo so wi pe egbe kan dun ohun to ba fowo kan abi ti o ba fowo kan aisan kokoro nu eje ni itu tawo kan ran si n pa o si lateyin wahala ti ko ronu eje dale opolopo yo ma so pe apa kan ri nfo awon ye ni gbogbo igba elomi isire to je wi pe yo ma ri nkan bi kurukuru abi pe ifi abi ile ti fe su losan gan elomi a si ma pariwo wi pe to n ba sun ati didi o ma wuwo bi igba ti won ba gbe gige duka ori ibusun gbogbo n ta n so yi aisan ni arun ni ati ka toju e nigba telomi n ba n lo awon ore re o mo duro de ni ese elomi o si se jakute de bi pe bobo bata le ko ni mo bowo bata ko ni mo elomi yo mo te okuta mole ko si ni mo ko n to okuta mole aisan ni ta gbodo mojuto bo ba ti di pe eyan sun loru eyan ji eyan se yo bi igba merin marun mefa kile o to mo o gba furasi opolopo okunrin si ni o se dede nile mo opolopo ejo be la ti ri lori aye lujara lori mu mawuran eko mi o se dede eko mi o se dede elomi se kan sun lo won ati e ma fe elomi se yeye awon baba ti ati han bi awa atawa ta n soro yin na awa na o salai mo moju to ra wa awon baba awa o loko won lodo won si soju se won lodo awon iyawo won elomi nu won gan o ni iyawo eyo kan meji meta merin abi ju be lo tawon iya na o si ma wo ta ntori nti han fe wo nta ti wa nle opolopo omokunrin lo je bi pe nkan didun to je ati bo ti lora re atopolopo aisan to ko nile igbonse abi le we àbí ibi tí wọn ò tọ́jú dáadáa ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ tí ò lè pè pẹ́pẹ́pẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé apá kan rẹ̀ báyìí àtẹsẹ̀ kan yóò mọ gbọ̀n rírírírí bí bá sì ti ń gbọ̀n bẹ́ẹ̀ àfi ká mójútó torí pé bòmí mọ́ra kí n pa ẹ́ lórúkọ tá à ń pe àìsàn túmí ilẹ̀ kí n fi ẹ́ lẹ̀ lórúkọ tá à ń pe àrùn o ìwọ náà ó tu síta ni pé nǹkan báyìí ń ṣe mí o bó o bá dọ́dọ̀ wa bàbá ìbàrùbá ọba iṣan ara ní ẹ̀yìn ilé bàbá adédìbú lọ àdojúkọ people's girls school tó wà ní mọ̀lété nìbàdàn ibẹ̀ la wà tá à ń fa àwọn òyìnbó ń jẹun kò fọ́ kò sì ní fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nílẹ̀ nàìjíríà ìpàápàá nílẹ̀ yorùbá ni wọ́n máa ń ba iṣẹ́ tẹ́ni ẹlẹ́ni ń ṣe jẹ́ iṣẹ́ tèmi ti ń ṣe láti 40 ọdún àtọdún mẹ́rin tí mo wà lẹ́nu rẹ̀ yìí làwọn kan ó kàn gbé báàgì wọn ò mọ kiri gáréèjì ní ìwòrò òdù lọ́jà bá láyẹyẹ ní mọ̀kó níbẹ̀rẹ̀ àti káàkiri pé àwọn ni bàbá ìbàrùbá o bàbá ní káwọn báwọn mérò wá sí mọ̀lété mo ní eléyìí èrò tó wá gan àti ìdán lóǹtán àárán èèyàn kankan ń ṣe o àwọn tí wọ́n sì ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tọwọ́ tó bíi méjì ọkùnrin méjì inú wọn tọwọ́ tó àfimú wọn dánrin náà ni a sì fi hàn jófin iléeṣẹ́ wa ò sì sí lórí òkè ìsàlẹ̀ lọ́fíìsì wa wà ibi tá a wà látijọ́ àti wà náà la wà tẹlifóònù wa náà ń tẹlifóònù wa aṣọ oògùn míì tó kọjá ewé arẹmọ kára ó yá gágá kéèyàn ó lu ayé pẹ̀lú ìgbádùn ẹni tí ò tí ì kú ló ni gbóòkè ọ̀hún àti gbóòkè yín àwọn irú àwọn ọmọ yìí tá a ti wá kìlọ̀ fún tí wọn ò gbọ́ lọ́wọ́ ba méjì nínú wọn bàbá ìbàrùbá ò pé méjì ọ́fíìsì wa ò sì pé méjì kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn tẹlifóònù wa ò sì yàtọ̀ tẹ́ ẹ fi ń pè wá látijọ́ yìí òun náà là ń lò táwọn èèyàn fi ń pè wá 08033881008 ẹgbọ́n yun lẹ́ẹ̀kan sí 08033881008 tàbí 070-1821-1111 070-1821-1111 bàbá ìbàrùbá lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn ó dojúkọ people's girl grammar school níbẹ̀ la wà bọ́rọ̀ bá dọ̀rọ̀ là kó ègbé àbí tí wọ́n ń pè ní tọ̀ ṣúgà àbí kí fúnpá èèyàn ó mọ ga àbọ̀rọ̀ ojú àbétí ọlọ́run mọ̀jẹ̀ arógun rọpárọsẹ̀ àbáromọléegun àbáwọká àwọn tó wádọ̀ wa ti mọ̀ àwa tí wọ́n wá bá náà sì mọ àwọn tí wọ́n wá sọ́dọ̀ wa bí wọn náà bá dé lónìí ìwọ náà rí wípé ẹ̀rọ ìgbàlódé làákọ̀ọ́kọ́ fi ṣàyẹ̀wò fún ọ tó jẹ́ ẹ̀rọ ìgbàlódé ilé ìbò ńgbà bá sì yun tán làá mọ ibi táìsàn lúgọ sí làáwà bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó o bá ti lò bá a ṣe ní ọlò kò sí ti ń jẹ́ pọ̀ ń dẹ̀gbẹ́ ọ̀hún wọ́rìn bíi mọ́tò ti ń kọ́ gẹ̀dẹ̀ kò sí ti ń jẹ́ pọ̀ takútú ńlé ọgbọ́dọ̀ takútú ni wọ́n mọ kí ọ pé bàbá ti bẹ̀rẹ̀ sí í takútú tí wọ́n bá ní bàbá ò ní gbà bàbá ò ní gbà bàbá ìbàrùbá ni wọ́n ń pè bẹ́ẹ̀ o àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gù bí èlùbọ́.
1: Bàbá irú àwọn èèyàn wo gan-an ni kí wọ́n mọ̀ wá sọ́dọ̀ yín.
2: Ẹ ṣeun atọ́kùn ẹni tí ò bá ní gbàgbọ́ nínú ìwé àtegbò mọ̀ wulẹ̀ wá ẹni tí ò bá ní lo oògùn tá a bá fún un kó mọ̀ wulẹ̀ wá ẹni tó jẹ́ pé tó bá dé àyín tí ò ní ṣe bá a ti ní kó ṣe kó mọ̀ wulẹ̀ wá o àwọn tí ò bá lo oògùn bá a ṣe ní kí wọ́n ó lò ó àwọn tó ní gbàgbọ́ nínú ìwé àtegbò àwọn tí wọ́n ó sì ní kí wọ́n ó ṣe tí wọ́n ó lè sọ̀rọ̀ jáde pé báyìí ní í ṣe mí tá a sì ṣàyẹ̀wò fún wọn tá a sì fún wọn lóògùn wọn tara wọn ó sì yá ẹ mọ̀ bọ̀ lẹ́yìn ilé bàbá adédìbú ibikíbi tẹ́ ẹ bá ti dé ìbàdàn ẹlẹ́rìn lọ mọ̀lété àwọn èèyàn ń wá láti ìlú òyìnbó ẹlẹ́rìn mọ̀lété bẹ́ ẹ bá dé mọ̀lété ẹ béèrè ilé bàbá adédìbú ní àdojúkọ people's girls grammar school la wà 080-33-88-10-08-080-33-88-1008 tàbí 070-18-21-11-11 070-18-21-11-11 àìsàn ò ní ka ẹ́ wóróko bí awọ gángan o àìsàn ò ní tẹ̀yìn wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù ẹ ní bùrìnbùrìn jíjú ẹ̀sìn ní pópó o ojú àti tí ò ní rí eléde yìí àmì nìkan kọ́ o kẹ́hìndé ńlẹ̀ fúyà kẹ́ ẹ wá jáde sọ́rọ̀ ara yín eléwé arẹmọ ni wá o bàbá ìbàrùbá ọba iṣan ara àwa lọkọ àwọ́ká àwa lọkọ làkú ègbé bí àìsàn àìlèṣe déédé lọ́dọ̀bìnrin bá sì fojú kàn wá yóò mèrè sá ni o 080-33-88-10-08 tàbí 070-18-21-11-11 070 18:21-11 àláfí ara wa ò ní gbọ̀ndànù bú bí èlùbọ́ a mọ̀ retí yín pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ̀ṣẹ́ púpọ̀.

0: ó balẹ̀ bàgẹ́ ó wọlé pẹ̀lú steez ògùnbítàrí ògùnbíàrún mystic bitters jatulabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàjà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal david ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basoro Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Aja Lagos TBR distributor call 0704-318-3929 50 bitters NAFDAC Ijolote
1: lẹ́bẹ̀ẹ́kẹ́ wá ọ̀hún náà. Aha! Àtètè sùn látètè jì. Fún gbogbo alálàájì tó múra lẹ̀ ní Hajj 2027, ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Iléeṣẹ́ alálàájì tó ṣe é fọkàntán, Al-Hidayah Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀. Wípé September 15 ọdún yìí ni gbogbo pépè yóò wá sópin lórí owó sísan. Fún ìgbaradì Hajj 2027 ni ẹkún timothy alidaya wípé ìdẹ̀kùn alálàájì àwọn ní kékeré lọ́dọ̀ tiwa ètò ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè tìyára sí gbogbo àwọn ààyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ látìgbàdégbà ìjọta abada láti lo àti bọ̀ kìí yẹ ẹ̀yà agbéra báyìí kẹ́ẹ̀kọ́ sí alidaya hajj and umrah services ní number 2 adedibu shopping complex opposite bufas filling station iwo road ibadan tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí alidaya hajj and umrah services sórí 0806-244-0572 àǹfààní sọdí ẹdí ẹ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìnàjò umrah olóṣooṣù alidaya hajj and umrah services ájì ìrọ̀rùn ní tiwa bíníláì tààlà.
2: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
3: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin. Ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
2: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ.
4: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
5: It's about to go down.
6: Wait! Aww.
7: My love, what happened?
6: Before I marry you, the TV where you promise, the fridge in car, where is it? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
7: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK? CDK? Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. Now CDK.
6: So all those things don't already dey house?
7: Abba, since last month.
6: Ah, pastor, continue the wedding.
8: Walk on down, turn together.
7: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small. Zero interest, normal market price. Download CDK today. Telephone 0707-454-3005.
8: CDK, pay small, live

0: ànínlá bàtà bàtà dé.
1: Mo múra di ìrọ̀rùn.
0: Gẹ́gẹ́ bí ìjọba ilẹ̀ Saudi ti fi àǹfààní físà ọlọ́run kan sílẹ̀.
1: Gbogbo ẹni tó fẹ́ gba físà náà
0: pẹ̀lú accommodation
1: ti kẹ́.
0: Bó o bá ṣe fẹ́ sí ni o.
1: Máa bọ̀ sí Manland Al Imam Travel and Tours.
0: Fidin
1: bákan náà aṣọ ìram ti wà nílẹ̀ bìbà fún gbogbo ẹni tó fẹ́ lọ ṣe Hajj
0: àti Umrah.
1: Àtúnbá ní gba hòtẹ́ẹ̀lì
0: láwọn 3-4-5-star hòtẹ́ẹ̀lì.
1: Bẹ́ẹ̀ la tún lè bá ní get mọ́tò
0: nílùú Mọ́gà àti Màdínà.
1: Ẹni tó fẹ́ kábọ̀ òun kó àwọn èèyàn òun ṣiṣẹ́ ṣe sìhárà nílùú Mọ́gà.
0: Tó jẹ́ pé òun ló ṣe físà àti tíkẹ́ẹ̀tì fún wọn sùgbọ́n kò ráyè kó wọn lọ.
1: Ẹ pẹ̀ sí Manland Al Imam Travel and Tours.
0: Lórí ìtàkùn

0: ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ ọ̀yọ́ white stone souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú ìbàdàn tẹ́ nìkan rẹ ṣe tẹ́ sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa high quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda
1: àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka
0: battle school items souvenir bags high quality stainless pot tí doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí present iron àwọn ògbàlódé lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn ketra solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wòye ká bá yín set up kitchen yín a tún lè bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀ for the original souvenir gbéra lẹ̀ máa lọ sí white stone souvenir ìdí àpẹ́ odùdúà building directly opposite nnpc filling station ìdí àpẹ́ ìbàdàn fún ìrajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 white stone souvenirs débi ọ̀rajà.
2: Fún ọgbọ̀njọ́ àti ọjọ́ kan iṣẹ́ agbára yóò tún ṣe lọ́dún yìí
3: o. Ẹ jẹ́ fún agbára ìgbà yẹn ló gún yẹn ní ìgbésù kẹjọ bí ọlọ́run ti máa rìnrìn agbára nìyẹn. Nípasẹ̀ ìpè wòlíì Daniel Amọ̀wálá ní méjì JP. Anu ata ti wọ́n dé Covenant Fasting and Revival. Àkórí ìtọ́dún yìí ọ̀nà àbáyọ sí ohun gbogbo. Ogun náà ti máa wọ̀ yá àjà lọ́jọ́ tó pẹ́. Àkọ́pọ̀ tó ọ̀nà àbáyọ fẹ́ náà nípasẹ̀ pé ọlọ́run lórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sọ Ndé Babatunde Wonderful. Ambassador Prọfẹ̀sọ Samuel Ogunuga. Prọfẹ̀ Orede Adéròmú. Prọfẹ̀ Adéyẹmọ Adéyínká Jò. Prọfẹ̀ Jósè Ẹ̀báyọ̀ Túndé. Pásítọ̀ Ṣẹ́un Asọ́láyé. Pásítọ̀ Yẹmí Òjò. Pásítọ̀ Rẹ̀mí Òjò. Prọfẹ̀ Jọlọ́run Alárì. Prọfẹ̀ Fọlúwa Fẹ́tọ́mọ́lé. Prọfẹ̀ Ẹ̀sọ́láyé Ìkà Ògúnṣọlá. Apọ́stù Tímọ́tì Ọládèjì. Pẹ̀lú àpàrọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wò ní Ọlọ́run aláyè. Daniel Amọ̀wọ́ Aládéméjì JP. Wọ́n máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílá aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Pátọ́jọ́ Saturday 1st August di Monday 34th. Nínú ìjọ Christ as Saviors and Holy Ghost Ministry. Aṣáájú pásítọ̀ behind Tinúoyè Estate. Arúgbó Rọ̀jọ́ Ìbàdàn. Àkọ́kọ́ ojútùú ra rè ó yá jájọ́ rere àjò ẹ̀mí o.
4: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Ẹran ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
6: Lagiliwa FM 96.7.

Agilu FM 96.7.